0: ìran èèyàn kí lẹ̀ ń folúwa mi pè
1: kí ọlọ́run mi
0: kan kì í dé àwa dé bíi tolódùmarè kọ́ rárá
1: gbogbo ẹlẹ́dàá mi ga
0: ti pera rẹ̀ ní àwa ọba ti jẹ́ moto moto
1: gbani
0: agbára kọ̀ọ̀kan lọ́dígi àgbàlagbà ọba gẹ̀gùn nìjà
1: abanilálejò wa ń tó nílé ó tún jẹ́
0: ọba tó dàgbàdàgbà tó tayọ àkókò kàkà kóòrùn ó.
1: ìwọ lèmi ó mọ yìn ìwọ lèmi ó sì máa gbéga
0: ọba tó rékọjá oorun ọba.
1: mo fi sọ pé

0: le Sunday mu iwa mu kin Samuel bi to yi mu kin Adeni to mu di mu kin won be ni Facebook dada kirikiti kirikiti e ja ba ti a lo to gbo kan loni the spider ti mo tun gbo itun lagbara mo fe gbo ru eri laye nkan se ni ju won gbo letile adebisi sare atile won mu mara ni me wa nbe ni duniya adebisi ori nkan ah nigba ti arabirin so fun mi mo wa wo pe e suro be lo to e wa mu number wa kin pe kin beri won fun mi number lo to mo pe won mo wa ri pe lo to confirm ni authentic o legit
1: eh ori
0: le aye ban soro bi tawon ibi ti iya boro omode omo boro bi ede awon kan ro pe boya bi eyan un
1: boya wi so
0: abi abaru so abaru so sugbe mo tin se nkan kan kolon eledumode olojo oni ko fi pa wa ka
1: ami
0: gbogbo eto ta baye eto baye se da yi o tin lo ko odun kerin bayi ta ti bere re
1: beni
0: ẹyin tẹ n ba mi bọ lati de wẹ nba yi pe ore lo pe olore mi la fi bẹrẹ gbogbo yoo do ore lo pe ẹ ma gbagbe gba lo wa ti baye se da a ti ṣakojo awọn nkan kan adebisi k'ọlọrun fun aṣedele
1: a ṣe lagbara olodumare
0: tẹ fi mọ pe kèé jẹ pé bóyá àbá àràrò sọ àbá n fi tàkàn mọ tàkàn àbá n sọ irọ ṣùgbọ́n torí pé n tó kọ́kọ́ kọ́ alákọ̀ọ́kọ́ ni pé àkọ́kọ́ ná òru lẹ́tọ̀ ibọ́ sí a sì máa mọ̀ fi ibẹ̀ ni ẹlẹ́kejì ni pé a fẹ́ máa dákọ̀ agbo létí àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àtàwọn ẹbí tó ṣẹlẹ̀ sí torí wípé àtúnṣe làwa ń fẹ́ lórí ètò táwa ń ṣe yìí
1: bẹ́ẹ̀ni
0: àwa ò ṣe láti gbowó lọ́wọ́ èèyàn rí pé tí ó na yín rìn
1: tàbí
0: mo sì ti lọ káàkiri ilẹ̀ yorùbá mo ti lọ káàkiri
1: àánú ọlọ́run náà lámìlẹ̀
0: tá a fi lélẹ̀ tá a fìyàwó àtọmọ ẹ̀ ta ní ọlọ́run ó jàre a sì dé láyàtà láàbíà a níbi ọ́n ti nà wá o
1: níbi ọ́n ti bú nìyàn dáadáa a lẹ́yìn lókuta
0: ibi ọ́n tiẹ̀ ti bú a
1: ibi ọ̀hún aṣọ ọ̀ sí kóòtù
0: a yóò dá fún
1: ọ a gbé ọ lọ kóòtù tó bá
0: ṣe ilé iṣẹ́ yìí ti gbàwé ìwé ẹjọ́ pé ọyá ẹ̀ ń bá ràn ọdún bẹ́ẹ̀ hùn ṣùgbọ́n gbò ya ẹnu náà la fi sọ
1: ìdí náà la sì fi jókòó rẹ olódùmarè ni gbé ìṣọ
0: ọlọ́run sì fún wa ṣe
1: bẹ́ẹ̀ ni gbé ìṣọ ni
0: àwa ò ṣetán àti dalí ẹnìkankan rú
1: rárá o
0: nínú ètò nǹkan méjìlá yọ ayọ àtúnṣe pé ó dáa náà bó la ṣe ṣe àwọn èèyàn sì ń rọ́nà àbáyọ
1: àti ìmọ̀ràn táwọn èèyàn bá fún àwọn
0: èèyàn pé ìbá kìlọ̀ fọ́kàn gbọ́ ojú mi pé àwa náà nílò owó ó ṣeṣe ká ti máa gun mọ́tò
1: bẹ́ẹ̀ni
0: torí pé oríṣiríṣi àwọn èèyàn ló ti rí ọ̀nà àbáyọ lórí ètò yìí
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n àgbówó lówó ẹni
1: kẹrin ọlọ́run ni
0: adóode ń tọ́lọ̀run ó ṣe yóò sì ṣe dáadáa fún wa
1: àṣe ìbẹ́yìn onísùúrù
0: náà ẹ̀yin tọ́lọ̀run sì ń lò fún wa pé ẹ̀wà gbàgbọ́ náà ẹ̀ mọ̀pọ̀ àjẹ́
1: òde àbí kí n fẹ́ra pure water kí n mú pure water
0: kí n kọjá pure water gbà ló jà
1: lórí ẹni tó pé àbí mo fi robi náà wà níbẹ̀
0: torí náà adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun
1: ìṣe ojú ni
0: ti inú rẹ̀ dààmú gbà
1: mí àmì ní rí dààmú
0: kọlọ́run wa fún aláṣeyọrí lórí ẹ̀ ká kó gbogbo kínní ìjọ
1: ká ṣàjọ
0: ká bá kó tàbí ọmọ tuntun
1: kí ọ̀nìyàn kan máa gbọ́
0: kó
1: máa
0: rí kẹrí
1: pé nǹkan ṣẹlẹ̀ ní dúníà
0: ṣùgbọ́n ìyìn tí mo tún gbọ́ lónìí ẹ̀ tún wá bá ń gbọ́ ìjàkọ̀dúnkù kọ́ àsọ̀sìkọ́ arábìnrin ló pè mí hello mix to olupo oni eka sama
2: kita
0: ajọba wo ni mo ṣe le ri yin
2: takitakira
0: se mo le se lagelu
2: iba famiye
0: won la won ma be
2: mamiye
0: adugbo wo le ngbe won da ko efun mi gboro le bade na ni da je nju ifin be se de le se lagelu mo ti we fun awon si wa ajo joko ajo soro in ta ajo so na mo fe so fun yin e fi mo yi pe eyin te ba ni obi rere e ma gbo o eyin te ba ni obi to da e dupe lodo olohun o e dupe ni o e dupe ni o e lo mo yin le
1: ma dupe ni o
0: eyin te ba si ni obi te pe o se ri na nu e tun ma tolohun lo ba lo pe olohun ba alaye pada daada
1: gbo e la fi le yin lo
0: ture ni ni idajo awon obi yin e ni lowo
1: be ni
0: ko si omo kankan laye to ni idajo obi e lowo idajo dorun ni
1: be ni o
0: bi ke se ti ore mi kan to se lodun kan idajo dorun
2: ogun leyin mo ma yesu
0: kilo se mori sister se kon kun yin ni mo tabi abomi le fe won ni ati mo ta to mi awon yonda
2: o ti wa wa mi ko ni sala e ma se
0: wa ja so nte ba wa ngba na
2: e je ka hun wa rere
0: ngba na ni wa so fun mi pe awon fe lowo mi lati je ki alaafia ko wa ninu ile awon olohun na mi lowo
2: ori mama
0: olohun fun mi se je ki lo sele
2: mo
0: ni oko ta won fe oko awon ni taye ibeji loko ti won fe oko ti won ni taye oni kende to je keji re woni ni awon jo ni problem woni ki wa san gangan la jo ni problem pelu oko awon yi bi ko se oko awon ati keji e lo ni problem je kini problem na won ni odun 23 years ago la won ti fe mi sataye 23 years ago sugbe ba won se fe won pe awon to pade ni school of nursing ele ele le badan ibe la won ti jo pade ta won fi pe awon se le so fe ra awon o awon se like yin o and then ko se yin na de se nothing yin na awon de inu awon dun oni oro si wo won so pe ibeji la won
2: ogun ni ogun leyin
0: wa be awon so pe ikeji yin ko se ko ti lo la so pe a ko lo la so you keep short
1: mo wa ni to se
0: ba wo o wa o awon ba afera lodun kini odun keji ebe ni kende yin wa ni wa na wa na eje mo won na esi ni o lo ra so wo o ma boda boda ma boda o sha wa o da awon bere wole wode ni awon fi lu odun merin ninu rin ajo afere ni ko to di pe awon jo gba pe awon o jo fera awon ninu pa won o fera awon e awon ti gbo lenu enikan to sumo oko afesona awon wi pe taye ati kinde ikira
1: bi arin ni ogun
0: e gbo dada o awon ti gbo nigbati wole wode awon to wonu ara won te daada wi pe oko awon afẹ oko afẹ sona awon taye ati kinde re gegan won ejo kiramo ti pe awon poko awon pe dia so ti ba bendi oro e fun mi mo se gba pe looto oni kinde ni ki lo sele pe ni di oro eni oko afesona wa so fun pe alaye ti o ba wo boya ka tuka in ti o ba ti kan ninu life mi madasi oni to n tenu e e ma gba o la won se se gbe yawo ninu oro yi ta won awon so fa won bi awon pe mo mo to ri kan mo mi mo mo to ri kan si kan e wo taye je wo yen ohun ati kinde re ma kira
1: ma yin soro
0: mo mi awon wa ni se mo wo oko eni ko sa kojumo mo ba won da soro won won ni bo se di pe awon se yawo re nijo yawo gangan nigba ti won koko wa yoju ile akoko awon ro ninu okan pe boya nti o pari duku arin taiwa ti kende re won lawon ori mi sa kende o bi won o ti ejora bi an ti ejora awon o ti ri won gbogbo awon to se do to se ala won tin gba ko ala won talaga aduo fi han awon mole bi awon ko si pe kende re nbe won ni bo se di pa won to pari tan akasara ninu e ni awon ti mojo gbe yawo
2: kiti kiti kiti kira pita kira pita
0: woni gba tan wa mojo gbe yawo tan
2: ori mama mi ye eleda
0: awon ora fi styles woni jo kan awa awon atoko awon jo wa ni yara awon bara awon se awada sere asaku mura kini kankan na wa sofa ko awon pe keje ti o wa njo introduction yo sa wa njo wedding oni boju oko awon se pada re mun yo na la wa na wa ri pe oro yi awon oni dale mo titi tolorun o fi da si e mo gbo o awa bo ka won pe ke wa ni ba nkan be sa wada kini kan kan wa de mo se kini kan won ni later o tu ka loro ko awon awon continue ri atawa ta won se awon se yawo awon di ya afin awon do lori le di oko ko pe ko jina awon bi ma ko bi gbogbo aye yọ fáwọn àwọn orí kẹ́hìndé ń bẹ lọ́kàn àwọn pé kájí ẹ̀pẹ́ ni ìyá wèrè gan ẹ̀kọ́ kan yóò mọ ara yóò mọ wálẹ̀ ṣùgbọ́n tó sọ fáwọn pé nǹkan kan ò ṣe kẹ́hìndé rẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń gbò bá yá ẹ mọ̀ mọ̀ gbogbo ẹyin tẹ ni ìyà tẹ gbogbo ẹyin tẹ lóbi láyé tó bí yín dá tí wọn jẹ kí rẹpọ wà láàrin àtọmọ ọba kan àtọmọ àyá kan náà ẹ bá ń gbé gbòòsà fún ọ ẹ bá ń gbé gbòòsà fún ọ àgbẹ gbé gbòòsà fún ọ àwọn òbí dáadáa nu ṣùgbọ́n àwọn òbí kan bẹ.
2: ìpapọ̀jù wí.
0: Àìsí ní rẹpọ̀ àwọn ọmọ ìmọ̀ tẹ àwọn òbí kan lọ́rùn ṣùgbọ́n bó ṣe tẹ lọ́rùn kò yé mi o kò yé mi kò yé mi kí ló lè fà á tí ó jẹ́ ìdùnnú òbí pé àwọn ọmọ àwọn ò sí rẹpọ̀ ayọ̀ wo ní bẹ́ẹ̀ nínú wo ní bẹ́ẹ̀ ìgbéga wo ní bẹ́ẹ̀ pọ́nmọ táyọ̀ bá kẹ́hìndé sọmọ kẹ́hìndé ò bá làbá sọmọ làbá
1: ìkẹ́mọ̀dọ̀wú
0: inú ẹ wọn sì ń ṣògo nínú ẹ wọn sì ń fẹlá irú àwọn òbí wo ni ẹ kú kalẹ̀.

0: òyìnbó mú tí ì máa mú kọ́ gbóná. Bí àmọ́ di pé wọnú lónìí òró bì dájẹ́ inú mi dùn. Wá rí pé apá mi kọ́ lónìí. Ṣùgbọ́n wọn ò gbàgbé o lórí
1: mi. Mẹ́mọ̀ bọ́ yẹ́lú ẹlẹ́rù
0: fún mi. Nítorí ó ṣe kò kàn ọ́.
1: Ó kú fún mi kí n tọ́ mu.
0: Mind your own business.
1: Bọ́ yẹ́lẹ́rù fún mi.
0: Gbogbo yín tẹ́ wà lájò mú kí yín.
1: Ṣé pẹ̀lẹ́ o?
0: Bẹ́ẹ̀ni tí àjògbé sájò ológun lọ́dọ̀ ọlọ́wọ́n
1: wa. Afẹ́fẹ́ bí mi fẹ́ tó mú.
0: Àmọ́ tó mú nẹ́tíwọ́ọ̀kì Facebook yìí ṣe ló gan pa.
1: Àmọ́ ó rí bẹ́ẹ̀.
0: Láti ibi ìjọ mẹ́ta ńlẹ̀ omi gbóná mọ̀ rórí èmi ìyàwó mi lára. Ṣẹ́tùgbé mo
1: ká. Fẹ́mi fomi gbóná dá.
0: Alaye.
1: Ọdún òwe.
0: Dákun orí sopọ̀ ọ̀sẹ̀ gẹ́ o.
1: Ìlà máa tura.
0: Èmi ni n máa tó aró mi pẹ̀lú wẹ́dà yìí. Oru oran ojú oorọ.
1: Fomi gbóná dá.
0: Gbogbo ẹsẹ̀ sì ni wọ́n ní
1: mọ́. Bọ́ọ̀bá kan tiẹ̀ fomi gbóná wẹ̀ ẹ̀kọ́. Gbogbo ọní bá mi fomi gbóná wẹ̀ náà. Eléèrè gbogbo irun orí ni àbájọ ẹ̀kẹ́ ọ̀pá lórí.
0: Sórí ẹ pèsè.
1: Omi àsóbi gbóná náà lọ sáàmì bù sára ní gbogbo ògbà.
0: Èmi.
1: Wàhálà ẹlẹ́. Ọkọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ máa ń renu orí ọ̀nìyàn ni. Ọ̀nìyàn bá mi fomi gbóná wẹ̀ lọ ṣèwádìí lọ gọ́gù rẹ̀ wọ̀.
0: Mo ní bó ṣe di pé ẹ dá òye ní yìí mo kí yín o.
1: Àbá.
0: Kẹ̀ sọ̀rọ̀ tí ò lówó nú mo kí yín o. Nkò ní ṣẹ̀bi yín fún mi.
1: Àtúgbẹ́
0: yín tó pé ẹ mọ̀ mí tẹ́mi ò mọ̀ yín ṣùgbọ́n pẹ́pẹ́ fẹ́ràn ètò yìí.
1: Èmi gbé torí ara.
0: Ẹ ṣe mo dúpẹ́ mo mọ̀ lóore.
1: Ẹni dárun mọ́ ní
0: polisitéṣẹ́. Mo kí yín o ti ìrànwọ́ yín Facebook nìkan dé. Mo ní nẹ́tíwọ́ọ̀kì ló hangi gbogbo ẹ̀ pa. O ti gan pa bí aṣáwó yẹ mo ní bó ṣe di pé àwọn bímọ alákọ̀ọ́kọ́ àwọn bímọ ẹlẹ́ẹ̀kejì àwọn bímọ ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n á di ara àwọn tí wọ́n á di ẹbí dáadáa tán láàrin àwọn àtọ́kọ àwọn ìjà òsí dúpọ̀ òsí aṣọ òsí. Wọ́n náà wá ṣe nǹkan kankan. Mo sígbà táwọn lè máa ṣènáwó. Wọ́n ẹ máa gbọ́ ẹjẹ́ ìfẹ̀yìn díẹ̀. Wọ́n nígbà táwọn wá bímọ ẹlẹ́ẹ̀kejì. Ẹ máa gbọ́ dáadáa o. Nígbà tí wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní kan lára àwọn àbúrò ọkọ àwọn mùrùpálàbá eléyàn. Wọ́n ló wá sọ fún ọ pé mú mi lágbájá. Èmi ò sọ pé mo sọ fún yín o. Bracken dey fẹ́ ṣe wẹ́dẹ̀. Ẹ má sọ pé mo sọ fún yín o. Bracken náà fẹ́ ṣe wẹ́dẹ̀. Wọ́n nígbà yẹn ọmọ ẹlẹ́ẹ̀kejì làwọn ṣẹ̀ṣẹ̀ bí tí ń bẹ lọ́wọ́ tàwọn. Wọ́n ló wá mú invitation card tí wọ́n ṣe ó wá mú jáde. Wọ́n níbẹ̀ làwọn ti rí fọ́tò for the first time pé àwọn òkò rí fọ́tò kẹ́hìndé ọkọ̀ àwọn. Ibẹ̀ làwọn ti rẹ̀ wá rí pé bí ìgbà tí wọ́n bá géèyàn sí méjì ni.
1: Jọra ni hàn bí ìmúmu ni.
0: Kí wàá ló lè dá wàhálà lẹ̀ kí ló lè ṣẹlẹ̀ kí ni ìbáàdé.
1: Náà darí jira ni hàn.
0: Àǹtí tọ́pẹ́ ló lọ́dọ̀ estate mo kí yín.
1: Sìsìdá ìpẹ̀lẹ́ o.
0: Ṣáájú ń wá mà.
1: Ìrọ̀rà mà.
0: Àwọn àbúrò mi ń
1: ṣe.
0: Bá mi. Ọkọ ọmọ mi olúbọ̀mí olúwọlé mo kí yín. Ìjẹsà òṣèré onílẹ̀ òbí. Èèyàn ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ. Ìgbẹ́nu
1: wìrì sọ̀rọ̀.
0: Èso wọn fọ̀gẹ́dẹ́ sí
1: ẹlẹ́sìn. Ìbàdàn lámíkọ́ wa.
0: Nyanta bọ́ọ̀lì.
1: Ìbàdàn lámíkọ́ wa
0: kí wọ́n
1: mọ̀ ẹ́ pé ń fẹ́ràn bọ́ọ̀lì.
0: Nyanta bọ́ọ̀lì 500.
1: Gbogbo ọ̀nà ṣẹ́tẹ́rì àti ìrìn gbogbo ọ̀nà òjì.
0: Ìgbẹ́nu òsì sọ kòjé iṣẹ́ tí mo wá ti mo wá ṣe. Bọ́ọ̀lì tẹ́ bá ti wọlé sàbá yìí kò síbi ẹlẹ́ dé 500 ní bọ́ọ̀lì kò sọ 200.
1: Kọ́ ọ bá dé ìkirè wà á tún jẹ gbogbo ìkirè.
0: Ọ̀gẹ̀dẹ̀
1: ọ̀dọ̀rí aná
0: ìlà
1: ìlú.
0: Wọ́n fi kódà àwọn tó ń fàyà gbẹ̀gẹ̀. so mummy e mo so pe mo so fun yin o o si yo wedding invitation ori ori photo o kende re nbe fun gba akoko wa kasara o na wa ronu titi pe ah sugbon gbogbo wa tan ba ti so foko awon pe a ni kilo sele gan ke je kawon o yo se ko dina be ni
1: yo gboju soke ni e la gboju soke
0: awon mo ro kini kan pe ah se iya eh baba oko awon be
1: iya na de wa
0: iya oko awon be laye
1: yo ke arin omo re ri bi yi
0: o wa je pe won wa kini ba de ti
1: yan le pari re laarin yan meje
0: won ni ba se wa ro re ya won ma wo nti o sele won la fi bo se di pe eyin oko awon awon ti ha date jo gbe yawo awon ti ha ori ori baba oko awon o so nkan fa won nu le pe kendi fe se yawo
1: ti gbe yawo
0: oju won to fi di poko ola awon wo pe won na wa se kini kan gba ti wedding yen ku bi otun la sijo merin pe awon wa awon ba awon ti ba awon ti eh awon lo gboro awon ra awon aso kan to to lowo lori die e mo gbagbe o nurse lo ko nurse ni yawo
1: eyan mejeji
0: stop nurse ni pinle oyo le ibadan ni e ti pade lodun na
1: be na ti jo setan
0: oni mr olupo oni ma awon ti ra so to da awon ti ra awon wa pe so jade ngba ti wedding yen ku ose kan pe tia le like aso ni mo fi wo pe awon ra pele awon ra pele ta awon ra pe to ko an pe kilo to de mo mo kan ni king kan ra pe aje ale location kan okay okay awon ni e lo ran ti yin ta kin fa ni ni na wo ti mo fe ni mi so pe ni na wo but sha ni
1: abi ta bo je je so se a jo won lo abi
0: won na se bi pe ki oko awon o
1: keran
0: ko wo pe okay won ni oko awon o pada ran ni gbo oko awon o si ti ran ti e awon no ran ta awon na a gbe nu wo drop ta awon jo n ka so si ni toro ko awon je nikan to je pe o ni fe awon denu won ta ma fe ra nkan nu le pe eyin oyin an fe ra nje nu le abowo school awon omo abi nkan kan pe oko a ma dondo pe wo fuwe so won fuwe so won ma won wo si wa wo ke wa le won mi bi won lo ti le ta won to ko awon ko won la won le so pe boya awon lowo be ba won lowo be tori pe enikan ti ma fe ipe mi ma fe se nkan re fun ara re ni o de ni o de ni fe ka pe nikan to kan lo ko pe gbogbo awon to je leyin kende oko awon ti won sun mo ti won sun ma ti won sun mo ko awon
1: won yoku
0: won awon yoku mo wale awon awon o se nje fun won awon o de enikan o si ni ma lo le awon laye
1: te ma fun lowo
0: mo ko awon ma fun lowo won de pin gba to tun ya oko awon to fi awon kan sinu budget e pe bo su ba pari won ni sugbon tawon ri ni pe arin baba oko awon atoko awon nikan lo dan daada e ma gbo o awon ri pe arin baba oko awon atoko awon dan
1: lo dan moran arin an mejeje
0: won ni awon ibagboro baba oko awon wole lati bebe ki lo de daddy sugbon tori pe tan ba ti so foko to wa oko to gbe awon le gangan oju re o koro ko je ka won o le so on lo wa dijo ti ya ti eh kan je gangan se yawo gbo me daada woni bi o se di aro ti le ba o kan kan pa won pe dia fe ka sere jade woni be la won ro pe ah
1: abi be na mi re ni
0: loni yo bi loni igbeyawo woni jo engagement iyan jo friday ti se engagement aburo oko awon to so fun pe e ma so pe mi mo so fun yen ni daran o tun na mo daji le boya pe nikan tinu e le die ni o ko mo edi ti number won ko lori phone re mm mi la a mo tin lo si bi yele engagement ati nlo ah yo ko mi so nkan kan na o mo so nkan kan go ifu gan le le gan kan oni ni off day there o kan wa le ni in the lesson kankan gba ti ah e mo so e ma bi won lere e mo ko bulepe ti gbo mi no bi lere sugbon ani ohun ati baba gun won ni yakọ awon ati ba atoko awon awon o le kobo ni awon ri pe awon o mo bi ti awon o mo bi ti awon o ko ye won igba tawon pari ile tawon nko toko won toko awon ko baba nwa won ni ekan ti ya ti wa na ni ya ti wa mo bi igba lejo won ni jo ti ya wa gan bi bi igba ta lejo wa kiyan ni ba won se ngbegbe aye awon lo re kere kere be won ni gbe wa dijo yawo gangan won lawon kan sa npe oko awon ba ti pe bayi ma get back si ni ma get back si ni ma get back si ni won la pa npe madam ka se le jade o jare won ni bi oko awon se gban lo se le gba fe kan re won lo ko awon si ni yi stout ni ma mu
1: eni elenu
0: ya ba dudun
1: elenu
0: ni ma mu
1: elerufu
0: won ni bo se di pe awon de be ko fa koko madam se ki won fun lede o madam mi teja won ninu awon o fi gbogba ko won ni ko han loju awon pe nu awon odun o awon wo pe ah iru ojo ni ojo gbigba ngbagban ni ta won mo lo ta won mo bo pe keje awon na do yawo le sugba won mo n to de gbogbo en ti o da ni omo yo baba ru eledun mo re wa ko sinu loni won ni bo se di pa won ba gbese aye awon lo re won ni jo na ti le fi to fi diro legbere atawon atoko awon atawon ma awon ibe la won wa tawon ti won ni gba tawon tun ko nbe tan madam klefera oye ka bi ala won ran kankan ja lo le ke lo se ina ah mi ko ba si nta ba gbe ba ran tera won ni bo ka won se wonu so market kan ri pe ra cake abara cake won ni ton tenu e bo se gbojo ke bo se ri dan kan ni yi ni so market yen pe ah asa si won ni egbelegbe owo lo pa won ra fa won kin le mo pe en to ni fe ora fa won tun ra fa won ma won atawon kan sere mi awon dele won ni sugba awon en sa n fi ko doko awon laamu ni awon ti wa mo pe awon ebi re ni won pe won ni to n tenu e ile mo o ile su o awon gbagbese aye awon lo e mo gbagbe omo elekeji ni be lowo arabirin to n tenu awon to bi me eleketa tawon fi gigun pe to no se bi mo po
1: abi ko to be
0: won ni bo se di pe awon sahun payi ni yako awon ti o fi gbogbo ara tawon to ko awon awon mo po ko awon o gba ti ya re ba awon o fe ma da soro nu le won tuyo tan ba ti da soro onu ile won awon ma fe ri pipo oju oko awon awon o de fe ati pe mama ta so fa pe mo da soro onu ile oko e o joko eje o nto ba ni ko ori ini ko ori o
1: gege bi ti komo yoju ran
0: arakunrin abirin so fun a e wa ma gbo hun ni gbo ya kerekere odun dori odun awa se an pe onu ko lo te pe maria this is 10 years tawon ti jo ngbe gege bi lokolaya pe mark wedding anniversary aso mo ko an pe and then pe dade ku sinu le gan ah sina to ku sinu akan pe na ni ka se on lo wo awon e bo wo we ni o na
1: abi
0: ni ka won lo ko gun ta wa fe ra wa and then ko fo pa won won ni owo isana lo kere ju oko awon o ja won o na awon ori oko awon wa awon na yin be ta awon ore ta awon na won ni ore awon to si to be se awon njo wedi awon o na wa o to mo ko e wa the same time to be se oko awon na njo ti e ni njo awon na o na wa mu yawo ti e wa gbogbo onu ogba awon lo kun won ni bi jona se dun to to larin to nkan kan sele jona.

0: ìyá àwọn báwọn ṣe ń yàgò rèé tó fi di pé tó fi wá dùn ní tó ń wí ẹ wá máa gbọ́ tábìlì wá bá sórí ètò gangan rèé ẹjẹ wá máa lọbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn náà wá sọ fún kọ àwọn jọ lọ pé ṣé díà ṣó títà àbùtúkù ìyìn tí o sì lè gbọ́ iná mo sọ fún ọ yẹn ó sì tún kú nínú odò ọkàn wọn. Ọlọ́run wa ti da ọ láre Ọlọ́run ti wá sàánú rẹ oríwèé ká orí ìyàwó orí ẹ àbí àtijọ́ ń gbé ní ìṣẹ́sọ inú kéke ọmọlábí o kọ́lé forgive and forget wọ́n ní gbólóhùn yẹn làwọn pè fọ́kàn pé forgive
1: and forget
0: wọ́n lọ́kọ̀ àwọn ní I will talk to you later sí dìde lẹ́gbẹ̀ẹ́ àwọn.

0: wọ́n sọ̀rọ̀ tó dá ìyá ìfẹ́ táìwò dáadáa mo rí kí n fẹ́ solúṣàn yẹn pẹ̀láàdúrà ọ máa gbà ìgbọ́sọ̀rọ̀ tí wọ́n sọ yóò ṣẹlẹ̀ sẹ́yìn náà rí o.
1: Báwo
0: èmi ò kì í ṣe túnṣe o bọ̀tà búrú mi kì í ṣe bàmá kan náà ló bí wa láti ìyá máa sọ lójú mi pé òbí kan ni ṣùgbọ́n eléyìí kan tó ń sọ kò ká dé
1: Ọ̀dọ̀
2: orúkọ mi ni Adeniyi Ọmọdé Látàtìpẹ́. Ṣé ẹ rí báwọn èèyàn ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló rí ìyàwó yẹn ló kù sí lọ́wọ́ kó mọ bí wọn ó ṣe rí ìyá ọkọ bí ó ṣe lọ bẹ ọkọ ẹ̀ tó bá ti gbẹ pé gbogbo nǹkan tó ń ṣe sí tẹ́lẹ̀ kó dàbí kó forí gbé òun ó lè yọ nínú ẹ̀ so ìyá yẹn ló kù lọ́wọ́ rẹ o bí ó ṣe lọ bẹ mi o.
3: Ẹ ṣe ojú ni ti yín o ṣe gan o.
4: Hello, ẹ kàrọ sá.
1: Àǹtí Tọ́pẹ́.
3: Sísá mi.
4: Gbẹ̀sà ẹ pé tó ta
3: o. Ìpàdé àwọn ojúmọ́ ìkújọ́ mẹ́ta.
4: Bàbá Gbẹ̀sà ẹ kú rin lásìkò.
3: Yes, mà ń ṣe ojú ni ti yín.
4: Ọlọ́run a máa fi ṣe ẹ̀ṣọ́ yín ẹ máa lọ rẹ máa bọ̀ rẹ o. Màdám tí wọ́n gbé ọ̀rọ̀ wá mú kí yín
1: o. Wọ́n gbọ́ wa dáadáa.
4: Nọmba wọn ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò ń fà pé kò ṣẹlẹ̀ rí yẹn ó ń ṣẹlẹ̀ dáadáa ó dẹ̀ tún sì máa ṣẹlẹ̀ títí táyé máa fi kú ni because bó ṣe wà nìyẹn. Ṣẹ̀rí nǹkan tí mo nọmba wọn ti máa kọ́kọ́ sọ fún mi pé ṣẹ̀rí pàṣínàtì ọkọ yín mo ti rí ìdí pàṣínàtì ọkọ yín irú èèyàn bó ṣe wà yẹn mo ń ṣe èèyàn kan tó jẹ́ wípé ẹ rí pé wọn ń gba nǹkan tẹ bá ṣọ wọn dáadáa wọn ń gba nǹkan ní nǹkan mọ tiwọn nǹkan tí wọn lè wà lọwọ èèyàn bọ tí ẹlòmíì ò lè bọ sọwọ wọn ò ní gba nǹkan ní nǹkan mọ tiwọn irú èèyàn báyẹn ẹ ra sí wọn lẹ ẹ kọkọ máa wò wọn tẹ bá rò pé lè ẹni tẹ tún lè ràn sí wọn bóyá pásítọ ṣọọṣì ni tẹ bá lè pè wọn kan sọ pé báwo ni wọn ṣe fẹ ṣe ètò ìsìnkú wọn tán má ti ní àwọn ò lọ sẹ́yìn ni kẹ́ represent wọn in fact ẹ represent wọn well dáadáa kẹ́ represent wọn well àwọn iṣẹ́ tí àwọn òbí máa ń fi àìmọ̀kànmọ̀kàn wọ́n máa ń fi dá sílẹ̀ láàrin ọmọ nìyẹn so kò dẹ̀ ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ó dẹ̀ tún sì máa ṣẹlẹ̀ so ẹ rọra sí wọn lẹ̀ tẹ bá ti rí pé pásítọ̀ yín ti bá wọn sọ tí wọ́n bá ti láwọn ẹ rọra sí wọn lẹ̀ kò sí nǹkan tẹ fẹ́ ṣe sí ẹ mọ̀ pé wọ́n tún ní nǹkan kan míì tún sì kù tí wọ́n sì sọ fún wọn.
1: Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ìyàwó wọn báwọn wọ́n sọ.
4: So tẹ bá mọ̀ pé sì fẹ́ gbọ́ nǹkan míì tó kù yẹn ẹ ṣáà ẹ máa pẹ̀tù ẹ máa ra rọ̀ wọ́n náà ni ọ̀n bẹ̀ wọ́n jù tẹ bá ti bẹ̀ wọ́n jù ẹ̀ ní gbọ́ mi torí pé wọn sọ sí ló jẹ́ kí wọ́n ó kùnà kùkù wọ́n jọ yẹn mọ̀ tẹ bá ti ń fẹ́ sí tẹ ti ń fẹ́ sí wọn ẹ ní gbọ́ nǹkan míì mọ́ lẹ́nu wọn so ẹ ra fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni kẹrin ìhun ní ó ní nígbà ayé àtijọ́ ọlọ́run ló gbogbo fún wọn ọlọ́run dẹ̀ àwọn náà dẹ̀ ṣiṣẹ́ sí ọ̀rọ̀ ayé wọn ni nígbà ayé àtijọ́ ní àwọn ọmọ tí wọ́n bá rí pé ọmọ tí wọ́n bá like àbọ̀ ọmọ tó bá le tán bá rí pa pọ́mọ yìí le nígbà tó wà kékeré ọ̀dọ̀ tíṣà ló máa mú wọn lọ pé ó yá tíṣà ẹjẹ́ kan máa lọ ọ̀dọ̀ tíṣà kí tíṣà fìyà jẹ wọn àwọn tí wọ́n bá fẹ́ràn wọ́n máa mú wọn dání lọ sóko most of àwọn tí wọ́n mú lọ sọ́dọ̀ tíṣà yẹn àwọn náà the great people turn the great leaders tí wọ́n turn control Nigeria nísìnyìí àti ní ìgbà yẹn náà àwọn bíi àwọn awolowo nkankan yẹn àwọn náà control àwọn tó ń mú lọ sóko wọn ò padà rí nǹkan ṣe. So òun nìyẹn ẹ ti rí pé wọ́n ṣe ń sọ pé iwo ma sa ma se ma yen o tin mura sora ro ti mo pe won o ni anybody won o lenikan afọ Ọlọrun to ti mura sora re eri nurse ni won won tun won pe bawo la won se le tesiwaju won tun di doctor
1: won ti di doctor bai
4: so e sa ora ma bon se e ma ora ma fi won le e ma te ba ri pe le pe pastor si won pe kon ba won soro bo pastor bo se ba ma so fun e ni okun na fuju kon ma lo ma won pe ti lo rojo fun won
1: se se
4: le ti gbon kan mi
1: hello ma
4: yes sir
1: seri mo bere nkan kan lowo auntie pe mo ni se an pastor church todo tin tori church kan to lo ko ni jori ere ise ni a mejeje nlo ha oni n to le ju laye ni ke lo fejo oko ohun sun enikan
4: be ni
1: oni n to le ju laye ni ke gboro oko ohun lo sodo enikan ah o loko ohun ni fori jo nton nítorí náà olóhùn o odúgbò tí ṣe ẹnu lé àwọn oníkòwọ̀n sẹ́ni kankan lẹ́yìn òun àti ọkọ òun àtàwọn ọmọ àwọn tó kàn máa ń wà ó nígbà náà jẹ pé àwọn ohun tí wọn fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ jẹ mọ́rọ̀ nu ẹbí ọkọ àwọn pé àwọn ìjẹ́kọ̀ ọmọ àwọn wà nbẹ̀.
4: So nkan to bo se bo iru personal ti won mo ti ri mo ti personal ti won mo kọkọ wo won ni gba nkan yin mo ti won nkan ti won le bo sowo yin bo ton ba ti ni gba so ẹrọra fún lẹyìn kẹ ẹyin àti wọn náà ni ẹ represent wọn dẹ represent wọn well àwọn náà máa ma monitor bó ṣe ń lọ bọ nǹkan tán ti sọ yẹn pé ó dìgbà tí àwọn bá kú yẹn wọn máa dúró lé lórí so ó sì ní nǹkan míì tó ṣẹlẹ̀ yàtọ̀ sí nǹkan tán sọ yẹn nǹkan tó ṣẹlẹ̀ is beyond that so ẹrọra sọmá láwọn ò lọ ẹ̀rọ àmàwòrán ẹ̀rọ represent wọn ẹ kó àwọn èèyàn lọ ní kí ẹ̀yìn kẹ lọ kẹ represent wọn so iṣẹ́ tí òbí máa ń ọṣẹ́ tán máa ń dá lẹ́yìn
1: ọṣẹ́ tí ó máa ń ṣe nù
4: ọmọ kékeré ló ṣòro ṣẹ́
1: jù ẹni o
4: láti tọmọ bá wà ní age 7 títí dé 21 ìmọ̀jìnlẹ̀ sọ wípé nǹkan tọmọ yẹn bá ń ṣe ní during that period ẹ̀tẹ̀bá anybody tó bá wà ní tọmọ yẹn bá wà lọ́dọ̀ ẹ̀ nǹkan tó bá ń ṣe fún ni time yen ko le gbagbe laye because of that age so e peto e kelomi na le raye
3: ise o ise mo dupe ma ti o ise o
5: hello e ku se o
1: yes sir
5: e ku se o
1: yes sir
5: lorun yo wa pelu yin
3: amen christi ati na
5: baba ijesa
3: baba mi
5: e ku se o
3: oju ni ti o
5: ni olusun karede lo soro ale ma gboyin lojo monday
1: se n gbo mi mo n gboyin daada
3: gboyin sa mi gboyin
5: jacob ni mo fe iso ni mo korira jacob ni mo fe
1: iso ni mo korira
5: o ti wa lati ti ko se
1: je
5: ni
1: nisisin
5: ti e ba te ba te mama yen ninu mama agbalagba yen mama yen a ti gbo ijinle lori awon omo mejeje yen boya lasiko to loyun won won lo se korira arákùnrin yẹn pé ìkánjú kan lọ so màmá yẹn lè ti gbìyànjú rí láti divert tí ò ṣeé ṣe bẹ́ẹ̀ ni ṣé láwọn màmá wa àgbà àtijọ́ yẹn àwọn 60-70 nǹkan kan yẹn
1: wọ́n dán mẹ́wàá wò
5: wọ́n dán mẹ́wàá wò tán bá ti lè lóyún ọmọ báyìí wọ́n á rìnrìn àjò lé lórí màmá yẹn ti mọ̀ bóyá ti ṣe gbìyànjú lórí ẹ̀yìn táyé láti ṣe nǹkan kan sí orí kẹ́hìndé tí ò ṣeé ṣe ẹgbẹ́ ti mi bàbá kan pè yín lẹ́ẹ̀kan tó ní ó ṣẹlẹ̀ sóò ní 82
1: bẹ́ẹ̀ni
5: ó ṣe wà ní o ẹ má gbẹ̀ntàn yín o ohun tó ṣẹlẹ̀ sí mi náà ó lágbára o bàbá tó bí mi ó fẹ́ràn ẹ̀gbọ́n mi jù mí lọ kódà àárọ̀ nìyá mi máa ń pè mí
1: àárọ̀
5: èmi ni mò ń tọ́jú ìyá mi lónìí o
1: ṣé ẹ lè rìn gbà náà ni.
5: mo lè rìn
1: ó ṣe à ń pè yín láàárọ̀
5: ó kórira mi débi pé o kórira mi ani alọwọ mi méjèèjì o ta ló ti rọ láti kékeré
1: ṣùgbọ́n
5: mi ò ká ọ̀rọ̀ wọn
1: sí sànú mi ọlọ́run
5: dàgbà ìgbà tá a dàgbà lọ́rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi kódà mo sá fún wọn débi pé mi ò gbé ọ̀dọ̀ wọn nígbà tí mo ti wà láti bí ọmọ ọdún mẹ́tàlá mo fi dàgbà ohun tá a fi yọ pàdánù ara wa ó tó ọdún 18 tí mi fojú kàn wọn.
3: kábíyèsí olódùmarè.
5: bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ̀ padà wá ṣe oore ńlá fún mi ju tí mi gbọ́dọ̀ sọ́jọ́ seri awon awon mama yen ni awon kan yen wa mama yen ti mo nkan kan lati kiri won sugbon olorun o fi goda yen le ni sugbon yen o ki roro kan ti yen ba oko esoro pe ko gbadun gbogbo olorun ti se bi o se se ati seda wa kun te da ma da o ti da olorun ti se fun so ko gbagbe e e to ba le se fun ya e ko se ko de ma fi oku baba oni baba ara re ya nti yen na ni ko ko sumo dada ko tu oko e ko be ko sugbe ti ni ba fe fun iya mi lowo ngba mi iyawo mi lo ma so mi pe ki fun won in se bayi tori tori mi ba yi ngba mi
1: ma dupe te ba ran ti ojo
5: be ni be ni gege bi anti yen ji so omode lo soro seju
3: ba
5: ni ti an lo ti to ki boda yen gbagbe e iyawo won ni ko sise to po kinu dile won le da tori awon mo ta won sese nbi
1: Ojo ni tin baba o.
3: Soju ni tin.
5: Alafia ni o.
1: Alafia fe yan na o.
3: Iku gbogbo gbari a o.
1: Hello.
6: Amo ku aje.
1: Ajini.
3: Ajini baba.
6: Onere yin o.
1: Ami. Adoru ko
6: je. Je riri.
3: Baba o.
6: Olupo.
1: Baba mi.
6: E ku ise o.
1: E ti mo gba mo so fun yin o.
6: Olagbara dia. Well, a ri ru nkan iri.
1: A fi deru be mi se.
6: A be deru bo loro ni. Eti o ba de ti sele eni o ti sele to ba sele solution la mo wa se eni to dabi eni pe boya tayi ati kende yen se ni ajo won ri bi o se ri blame o ya yen ni o tori pe ngba te yin o ki se omo aya asala
1: ti o ninu ara won
6: be ni tayi ati kende o ti wa latayi baye taye le lowo lowo kikendi o mani
1: hello sir
6: mo wa pelu yin
1: kini ma mu ki ya o feran omo kan ju kan lo to tinu e jade
6: wa etinina awon kan kan be lori wa me ti omo ba hu sema ti omo kan ba hu wa to da
1: lati kekere kan
6: hu wa ti o da mo ba wa se wule kori eyi din huwa ti o da ama fun le correction ta si ni gbe soju tori pe who knows tomorrow
3: ko si
6: ta do mo ji to ma kan yin ogba
1: oyin mo o
6: ta do me ni to ma se
1: si o
6: eyan le so wi pe igi titu yo wa loro
1: bi o si jadu re
6: abi titu ti o si wo
1: wo wo danu
6: igbigbe ko si wa loro gbigbe ta ti wo wi pe mi yo wo danu yen sugba bi o se wa ri o eyi ti o dabi eni pe boya yawo re nbe ti be so na n ta pakaka ko mo ki egun lele fun rara re lori oku ti ba be
1: alright sir
6: tori pe o lagbara bawo le ni eleni o se lo gba se ti e se ti ba n gbọ nka n wi
1: iyawo n gbọ ọkọ o gbọ o
6: ki o mọ fi egbo sile fun rara re.
7: Hello.
1: Hello.
7: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello.
7: Hello. Hello. Hello. Hello. Hello.
1: Yes, sir. Yes, sir.
7: Hello. Hello. Hello.
1: Hello.
7: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
3: Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello.
7: Wale Dr. Okunade Alakowo ti oni wale wale gonata
3: aba ipele sa
7: ipele se la ni awon omo mi wa nba won pa ye awon aya ni ti awon aya le si yawo wo fe ka ni won gbe kin to lo ni ale ni ti na o won ko ku ko da in fe fa ni ni le wa e dako o su ku ti olorun wo si gugu e gun o sa ti tun togun na ni Olorun gba ti se wa le le se so awon feji ni won so won ni e to le ju wa ti ba ni yin lo wa go mi se ngo lo mi wo le to le ju wa yin lo o wa go mi so e je ki ya won na ka pa ni to wa la ni e wo taye ati kende se yo to wa le ju
1: hello sir
7: awon mo ti ya ya ya wo ti ale la de a so ko ya rin won se die die die die die so taye ati kende se ku je itẹ́rù fẹ́ wọ́n náà tẹ́rù fẹ́ fi lẹ́nu yìí o. Arábìnrin yẹn tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tó wọ́gbọ́n dání wípé Ẹ̀ńtí ìwà fún ẹ̀ńtí ìwà gbọ̀ ẹ̀ńtí ìwà gbọ̀ ǹkan lọ́wọ́ èèyàn. Ẹlú sọ fún ìwẹ̀kú tá ìtẹ̀ fẹ́ kéèyàn sọ̀rọ̀ òun fara àta gàtà.
3: N fẹ́
8: bẹ́ẹ̀ni.
1: Torí ngbà tí mo ní ṣé mo lè pè wọ́n, àwọn ni no.
7: Tẹ́wọ̀n tí wọ́n sọ ní pẹ́yìn gẹ́gẹ́ bí ẹ ti rírú ẹ̀rí, ẹ ti parí ìjà rí, ẹ ti tá ẹni fámìlì ṣe rí, ó yá kókó pé wọ́n. Ngbà tí ò lè pe lórí ìjọ, tí ò lè pe irú ẹ̀ ṣe wà yìí. Kó fi lẹ̀kọ́ máa wòye ni. Wọ́n yá ọkùnrin yẹn lè ti rò pé tí ìyá ń bá tún rí àwọn ní ìpapọ̀ èmi fàìdá sóhun. Ìyá ni orin kò tí ìyá yẹn lè jẹ.
1: Ọ̀dà ẹ ṣe. Hello.
3: Ẹ ṣeun sá.
9: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá. Ẹ kú
9: àjọ ẹgbẹ́ ètò.
1: Yes, sir.
9: Ìlàgbára díẹ̀.
3: Àdéhùn.
1: Ìlàgbára.
9: Kò sí iṣẹ́ rí irú nǹkan tó ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sí ìkí àfámìlì mi lọ́wọ́lọ́wọ́
1: báyìí. Ìkí àfámìlì yín.
9: Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ti bẹ sẹ́yìn nǹkan ẹ ṣẹlẹ̀ pé àfẹ́lú ìsúmọ́ sí mi lọ ní láti ṣe.
1: Hello, sir.
9: Hello.
1: Ṣé láàrin eléyìí láàrin ọmọ ìyá ayé ló ti ń ṣẹlẹ̀ àbí bò?
3: Àbí láàrin ọba kan yín.
9: Ní fámìlì ìfọ́ sí mi ni.
3: Ok.
9: Bàbá ìyá fọ́ sí mi láàrin àwọn náà dá fún mi lẹ̀ láàrin àwọn ọmọ ọmọ àti ọmọ. Níjẹta oníjẹta tó jẹ ọjọ́ tó ń lè yí. Ẹni tó sì tù sẹ́ẹ̀lì bàbá ló sì pè mí ló sì sùn bẹ́ẹ̀ni báwọn ti sọ fífọ́ sínú tó mọ bá àtúrà kéde báwọn ti tẹ̀ wá. Lọ́rọ̀ ìjẹta nírọ̀lẹ́ ìjẹta tí mo lọ sọ́dọ̀ wọn ló sì bá mi pè lẹ́kọ̀ọ́ sí pé ká má wo ìwà sí ìyá bàbá ìyá àwọn tó yìí. Ká má fi jọ́jà àwọn ọmọ yìí fún ká má fi ṣe nǹkan tí èèyàn ká tọ fún ọmọ yìí fún gbogbo gbúmọ̀ ìgbà máa ṣẹlẹ̀ láàrin fámìlì wa. Tí àwọn àgbàlagbà àwọn ìyá yẹn wọ́n máa ń dá fún mẹ́ni kì í fẹ́ láàrin ọmọ àti ọmọ ọmọ. Àárín àwọn ọmọ náà ti dá yẹn sílẹ̀ báyìí tó tún fi ń ran àwọn ọmọ ọmọ. Ìbẹ̀rẹ̀ sàn tó yẹ pé a ti ń rí èrè pé àwọn fámìlì.
1: Ọ̀dọ́ yín bẹ̀ ni o.
7: Láti
1: jẹ̀bú òde
3: ni o. Láti jẹ̀bú òde ìpẹ̀lẹ́ sà.
1: Ẹ̀wẹ̀ sọ ọmọ aláàrẹ̀.
7: Àwa ni yan. Ìmọ̀ sọ fún obìnrin yẹn. Kò jẹ́ kí káyé kí kẹ́hìndé pé káyé. Sọ́tọ́ bá jọ ń pera wọn. Kò lo ẹ̀fà ìtẹ̀ sílẹ̀. Báyìí ẹ̀fà ìtẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ yẹn nìyàn ojú. Kò mọ̀ pọ̀jù máa yọjọ́ rẹ̀ lára ara wọn. Kò pa ìyá sí. Àwọn oṣù tí wọ́n sọ pé ká má tọ́ra àwọn òbí wa ṣe ọlọ́run. Kó pa ìyá wọn tì. Kó fi tìyà wọn lẹ̀. Kó má tẹ̀ ẹ̀sìn ní kó káwọn méjèèjì kan kóra wọn sínú. Kó lè bára wọn sọ̀tún. Bàbá wọn sọ̀rọ̀ tán. Ọ̀rọ̀ lè bá yanjú.
1: Àmì o.

0: ọ̀nà sí.
1: Hello.
2: Olúkọ.
1: Sáà.
2: Ẹ rí pé tí Kẹ́hìndé bá sọ̀kún bàbá wọn tán. Báwo náà ó ṣe tiẹ̀. Kò ní fi bàbá yẹn ẹ gbé ọ̀rẹ́ wọn ṣe tí wọ́n fi ṣàyẹ̀. Tí bàbá yẹn fi lọ. Kò sẹ́ni tó lè bá wọn sọ lásìkò yìí. Nígbà tí ìyá wọn bá gbéṣẹ̀ kí wọ́n bá yanjú rẹ̀. Ẹ̀dá oyè ní ilẹ̀ sọ̀rọ̀.
1: Ẹ ṣe bàbá. Hello.
3: Hello.
1: Hello sir.
3: Ẹ kú
1: àjò. Ẹ sà.
3: Ẹ fi kú ètò ẹni.
1: Tó ètò ni o bàbá. Ìpẹ̀lẹ́ sà.
3: Àdúrà yà máa gba.
1: Àmì àtẹ̀yìn náà.
3: Ṣé rí ọ̀rọ̀ tó wà ń lé yìí? Ọlọ́run ti jẹ́wọ́ agbára rẹ̀ fún táyé. Ó wá wà láàrin òun àti ìyàwó ẹ̀. Ìwàásù náà wọ́n jọ máa wà fúnra wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òtítọ́ ọ̀rọ̀ bẹ̀tí táyé ti sọ fún ìyàwó ẹ̀. Kó má lọ síbẹ̀ o, kó jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ lọ. Torí kọ́ mọ́dà dé tẹ sọ ní jẹjọ. Pé gbogbo owó tó wà nínú ìyá yẹ kó tó má dà padà sórí táyé. Ṣùgbọ́n Ọlọ́run ti jẹ́wọ́ agbára rẹ̀ fún táyé. Àdúrà wọn gba
1: orúkọ ní
3: èmi ní kólé làwa.
1: Ẹ ṣe o bàbá. Ẹnì dárun mọ́jú lọ́sibítù. Hello.
2: Hello, ẹ máa kó ètò olúkọ.
1: Ọlọ́run ni o. Pẹ̀lẹ́ sà.
2: Orúkọ tèmi ni Dani Ọlọ́run Bálákà Bẹ́pútà.
1: Tó ètò mo gbọ́ rè o.
4: Ẹ ra sà.
2: Kí ẹ rí ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn. Màmá yẹn fi ó fi ti Táyé tọ́ Kẹ́hìndé. Tí Táyé ò bá dẹ̀ wàá ṣe sùúrù, ó ti bínú kọjá àyè. Àwọn tó yẹ kó ṣe, ó ti ń ṣẹ̀wọ̀n. Nítorí àwọn ọ̀rẹ́ tó wá níjọ yẹn ṣẹ̀mọ̀ kó ti ń ṣẹ̀wọ̀n.
1: Bẹ́ẹ̀ni.
2: Tó fi kú òǹbẹ̀. Ní ìsìn obìnrin yẹn tó jẹ́ ìyàwó ẹ̀ gangan kó wàá máa gbàdúrà dáadáa. Ó gbàdúrà wípé kí Ọlọ́run kó rọ ọkọ òun lọ́kàn. Nítorí pé ibi tí kò fẹ́ lọ yẹn àfikó débẹ̀ náà. Báwo ni bàbá ẹ ṣe máa kú tí ò ní débẹ̀ rárá? Ó fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Ó gbàdúrà pé kí Ọlọ́run kó fọ ọkọ òun lọ́kàn. Láti lè lọ sí ibi òkú bàbá ẹ̀. Ẹ máa bé tó bá wà pẹ̀lú yín
1: o. Ṣé mo dúpẹ́ o? Ọlọ́run ní fẹ́ yín o.
4: Ní tì yín o. Iṣẹ́ gan o.
1: Hello.
5: Hello.
1: Hello.
5: Ẹ mọ̀ kọ́ àjẹ́ olóko. Táyà àgbà àárín wa ló ti mọ ṣẹlẹ̀. Àárín wa lẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá wọ́n mọ owó inú àwọn òbí tó bá bí táyà ti kàǹdé kí wọ́n gbé sí òjú ìṣẹ̀gbọ́n lọ. Abubakar Badru láti lẹ́nu.
1: Ẹ ṣe o bàbá. Ẹ ṣe o. Wọ́n kan ní kí n fi nọ́mbà ta 09123708675 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 09123708675 nọ́mbà tó wọbí nìyẹn. Hello.
6: Hello sir.
1: Hello my sister. Hello. Ẹ káàárọ̀.
6: Ó máa yẹ̀ gbé láti ẹ̀mí mi.
1: Ó yá.
6: Ẹ kò fẹ́ ṣe rí ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ti yan gbé ọ̀rọ̀ fún wọn. Ọ̀sẹ̀ máa rí bẹ́ẹ̀. Ọlọ́run ti gbógo fún màá yẹn. Ṣé ẹ rí màá yẹn gangan, ìyàwó yẹn gangan. Kó lọ bátáyé fúnra rẹ̀. Kó lọ bátáyé kó kúnlẹ̀. Kó bẹ́ẹ̀. Kó wá mú màmá tiẹ̀ àti ìjà gbọ́dọ̀ náà báyà ti wà bẹ́ẹ̀. Wọ́n lọ mú táyé, kọ́ lọ bá kẹ́, kọ́ lọ mú Kẹ́hìndé jàre, Kẹ́hìndé ni kó lọ bá, kó wá lọ mú bá táyé. Kó sọ̀páìsì ẹ̀ tó yẹ yín nìsìn. Kó mọ ọjọ́ tí ó bá wà lé kọ́kọ́ mu gbèdé lọ bá táyé lé ni. Ó yẹ sí máa yẹn táyé yẹn kò ní mọ̀ọ́kọ́ tó máa ṣe mọ́. Ó yẹ yín nìsìn. Kó bá lọ mú bá ń lé kó wá ìgbẹ̀ lọ́wọ́ ti máa yanjú.
1: Kó mọ̀ jẹ́ o mọ̀ pé wọ́n fẹ́ wọ́n mú Kẹ́hìndé bọ̀ wá bẹ́hun.
6: Kó mọ̀ jẹ́ kó mọ̀ ìjà tí obìnrin yẹn àkọlọ́bá tẹ kó lọ mú táyé lé. Kó gbẹ táyé kó ti bẹ́ kó pàlọ́wà fún. Kó mọ̀ jẹ́ ìyá ọkọ kó mọ̀ mọ̀ kó wá lọ mú Kẹ́hìndé bá táyé lé. Tí òkú lọ sọ páìsẹ̀ onímọ̀ọ́kọ́ tó máa ṣe mọ́ ọ̀rọ̀ yẹn á nìyànjú jọ́nù agbára
1: ọlọ́run. Ẹ ṣe o. Ẹ ṣe ẹ kú làákàyò.

0: Hello? Hello?
1: Hello?
0: Baba, yes, sir.
1: Yes, sir.
0: Yes, sir.
1: Yes, sir. It's a new.
0: I didn't know that thing is good.
1: Oh, yeah.
2: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Hello, my friend.
0: I'm you.
1: Me?
3: Hello, ọkọ àwọn òkúṣẹ́ ta o.
0: Yes, orúkọ yín.
3: Ṣadéwálo ń pè láti ní ìyá ìkọ̀wé kọjọ́ mẹ́ta o.
0: My sister, ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o.
1: Pẹ̀lẹ́ ìkújọ́ mẹ́ta o.
0: Ọya,
3: ọ̀rọ̀ rẹ o.
0: Sọ́ni,
3: yà, wọ́n mi lè mí máa bá sọ̀rọ̀ wọn kú iṣẹ́. Lágbára ọlọ́run, wọ̀n ní ogun wàhálà. Ogun yìí kò ní kárí. Méjì ni pé kọ́ má lọ mú kẹ́yìn ìjọ bá táyé o. Ìrètí wọn tẹ̀ fẹ́ gbòòrùn kọ́ máa sùn mọ́ rárá. Ìyàwó ti sọ fún wọn wípé ibi tó bá ní kò dúró sí ibẹ̀ ni kò dúró sí ibi tó bá ní kò bá lé wọn kò bá lé wọn. Kó sọ fún ọkọ ẹ̀ kó bẹ̀ kọ́ rántí ọ̀rọ̀ sígbà bẹ́ẹ̀ bá sọ láàfù tó wákàtí mẹ́ta kó fi bẹ̀ ọkùnrin yìí. Kó wá lóyún ọ̀gbọ́ kó lọ ṣe nǹkan tó ọkọ̀ bá sínú gan kò sáà ní sọkọ̀ sínú ọ̀gbọ́ kó jẹ́ kọ́ rántí pé bàbá yẹn sùn lẹ̀ yẹn. Nítorí tí ẹ lọ ṣe gbé má bínú ọkọ mi àwọn náà bímọ àrègbàdúrà kí ọmọ wa káàní wọn kó yà lọ́pọ̀ màmá ti ṣètò wọn náà bọ́tí ọlọ́run ti gbogbo fún ọ̀yẹ̀ wa kó sì bàbá yẹn kó ti kọ́ lọ́rùn wọn náà wàá gbà ìkọ́ kí n tọ́ ẹlòmíì ìbínú ọba yìí òde ni wọ́n ṣè nílò ogun wọn tó bá ti ṣe wọn wọn kì í gbọ́ nígbà tí wọ́n gbọ́ kó fi sílẹ̀ òkú ògùn ti máa bẹ̀rẹ̀ pé ìjọ tó yẹ náà bàbá yìí fẹ́rẹ̀ kó rí àdé síbẹ̀ yẹn o ìwọ́n náà ń dúró dé o ìwọ́n náà dúró àbí bàbá yìí pé lọ wọ́n bí kó sọ́kò ìdọ́kọ̀ bá bínú ìbínú ìlú ti wọ́n bí yìí o agbára náà ọlọ́run àti ṣe àwa òbí náà tẹ̀lé àti bàbá àti ìyá ọlọ́run fún wa ìṣàbùnú lè ní wọn nígbà ẹṣẹ òkú
1: ètò. Hello.
2: Hello.
1: Hello, yes, sir.
2: Akwaje.
1: Yes, sir.
2: Akushana.
1: Yes, sir.
2: Obinrin ye iyawo Taiwo. Olu ni se se dada. Pelu adura. Tori nkan to sele yi, ko mo lo di. Yo so foko e pe ko mo lo di ikun fun o na. Ngba ti o ba lo sibi oku baba re. Awon omo re ko lo ti pe eso loju o. Awon omo re na mo le mo de bi oku re o. Kode so fun dada wi pe gbogbo e da laye tan ba ti le se. Ti o ba ti le gbe be. Ko ni bi kankan to lo lodo Olorun. Tori nkan to da mi ti gbogbo eyan mo ri pe teyan ba se niyan. Eyan ma dari jiniyan. Ninu adura ta mo Christian mo gba pe baba wa tin be ni orun ka bo foko re.
1: Tẹ́lẹ̀ ẹsẹ̀ wájú ọbẹ̀ àti tẹ́lẹ̀ ẹsẹ̀ jí.
2: Tó bá ti lè fi nǹkan bá yẹ kọ́ ọkọ rẹ̀ lọ́rùn inú ọkọ rẹ̀ yọ̀ọ́yọ̀ àlàáfíà yọ̀ọ́ wà wá. Torí tó bá ti fi kọ́ lọ́rùn bá kó ti mọ̀ pé ṣé ibì kan látàmọ̀ pé ibì kan náà lájọ́ ń lọ tábà kò láyé àròbì kan. Ṣùgbọ́n tẹ́yìn bá ti dìyàn sínú ó lè mọ yẹ kéèyàn ó débi tí ènìyàn ń lọ.
1: Babalójú ni ti o.
4: Ẹnìkan ń pè mí.
1: Ṣé o.
4: Hello.
5: Hello, sir.
4: Hello, Emeka Lembeun.
5: Ẹ̀ka lẹ́ o.
1: Ikú afẹ́rẹ́ o.
5: Akú ètò lérìn, mo fẹ́ dá sẹ́tò ni.
4: Ó yẹ ẹ dá sí. Ó yẹ
1: ẹ dá sí.
4: Ó yẹ ẹ dá sí.
5: Ṣùgbọ́n àwọn èèyàn ti sọ oríṣiríṣi ọ̀rọ̀, ṣùgbọ́n mo fẹ́ bóyá wàá kíyèsí wa sí nǹkan kan.
4: Ó yá.
5: Ẹ rí Ọ̀gbẹ́ni Táíwò yẹn. Ó ní kò sọ gbogbo ọ̀rọ̀ tán fúnyàwó ẹ̀.
4: Kò sọ táwọn.
5: Bẹ́ẹ̀ ṣe sọ ẹni ó ní òkú síkùn.
4: Bẹ́ẹ̀ni.
5: Rísì ni wípé ó mọ̀ wípé tó ń bá sọ gbogbo ẹ̀ tán, ewu lè wà lóko ló ń gẹ́ fóun. Kò sẹ́ tó mọ ìrìn àjò tó ń gan rìn. Bóyá gbára ẹ̀ lẹ̀ ni bóyá gbọ́dọ̀ sọ fún ni wípé tó bá ti ṣe báyìí tó bá ti padà bá Kẹ́hìndé ṣe o. Pẹ̀lú ìyá ẹ o. Nǹkan lè dá padà fún wọn gan. Ó ní irú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́.
4: Hello.
1: À ń gbọ́ yín sà.
5: Èmi lè sọ ọ̀nà àbáyọ tèmi lè sọ rèé. Ni wípé kíyàwó ẹ bẹ̀ẹ́ pé kó ọ̀nà bàbá ẹ̀. Torí pé òun náà fẹ́ kọ́ mọ ọ̀nà òun náà.
1: Bẹ́ẹ̀ni.
5: Ṣùgbọ́n kò pọn dandan wọ́n jọ ṣòkú bàbá ẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni.
5: Pọn dandan. Òun lè dá ṣòkú bàbá tiẹ̀ lọ́tọ̀ káwọn náà dá ṣe tiwọn kò pọn dandan kó lọ. Torí tán bá lọ, wọ́n jọ máa ṣe pọ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n jọ wàá kò, wọ́n jọ ṣe gbá.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ o lè wù
5: o. Ó léwu fún òun gan táwa gan lè má mọ̀.
1: Sọ
5: ìmọ̀ràn tèmi ni wípé kó ọ̀nà bàbá ẹ̀. Because ọ̀rọ̀ kù nínú ọkùnrin yẹn tí ò sọ tán.
4: Ó sọ fún ìyàwó ẹ.
1: Sọ bẹ́ẹ̀.
4: Ó ní tó ń lè sọ fún lóun ti sọ fún
1: ìṣòro aṣọ yẹn.
5: Ó dẹ̀ yé mi, ó yé mi torí mo nírú ẹ̀ lẹ́bẹ̀ẹ́. Ó yé mi dáadáa. Torí kò sẹ́ni tó mọ ogun tí ọkùnrin yẹn jà kó tó dáa fún.
4: Kó tó bọ́.
5: Bóyá wọn ti gba kádà rẹ̀ tó jẹ́ pé òun ló gba kádà rẹ̀ padà kò sẹ́ni tó mọ̀.
1: Kábíyèsí
4: Olódùmarè. Olódùmarè. Ó dáa sà.
5: Ṣó ọ̀rọ̀ tó lágbára ni.
1: Ẹ ṣe o.
4: Ṣé mo dúpẹ́ sà.
1: Ojú ni ti o.
5: Ẹ ṣe mo rí pọ́jọ́ ti lọ. Ẹ ṣe.
1: Ìyá kéré oko wálé o. Ṣé o. Ṣé o.
4: Ẹ ṣe. Gbogbo ohun tó yé ẹ̀dá tó yọ ọlọ́run
1: jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lọ.
4: Torí pé ọlọ́run nìkan ọba tó máa ṣe. Ẹjẹ́ máa lọ. Ẹjẹ́ máa lọ. 08054035746 fún àǹfààní ìdẹ́bà ẹ bá mi sọ nǹkan kan. Èyí tẹ́ ẹ gbọ́ lónìí nù. Nǹkan tó ń bọ̀ ǹjọ́ mẹ́jọ.
1: Gbogbo ara Olódùmarè.
4: Agbára Olódùmarè. Tẹ́tùn kọ́ àsí. oro omo ati ya na ton ni njo mejo
1: ohun na ni
4: be le itun e to kogbon bi eleyi ni o te mo pe so ni bare bi o ko enikan le jebu ile ke sin dola le badan bi loja gbo ile so re yan titi igba na nkan oni se mi ati yin oni adebi ile o ko mi olupo ale la mare ti joba
1: ele nbe won adebi si adibola iyoku odijo mejo
4: e seun

в чем вы с этим говорите.

Bialak.

0: 106.7.
1: Àsìkò ti tó láti gbàdúrà fún gbogbo abiyamọ o.
2: Lórí ọjọ́ Tuesday ọ̀nà àbáyọjú là fún ìwà àtọmọ rẹ nílẹ̀ àlàyé. Ó jẹ́ o ẹjẹ́ kájọ yín ọba mi tó ọba tó tóyìn títí dé òpin. Ogóngó làdàbà tí mo bọ̀ tó pọ̀ wọ́n sẹ́yìn tipẹ́ tí òjá jẹ́bọ̀. Gbogbo ilé pariwo go. Àdúrà ọlọ́mọ ló ti jí mi kalẹ̀ látọ̀gànjọ́ orí pásọ fẹ́kẹ́yẹ mẹ́rin bàbá alábìyamọ ni mò ń jẹ́. Màmá ọ̀rọ̀ kan tà sí mi létí nínú ṣọ́ọ̀ṣì láìpẹ́ yìí. Ó ń lẹ̀ mí mọ́ ní kí n fi gbàdúrà fún bàbá àti ìyá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Jẹ́ kí ẹnjíníà náà plé ẹ̀ sí ẹ létí.
3: Ọmọ mú mi. Wọ́n ṣà ń tẹnumọ́ fún mi lọ́sípítù pé ọ̀pẹ́rẹ́ṣọ̀n ni máa ṣe. Wọ́n ṣà transfer mi kúrò bẹ̀ pé kí n máa lọ sí anoda hospital mi. Ìgbà tí mo ṣàdébẹ̀ àwọn yẹn náà ṣà sọ pé ọ̀pẹ́rẹ́ṣọ̀n ni. Mo pe bàbá wọ́n ṣà gbàdúrà fún mi. Lẹ́yìn àdúrà àwọn yẹn 30 minutes kò lù tí mo ṣà fi bímọ ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tá a ṣe sún ọmọ yẹn àwọn ẹbí ọkọ mi wá torí inú ilé tá à ń gbé yẹn ilé family house ẹbí ọkọ mi ni. Wọ́n ṣà jẹ́ kó wá pé à ń gbélé ọ̀fẹ́ ló jẹ́ ká mọ bímọ jọ.
4: Wọ́n yẹ̀yẹ́ yín pé
5: ilé ọ̀fẹ́
4: lẹ̀ ń gbé
5: lójú ọmọ bímọ lọ.
4: Mélòó lẹ ti bí?
3: 7.
4: Ọkùnrin mélòó?
3: Ọkùnrin 5 obìnrin 2.
2: Èmi ò sọ wípé ó dá kéèyàn máa bímọ lọ láìfi ètò sí i ṣùgbọ́n èyí tó ká mi lára jù nínú ọ̀rọ̀ yẹn ni wípé nítorí wọ́n wípé kẹ́ ẹ má máa sanwó ọlẹ́ olójẹ́ kẹ́ ẹ wọ́n máa bímọ nìṣó lọ àìsàn mo gbọ́ ọ̀rọ̀ yẹn bó tútù rò gẹ́gẹ́ bí ẹni tó máa ronú jinlẹ̀ wọ́n mọ̀ wípé wọ́n ti fi ọ̀rọ̀ jèrè ọ̀rọ̀ lára ìyá yìí ẹni àpẹẹlẹ ti ń padà dé ẹni ìtìjú ẹni àyẹ́ sí ti padà ń dé ẹni à ń yọ tùtù sí ẹni ayẹyẹ ti padà ń do ní yẹ̀yẹ́ náà kí ni wọ́n rán mi wá ṣe lórí afẹ́fẹ́ yìí gan lẹ́nìí bí kò ṣe wípé kí n bá ohun tí jẹ́ mi ìtìjú wí nínú ayé rẹ̀ àìsàn àwọn kan wà wọ́n ti wọ̀ wọ́n ní aṣọ ìtìjú wọ́n ti wọ̀ wọ́n ní bàtà ìtìjú wọ́n ti dé wọn ní adé yẹ̀yẹ́ wọ́n ti wọ̀ wọ́n ní ẹ̀ṣọ́ ìyẹ́ oṣù tù sí màmá bàbá ọ̀rọ̀ mi ò tí ì lè yí ọba ìjẹ́ ìṣàlàyé àwọn kan wà tó ti ń di ìtìjú mọ́ ẹ lára tó mọ̀ ìwọ náà wọ ilé ọkọ mẹ́fà ló ti lọ́tọ̀dẹ̀ ti kọ̀ sílẹ̀ ó ti wá ń gbé àgbélébu ìtìjú yẹn pẹ̀lú ìgbéraga àwọn àna rẹ ti ń bá ẹ̀ka iye ọdún tó lò nílé ọmọ wọn láìrọ́mọ bí ìwọ náà mọ̀ wípé ó ti ń di nǹkan ìtìjú èyí tó kéré jù nínú ọmọ tó bí 42 years ni kò dẹ̀ ti rí ilé ọkọ lọ ṣé kò dẹ̀ ti máa di nǹkan ìtìjú bẹ́ẹ̀ yẹn ilé mẹ̀rẹ́ẹ̀tì fún 20 years ìwọ náà mọ̀ wípé ó ti ń di nǹkan ìtìjú ọmọ tó bí lọ́jọ́ ọjọ́ sítáyé kí ọ kú oríire wípé bí ọmọ ọlọ́gọ òun ni gbogbo ará àdúgbò wá dẹ́mọ̀ gẹ́gẹ́ bí ọmọ onímùkúmu àdúgbò sọ fún mi ṣé kò tí ì máa di ìtìjú báhun ìwọ náà wọ ọmọ ogún ọdún tó sì ń tọ̀ léyìí ṣé kì í ṣe ìka ìtìjú lẹ́lẹ́ yìí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń gbàwé oúnjẹ kiri ṣọ́ọ̀mọ̀ wípé ìka ìtìjú nìyẹn ìwọ náà wọ àkárá ìná fi dẹ́mọ̀ ní gbogbo àdúgbò.

0: àṣẹ Jésù Kristi ti Kávárì mọ́ fi faṣọ ìtìjú yà. Agbára tó jẹ́ kí aṣọ tẹ́ẹ̀pìlì fàjà lọ́jọ́ ọjọ́ sí yóò faṣọ ìtìjú rẹ yà. Adé ìtìjú jábọ́ kúrò lórí ìwà àtọmọ rẹ. Àwọn tó ti nàka ìtìjú sí ọlọ́jọ́ tó ti pẹ́ yóò padà pàtẹ́wọ́ fún ọ. Àwọn tó ti yẹ̀yẹ́ rẹ lọ́jọ́ ọjọ́ sí yóò padà jòkóó sí abẹ́ kẹrẹbí láti ṣe ayẹyẹ fún àtọmọ rẹ. Mo mọ̀ wípé ó ti lè bá ìrìn àjò rẹ débi wípé ó ti rò wípé kò sí Ọlọ́run mọ́. Bó ṣe máa rí lára ẹni tí aṣọ ìtìjú bá ti pẹ́ sí ní ara nìyẹn. Ìkankan gbénu mi mo fẹ́ kéde. Wọ́n lẹ́nìkan gbọ́ mi tí ojoojúmọ́ ti di ọjọ́ ẹkú fún. Gbogbo àwọn aráalé rẹ̀ ló máa ń bẹ̀ wípé kó yẹ sunkún mọ́. Ṣùgbọ́n nígbà tí aṣọ ìtìjú yìí ò yá, gbogbo ìgbà tó bá ti rò dandan ni ó gbọ́dọ̀ sunkún. Bóyá tìtorí tiẹ̀ la ṣe sanwó rédíò láàárọ̀ yìí. Wípé gbogbo àwọn ẹ̀ka ìtìjú tí ò jẹ́ kó rẹ́ ìrìn ayọ̀ lórúkọ Jésù ó máa pòórá níwájú rẹ̀. Ó ń gbé mi lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó máa ń gbéra ńlẹ̀ yín. Ṣùgbọ́n sí àìsàn ti dá ajúlẹ̀ sójú kan. Ó ti wádìí ìtìjú fún ọ tí gbogbo ènìyàn bá wá ń kí ọ. Ṣé ó wá rí inú yàrá tó wà yẹn Jésù ló fẹ́ wá kí ọ lónìí? Jésù tó máa ń sọ ìtìjú di àpọ́nlé. Jésù tó máa ń sọ ègàn di ògo. Jésù tó máa ń sọ ayẹyẹ di ayẹyẹ. Wípé ní agbára Jésù tó kú tó sì tún jíǹde. Ó yẹ Jésù wù ọ̀sán. Jésù mú ọ lára dá. Lórí àkété yẹn dídé. Ajọ ìtìjú fàyà lójijì. Ajọ ẹ̀sán fàyà lójijì. Ajọ àní fàyà lójijì. Ó jẹ́ arúgbó ni ó fàyà lójijì. Ó jẹ́ ọ̀dọ́ ni ó fàyà lójijì. Ó jẹ́ kókó ẹlẹ́rẹ̀ ni ó fàyà lójijì. Ánsà kì í ṣe pé mo fi ń gbéraga fún ọ. O lè tẹ̀lé Ọlọ́run Bàbá lábíyamọ tí mò ń sìn yìí. Kí aṣọ ìtìjú ó pẹ́ mọ́ ọ lára. Kí tọ́ ní yẹ̀yẹ́ tó gbẹ mọ́ ọ lára mọ́. Jésù yìí ni mo pè sí ọ̀rọ̀ tó dàbí pé ó ṣòro yìí. Wípé kó dá sí ọ̀rọ̀ rẹ ní ọ̀dọ̀ tó máa rú gbogbo èèyàn lójú. Wípé kó jọ ẹ́ lójú níbi tí àwọn èèyàn ti jù ọ́ nù. Gẹ́dẹ́gbẹ́ gẹ́dẹ́gbẹ́ ni mo kà ní ìwé òwe 23:18. Ó ní wípé ìkẹyìn ń bẹ ní tòótọ́. Ìyẹn túmọ̀ sí wípé kò sóhun tó ń la kọjá tí ò ní ọjọ́ ìkẹyìn. Ọjọ́ kan ló bẹ̀rẹ̀ ní ìlà ló dẹ̀ máa parí. Ìwé òwe yìí náà ló sọ wípé àníké ìrètí wa kúrú. À ń sọ pé tó ti ní ìrètí nínú Olúwa wípé kó fa aṣọ ẹ̀gàn rẹ yà. Lẹ́ni afaṣọ ẹ̀gàn yìí yà. Afaṣọ ìtìjú yìí yà. Màmá ó dàbí pé wà fẹ́ kúrò ní láàárọ̀ yìí o. Kọ́ láni gbogbo abiyamọ fẹ́ jòkó sí láàárọ̀ yìí láti gbàdúrà lórí ẹ̀mí ìtìjú. Aago ìgbàlà 20 náà ni gbogbo ènìyàn máa lù láàárọ̀ yìí. Orí pẹpẹ ṣọ́ọ̀ṣì mo dẹ̀ ti ń gbé bọ̀. Wọ́n ní tí àwọn ẹ̀mí kẹ́mi bá ti ń gbóhùn agogo ìgbàlà wọ́n gbọ́dọ̀ pòórá. Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kẹlẹ̀sẹ́? Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ìwà àtọmọ rẹ di ìkan àtijọ́? Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ọmọ rẹ di ìkan ìnuwọ́? Lónìí mo lu agogo ìgbàlà sí létí wípé kó dákẹ́ bẹ́ẹ̀. Wọ́n àfi tí Ọlọ́run ò bá pè mí ní àdúrà tèmi yóò fi ní dáhùn. Ìpè tí wọ́n fi pè mí lọ́jọ́ ọjọ́ sí ni mo fi faṣọ ẹ̀gàn yìí ya sẹ́ẹ̀. Ó ti sunkún láti January títí di àkókò yìí ẹ̀rín ló sì kú ẹkù báyìí. Ẹnu ọ̀pọ̀lọpọ̀ ní òde dá tó bá ti sunkún àní òní rógun ẹkú mọ̀. Jeremiah 31:16 onídàhùn rẹ dúró nínú ẹkú lórúkọ Jésù òní kígbe lórí ọmọ. Èmi ò mọ bó ṣe pẹ́ nínú ìtìjú àlọ́ òní gbúrò rẹ̀ mọ́sẹ́. Jésù látọ̀wẹ́ kò dẹ̀ lè jáwákulẹ̀ òní rógun ìtìjú mọ́sẹ́. Ìtìjú ọjọ́ pípẹ́ lórí àwọn ọmọ yẹn ó dìtàn láti èní lọ. Èèyàn kì í tẹ̀lé Jésù kó tún rí ìtìjú mọ́ òní rí ìtìjú mọ́ tọmọtọmọ. Jésù Olúwa. Ìyá tó sọ̀rọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí. Ẹjọ́ wá sọ̀rọ̀ rẹ̀ tán.
1: À ń gbélé ọ̀fẹ́ ló jẹ́ ká mọ bímọ jọ. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí pé Ọlọ́run ra ilẹ̀ fún ọkọ mi.
2: Hallelujah.
1: Nínú oṣù tá a mú tàn yìí torí mi ò tiẹ̀ lérò rẹ̀ rárá kó tiẹ̀ lè rà á.
3: Bébì tẹ̀mí dà. Mélòó lẹ wá fẹ́ sí?
1: Ìfẹ́ ọkàn mọ́.
3: Irọ́ ló pa. Mo sì rí ọmọ méje lára ìsìn. Ibi náà ń pè ní ilé bàbá alábìyamọ. Ká máa bímọ ṣóní. O ti bí ọkùnrin márùn-ún obìnrin méjì. Ó ti kú obìnrin mẹ́ta.
2: Mẹ́ta bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. A fi gbé mẹ́wàá.
3: A jẹ́ 5-5.
2: 5-5 o balance.
3: Kí ló ń dàgan?
1: Mo ń ṣe yá dẹ̀sà mú dẹ̀ ń tẹ́lò.
3: Èlò yóò dúró lórí méje òun. Kó kàn wẹ́yọ kan ṣe bá sílé. O náà pè ní Ọlá sílé.
2: Ọlá sílé.
3: Kò ní gbọ́ bẹ́yẹn mẹ́ta ló máa fẹ́ lọ bí ẹyọ kan ní kó bí sùn sóti gbọ́. A dẹ̀jọ́ obìnrin ṣùgbọ́n tó bá jókùnrin wà á tún ṣe mí.
2: Ok bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Ṣé àwọn méjèèjì wà níbí?
1: Bẹ́ẹ̀ni sọ.
3: Méjèèjì ló kọ́
2: wa.
3: Yé!
2: Ẹ pè wọ́n wá.
3: Lọ́pàá àwọn méjèèjì wá. Wọ́n ti dé o. Wọ́n dé o. Àwọn ẹ bá tẹ wá o.
2: Wọ́n ní ẹgbowó.
4: Ẹgbowó ọmọ.
3: Wọ́n ní kẹ gbà.
2: Ẹgbowó.
3: Ẹ kọ́kọ́ máa dà á lẹ̀ náà.
2: Ẹdowó lẹ̀.
3: Ìyá ilé lò.
2: Wọ́n tún ní kẹ tún gbà.
3: Wọ́n ní kẹ tún gbà.
2: Ọmọ méje ẹ tún gbà.
3: Ó dáa kéèyàn máa bímọ rẹpẹtẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Tó bá bímọ rẹpẹtẹ Ọlọ́run máa gbowó fún ẹ ní ṣọ́ọ̀ṣì.
2: Má bọ̀.
3: Ọjọ́ tọ́mọ ẹ bá ti gbé méje ayé àfún ẹ lówó ẹ ṣe má mi.
2: Má bọ̀.
3: Ẹ bá mi fún

0: owó ẹtún lówó
1: wọn fowó lẹ
0: o try
1: owó rèé o
0: ẹ máa lọ ẹ kówó yín
1: owó ti pọ ẹ bá wọn kó sí nylon.
0: ẹyin tẹ fẹ ṣàfo oúnjẹ tẹ bá ti dé ọdọ ẹyà méje ọmọ àgbà méje òun náà àgbà méje. sẹ́lẹ̀yìn tẹ́ kì í fẹ́ bímọ rẹpẹtẹ òun ló yọ ọlẹ̀ yẹn. ẹ lọ wá ọmọ kún ọmọ.
2: àìsàn kọ́lá ti yẹ ọ fún àwọn ọmọ ṣẹ́gun yá ló gbà sọ́tù sọ́sì kágù àrà tí jésù fẹ́ fayé wa dá bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni ò wá rí rẹ gbà bẹ́ẹ̀ bá ti gbàdúrà tó nítumọ̀ báyìí èèyàn á fi ọrẹ tó nítumọ̀ sí ó làwọn ọmọ sí èsì ń pè ní ọrẹ àdúrà mi gbà má tẹnu mọ́ àdúrà tí o bá ti ń da wípé aṣọ ìtìjú fàyà ẹ dẹ̀ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa kò sí iye tẹ́ lè fi ránṣẹ́ ọlọ́run baba alábìyamọ o
3: ààyè ló wà
2: hallu yá o.
4: hello hello prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 4 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
2: abiyamọ.
5: la la la la gelu fm jagaba gbogbo rétíò.

nígbà tí wọ́n máa kó bá Mose tí wọ́n ní jó délẹ̀ lérí ọ̀rọ̀ omi náà ló dá wàhálà lẹ̀ o ẹ̀sà wọ́n dún àwọn ọmọ Ísírẹ́lì béèrè fún omi ògbẹ́gbẹ́wá Mose dẹ̀ sọ fún wọn pé ẹni sùúrù wọ́n ẹ̀dẹ̀ dá o pé ẹni tó fún yín lápàrò ẹni tó fún yín ní mànà ṣé kò ní lè fún yín lómi ni àwọn ọmọ Ísírẹ́lì ò dá o níṣe náà pariwo ṣé ẹ dẹ̀ mọ̀ pé tínú bá ti ń bí akálòlò torí akálòlò ni Mose so inú ti ń bí olúwa ń bá sọ̀rọ̀ kò gbọ́ mọ́ olúwa ní Mose náà ọ̀pá sí àpáta Mose ò gbọ́ o ọ̀pá tó fi ń darán nílé àmọ́ rẹ̀ Jethro àmọ́ ní kọ̀ǹgọ̀ lórí àmọ́ níbi bí ìkùngbù báyìí ní orí ẹ̀sà ibi tó ń là bá àpáta nìyẹn Jésù dẹ̀ ní àpáta ayérayé ó bá la ó la ìgbìmọ̀ Jésù lórí olúwa ní ó ti ṣe mistake ó la ìgbìmọ̀ mọ̀ mi no. Torí eléyìí Mose ò ní délẹ̀ lérí o gbogbo iṣẹ́ tó ṣe lónìí ló dànù ẹ̀sà omi ló dá wàhálà lẹ̀ ṣé ẹ ríbi tá a ti mórúkọ rẹ̀ orúkọ rẹ̀ nítorí agbé jáde láti inú omi nígbà tó bá ṣubú náà omi náà ló dá wàhálà lẹ̀ agbára ń bẹ nínú orúkọ so kó o tó sọmọ rẹ lórúkọ èmi ò ní o mọ sọmọ rẹ junior mọ kọkọ wo ayé bàbá rẹ ná kó o tó pè junior ẹjẹ àgbàdúà láàárọ gbogbo ènìyàn ègún àti èpè nínú orúkọ mi ẹjẹ jésù bá ń pa orú ẹ ègún àti èpè nínú orúkọ mi ẹjẹ jésù ẹ pa orú ẹ ó yá àdúrà báyà bàbá rúbalẹ̀ àgbàdáyà dẹ̀gbálẹ̀ àgbàdẹ lọ́dọ̀ọ̀ta ègún àti èpè nínú orúkọ mi ẹjẹ jésù ẹ bá ń pa orú ẹ ẹjẹ jésù ẹ bá gbọ orú ẹ ègún àti èpè nínú orúkọ mi ẹjẹ jésù ẹ bá orú ẹ fún mi àpè mẹta jésù olúwa wa. Sórí ohun tí màá sọ fún ẹ lélẹ̀yìí torí mo fẹ́ kú òní bí orúkọ ìtí màá ní kó kàn mọ̀ lélẹ̀yìí gbogbo ènìyàn tó ń gbọ́ mi ìwọ ni kò yẹ̀wò kí ni orúkọ tí wọ́n tẹ̀ mọ́ lára èyí tó lè dá ọ dúró lọ́jọ́ tí ìrè bá ń bọ̀ wòbí àgbọ̀yé àwọn bẹ́ẹ̀ nínú bíbélì tó jẹ́ pé olúwa yí orúkọ wọn padà abrahamu àwa sorúkọ rẹ̀ di abrahamu bẹ́ẹ̀ ni sà torí wípé tó bá jẹ́ abrahamu ni ẹ̀sà kò ní lè bí nǹkan bọ̀ tó bá jẹ́ abrahamu yóò lè bí púpọ̀ bẹ́ẹ̀ ni sà ọmọkùnrin kan bẹ́nu bíbélì jákọ́bù ni wọ́n ń porúkọ ẹ̀ ẹ̀sà gbogbo tó ń kó bọ̀ lé lábánì kò tẹ lọ́rùn ló bá pàdé áńgẹ́lì ló bá bá áńgẹ́lì jà wọ́n ti jà láì mọye àkókò ẹ̀sà bọ́ọ̀dà 3 hours iná fi wà bẹ́ẹ̀ bíbélì sọ pé nígbà tí ilẹ̀ fẹ́ máa mọ́ áńgẹ́lì wá bẹ̀ pé jọ mọ̀ jẹ́ káwọn èèyàn bá mi bì wọ́n lẹ̀ kò pa mí ni ó ní à ó gbọ́ nǹkan kan èmi gan ti mọ́kò tìmí gan dání èyí tó o fẹ́ ṣe fún mi ni kò jẹ́ mọ̀ ilé máa lọ báyìí ókè kí ló orúkọ ẹ jẹ́ wo orúkọ ẹ ó ní jákọ́bù ni ókè jẹ́ kí n fi sínú inú sísítẹ́ẹ̀mù wa lọ́rùn jẹ́ ìyẹ̀wò bó ti rí ajínilẹ́sẹ̀ ni jákọ́bù èèyàn èjìyàn lẹ́sẹ̀ kó soríire abájọ tó o fi lè pọ̀ ajínilẹ́sẹ̀ abájọ tó o fi fèrú gbàbùkún ajínilẹ́sẹ̀ abájọ tó o fi àṣàrò gba ogun àkọ́bí ajínilẹ́sẹ̀ agbára abájọ tó o fi lọ fi ẹran méjì tó o fi lọ gba èrè sọ́ọ̀lù ajínilẹ́sẹ̀ abájọ tó o fi sákò lé bàbá ẹ tó o fi lọ lé lábánì ajínilẹ́sẹ̀ abájọ tó o fi fogún ọdún sí gbà nítorí obìnrin ajínilẹ́sẹ̀ olúwa áńgẹ́lì yẹn wá sọ fún pé wo bí ya yí orúkọ ẹ padà ọjọ́ náà ni wọ́n yí orúkọ rẹ̀ padà wọ́n sì sọ ní Ísírẹ́lì kí ni ìtumọ̀ Ísírẹ́lì ohun tó pọ̀ èso púpọ̀ ẹ kíyèsí ẹ.

buru besa wo bi to ba mo tube to ti wa ti o yo boya won kan poruko re ni yepe abi won pe ni editing to ga won kan pe abokuta abi iwo kan change e so pe eyo mo mi lato ni lo o temi o mo je lele o te ba pe ni bayi emi o ni da yin lowo oruko temi lele wo bi ojo to ba ti bere si pe o loruko tutu ye ojo yen ni kan tutu o ti mo ya ni o ti mo bere bibeli gan so pe a o fi oruko tutu pe o bẹ́ẹ̀ ni sa so ẹ̀yin kan nílò ẹ̀ láti yí padà mo gbàdúà fún ọ láàárọ̀ yìí lórúkọ jésù wà á gba orúkọ tuntun lórúkọ jésù wà á gba orúkọ tuntun lórúkọ jésù wà á gba orúkọ tuntun lórúkọ jésù wà á gba orúkọ tuntun wo bí I am a living proof fúnra mi mo yí orúkọ mi padà mo ní orúkọ tẹ́ ẹ mọ̀ pè mí lélẹ́yìí tẹ bá ti pe tèmi tọpẹ ẹjẹ jésù lẹfi sẹyẹ ìtọkù ìwọ mọ wọrí fi gbogbo ìtọba kulẹ ìtẹmọ pe mi lele ẹsà láti ọjọ náà nǹkan bẹrẹ sí í yí padà fún mi nítorí agbára ilé wa kò kọdẹtì mi mọ tí wọn bá ń pè mí tẹlẹ pẹlú orúkọ ti àtijọ agbára ilé wọn ò mọbi tí mo wà ẹsà wọn ò mọ agbègbè tí mo gbé wọn ò mọ nǹkan tí mo ń ṣe lọwọlọwọ wọn ò mọ nǹkan tí mo fẹ ṣe ṣùgbọn wọn ò lè kọdẹtì nítorí mi ò jẹ kí wọn pè mí ní orúkọ àtijọ in fact yóò jẹ ìjà láàrin èmi àti ènìyàn tí bá rí èèyàn tó fẹ́ pè mí ní orúkọ àtijọ́ nítorí mi ò fẹ́ ṣe bí ìtàtijọ́ mọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ohun tuntun bíbélì sọ pé kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ ó ní má ṣe rò wọ́n mọ́ ó ní èmi ò ṣe ohun tuntun kan nísinsìnyí ó ní nísinsìnyí náà ni ó mọ wù jáde mo gbàdúà fún ẹ̀yin kan tí ayé yín nílò rẹ̀ bẹ́ẹ̀ bá ṣàmì orúkọ yín àgbà tuntun orúkọ rẹ̀ àgbà tuntun orúkọ rẹ̀ àgbà tuntun orúkọ rẹ̀ àgbà tuntun lórúkọ babọ́mọ àti ẹ̀mí mímọ́ orúkọ rẹ̀ àgbà tuntun bẹ́ẹ̀ ló bá rí kò dẹ̀ ní yí padà jésù olúwa wa mo padà sí ẹsẹ̀ bíbélì tí mo kà yẹn bóyá tó bá di ọ̀la màmá sóhun kejì ẹ̀sà tẹ gbogbo ẹ̀yìn tí wọ́n tẹrí ògo yín ba ẹ̀yin tí ògo yín ò fọhùn bó ti yẹ kó fọhùn ẹ̀yin tí wọ́n jẹ́ kẹ́ ẹ rí ògo yín lò bẹ́ẹ̀ ti fẹ́ ohun kejì tẹ́ ẹ gbọ́dọ̀ kíyèsí orúkọ ni àkọ́kọ́ mo ti sọ fún yín bóyá tó bá di ọ̀la màmá sọ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ jẹ́ kí n wọnú ẹsẹ̀ bíbélì kí n lè fi gbàdúà bí ẹyọ kan àbí méjì kí n tó mọ̀ lọ ẹsẹ̀ bíbélì tí mo kà fún wa pẹ́ ìwé sámúẹ́lì kìíní orí karùn-ún

kọkọ ni pé àdúà máa pọ̀. Ẹ ṣá gbogbo ọmọ ológbò tó ń bẹ ń bí ògbó ò lè padà tí àdúà ò bá pọ̀ o. Bíbélì sọ nínú ìwé Ẹ́xódù pé òun gbọ́ gbígbe àwọn ọmọ Ísírẹ́lì. Mo gbọ́ igbe wọn, àánú wọn ṣe mí. Nígbà tí ẹ̀yin bá pariwo, ọ̀tá yín yóò pẹ̀yìndà. Otí Bíbélì sọ nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé ní pípariwo, ní kíké, nígbà gbígbàdúà, ògo lè padà wá. Ẹ̀yin kan ṣàmé ògo tá a jí lọ lára ọmọ rẹ, ògo tá a jí lọ nínú ayé rẹ, tí ayé rẹ fi ń ṣerú. Bó o bá ṣàmé, gba ògo rẹ padà. Ẹlẹ́ẹ̀kejì, tí ògo bá padà, ẹ sà pẹpẹ máa yà lulẹ̀ o. Àyà máa kú àbàdẹ́dẹ́ gùdí àbàyàdà. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ, bí pẹpẹ ò bá yà, ògo kì í padà. Ẹ sà pẹpẹ àwọn ilé yí ò tí ì yà, ó lò ó fi rí owó orí nǹkan kójọ. Pẹpẹ wọn ò yà nílé yí, ó ló ṣe jẹ́ wípé ò rí iṣẹ́ látọjọ́ yìí. Bí pẹpẹ wọn bá ya, àwọn èèyàn mọ bèrè lọ́wọ́ ẹ pé ńbo lo wà láti jọ ìná. Kí ńbo lo tiẹ̀ wà, a ti wá ọ káàkiri àárí ọ, pẹpẹ ni ò ya. Bí pẹpẹ ò bá ya lulẹ̀, wọn ò lè dá padà. Àfìgbà tí pẹpẹ dragoni ya, ni àwọn ọmọ Filistini ti sọ pé ẹja dá àpótí ẹ̀rí wọn padà. Ẹ sà wọ́n dá àpótí ẹ̀rí padà o, nítorí pé dragoni ti ṣubú lulẹ̀. Ẹ sà pẹpẹ ti ya lulẹ̀, ẹ̀yin kan la ó ṣàmé. Ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ, bó o bá ṣàmé, àánú máa dá padà. Ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ, bó o bá ṣàmé sẹ́, àánú á dá padà. Abẹ́gbàdúà sí omi àjípọn láàárọ̀ yìí. A dẹ̀ gbàdúà sí kí òfin fowó abọ̀ kí n tó lọ bẹ̀. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yọ́ ọmọ ọlọ́run. Ohun ẹlẹ́ẹ̀kẹta.

ó tí ẹ̀ rí ló pa á kì í ṣe pé ó kàn dédé kú ṣùgbọ́n ìrúbọ gbọdọ̀ wà ẹ̀mí gbọdọ̀ lọ nítorí ògo ló ń padà bọ̀ lé bayana dalia kahaba àwọn ọmọ israeli ń jáde láti egypt wọn lọ sí ilẹ̀ ìlérí wọn farao gbọdọ̀ kú ọmọ rẹ̀ gbọdọ̀ fẹ̀mí ẹ̀ di torí tí ẹ̀mí ò bá lọ sí ògo kì í padà òbí àwọn alágbára kan wà lé yí wọ́n sì mú kọ òbí wọ́n ń jẹ ata wọ́n ń jẹ̀bà ìtorí ẹ̀ ni òfin rí nǹkan rere jẹ bẹ́ẹ̀ ni sà ọjọ́ tí oúnjẹ bá tán lẹ́nu wọn ọjọ́ tí wọ́n bá gbé ọwọ́ wọn báyìí tí wọn ò lè gbé mọ́ ọjọ́ tí wọ́n bá fi ọkà sí wọn lẹ́nu tí wọn ò lè lanu wà á rí i pé àwọn tí ó yẹ kán ràn lọ́wọ́ wọn máa yọjú bẹ́ẹ̀ ni sà ẹ̀yin kan ṣàmé ẹni tó yẹ kó lọ tí ògo rẹ̀ máa fi bú yọ bó o bá ṣàmé lónìí ajá oko ẹ̀mí ẹ̀ now a fẹ́ gbàdúrà sí omi àjẹkù mi ò ní àkókò mọ́ nǹkan pọ̀ tí mo lè ṣe nípa ògo ṣùgbọ́n ẹjọ́ di ọ̀la ní ọ̀la wednesday ẹ̀sà a fẹ́ gbàdúrà sí omi àjẹkù ẹ̀yin tẹ́ ẹ bá kọ́ mi ní àárọ̀ kùtùkùtù mo kí yín kú oríire ẹ lọ gbé jáde ẹ̀yin tẹ́ ẹ tí kan tẹ́lẹ̀ tètè lọ pọ́n báyìí kó o jọ́ ìmí nínú àdúrà yìí torí olúwa ní ètò àbá lò nìyẹn gbogbo

0: nínú ìrìn àjò mi, nínú ìrìn àjò iṣẹ́ mi, nínú ìrìn àjò ilé ọkọ mi, nínú ìrìn àjò àwọn ọmọ mi. Olúwa bá ń sọ́dẹ̀ rọ, Olúwa bá ń túnṣe, ajímọ́ni kì í mọ rírú. Gbogbo tó dàrú nínú ìrìn àjò mi, ẹ bá ń túnṣe, nínú ìrìn àjò àwọn ọmọ mi, ẹ bá ń tún. Ó ní àdúrà
1: ìrọ̀lájẹ́ ẹ̀mí ó tó dàrú
0: nínú àjò
1: yé yìí lórí
0: mú o. Ẹ bá wọn túnṣe,
1: àdúrà ìwé ọkọ mi ò rú.
2: Jesu Oluwa wa.
3: Amen, amen, amen.
2: Egba gbogbo eyin ti egbe omi ajipada ni. Aso tele re aye re ma gba itoro. Ohun to daru ye Oluwa tun se. Okan re abale. O de ti ri be. Jesu Oluwa wa.
3: Amen, amen, amen.
2: Mo be oba ntoju omi ye sibi ti won ti le dano. Mo ma nilo re pelu re lola. Adua re ti gba. Eyin be ni ke ofifo ena soke. Mo so tele bi Oluwa ti nbe ti emi e nbe laaye. Lato ni lo o ma je mu ofo o ye je re mi o be ikeye 1000 naira iyo kan fi sinu e mo ti so ni aimoye gba boya to ba ku bi ojo bi melo kan ma ma so awon nkan kan fun yin nipa ike ta fi gbadua yen ati eri ti mo gba ninu e ni odun to koja so iwo na fi 1000 naira sinu e ja jo ma fi gbadua to ba di ojo to pari e ma ni ke yo jade e ja wo ti Oluwa fe se now gbogbo eniyan ni ola ojo anu egbe omi ajipada ni o ma ku fu agbara number yi le le pe si woli e gbadua fun mi gbogbo yi te fe join group wa prayer group wa number yen na lo ma lo tori wi pe to ba ti join group yen wa ma ri ipade lara aro now gbogbo eniyan number te le pese fun adua ati pe e fe join group ore o 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you.

0: àti òpin ọmọ àti òpin ọmọ déédéé ni wọ́n. Ẹ bá ń bí ẹni tí mẹ̀lẹ́gbẹ̀ẹ́ yín ẹni iṣẹ́ kí n lọ kọ́. Àwọn ọmọ òpin ní padà ṣaṣẹ́ wó ń bẹ̀ yẹn torí pé wọn ò kọ́ nǹkan kan. Ayé wọn ìyálé adé kò yá dáadáa. Ọmọ lásán ìkejì ajá ni wọn. Bóyá bàbá sọ̀rọ̀ lónìí wọ́n lè gbọ́. Bí wàásù gbóná bí ọmọ òpin ọkàn mọ wò ni kò sí tó yé. Wọ́n bẹ̀rù òpin èèyàn láti fi mú wọn lógun tàbí láti fi wọ́n ṣiṣẹ́. O ti kó bára rẹ, wọ́n á payín pọ̀ ni. Kò sì sí tá a fẹ́ ṣe mẹ́tọ̀ ni. Bọ̀ tó o bá lè gbàdúrà, Ọlọ́run lè yí ìpadà, ó lè mú ìyípadà. Ẹ̀mí ń bi ẹdúró sí ẹni bàbá. Má fún mi lọ́mọ òpin. Jésù Olúwa wa, táìmù ti lọ, kí lọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta bàbá? Ọmọ ahun. Ọmọ kí mo pè? Ọmọ tó láhun. Wọ́n máa ń bi o, ètò ẹ bá rí tọ́jú ọmọ lásán, yóò tún láhun mọ̀. Màmá, ẹ kọ́kọ́ gbọ́ ilé tó o bá ti bí ọmọ ahun, o ò rọ́mọ bí. Kò sí tó o lè ná sí tí ó mọ orí. Kò ní san fún ọ. Ọjọ́ ahun ni nǹkan mọ parí sí. Tí pásítọ̀ bá ní kìkì ahun nínú tí ẹ ti bá. Sọ́ọ̀sì yìí ò ní lọ wájú. Òun ló jẹ́ máa wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ìkìlọ̀ yìí. Inú lílawọ́ ni ògo wà. Inú Bíbélì ni ẹnìkan bẹ tí ń fọ́nká, ń pọ̀ sí. Ẹnìkan bẹ tó láhun tí ń há mọ́wọ́, ń dolò sí sí náà ni. Nínú ìwé Proverbs 11:24. So, aláwọn kan tí wọ́n jẹ́ ọmọ ahun. Kì í wàásù nìkan lọ́ láhun sí o, kì í ṣe ìrìyẹ yìí nìkan lọ́ láhun sí o, ọ láhun sí ara rẹ̀. Ẹ̀yin kan bẹ́ẹ̀ bí ọmọ ahun ni yín ahun ní ọ́ látilẹ̀. Ètò yìí ọjẹ́ ń gidi síra rẹ̀ ò lè jẹ́. Màmá mi ò lè dá oúnjẹ lásán mú. Olówó oko pamọ́ ni. Mo láwọn bàbá olówó ládùúgbò tọ́jẹ́ pé wọ́n láhun jù. Táńdé alẹ̀ lọ. Àti jẹ́ ń gidi sínú wọn, ó diṣẹ́. Àti ra nǹkan gidi, ó dọ̀ràn. Mo ti kìlọ̀ fún gbogbo ẹ̀yin màmá yìí, owó tó kù lọ́rẹ̀ lọ ra fóònù gidi. Tan ná sọ́bẹ̀ tó ń gbé kì í. Ọba ti kú okú náà nù. Ẹ máa ń jágbe mẹ́nìkan ẹ yé láhun. Ọmọ tí ìyá kan bá wọn bínú, ó bí ọmọ òpè, ó bí ọmọ ìka, ó tún bí ahun. Ṣé ẹ gbé kò bímọ? Lọ́jọ́ tí ìyá kú, wọ́n ni wọ́n lọ́ra kó sí. Ó ní ẹ bá mi mú àga tí ń bẹ níwájú ìta, ẹ bá wa tu bẹ́ǹchì iwájú ìta. Ẹjẹ́ á sìn ìyá síbẹ̀, ẹ járe. Bíbélì ni ẹni tó bí ọmọ tí ò rọ́mọ sí, ọmọ ìṣẹ́nú ọ̀sán jùlọ. So ìyá lè bí ọmọ mẹ́fà, ó lè bí ọmọ márùn-ún, kó sì jẹ́ gbogbo wọn lẹ́yìn láhun tí wọ́n nìkan wọ́n mọ̀. Wọn ò rántí rẹ̀. Ẹnìkan kí mo fẹ́ ṣe sí léyìí, ọ gbàdúrà ni o. Bọ́yọ́ Ọlọ́run lè bọ ọ̀tọ̀ kan tí ó bọ kọ̀ǹfàtì ẹ̀. Ó ní ẹ sọ fún igi búburú pé kó di rere. Ìyá kan bí ọmọ mẹ́fà ló bí. Àwọn ọmọ méje ló bí. Àwọn ọmọ méjèèje yẹn, wọ́n sì wo màmá wọn sùn. Nígbà tí màmá wọn ní kí la fẹ́ jẹ báyìí, ó ní kò sí nǹkan kan. Ó ní mo ní owó kan lọ́wọ́, ẹ̀kọ́ lásán la lè fowó ìra. Èèyàn méje ni ó sì jẹ́. Èmi nọmba 8 kò sì sí tí mo fẹ́ jẹ. Bọ́mọ aláàánú ó sì sọ̀rọ̀ nu. Wọ́n sì lọ ẹ̀kọ́ méje. Ó ní mọ́ ìmí ẹ bokele kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ wa. Ọmọ aláàánú. Ìyá yẹn sì dìde, ó sì bokele kọ̀ọ̀kan. Ìgbà tí èbokele kọ̀ọ̀kan, ó ti jẹ̀kọ́ mẹ́ta lọ. Essence tó fi bímọ nìyẹn. Ayọ̀ tó yọ jẹ́ ìyọ ọlọ́mọ púpọ̀ nù. Ìyọ ọlọ́mọ púpọ̀, ayọ̀ rẹ̀ nìyẹn. Kọ́ jẹ́ wípé wọ́n bá kú òǹbí, kọ́ yá bí. Wọ́n bá kú òǹbí, kọ́ yá bí. Tí gbogbo ẹrù òfin ní bọ́ sórí ọmọ kan. Wọ́n wá dẹrù lórí ẹyọ kan hun. Ẹyọ kan náà ti wá sọ pé ọmọ rẹ̀ mi. Títí tí wọ́n fi wò pa. Ṣé ìsà hun? Alẹ́ yẹn àwọn sọ́ọ̀sì tá a bá bẹ̀yìn. Ẹ wá dáwó báyìí. Yọ́mọ wò ni? Ń wà tó dìde 2000. Èmi kí n fi pọ́n pásítọ̀ lè. Ẹ dìde. Ẹ gbé ọwọ́ yẹn sórí báyìí. Gbogbo ìmísí tó jẹ́ ti òkùnkùn lára rẹ̀. Wà fòkè ṣe àmì ni gẹ́gẹ́ bí ọmọ gidi. Iná olúwa kọ́ gbọ̀n dànù. Ọmọ tí wọ́n fi ń yangàn. Ọmọ tí wọ́n fi ń sakọ. Ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ. Ẹ ṣe àmì. O ní wàá yà. Kí Ọlọ́run tó pọ̀ nípa àtagbára kó fún ọ lólú ọmọ. Èdùmàrè fún mi lólú ọmọ.
1: Edumare fun mi loluwa mo.

ẹ kú ojúmọ́ o. Ìròyìn àfẹ́mọ́jú ni ó ń dé sí ti gbọ́yìn láti ìkànnì ti lágilú 96.7 FM òkè gajòkè tààtà kan mọ́lẹ̀ sínúlẹ̀ funfun báláwo ládùúgbò fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn àdẹkùnlé yusuf lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ti mẹ́ta láti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ilé tí wọ́n ti kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ti AI lójú náà àti ṣe ìgbélárugẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń fẹ́ ní ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ọ̀hún. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ló ti sọ fún Gómìnà Adeleke láti tẹ̀síwájú nínú ìṣèjọba rere rẹ̀ ìyẹn ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀kan gbòógì nínú ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè Zambia òun náà ti fi kélé òfin gbé lẹ́yìn ètò ìdìbò sí ipò ààrẹ wọn. Àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Scotland òun náà ti yọwọ́ àtìlẹyìn wọn kúrò lẹ́yìn ààrẹ ti FIFA. Ní báyìí ẹgbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ẹ̀ka tó mójútó ìbáraẹnisọ̀rọ̀ ọgbọ́n àtinúdá tó ń tí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ayé òde òní òun náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ti mẹ́ta láti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti mọ ọkọ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nípa tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ti AI. Bákan náà ná ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ló jẹ́ wípé iléeṣẹ́ ti mẹ́ta eléyìí tó jẹ́ olùdásílẹ̀ gbajúgbajà ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook òun náà ti ṣàlàyé ní ọjọ́ ajé Monday wípé àwọn ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lójú náà àti ṣe ìrànwọ́ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí eléyìí tán nífẹ̀ẹ́ láti ṣe ìgbélárugẹ tàbí gba ìmọ̀kún ìmọ̀ lórí nǹkan tán ti mọ̀ tẹ́lẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ti AI. Gẹ́gẹ́ bá ti ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tí wọ́n ti mọ gba ètò ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ àti àtìlẹyìn tó gbọgbọ́n láti iléeṣẹ́ ọ̀hún lójú náà ti mọ bí a ti ń sọ AI di owó àti láti rí i dájú wípé wọn pèrègede lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ti AI ọ̀hún. Gẹ́gẹ́ bá ti wá fi di ẹ̀ múlẹ̀ báyìí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni eléyìí tí ó jẹ́ àdéhùn láàrin iléeṣẹ́ aládàáni tiẹ̀ tó ń ti ìjọba àpapọ̀ lójú náà ti mú kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó náà tún gògà òkè àgbà sí láti wà ní ọwọ́ iwájú lórí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti ṣe kìlọ̀kìlọ̀ sí àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ tàbí àwọn kan eléyìí tí wọ́n ń gbèrò tàbí tán ń pinnu lójú náà àti yàbò àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tó wà ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dé mọ̀ pé kìlọ̀kìlọ̀ ọ̀hún náà ló wáyé nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣalukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Abiodun Ọ̀jọ̀lábí tó filéde lórúkọ ẹni tí ń ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ lórí ètò ìdìbò ìyẹn Samuel. Gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún òun náà ló ti lu fótó sí etí iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn kan kóra wọn jọ láti yabo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún láti tẹ́wọ́ gba ipò ṣàkóso. Gẹ́gẹ́ bó ti wá ń ṣe kìlọ̀kìlọ̀ ọ̀hún láti iléeṣẹ́ ọlọ́pàá náà fìdí ẹ̀ múlẹ̀ wípé kí gbogbo àwọn tọ́rọ̀ kan pátá náà nìkan rí pé àwọn sì mẹ̀dọ̀ látara bó ti jẹ́ pé ọ̀rọ̀ ti wà níwájú ilé ẹjọ́ kan sì fàyè sílẹ̀ fún ilé ẹjọ́ láti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lójú náà àti mọ ìlànà àtẹ̀lé gbogbo. Bákan náà ti wá rọ àwọn èèyàn ọ̀hún wípé bí wọ́n ti ṣe lásìkò ètò ìdìbò eléyìí tó kẹsẹ̀ járí ní ọjọ́ Àbámẹ́ta Sátidé tán fi àyè gbà àlàáfíà òun náà nìkan fàyè gbà àlàáfíà lórí ọ̀run tó ní ṣe pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ wọn. Ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti rọ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke láti tẹ̀síwájú nínú mímọ̀ ṣe ìṣèjọba rere eléyìí tí ń ṣe fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ń ṣe agbẹnusọ fún gómìnà Ìyọ́láwálé Rashid tó filéde ní ìlú Òṣogbo lásìkò ìgbà tí ẹni tí ń ṣe olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣàlàyé ọ̀hún nínú ẹkú iṣẹ́ ẹlẹ́bẹ̀rún eléyìí tó fi ṣe àbẹ̀wò sí ibùgbé Adeleke eléyìí tó wà nílùú Èdè. Níbẹ̀ ni Rashid ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ọ̀gbẹ́ni Oyewole tọ́jọ́ kọ̀wọ́rìn wá
òun náà ni gómìnà adeleke gbà wọn tìlù tìfọn láti yan ọlọrun lógo fún àṣeyọrí eléyìí tí wọn ṣe níbi ètò ìdìbò eléyìí tó kẹsẹ járí gẹgẹ bí tiwọn gbásùkò tí ó mọ sọ rẹ òun náà ni adeleke ṣàlàyé ọrọ wípé ó ya òun lẹnu gan wípé ààrẹ tẹlẹ lórílẹèdè iṣẹ àbẹwò sóhun tó sì fi àǹfààní ọhún láti dúpẹ lọwọ ọlọrun tó ń ti gbogbo àwọn èèyàn rere ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tí wọ́n ṣe àtìlẹyìn fún òun láti tó dìbò wọlé lẹ́lẹ́kẹjì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà àǹfààní ọ̀hún ló wá lò láti jẹ́jẹ́rẹ́ wípé owó òun yìí rí dájú pé iṣẹ́ rere eléyìí tán ràn òun yìí òun jẹ ní àjẹyè gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ níbẹ̀ ni adeleke ti ṣàlàyé pé ètò ìdìbò eléyìí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé níbẹ̀ náà náà tún ti dìbò yẹn òun gẹ́gẹ́ bí gómìnà fún sáà kejì eléyìí tí ó máa tẹ̀síwájú ìṣàkóso eléyìí ti ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. ní báyìí láti ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọmọ ogun ní orílẹ̀-èdè Zambia òun náà ni wọ́n ti fi tipátipá gba àwọn nǹkan ìjagun kan tí wọ́n sì fi kéélì òfin gbé àwọn tán lọ bíi mọ́kànlá níye tó ń ti ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì nínú ọmọ ẹgbẹ́ òṣèlú ti alátakò ní orílẹ̀-èdè Zambia eléyìí tí wọ́n fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú àwọn èèyàn ọ̀hún tí wọ́n fẹ́ hùwà bíi iyùn ní orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹnìkan gbòógì eléyìí tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àgbà iyùn Patrick Kangua òun náà ló ṣàlàyé wípé lẹ́yìn ètò ìdìbò ní ọjọ́ Thursday yìí ní lásìkò tán ṣe ètò ìdìbò níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n fi kéèlì òfin gbé wọn iyùn ní Lusaka níbi tí wọ́n ti yabo ibi ibùba wọn tí wọ́n sì fi kéèlì òfin gbé àwọn èèyàn ọ̀hún lẹ́yìn tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn èèyàn náà wípé àwọn èèyàn ọ̀hún náà lọ́nà nǹkan jagun ní àkàtà wọn tí wọ́n sì fẹ́ dojú ìjọba dé ní orílẹ̀-èdè ọ̀hún lásìkò ìgbà tí ó wà máa sọ̀rọ̀ tiẹ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n sọ tó ti ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan òun iyùn Mundibẹ̀ òun náà ló ṣàlàyé wípé èrò tó jìnnà sóòótọ́ gbà òun náà ni ọ̀rọ̀ ọ̀hún látara bó ṣe fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọmọ ogun wípé wọ́n ń gbìyànjú àti gba ẹ̀mí òun nílé òun ní ọjọ́ Ẹtì Friday nígbà náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún jẹyọ lẹ́yìn tí wọ́n ti ṣe ètò ìdìbò ní ọjọ́ Àìkú Thursday lẹ́yìn náà ló jẹ́ pé ní ọjọ́ Ẹtì Friday ni wọ́n yabo ilégbèé òun tí wọ́n sì fi kéèlì òfin gbé òun lọ. níbà lẹ́ka ti ìròyìn eré ìdárayá ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ikọ̀ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Scotland inú Ian Maxwell òun náà ló ti yọwọ́ àtìlẹ́yìn rẹ̀ kúrò lẹ́yìn ẹni tí ń ṣe ààrẹ fún àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó ń ti fi ẹ̀yà àgbáyé tá a mọ̀ sí FIFA gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ ti FIFA ọ̀hún ìyẹn Gianni Infantino òun náà lòun ò ní ìgbàgbọ́ kankan pàápàá bó ti lè ọmọ nínú ẹ̀ mọ́ láti tẹ̀síwájú láti máa jẹ́ ààrẹ fún àjọ FIFA gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ kùtẹ́ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé Infantino yìí òun náà ni ó ti ń kojú làlórí lọ́ọ̀kan òjọ̀ kan lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan pé ń gbìyànjú láti ta ìpín ìdókòwò tó ń lọ bíi 21 fún iléeṣẹ́ aládàáni gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí Maxwell tí ó mọ̀ jẹ́ kò di mímọ̀ òun náà ló bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kan tó jẹ́ àyè sọ̀rọ̀ eléyìí tó ti ń sọ pé látara ẹni tí òun náà di igun kan mú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìnáwó fún àjọ FIFA òun náà ló mú kó sọ pé òun ò ṣe àtìlẹ́yìn mọ́ fún Gianni Infantino àmọ́sá nínú ìròyìn kan eléyìí tó lu bóde òun náà ló fi hàn wípé wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ yíyùn látọ̀dọ̀ àjọ UEFA sí àjọ FIFA láti rí dájú pé gbogbo àwọn ẹ̀rí mọ́ jẹ́miso tó ní ṣe pẹ̀lú ìwé àkọọ́lẹ̀ tó ń ti àwọn ìwé yòókù tó fi hàn wípé lóòótọ́ àti lódodo òní Gianni Infantino fẹ́ ta ìpín ìdókòwò tún iléeṣẹ́ aládàáni òun náà ni kò gbọ́dọ̀ di àwátì tàbí kò di FIFA yá. èyí ló pin ìròyìn àfẹmọ́jú wa fún tí ó rà mọ́ kó tó di pé màá lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. nínú ìròyìn àfẹmọ́júmọ́ torí ìmọ̀jú ìdìmọ̀ ìjọba àpapọ̀ tó ń ti iléeṣẹ́ mẹ́ta náà ti ń gbèrò láti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ ni nípa ìmọ̀ ẹ̀rọ ti AI lójú náà àti ṣe ìgbélárugẹ fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó fẹ́ ní ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ọ̀hún. bákan náà mo gbé sí ilé tipẹ́ tó ti fi ìgbà kan rí jẹ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti sọ fún gómìnà ìpínlẹ̀ ọ̀sùn Adeleke láti tẹ̀síwájú nínú ìṣèjọba rere rẹ̀ yìí ò ní ìpínlẹ̀ ọ̀sùn.
bákan náà láti ilẹ̀ òkèèrè mojú òdiwọ̀n kọkàn gbòógì nílẹ̀ mẹ́gbẹ́ ṣe lálátakò ní orílẹ̀-èdè zambia náà ti fi kéèlì òfin gbé lẹ́yìn ètò ìdìbò sí ipò ààrẹ wọn. lẹ́ka eré ìdárayá mo ti ń jòdìmọ̀ pé àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ní orílẹ̀-èdè scotland èyí náà ti jẹ́ kó dìmọ̀ wípé àwọn ti yọwọ́ àtìlẹyìn àwọn kúrò lẹ́yìn ààrẹ fifa. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àròyìn wọ̀nyí ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ wa lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelufm 96.7

ṣètò ìbákọ́dá ayé. Ìbá ṣẹ̀dá ọ̀run. Ìbá pánlá tó sulé ẹyẹ ròyìn bá bàbá àti ìyé tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kí n tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kó mi ò kún máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Mo sì ọlọ́run mi kò sí o tó ráfẹ́fẹ́ tó ń fẹ́ kò sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fọmaráyé kò sẹ̀yìn rẹ. Bàbá wa ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé pèdèpèdè ní miláwùjọ àwọn elédè ń bí ẹ ti ń fi èdè pípé ìgbà èdè ìlọ́wọ́ elédè jẹ́ bí èdè. Ọlọ́run ọba mi ló pé orí bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúyìn ètò wa. Tá a pè ní ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelu 96.7 FM. Òkè gàjòkè táàtà kan mọ́lẹ̀ sí ń lè fún bala ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn. Abala méjì lètò ẹkú ojúmọ̀ yìí máa ń pín sí. Abala àkọ́kọ́ ń bẹ̀ níbẹ̀ láti mọ́ wúri òwúrọ̀. Ẹ ti mọ̀ wípé báwa bá ti ń láǹfààní àtúntún máa rí ọjọ́ tuntun báyìí. Àwọ̀ lu àǹfààní ọ̀hún láti dúpẹ́ lọ́wọ́ àdẹ́dá ṣẹ̀dá. Ẹni tó fún wa láǹfààní láti tún rí ọjọ́ tuntun. Torí a mọ̀ wípé kìí ṣe mímọ̀ ṣe wa tàbí nípa agbára tàbí nípa ipa wa. Nígbà tá a bá wá wúri òwúrọ̀ tán á wọnú abalẹ̀ lẹ́ẹ̀kejì lọ. Èyí tá a pè ní abala ọ̀rọ̀ sí tí. Ẹ ti mọ̀ wípé àwọn èyí fẹ́ kẹ̀yàn kan wọnú ayé lọ láìmú kọ́kọ́rọ́ kan dání táwọn fi sòdiwọ̀n ayé wa. Èyí tá a mọ lò tí ó máa gáìdì wa ní gbogbo ìrìn àjò wa gbogbo. Orí ẹ̀ la fi gbé abala ọ̀rọ̀ sí tí kalẹ̀.

0: a tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ iná nù ní pápápá ẹja wúri òwúrọ̀. Gbogbo ìwọ tó mọ̀ wípé o ti jí sí ìmọ́lẹ̀ àlàyé láàárọ̀ ìdájọ́ wúri òwúrọ̀. Ìwọ tó gbá pato ṣe gbé ògbẹ́sẹ̀ ò ṣe rìn ojú ẹ̀ríran etí ẹ̀ gbọ́ràn. Ìdágìrì ojú oorun kò kì ọmọ lẹ́ǹkan kò sí ọmọjúmọ́ yìí. Ìdájọ́ dúpẹ́ láàárọ̀ yìí. Òní ni ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2026. Atótó rí ọjọ́ òní ọdọọdún tí ń bọ̀. Orí ẹ̀ làwa fi ń dúpẹ́ lọ́wọ́ Adẹ́dá Ṣẹ̀dá fún àǹfààní tá a tún rí gbà látòótó rí ọjọ́ tuntun. Ilẹ̀ ti mọ́ báyìí, òyẹ́ ti là pérégede, ọ̀yẹ́ là. Ọ̀nà èmi àti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí là sí rè láàárọ̀ yìí. Bójúmọ́ bá ti mọ́ ṣe lọ yìí ó là ọ̀nà wa kọ́ bẹ̀rẹ̀ sí là sí rè láàárọ̀ yìí. Gbogbo ọ̀nà gbogbo tá a ti dí mọ́ wa, ọ̀nà gbogbo tá a ti fọwọ́ ara wa dí kọ́ bẹ̀rẹ̀ sí là ní rere. Ọ̀nà ayọ̀ wa kọ́ bẹ̀rẹ̀ sí là. Ọ̀nà ìbùkún wa kọ́ bẹ̀rẹ̀ sí là. Ọ̀nà ìgbéga wa kọ́ bẹ̀rẹ̀ sí là láàárọ̀ yìí. Gbogbo tá a bá dáwọ́ wa lé kọ́ bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Ó yá fọwọ́ gba orí ẹ̀ mú làárọ̀ yìí. Sọ pé ìwo orí mi o. Ìwo orí mi o mo bọ́ sọ̀rọ̀ láàárọ̀ ikọ̀ ọgbọ́n tèmi. Orí mi ò gbọ́dọ̀ gba bọ̀dẹ̀. Gbogbo ọ̀nà kọ́nà tó máa ń gbà fi àbọ̀dẹ̀ lọ orí èèyàn, ìwo orí mi ò gbọ́dọ̀ gbà. Àbọ̀dẹ̀ kú ni, àbọ̀dẹ̀ àìsàn ni, àbọ̀dẹ̀ wàhálà ni, àbọ̀dẹ̀ ẹkún ni, orí mi ò gbọ́dọ̀ gbà. Orí mi kọ́, ìṣẹ̀dá mi kọ́, gbogbo àbọ̀dẹ̀ gbogbo kì í ṣe tèmi. Bá ẹlẹ́dà rẹ sọ̀rọ̀ láàárọ̀ yìí. Orí mi kọ gbogbo àbọ̀dẹ̀ gbogbo láàárọ̀ yìí. Bí ti máa jáde lọ láàárọ̀ ọ̀nà mi kó bẹ̀rẹ̀ sí là sí rere.
1: Wọ́n wá ṣe kẹ́mi ọba ara kẹ́mi.
0: Láàárọ̀ yìí kí n bóde pàdé kí n ráàánú gbà kó lóore orí mi kó ṣe mí lóore ká láàánú orí mi kó ṣàánú fún mi. Àmì báyìí ni dáhùn àdúà. Àtẹ̀mí àtiyín làárọ̀ yìí, ọ̀nká bá dábọ̀ wálé yóò bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Ibi táàró kan re sí táàró kan re sí àárire gbàánú ẹ̀. Ibi táàró kàánú àti ìrànlọ́wọ́ sí àbí ibi táàró kàánú àti ìrànlọ́wọ́ sí ìrànlọ́wọ́ àti àánú dìde fún wa ń bẹ̀. Bóyá aláàánú kó lọ rè ròyìn wá fún olóore. Olóore kó ròyìn wá fún olùrànlọ́wọ́. Olùrànlọ́wọ́ kó wá jíṣẹ́ tààrà fún wa. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ gbìmọ̀ pọ̀, ẹ ṣiṣẹ́ pọ̀ láàárọ̀ yìí. Fún rere èmi àtàwọn tí ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ tààrà yín sí wa. Àwòrán wa kálọ̀rì fihàn olóore wa. Àwòrán èmi àti yín láàárọ̀ kálọ̀rì fihàn aláàánú wa. Àwòrán èmi àti ẹ kálọ̀rì fihàn tí ó ràn wá lọ́wọ́ débi ògo débi ayọ̀ wa. Tí ìlérí àti májẹ̀mú tọ́lọ́run tó nífẹ̀mí àti tí ò fi wá sí ìmúṣẹ. Èmi àti ẹ ò ní wáyé asán o, àní wáyé òfo, àní sìn àwáyé àní.

wáyé ìwá àwòrán. Gbogbo ẹ̀yìn tẹ́sí wà nínú òpòrúru ọkàn kan tàbí mìíràn. Àánú aláìlẹ́gbẹ́ ò fọ̀hún fún ayé yín làárọ̀ yìí. Àánú ó dìde fún yín, àánú ó fọ̀hún ní kòríta mọ́sí rere, àánú ó fọ̀hún fún yín. Ìkòríta tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ mọ ọpọ́n àádọ́rùn-ún lásì ẹ̀ mọ̀nà tẹ́ ẹ gbé gbà, àánú ó lànà fún yín. Àánú tó lànà ní aginjù tó mú omi jáde ní aṣálẹ̀ yóò lànà fímí àtẹ láàárọ̀ yìí. Tó gbó nǹkan tó ń bí ìbànújẹ́ tó ń bí ìpòrúru ọkàn Ọlọ́run yóò mú kúrò láàárọ̀ yìí. Kí ni ìwọ ń wojú Ọlọ́run fún láàárọ̀? Ọlọ́run ó dọ lóhun ayọ̀. Rere ni Olúwa, àbòsí ni lọ́jọ́ ìpọ́njú, rere ibẹ̀ yóò jẹ́ tèmi àti ẹ. Ààbò ibẹ̀ yóò dájú lórí èmi àti ẹ. Gbogbo ẹ̀yin ajíware pátápátá tẹ́ ẹ ti wà lójú ọ̀nà yín, ẹ̀ nípàdé tí ó jẹ yín o. Alákòóbá ò ní kó bá yín, alákòóró ò ní kó ràn yín. Ẹ ti ń lọrin ẹ mọ̀ bọ̀rì. Ìrìn àjò alóòde ẹ̀ ní bá wọn lọ o. Àwa náà tá ń wá ń tá jẹ, tá ń lọ, tá ń bọ̀, ìrìn kìíní tó wá nú ayé kò ní bí ọmọ aráyé nú. Tí ń jáde àmọ̀rìn náà kó ire ni o, àti àánú àti ayọ̀. Ibi lọ́nà ìwà Ọlọ́run kò kà kú o. Májẹ̀mú ikú, májẹ̀mú ìbànújẹ́, májẹ̀mú ọ̀fọ̀ yòókù ọdún kò ní jẹ́ tèmi àti ẹ. Ayọ̀ tá fi bẹ̀rẹ̀ oṣù yìí láfi rẹ́yìn rẹ̀. Ayọ̀ tá fi bẹ̀rẹ̀ ọdún yìí láfi rẹ́yìn rẹ̀. Ìyàtọ̀ ọbẹ̀ kan ni wípé ayọ̀ èmi àti ó kún ju bá ti bẹ̀rẹ̀ rẹ̀ lọ. Gbogbo ń ta wá ń rí tí múnú wá dùn, èṣù ní fọwọ́ ọ̀bàjẹ́ kankan nú ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ayọ̀ ọmọ rere, ọlẹ́ ayọ̀ kò sọnù yín. Ọlọ́run tó dá Sarah lóhùn lọ́jọ́sí, tó dá náà lóhùn ayọ̀, yóò dá wọ náà lóhùn ayọ̀. Gbogbo ayé dínà, gbogbo tí ń di ọlọ́wọ́ tí ń hàn láàyè lórúkọ Ọlọ́run kó mú kúrò láàárọ̀ yìí. Gbogbo ń tá a fi ṣe ìdíwọ́ ń bẹ̀, Ọlọ́run kò yọ kúrò. Ọlẹ́ ayọ̀ kò sì sọnù tiẹ̀ náà. Ìwọ náà rọmọ pè ránṣẹ́, wọ́n fi orúkọ kó o kọ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, ó ti rí bí àṣẹ ọ̀run gan. Torí pé àṣẹ tá a fún iná ní fi jò, èyí tá a fún òrùn ní fi ràn o. Èyí tá a fẹ́ mi láàárọ̀ yìí ni mò ń lò. Torí pé àwọn áńgẹ́lì ti ń bá ojú ọjọ́ ìṣiṣẹ́ ti darapọ̀ mọ́ mínú ilé agbára láàárọ̀ yìí. Wọ́n ní ohunkóhun tí ń bá ti wí láàárọ̀ àṣẹ ọ̀run gan o bẹ́ẹ̀. Chris ti dé láàárọ̀ yìí láti gbóhùn mi ṣàṣẹ tí ń bá ti sọ kó rí bẹ́ẹ̀. Ẹ ń bá wá takò láàárọ̀ yìí, ó ti takò ẹ̀mí ẹ̀. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gan kò yí padà. Ẹ máa lọ sórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Lágélú FM 96.7 Ìbàdàn. Ẹ sáàchì fún Lágélú FM 96.7 lórí Facebook. Ẹ jájọ máa kọ́mọlùpọ̀ ń bẹ̀ di ẹmọ̀pẹ́ ti dé. Bàbá Ògo láti Sọ́mi, mo tún ti gba àtẹ̀jíṣẹ́ yín ojú òní tì yí o. Gbogbo ojoojúmọ́ báyìí ni máa ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi, ẹ̀yin náà ẹ̀ ní dánìkan sáyé. Alhaji Kabir láti Jálá Ruru, ẹ mọ̀ sí ẹkú gbogbo ògbà wa. Látorí Facebook, mo rí ọmọjọ dádì Afis bí ọdún, ìyá àbíjẹ lẹ́gùsí ìyá mi dáadáa, Ọláníyì Agbábíàká ojú òní tì yín. Ọlásìndí Àbíbù ká mọ dúpẹ́, ẹ mọ̀ ṣe òun. Ọmọlára ìyá kọ̀mù, ẹ ṣe mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yìn tájọ máa ń ṣe láàárọ̀ yìí, ojú òní tì yín gbà kọ̀ọ̀kan. Ojú èyí ti iná alẹ́, ojú òní tì yín. Bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ ọ̀run gan. Bóyá ní báyìí ní pápá torí ìjọba àkókò ìmúfẹ́ kù lábala yìí. Ta kọ́sọ́ bọ́ sínú abala ọ̀rọ̀ sí ti tààrọ̀ yìí tá a fún mi. Kí ni ọ̀rọ̀ sí ti tá a fún mi láàárọ̀ yìí pé kí n fi bàyẹ́ sọ̀rọ̀? Bóyá gbogbo ẹ̀yin kẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o. Ọ̀rọ̀ sí ti tá a fún mi láàárọ̀ yìí rèé. Ọ̀rọ̀ sí ti tààrọ̀ yìí, ó ní mo pè ní Òrè Lórí Wọ́tọ̀. Ọ̀rọ̀ títí tá a fún mi láàárọ̀ yìí pé kí n fi bọ́ sọ̀rọ̀ ni wípé òrè lóore wọ́tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà nínú ayé tí ò mọ bá ti ṣòre. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé tí ò mọ bá ti ran ọmọlàkejì lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé tó jẹ́ pé ẹ̀sìn ti kó lẹ́.

0: orí láàárọ̀ yìí mo fẹ́ kí kinní Èkó yí ọ. Jọjá mọ̀ wípé gbogbo èmi àti àwa tá a wà láyé gbogbo ìwọ́ tó ń gbọ́ mi láàárọ̀ àtèmi àti ẹ alágbin gbogbo wa. Farabalẹ̀ kó o gbọ́ mi oko tó nà ka àlébù alágbin gbogbo wa. Ọ̀nà wo lágbà jẹ́ alágbin? Ìyẹn ni pé bó o ti ń gbọ́ mi láàárọ̀ ìwọ náà rò nínú ọkàn rẹ so o nílò nǹkan àbó ò nílò nǹkan. Gbogbo wa la wà nípò pa nílò nǹkan tàbí míì. Kò sí ẹ̀dá náà láyè tá a dá sókè pẹ̀ tí ò nílò nǹkankan tàbí míì. Gbogbo wa la ń wà nǹkan gbogbo wa ni nǹkan sì ń wá wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé ọmọ ń tiẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé iṣẹ́ ń tiẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé admission ni ń wá. Ẹlòmíì wà tó jẹ́ wípé ìbùkún owó tí ó fi ṣe ìdásílẹ̀ èròǹgbà ọkàn rẹ̀ ni ń wá. Ẹlòmíì wà ó fẹ́ japa ni. Ìmọ̀ tí irú DJ Spider báyìí o bóyá DJ Spider fẹ́ ra equipment mi ni ìmọ̀. Gbogbo èèyàn tó ṣàwà láyè ló ní nǹkan ẹyọkan tàbí mint ẹlòmíì fẹ́ tó 50 ti ń wá. Kinní kan wá ń bẹ tó jẹ́ wípé kò wá sí àwọn nǹkan tá à ń béèrè yìí ó ga ju ẹ̀mí wa lọ. Ó ga ju tágbára wa lè ka lọ. Ó wá ní ẹnìkan tí gbogbo wa lọ rèé mọ́ sábà ọ̀nà tá a wá máa ń gbà lọ rèé sábà ló yàtọ̀ síra wọn. Òun náà ni Ọlọ́run kan ti ń bẹ ní ọ̀run tó ní agbára tó lè sun gbogbo nu gbogbo. Àrí ìró àlájì ń gbé nìkìn àwúwo mọ̀ ṣe é gbé. Ẹni tó ní agbára láti sun gbogbo láti yí ìgbèkùn èèyàn padà sọ́dí. A wà á sáré lọ rèé bá a láti máa sọ àwọn nǹkan tá a nílò àwọn nǹkan tá à ń béèrè àwọn nǹkan tá à ń fẹ́ á bẹ̀rẹ̀ sí máa sọ fún. Jọjá mọ̀ wípé àsìkò ìgbà tó ń bá Ọlọ́run sọ tó ń fẹ́ ìwọ náà ń ságbe ni ọ̀ ń tọrọ ni. Alágbin gbogbo wa àjọ ń ságbe sọ́dọ̀ ẹnìkan tó ju gbogbo wa lọ ni. Fún díẹ̀ yìí mọ́ wo ẹnìkan bí alágbe mọ́ wo àwọn kan bí ẹni pó ti tán fún ọ. Oore lóore wọ́tọ̀ gbìyànjú àti bẹ̀rẹ̀ sí sore láàárọ̀ yìí. Ẹlòmíì gbàdúrà títí ó ládùá àwọn ọgbà ẹlẹ́ẹ̀kẹ́ lórè tó ti sore.
1: Yọ̀wọ̀ wá ṣe kẹ́mi.
0: Èèyàn mélòó ló ti sore fúnnú ọdún yìí. Èèyàn mélòó ló ti tara rẹ dúpẹ́ tó ti tara rẹ yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí sore láàárọ̀ yìí ronú pìwàdà kó bẹ̀rẹ̀ sí sore. Torí pé oore lóore wọ́tọ̀ àwọn kankan ń bẹ tó jẹ́ pé kò le o ò lè rí fà látòdì ọ̀rọ̀. Àwọn ìrànlọ́wọ́ kan ń bẹ tó jẹ́ pé kò lè dìde fún ọ tí wọn náà bá dìde fún ìrànlọ́wọ́ ẹlòmíràn.
1: Olóore.
0: Ló fi jẹ́ pé sórí àwọn tí bá ń sàánú láyé dandan nìkan ra àánú gbà. Kò sí bó ti wù kọ́ jẹ́ bó bá ku ọwọ́ kan àdán yóò fi rọgí ni. Gbogbo ẹ tí bá ti ń sore pátáláyé ti ń sore pẹ̀lú inú kan àwọn náà mọ rírì gbà wọn mọ ra àánú gbà. Ìbùkún ni fún àwọn aláàánú nítorí pé wọ́n ra àánú gbà. Ìbùkún sì ni fún ẹni tí ń sore nítorí pé yóò ná oríire gbà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dààmú lé lórí kò yẹ kó dààmú lé lórí. Ṣùgbọ́n torí pé o kọ̀ o ò sóre o pọ̀ o kọ̀ o ò sàánú. Oore sì lóore wọ́tọ̀ ń wá jẹ́ kó máa dààmú bí tí ò yẹ kó ti dààmú. Lọ wo àwọn èèyàn tán kúndùn nǹkan máa sóre. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá bá bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ọ ẹnu ó yà ọ́.
1: Èmi wá ìwọ wáyé o.
0: Jọjá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti ẹ̀ ń béèrè fún lọ́wọ́ Ọlọ́run gan ẹnìkan náà ni ó ṣe fún wa. Ọlọ́run yìí kò ní bẹ́lẹ̀ láti wá ṣe ohunkóhun fẹ́nikẹ́ni. Àsìkò àti mọ́ wálẹ̀ rẹ̀ ó ti dópin kò lè wálẹ̀. Òkè kò lè fògùn wálẹ̀. Fún díẹ̀ èyí èèyàn ẹgbẹ́ rẹ̀ náà ni ó ràn sí ọ. Wàá gbọ́ mi láàárọ̀ ìta lọ́lọ́run ti ránwọ́ náà sí. Ta ni ìwọ náà ti jíṣẹ́ fún? Ta ni ó ti ro ìrìn àjò rẹ̀ tó sì ń fi ògo fún Ọlọ́run nípasẹ̀ ayé rẹ̀? Ẹlòmíì kálàdé bi wípé bó bá rí ọmọ tí ebi ń pa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká oúnjẹ fún. Ẹlòmíì dájú ọ̀dájú abiamọ lẹ́lòmíì yóò wá máa gbàdúrà ìrànlọ́wọ́ yóò máa gbàdúrà àánú. Ó mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá sàánú ni ó tó ráàánú gbà. Mi ò sọ̀rọ̀ àwọn àánú tó jẹ́nẹ́ra o. Àánú póríṣiríṣi o ti bá bẹ̀rẹ̀ sí ń la àwọn àánú tó wà fún ọ. Àánú póríṣiríṣi àánú kan wà tó jẹ́nẹ́ra. Àwọn àánú kan wà tó wà pẹ̀kúlíà. Ìyẹn ni pé àwọn kan ṣàwáwò àwọn kan ló wà fún. àwọn àánú kan wà tó yẹ pé kò sí fún gbogbo èèyàn kò sí bó ti wù kó o ṣe tó láyé àánú yẹn ò sí fún gbogbo èèyàn àwọn àánú tí ò wá kọ́mọ̀ tún wá wà àwọn àánú tí ọ̀kọ́ mọ̀ yìí péréte àwọn kan náà ni ó tún rí gbà jẹ́ túmọ̀ sí wípé àṣàyàn tó ń bẹnú àṣàyàn èèyàn bàbá ni a máa tún láàárọ̀ ọjọ́ kan lọ ni ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti sọ fún ọ ni wípé oore lórí wọ́tọ̀ bẹ̀rẹ̀ sí í sore bẹ̀rẹ̀ sí í sore fáwọn èèyàn láyìíká rẹ ládùúgbò nínú ilé níbi iṣẹ́ ibikíbi torí o ti bá rẹ bẹ̀rẹ̀ sí í sàánú má ro tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí o má ro báwọn èèyàn ti forí sùnyàn torí pé a fibi sólóore lọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé ṣùgbọ́n kò kan ìwọ torí pé ọlọ́run ti ń bẹ ní ọ̀run tí bá ń wo ìwà wa ni kò ní ṣe wá lóore mọ́ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run ti sore fún oore tọ́lọ́run sì tún ṣe fún tó fi gbẹ̀mí ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run sore fún torí pọ́lọ́run sì sore fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ayé wọn sì bàjẹ́ látara rẹ̀ fún ìdí èyí tọ́lọ́run bá fẹ́ wo tìwa wa tàbí tì ṣe wa ni ń gò ní sore fún amọ́ a kàn gbàdúrà gbàgbàgbà kò ní gbà àsì ní eré sí àdúà kí ló fà á tó jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá gbàdúà wọn ò ní lọ ṣètòrí àánú wọn ò ní lọ tọ́jú àwọn ọmọ aláìníyá wọn ò ní lọ tọ́jú àwọn opó ẹni tó fà á ni wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìyẹn ni wípé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé secret ni ẹni tó bá mọ̀ nìkan ni ó máa lò ó àwọn ìjìnlẹ̀ tí ń bẹnú ìjìnlẹ̀ ẹni a bá sí lójú tá a bá sí lóye nìkan ni ó máa lò ó sọwárí kìkìdá àwọn tí bá ń lò nìkan ni ó máa rí iṣẹ́ rẹ̀ èyí ló fi jẹ́ pé àwọn tó bá lọ́kàn ìṣòre ó rí wípé ńgbà tá a bá ń ṣe nǹkan wọn mọ yàtọ̀ nǹkan wọn mọ dá sí i àwọn tí ń ṣe ò kàn ṣe lásán o má rò pé gbogbo ẹ tí ń ṣoore kàn ń ṣe lásán ó nídìí tán fi ń ṣe é bí ò bá nídìí ni wọn àní máa ṣe ìwọ náà darapọ̀ mọ́ ọ̀pọ̀ èèyàn tí ń ṣoore láàárọ̀ yìí bó ti wulẹ̀ ó kéré mọ bó ti wulẹ̀ ọmọ ìwọ náà bẹ̀rẹ̀ sí í ṣoore torí pé oore lóore wọ́tọ̀ ó mọ tó ṣe ń jọ kan tó sì fi kájọ gbogbo àdúrà tó ti ń gbà má kàn yá ká gàn mọ́ ya ọ̀dájú abiyamọ kó wá máa bèrè lọ́wọ́ ọlọ́run kò rò bọ́ ọlọ́run gọ̀ ọlọ́run yìí yóò kúkú gọ̀ ó mọ tí ń ṣe ó sì rí gbogbo tá à ń ṣe síra wá nú ayé ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ ẹlòmíràn láàárọ̀ yìí torí pé oore báyìí lóore wọ́ tọ́ ìwọ máa ṣoore tiẹ mọ wo bẹ défìlà mọ wo bẹ kó máa ṣoore tiẹ sorí ngbà tó bá ń ṣoore oore tó sì dáa jù ni oore tí ò ní dúpẹ́ tí ò ní rí tán èmi ò ní kẹ́ni mọ́ dúpẹ́ o ṣùgbọ́n oore tí ò tó sí nǹkan kan tó fẹ́ gbà nú ẹ̀ tó kàn sí àwọn oore kan ń bẹ tó bá ṣe ó sì ní ìdálẹ́bẹ̀ ó sì tún ní ìdáláre lọ́kàn rẹ oore tó ṣe tínú rí ó mọ dùn pé o ṣe wọ́n kàn máa sọ pé kò tọ́pẹ́ àìdúpẹ́ ara ẹni rán ni inú rẹ̀ ń dùn ìwọ náà darapọ̀ máwọn tí ń ṣòye láàárọ̀ kò ní ní ẹ̀sìpírẹ́ǹsì wọn oore lóore wọ́tọ̀ láàárọ̀ yìí ìwọ tó ń gbọmi ọkùnrin ni obìnrin ni ọ̀ni ọmọdé tàbí àgbàlagbà oore lóore wọ́tọ̀ ìwọ náà bẹ̀rẹ̀ sí í ṣoore ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé ńgbà tán wà níléèwé wọ́n ran akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó sì padà ran yí àwọn náà lọ́wọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ṣoore sẹ́yìn tí wọn àrán tí mọ́ ṣùgbọ́n wọ́n rántí wọn lónìí wọ́n sì ń san ẹ̀san orí fún wọn ní ìlọ́po ìlọ́po lóore wọ́tọ̀ oore lóore wọ́tọ̀ jí ń sójú òpó lẹ̀ 09123708675 tàbí 08142491006 ẹlóòta ló wà lójú òpó yìí.
2: ẹ máa pààrọ ẹgbẹ́ ètò ládùn ní òní ìbàjẹ́ orúkọ tèmi ni ọ̀kẹ́ olúwa rotimi olúwa contain àríṣe àpáta ìbàdàn olóore lóore wọ́tọ̀ ẹni ṣá. ọmọ olóore jì tí kò tó mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún òkè lọ́wọ́ afúnni gbé ó dára láti máa ṣe oore ká lè rí àánú gbà olúwa contain àríṣe àpáta ìbàdàn ẹgbẹ́ ètò.
0: ẹ máa ṣe olúwa contain ẹ ṣeun ẹ lóò ta ló wà ń bí yìí.
2: ọmọ olúwàbí pèdèpèdè.
0: ẹ mọ̀ kó ojúmọ́ o.
2: ẹ̀yin kan ò ní sẹ́mi yín lágbe lónìí jóná.
0: àmì àṣẹ edumare.
2: ọ̀gbẹ́ni yìí ọmọ ìjọdájì láti sanyìn olẹ́ ìbàdàn ni.
0: ẹ ṣeun.
2: yorùbá náà bọ̀ wọ́n wí wọ́n ní mọ́ṣúrù kò gbé mi ó lọ́wọ́ kan kàánú ni. ìwọ tó ń ṣoore tó ní ògbì ọ kí ni àníyàn rẹ tó rọgbọ fi ń ṣe oore. pé o ṣe oore nítorí pé kó lè máa fi ṣe ègò sí yẹn pé àwa la fún owó jẹ lánàá o àwa la fún lásán tó wọ ohun o irú oore bẹẹ kò lè gbé nítàn. bẹẹ tí ìwọ tó ń ṣoore tọwọ tún gbọmọ kó o ṣoore fún un ayo ko si bi nkan o se le fe jibiri to olorun o si mo tan na fitila fun ni to ni to da ke yan mo so ri po e ku eto
0: e se ojo mo jada din e se o e lo ta lo wa nbi e mo ko ojumo
2: ni de ni ban
0: ami a se dumare
2: o ko da o na gara o de da Alejo ore o le ko gbe ni lo kankan ni ni. Ti o ba mu jade ko le ni o le wole. Wa dai ni o le wole. Mo lo se e wo yi ni mo ni ni o ni o le wole. A ni ko mo so rere ga. Ti ma lo fe bo e ri ni otan. Olorun na gbe na fun wa si wa lore e ni na sinya. Ore da o. Na ro na ko ita mi le o.
0: Ta
2: ni ko mo so mo sara o da bu poju o gba ku ni o gba na yin je mi re o
0: ami ase o ami ase mi e se oju ni ti lori Facebook e mo drop comment yin be lo ta lo wa nbi
2: e karo akojumo
0: e mo seun o
2: opolo yin ku ni joba e ma mo so
0: ami ase dumare
2: oruko temi ni oji omo west lati United States of Illiteral Academy
0: e mo seun
2: ko si nkan to be bi ori laye oyi lo pe o ni o de se yan ba nbe mo se ku de ka tun o ba nbe ni e je ma se da da e je ma se ori ori da
0: ori
2: ma be to bo to le mi
0: e se oju ni tin e lo ta lo ma mi
2: e lo ka ro
0: e mo seun o
2: odi ma ku se o
0: e seun ko yin ati be tin pe wa
2: aba le fa lo soro o
0: oye dashi
2: suki baba lola ati kakaka koloro gboruko mi
0: oye dashi
2: ma to lo so gbo na ra le ba peri o da won ni mo sori kan ko gbe ni o lowo kan kan nu ni so anu ni si won saaju se e ma si dada lo gbe san re e ma si de to ku de ka to na o tin to le san nu jeji bo won to wa ti pe to wa ti pe kaloku ni ko ma se
0: mo se
2: tori ka be ni ba do ba lo abombo jo kan so baba la ka kala
0: e se oju ni tin e lo ta lo wa nbi e ti wole e mo se
2: o
0: e ku le gbe
2: ni o re te so o neni ti afiran ki se gbogbo eniyan eyin na e ti so e ti yan na
0: gbogbo e fara ba
2: a ma wa e de ma pe lo mi bayi legbe eyan a be nkan lowo ko ni funyan ore se pataki pupo n to se ninu aye eniyan o ni agbara pupo o mo ja ki se gbogbo eyan lo mo
0: mo gbogbo eyan ko lo mo so
2: gbogbo se gbogbo eyan lo mo na be to
0: e so do ti se oju ni ti gbogbo eyan la fori han afen ti o ba jise loku hello ta lo wa nbe
2: hello
0: hello hello e wa
2: baba
0: aha e se oju ni ti o ko yin ati be tin pe wa
2: oruko mi ni baba french lataye gbon leyo ko sesti
0: oye dashi
2: ta ba wu dada gan laarin ara wa gan a mo pe ore da po e wo ibo ti han di losun wa sigidi ni fe ni tin sori because ore lo gbe en to de do wa nbe na lo tun gbe pada sibe o ore ni o ke se pe boyo ma bo di o ke se pe mo joka si o gbogbo eni to si se da keji na ana foju ara won ri iyen tumo si pe ore ki gbe esan re nbo igba ti o de leyan omo
0: igba eniyan omo
2: eni to wole na ni isin o na ko mo pe ore to hun se lo gbe onde be ta lo mo ko se eni to mo sugbo ore re ọjọ won mọ kaaki agba nla aye loni gbogbo eni ti si se da keji na gbogbo agba nla aye ni ti mọ bayi so iwo to ba nsori wa si lo nse fun re o olorun dakun mo ti eni kokan wa sasise
0: ami ase dumare se oju
2: won a lore se adua gidi to e keyan kokan mo be lon lori e ni pe wo olorun fun mi lore se temi na o le roore temi le yan re ko si fe ni reti mi adua to e keyan ma ti ni
0: o de seun
2: e ma be table ile
0: e se oju ni ti yin morisilo abolanle latori facebook alabi bobode segun ogunsola michael arinya lati ilu seyin olali agbabi akamidu olawale motikin ile kan mori adeyemi onibudo alabi bobode motikin abe olaide omotoso eseun wo luku mukeyin na ade osun ti mi leyan lale kan baba olojo bi mo ki olorun wa pelu mi matthew jp god bless you all e wo mo so yi na mo duro tan laaro yi kin le ba lanfani ati tun so mi fun yin ni o àlàyé tí mo ti wá sọ wọ́n láàárọ̀ yìí ẹ dì í mú ṣinṣin o. Èyí pé yóò padà wúlò fún yẹn ni. Ó wá wo ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ò fọ̀nà fún òní jẹ́ o. Láàárọ̀ yìí bóyá fẹ́ tẹ̀lé mi lórí ìkànnì abánidọ́rẹ̀ gbogbo lórí Facebook ọmọlúàbí pèdèpèdè ní ẹ search fún TikTok ọmọlúàbí pèdèpèdè Instagram ọmọlúàbí pèdèpèdè ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ kájọ máa kọ́ ọmọlùpọ̀ bọ́. Bóyá wá lóhunkóhun tẹ fẹ́ bá mi sọ nọ́mbà tó já sọ́dọ̀ mi rè 09056741364 títí ọjọ́ mẹ́jọ tátùláǹfààní àti máa pàdé ẹ̀yìn lẹ́mọ̀ ṣe nǹkan o lábúrò nìyí ṣe ó dìgbà kan náà.

0: AK-47 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o nto nla koja yen o gori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony Jesu Oluwa wa
1: amen
0: be se wan sami ara o ne nyen be se sami ofa o ne ba ye gbogbo eto ti o kunkun se nitori yin Olorun o yi dano gbogbo ma je mo ta lori yin o ma di asan ana Juda o ma dide fun yin mo gbadura laaro losan lale aye o ne nira fun yin gbogbo bi e ba ti ya si e o mo mo se ni loruko baba omo atemi mimo wahala o ne de ba yin o ile ma gbe o ile ma gbe o nija ile ma ran lowo a ma ka samu kan ma je mo ori ile ma gbo sa Matthew kini mo pe o ma je mo ori ile Psalm 24 e ma gbo nto so
1: Oluwa ni ile
0: gbogbo eyan lo le ka e ba mi ka gbogbo eyan 1 2 go ti Oluwa ni ile ati ekun re aye ati awon to tedu sinu re Oluwa fi ile so le lo kun o si gbe kale lori awon so mi ta ni o gori oke Oluwa lo tabi ta ni o to ni bi ma re eni to ni owo mi ma ati aya funfun eni ti gbogbo kan re soke si asan ti ko si kure etan o ni ori gbogbo gba lowo Oluwa ati ododo lowo Olorun ibela re eyin le ma won to saferi re Olorun ja ko mu eyin ori soke
1: eyin no ja soke
0: eyin soke eyin le kon aye ki o gbogbo ko wole wa ta ni o gbogbo yi Oluwa ti o le ti o si lagbara Oluwa ti o lagbara ni ogun egbe ori yin soke eyin enu ona ati gbe egbe yin soke eyin le kon aye ki o gbogbo ko wonu ile wa ta ni ogogo yi Oluwa awon omo ogun o na ni ogogo ogogo fun baba ogogo fun omo ogogo fun emi mimo bo ti wa laye ti ko se o nbe nisin bẹẹni o si maa ri ni igba gbogbo aye ainipẹkun ami ẹni tó dá ayé àtọ yóò gbé yín sókè ẹ má gbọ́ má jẹ̀mú tó ń bẹ lórí ilẹ̀ o ní kéèyàn ó gbé orí ilẹ̀ ó dẹ̀ ṣe rere Matthew gbogbo èèyàn ti ń bẹ láyé ni ilẹ̀ máa gbé mi ni ilẹ̀ máa mì ṣùgbọ́n mo gbàdúrà kí ilẹ̀ ó tó mì ọ́ ó máa milẹ̀ màmá yóò sàmì kí ilẹ̀ tó mì ọ́ ó máa milẹ̀ o sàmì dáadáa o ní kí ilẹ̀ ó tó mì ọ́ ó máa mi ilẹ̀ Jésù wá sáyé ó milẹ̀ bíbélì sọ pé òkè kíkan nígbà tó wọ Jerusalemu wọ́n sì ń béèrè pé ta lẹ nìyí wọ́n ní wòlíì kan ní mo gbàdúrà kí ilẹ̀ tó mì ọ́ ó máa milẹ̀ láyé dádì ó máa milẹ̀ láyé ẹ máa milẹ̀ láyé gbogbo ẹyin tó jẹ́ pé wọn kì í sẹlibrétì yín mo gbàdúrà àgbáyé máa sẹlibrétì yín bẹ́ẹ̀ ló máa rí Matthew àwọn oní science wọ́n sọ nǹkan kan nípa ilẹ̀ èmi kò tí wọ́n rọrùn wọ́n ní land is a non-living thing Matthew wọ́n pe ilẹ̀ ní nǹkan tí kò lẹ́mìí tí kì í mí ṣùgbọ́n bíbélì ó takò kí ni bíbélì wí nípa ilẹ̀ má jẹ̀mú orí ilẹ̀ ẹ má

0: mẹjọ kọ.
1: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ̀kọ̀ ṣọkọ yọ̀kọ̀ tó gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe ìjáì!
2: Make your cooking fun.
3: Kini arun bayi abi esile igbonse ele ni
4: wo sile igbonse ele
5: en to ba wa se nba mi yan ni ko se daada lati gba ti won ti gbokude ni gbogbo eyan ti fowo dimu
3: teyan ogbo nipa graceful rest funeral home ile ise ti nba ni se nba mi o

0: tí wọn tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́ kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré tí ẹ bá fẹ́ ṣe ẹ̀ ń bá mi èyí táwọn èèyàn ń fọ́ dimú níbi òkú èèyàn yìí tó gẹ́ẹ̀ graceful rest funeral home ni ẹ máa bọ̀ wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara àwọn band boys and biara wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket ẹ máa bọ̀ lóníranran lọ wà private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ graceful rest funeral home wà ní ọ̀nàrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olú lọ́yọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ graceful rest funeral home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílò Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Béèyàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí ọ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yẹn kọ́ Aroma gbẹ̀gbẹ̀gbẹ̀ aroma legun igbese kaman kia ni pataki kata de gbegbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma be arun sa pamasi kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele mbadan eka le ise mo joyin lola complet iworo di badan telephone 08033715988 08033715988 enter tajua re lama toni toni
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

Ọlọ́run apostle Ayọ̀délé Babalọ́lá lo tun sise lẹ́ẹ̀kan si nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún la fi ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mama Wòlí obìnrin Mary Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bosi Adéiwà Evangelist Kendi Akinwale Lady Evangelist Bosi Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé o ago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ òun làyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi Street End Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù

0: Ajoke. Edoki iroyin.
1: Eja fi asiko yi kiyin pe oju ma yo to mo wa loni o. Koni dojumo ekun o lase iledumare ni lojo isegun mi ita se nja ninu ora. Asegun nile asegun lode isegun na ni o mo je ti wa lojo gbogbo ati nigba gbogbo ron jade asemu be ri loku. E lo nu aye ke lo ri se rere mu kiyin ka bo sori edoki iroyin. Ikoni lage lure 96.7 FM titi layo akisola nuruko temi.
2: Oluwa sina alayo ogo ede ofo ma le so fa nuruko temi nje eku oju ma alayo fun toni o.
1: To eja bere pelu awon iwe iroyin ojojumo lewa Nigeria to jade fun toni iwe iroyin Guardian wa Nigerian Tribune wa The Nation gbeyin awon na wa Punch Daily Post gbogbo e na ni won lanfani roju raye lati wa sode loni o eja kemi o bere pelu akori lati ipinle edo won na eni ti se abenugan fun ilegbimo asofin ni ipinle edo agbebaku o ti kowe fi ipo re le o pelu awon wahala kan ati idamu to fe sele ni legbimo asofin ipinle ohun won lo ya ni pe ah koju omo ribi gbogbo enu logun re o ti kowe o si ti fi ipo re le mo gbo ni sise ntele
2: lori oro eto idibo to waye ni ipinle osun ninu ose ti alutohun o iwero in the guardian koro nkan soju iwe kefa e won ni opolopo ibere o n la awon eyan tin fi lede lori eto idibo ele to waye ni ipinle osun ni murasile fun eto idibo apapo todun 2027 pelu bo se je pe egbe oselu APC o n se agbeyewo ohun to sokunfa ijakule re be o si ni okan ojo kan awon eyan ti o tokunpin bi eto idibo ohun bo se lo ni won toka si awon asise eleyi to seyo ninu eto idibo na
1: eja lo tarata o di ipinle Bauchi o se agbagbe wipe eto idibo si joba ibile o waye yen nipinle Bauchi lana won si lo re ba eni ti se gomina fun ipinle ohun Senator Bala Abdulkadir Muhammad wipe lori oro eto idibo ipinle Osun kile ri si won ni nigbati Bala Muhammad ti o lanfani lati soro won ni lo ba ni ha roro gede te gbe wayi e mo seun owu dupa gan lowo are orilede wa Nigeria re Bola Ahmed Tinubu wipe ko ba won lowo si eto idibo to waye ni ipinle Osun ha lawon oniroyin so eyin ko yi ninu iroyin fun taro toni leto ti gbegbo
2: punch tun gbe mi lo si ipinle osun pada o pe eni to je adari apapo fun iko ipolongo ibo fun egbe oselu all progressives congress APC ni ipinle osun oluwole oke o ti soro wi pe ko si nkan ti o wa kanama egbe oselu awon lorun lati tete lo re gbe igbese ikini ku orire fun gomina Ademola Adeleke lori ijawe olubori to ni ninu eto idibo gomina to waye lojo kedogun osu kejo won pe awon oni se parahan kawon ma ki gomina Adeleke egbe oselu awon se agbeyewo awon nkankan ati awon nkan mi to se pataki lori eto idibo na
1: to eni ti se gomina fun ipinle Ekiti eyun Abiodun Oyebanji ohun na lo mo ti ke si gbogbo awon omo egbe oselu APC ni ti butoro ipinle Ekiti bi pe eh eto idibo ti bo lona o a bere eto idipologo ibo fun idibo are ati ti legbimo asofin lewa Nigeria gbogbo ona patapata ohun na ni ki gbogbo we dide o lati si atileyin to gbangban fun are Bola Ahmed Tinubu ni bi eto idibo to nbo lona ekunre re nbo ni ko pe ko jina yo
2: iroyin mi lo tun se lalaye o loju iwe kefa the guardian o pe opolopo awon eyan ni nko mi nu o lorilede Nigeria pelu bo se je pe owo tawon eyan fi nlo isemi lorilede Nigeria won pe oke gegege to wa tele una lowa laina ni bo se je wi pe owon gogun oja o ti ndiku lori iwe ati awon nkan igbelewon eleyi ti ijoba ti an fi wo bo ni eto oro aje ni se nlo nile yi o
1: to won ni awon eya egbo ti n gbe nipinle Ondo nomo titi jeje atileyin re fun iyan sipo pada are Bola Tinubu nibo eto idibo to bo lona lodun 2027 iwe royin Nigerian Tribune to jade fun toni ibe mo karoyin mo o ekun rere re ni sise ntele lẹ́gbọ́ nínú ẹ̀dọ̀kiro ìfútàárọ̀ tòní.
2: Àjọ tó ń ṣètò ìdánwò oníwèé mẹ́wàá ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà wàẹ́ẹ̀kì ọwọ́ gàù lọ́wọ́ àwọn tí ó jẹ́ adarí àwọn ilé ẹ̀kọ́ tó ń ti àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni kan lórí èsì ìdánwò ti ọdún 2026 tí ó fi léde kan pé kí ni ń jẹ bẹ́ẹ̀ àwọn èsì tẹ́ ẹ fi léde yẹn ó ṣe àfihàn ìpasípayọ̀ àti àwọn nǹkan tí ò bára dọ́gba o torí pé àwọn akẹ́kọ̀ọ́ táwọn mọ̀ pé wọ́n mú yányán nínú àwọn ìwé wọn gbogbo wọn wá lọ́ ajẹ́ pé wá yínà èsì ìdánwò wọn sílẹ̀ ó dàbí ẹni pé àìṣedédé kan wá látọ̀dọ̀ wàẹ́ẹ̀kì pàápàá jùlọ ìlànà ìdánwò ṣíṣe lórí ẹ̀rọ ti kọ̀m̀pútà.
1: Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè wípé sí àrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 àwọn ẹgbẹ́ òṣèlú PDP mọ̀ ti gbáradì ní gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní tìbútòrò orílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ẹ̀dọ̀kiro ìfútàárọ̀ tòní lẹ́ ti gbégbọ láti inú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní o.
2: Punch kọ ìmíì lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti àbálọbábọ̀ rẹ̀ ni o wọ́n pe ikọ̀ kan eléyìí tí wọ́n pè ní Save Democracy Group ti ń pè fún dídáàbò bo ìjọba àwa-arawa nílẹ̀ yìí tó jẹ́ ikọ̀ tó kó àwọn ọmọ ilé asòfin àgbà kejì nílẹ̀ yìí sínú eyín House of Representatives ò ní wọ́n mọ̀ ti pè fún ìwádìí tó jinlẹ̀ lórí àwọn wàhálà ìtàpóró gan tó ń ti ìṣekúpani tó wáyé ní ìmúrasílẹ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun àti àsìkò tí wọ́n ṣe ètò ìdìbò ọ̀hún tó sì fi ìkìlọ̀ léde wípé kò yẹ kí ìfigagbága nídìí òṣèlú kó wá di ìdí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò fi máa sọ ẹ̀mí wọn nù.
1: Nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ti gbé rí àkòrí èyí o níbi tí ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà aya ààrẹ orílẹ̀-èdè yìí mọ̀mọ́ Rẹ̀mí Tinubu léwájú àwọn gómìnà àwọn obìnrin àkọ́kọ́ ní gbogbo ìpínlẹ̀ ó ní ìpínlẹ̀ Ògùn lórí àgbékalẹ̀ ètò kan tó ní ń ṣe pẹ̀lú pínpín oúnjẹ fún àwọn èèyàn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà tó kan ìpínlẹ̀ Ògùn gbagbagbá tá a pè ní National Community Food Bank Program wọ́n mà ní gbogbo ibi tó yẹ kí wọ́n ṣe náà ni wọ́n dán dé o pẹ̀lú àgbékalẹ̀ sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu Daily Post kọ ìròyìn ọ̀hún o níbo ni wọ́n ti láǹfààní láti lọ rí ìpín ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ ẹ gbọ́ nínú ìròyìn fún tààrọ̀ tòní.
2: Àwọn ajagun fẹ̀yìntì ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣiṣẹ́ sí ilẹ̀ bàbá wọn nípa rírí dájú pé àwọn fi ẹ̀mí wọn fi sílẹ̀ láti dáàbò bo gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí wọ́n pe àwọn jáde o ní ọjọ́rùú Wednesday láti lọ rí ṣe ìfẹ̀hónúhàn alágbára ní olú iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn ti máa ké sí wọn wípé kí wọ́n tètè lọ rí wá nǹkan ṣe o lórí owó àjẹmọ́nú ìfẹ̀yìntì àwọn eléyìí tó jẹ́ pé kò kú ò lójú kan ibi ó wà náà lọ́takú sí tó di akíntola takú àwọn ọ̀fẹ́ wọ́n ní gbogbo àwọn àtúnṣe tí wọ́n ti ṣe látẹ̀yìnwá àwọn fẹ́ kọ́ fara hàn lórí àwọn owó àjẹmọ́nú ìfẹ̀yìntì tàwọn náà kó náà lọ sókè kó lè jẹ́ pé yóò mú ìtura bá wọn.
1: Ẹ má dì á wara ro lórí ìròyìn tí ń bẹ nílẹ̀ yìí torí àrí ọjọ́ mú sọlọ́kù mọ́ pínpín ibi tí wù kó mọ̀ bó bá wa rí bẹ́ẹ̀ DJ Spider ọwọ́ rẹ̀ àmúlélé ni mo wara ro mọ́ rẹ̀pẹ̀tì torí tí ń bẹ nílẹ̀ yìí witness ló jẹ́ àníṣínà ló bàjẹ́ dialogue.

0: bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brent.
1: Orúkọ tó ń gbé lókè àwọn èèyàn. Ayé o mọ̀lẹ́bí. Níbi tẹ́ ti máa rajà lójú kan. Lówó tí ò fani lápòyà. Àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ. Ní supermarket wa, àjẹ́njẹ tó jẹ ni Brent bread. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde. Snacks, donuts, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjẹpọ́nu ńlá l'oúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ. Abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream mu Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ni popcorn wa àti shawama. Oh yes, ní Gema Kedua. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní

iṣẹ́ dé aláṣẹjẹ owore aláṣẹlà mo kíyìn ẹ̀ kòjúmọ́ bóòní ṣe wili wili ojò ṣe ò disturb yín ojú-ọjọ́ yẹn pajú dédé ẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n kì í dí àwọn tó bá jẹ́ akọni èèyàn lọ́wọ́ àwọn tán mọ̀ pé iṣẹ́ là á ṣe tá a fi lórí ọ̀fẹ́ àti jèrè iṣẹ́ là á ṣe tá a fi lórí ọ̀fẹ́ àti ṣẹ́gun ìṣẹ́ ṣẹ́gun òsì irú àwọn pípajúdé ojú ọjọ́ yẹn kì í dí wọn lọ́wọ́ alùkù ta mọ́ra ni ọ̀pọ̀ owó àwọn kan bẹ́ẹ̀ wọ́n ti dẹnu iṣẹ́ wọn ọ̀pọ̀ owó àwọn oníṣòwò bẹ́ẹ̀ ọ̀nà wọn ti jẹ́ ọ̀pọ̀ owó àwọn oníṣòwò bẹ́ẹ̀ wọ́n ti ń bẹ̀ ń sọ wọn bẹ́ẹ̀ dégbági àkọ́kọ́ bẹ́ẹ̀ dégbági tuntun tá a mọ̀ sí bọ́lá ìgè international market.

ìbéèrè àlàyé síwájú sí ẹjẹ fún yín ní nọmbà ojúto òpó gómìnà fún ẹgbẹ́ afrindara nípínlẹ̀ ọ̀yọ́ 08144383671 ẹgbọ́n nọmbà gómìnà ẹgbẹ́ afrindara nípínlẹ̀ ọ̀yọ́ alhaji munirudeen adegoke ẹgbọ́n nọmbà wọn lẹ́ẹ̀kan sí nọmbà wọn ni 08144383671 nọmbà gbé on the 19th September ibi we and they

ku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayori ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 lẹ́ẹ̀kan sí 0802-089-9900 ilé-iṣẹ́ Fictionary Eagles Global wọ́n kàn yín ní ìlànà tí ẹ̀yin náà fi kúrò nínú àwọn tó ń ṣàròyé àìrówó lò gbọ́ mi dáadáa o ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ọ̀nà ìrọ̀rùn làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹ́yìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín SIP ní ẹ̀tẹ̀ sórí 0802-089-9900 ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má bàa wá sọnù ká tó sọnù nílé iṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwa náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn ọgbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbọ́ dànù gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn ọgbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089-9900 ẹ ṣé púpọ̀ títí àkókò míì tí mi àti yóò ti jọ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́

0: right. Jega ma kira wa gudede obo bi tetin lava lati ma gbo ikani. Ikani ti lagelure. Lagelo na ji 6.7 FM oke gaju ke ni bala fele le ni le Ibadan. Oya kase kase kase kase e bariba. We go again. Nibi gibi do ti lava ni lati ma gbo wa. A tun gbera wa debe bayi o. Awon eyan to tin 30 and 30 and 30. Okay. Star 347 star 1004 star 2# ni o gbe adebe on dagunla eni lokan o leni sugbe eni yen na lo n dagunla ti o si ye ko ri be olohun ni ja fo wa ara wa sera wa o izate yan tin se lati bi ojo bi melo kan ajo re to tin da lati bi ojo melo kan eni ti ajo yen wa kan o so ye ki wo na o kere ko ko fa yen eni yen lo wa n dagunla on so pe ko si much lowo re lo to ni ko no le mo si much gbon mo ko irewe si okan e consistency laye yi ko si nta fe fi we oloyinbo n pe kini kan ni consistency consistency ni pe ki alagbede ko ma lu irin ni oju kan na ko wa consistent lori ibi ti tin lu irin yen ko je poju kan na ni sa tin lu irin yen definitely irin yen ma form kankan agbe nkankan jade o ma ku oni normal bi irin yen se wa to ba ti o level gan wa to ba je yi pe alagbede yen o wa consistent e pe o lack consistency to ba lu irin yen legbe bi loni to ba di lola egbe bumi ni o tun ti lu to ba do tun la yo tun lo lu leyin irin yen gangan oni form nkankan e tori pe ko ti e ni mo pe yen lu ohun sugba consistency to lule ni lulola lulotula yoba gan ni pa le ni pa lola pa lotula boju o beti boju ohun oba fora baraba ni o ku niyan ni pe o tin file niyan to ba tin takase ni gbogbo igba o nde bo to kan wo na o ti a kan o laaro yi awon to kada 090 50000 library 090 2625 ta lu lowo yen 090
1: 2625
0: Hello. Hello, Carol. Why I care so cool, networking. Money, I want a little can lay a barambi. Lodge of Friday. Àwọn èèyàn gbẹnu sí cash mark every Friday cash sports máa ń wáyé. Ẹgbẹ́ kọ́ yìí ni ọ̀sà jẹ́ kọ́ gbà láàárọ̀ yìí o. Hello. Bóyá kẹ́ ẹ kú òmìnir tẹ́ gbẹ́ ibi tẹ́ wàá gbọ́ yín o tẹ́ bá ń gbọ́ wa. A gbọ́ yín bóyá kẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ ibi tẹ́ wàá gbọ́dọ̀ gbọ́ yín ká tó confirm pé ẹ jẹ́ o. Mo ní àlejò kan lé agbára ń bí lára àwọn tí wọ́n jẹ lọ́jọ́ Friday. Ni orúkọ yín àti àdúgbò tẹ ti wá.
2: Orúkọ mi ni Ọlálérè Dáre.
0: Àdúgbò wo?
2: Láti Ìtàmẹ́rin tí ó yá.
0: Ìtàmẹ́rin tí ó yá, ìgbà wọlé tí ń play káṣe.
2: O ti pẹ́ tí mo ti ń play rẹ̀.
0: Ṣé ẹ ti jẹrí? Èlò lẹ́jẹ̀.
2: 500,000
0: naira. Ẹ jẹrí. Bẹ́ẹ̀ lo lẹ máa ń play lójúmọ́.
2: Mo máa play mẹ́rin. Ìgbà mi márùn ó kéré náà ni 4-5.
0: Okay. Gbogbo pàtó ẹ̀dẹ̀ tí ń play rẹ̀ yẹn tẹ́ ẹ jẹ yẹn ẹ rí pé a ṣe mi stop báyìí.
2: Ẹni tí ò ti ẹ̀ jẹ́ kí n rin ní rí pé máa stop ni pé prógáàmù yín àìgbégbé àìsí ká mọ̀ gbọ́.
0: Okay.
2: That's why encouragement tẹ́yìn náà dẹ̀ máa ń fún wa pé
0: wọ́n rí lẹ́ǹtì
2: máa ṣe gbá máa sá
0: o. O lè jọjẹ́ tí ó kan ọlọ́fẹ̀ẹ́ sára o.
2: Téèyàn bá dẹ̀ ti ń ṣe téèyàn ti wọnú ẹ̀ tó ti mọ̀yàn la.
0: Consistency.
2: Ò ní fẹ́.
0: Ìgbà tí a bá gbọ́ pé ẹ̀jẹ̀ ó rà pé ìyá wà lẹ́gbẹ̀ẹ́ yín gbà tẹ̀ jẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí náà wá sọ àbí mo wulẹ̀ mọ̀ pé n plé tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: Àwọn ọmọ.
0: àwọn ọmọ ẹ̀yìn lá ẹ̀yìn ara yín lẹ ránṣẹ́ láàrin nínú ara yín orí fóònù lẹ
2: ti wọ́n sí always ti ní bá ti wà lórí fóònù bí ẹ bá ti ń tẹ fóònù báyìí
0: ìgbọ̀n táwọn ìwọ
2: ìyàwó àkọ́kọ́ yín nù nǹkan kan ẹ̀yìn lẹ mọ̀
0: nígbà tí wọ́n á gbọ́ pé ẹ̀jẹ̀ wọn so ẹ̀yìn lẹ wọn play kiri
2: abalajọ yààyàn àdúpẹ́
0: owó sì ti délẹ̀ báyìí ní ìsìn àwọn ọgbẹnu sí ń di ẹni ìlọkàn padà congratulations so wo yín ti wọlé yọ wọlé láìpẹ́ wọ́n dúró de kẹ wá fún interview náà ni yọ wọlé láìpẹ́ ní ìsìn ó sì jẹ́ nù congratulations bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn sẹ́ni yẹn ti tún pè ní àbó tún pè. And for the last time, Rita Abati gbọ́n ti rí àdìbìtì.
1: Kò
0: lọ fà rárá.
1: Kí o sì lè jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀.
0: Tá a bá ti gbọ́n tẹ́ni ń wí lẹ́lẹ́kẹta àdìbìtì. Ó ti lọ́n tiẹ̀ nìyẹn. Kò possible ká fún ọ̀nà ń pẹ̀sìn ní. Owó yín ti wọlé, ṣe bí mo sọ pé. Owó ti wọlé lójú ẹsẹ̀ bí mo sọ fún gbé yọ. Ìyẹn ti ń dúró dé nìyẹn. Hello. Hello. A ti ń pè yín pé yín àgbọ̀n tẹ́ ń wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìkànnì lágẹlú rẹ̀ orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sá.
3: Láti bolú ajé ni orúkọ náà Rahim Latif.
0: Ìgbà wọlé ti ń pè káṣẹ.
3: Láti Nọ̀fẹ̀mbà Yàbí Bọ́lá ti ẹni
0: o. Ṣé ẹ ti jẹ rí?
3: Mi ò jẹ rí
0: o. Congratulations ẹ̀yin lẹ kọ́kọ́ jẹ 50,000 naira láàárọ̀ yìí. Wọ́n máa pè yín bẹ́yẹn, wọ́n á pè yín bẹ́yẹn. Ok, another 50,000 naira 070. Ọparí pẹ̀lú 9580 another 50,000 naira ta ló ní another 50,000 naira another 50,000 naira. Ẹ káàárọ̀ o. Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí. Ìkànnì lágẹlú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ wà yìí. Orúkọ sà.
3: Orúkọ mi ni Àbújá báyìí. Àtàlẹ́gbẹ̀rún àwọn ọmọ ìṣẹ̀lẹ̀
0: ìṣẹ̀lẹ̀. Ìgbà wọlé ti ń pè káṣẹ.
3: Ó ti tó lọ́mẹ́ta kan o.
0: Ṣé ẹ jẹ rí?
3: Ẹ jẹ rí o.
0: Ẹ congratulation ẹ fi 50,000 naira wọ̀ kán láàárọ̀ yìí. Àwọn ó pè yín láìpẹ́ láti bèrè akáǹdìtì sí yín. Bó ṣe jẹ́ nu. Èèyàn náà tún ti lọ. Ẹ̀jẹ̀ á lọ sórí 100,000 naira. No time to check time. Káṣẹ. Wẹ́kú wẹ́kú 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 1901 100,000 naira 080 lọ́bẹ̀rẹ̀ 1901. Hello. Ẹ káàárọ̀. Akojúmọ́ sá. Ìkànnì lágẹlú rè orúkọ yín àti àdúgbò tẹ wà yìí sá. Akojúmọ́. Mo wà pẹ̀lú yín. Saheed Adigun. Olórúkọ bí orúkọ ọba Móbìnú. Àbẹ́yìn lọba tó tà ní. Igi kọ́sítọ́mà ìyàwó mi. Ìyá. Tẹ̀tí ń play ẹ̀ sì jẹ́ rí. Àbí ẹ nígbà olùdé kankan lẹ́sìn náà lẹ́sẹ̀ dá ìfi parí ọ̀rọ̀ skul. Ẹ tún bẹ̀rẹ̀ olùdé ẹ tún ti fẹ́ lẹ́sìn kí ló lè wò làkà kú dórógbó òwe. Ọ̀dà kò sí wàhálà. Congratulations 100,000 naira ó wọlé. 100,000 naira ó wọlé. Wọ́n máa pè yín láìpẹ́ yìí láti béèrè details yìí. Ó sì jẹun. Congratulations. Ìyẹn náà tún ti lọ. Let's go another 100,000 naira dá. Oya 080 leléyìí 0040 ló parí rẹ̀. 0040 ló parí rẹ̀ another 100,000 naira. Ta ló ní. ni fi shanti wa nbi awon eyan gbe nga o yato hello akojumo sa
4: akojumo
0: oruko yin pe ladugbo te wa isa
4: oruko mi ni fe ni adigoke
0: adugbo wo le wa yi
4: a mo wa ni ona eh ogun make
0: igba won le tin play cashe
4: ah omo omo ile ma cashe
0: se ti jeri
4: mo fe jeri
0: wala
4: wallahi mo fe pe yi ga pe se le pe mo se abi won mo bi en tin tani
0: aboto ni bi te ndawo si ada gori be ke kanyin tele ni o ti kanyin bayi o ti kanyin congratulations hallelujah so 100,000 naira leje 100,000 naira leje won pe yin laipe yi se ti gbo won pe yin congratulations ya eja lo sori 200k eja lori 200k 0 80 0104 lo pari e 0104 no tutu nti e gbogbogbo ri gbogbogbo re yi awo ju ni fi san ju o tin sewo si eyen ni fi san omo gan o e karo
4: e karo sa
0: e dakun ariwo fe po de nbe yen ariwo fe po die boya ke se ke ku nbe die eyin le eyin le eyin le orugo yin atarugo te wa isa
4: Mr. Sunday, Pokola.
0: Adugbo wo?
4: Adugbo Sango.
0: Igba won la tin play cash e, Sunday.
4: That be ti bere ni.
0: E ti je daada na.
4: Ara o, ogun re.
0: So orun re gangan le fe gbo abe fe je.
4: Da.
0: Ora eja nforun re run yin mu lele ke ma ma pe o ti n bo die die. Ani aki yin ni.
4: Se gbe mu ti bire ni.
0: Ani aki yin ni ke mo kan ni nforun re run yin mu pe ngba ta ba eri bi December e pada je.
4: Emi na ma pe ti mayo wa laaro e.
0: E mo ro gbo orun re le le fe gbo ni.
4: Ara o eja gbo.
0: E be je nbe gangan.
4: Be ni.
0: Eda congratulations Mr. Sunday. Eyin le je 200,000 naira laaro yi.
4: Ah, e se mo dupo ojo mi ti yin.
0: Won ma pe yin laipe yi. Won pe yin laipe yi.
4: Order.
0: Fun details yin.
4: Order.
0: Mr. Jenny, congratulations. Eja ma lo. New visa ti de sugbon o tan bayi ni ko tan sibe o. Another draw mi o bere bye. Lori eto ile ta pe ni Bamito. Osan lemi ati yan pade nikan ni ti Splash FM titi igba yen

ọjà ó yàtọ̀ àkànní ooo ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní ewére ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọyẹ àkànní alájí ilé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́t.

gbìyẹ tọ́ba kan pápìgbì ànímọ̀rántí ọ̀rọ̀ àná ẹ̀fúnfì ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán mọ́ràn létí ọ̀sọ̀ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ̀ ní ọrí àkànní ọlọ́run oníjẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlége mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin abẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣoru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹ̀kún lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kún níbà àlògbó tán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì sọ olóbì mọ́sọ̀mọ́ ó ní ibi òwò wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọ̀m

emi ba yin soro bayi lati Indianapolis ni orilede America ibe lati seto tuni ko le si ato tori pe oloto lo ni tun oto oto ni tolu oto ni tolu tolu tolu oto ni tolu e na oto ni be ba se se le se radio lagelu gbogbo nkan te ba fe ni wo mo fun yin on be re o le gbe yin tori gbogbo ori se nbe nbi on la fi ma n so pe awon ile ere radio to ku itakun to lowo tabi anama o le ta bee ṣugbọn le ma dun bee gbenga mo n je baba mi lo n jọla iwola o yàtọ̀ lẹ fún lórí ètò tò ní àtùjọ ṣe ni gbogbo ẹyin èèyàn mi tẹ ti ń ṣùgbà mi láti ìgbà tí mo ti dé bí ẹ ṣeun ojú òní tìyín ẹ̀yìn ara new york ẹ̀yìn ara queens gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ ààyè sí ọjọ́ sátidé tó kọjá níbi tá a ti lọ darí ayẹyẹ ń bẹ̀ ẹ̀yìn ti Indianapolis náà ẹ ṣeun ẹ̀yìn ti new york ẹ ṣe gan bá mi ọlọ́yọ̀ọ́ gbàmí ajibọlá ẹ ṣeun ẹ kú ìtọ́jú.

police gbẹyin ti n ṣugba mi na e ṣe oju oni ti yin ọga mi oye ṣọla oye bọla o dupe gan ni ọga mi kayode alade mẹrin e ṣeun gan ati gbogbo ẹyin èèyàn káàkiri káàkiri madam salewa atọkọ wọn ẹ ṣe gan mi mọ mo ṣe fẹ gbẹyin tó mo ṣe fẹ kiyin tó ẹjẹ ṣètò tòní èmi ń bẹrẹ lé orílẹ̀-èdè amẹ́ríkà àwọn adé ọ̀ṣun ń bẹ nílé ẹ̀yin èèyàn mi ń bẹ nílé ẹwàjẹ àjọ máa ṣe papọ̀ bọlábẹ̀ ń bẹ níbẹ̀ àwọn ikọ̀ tóbi kóṣùmà ayọ̀mídé ń lọ sí ọmọ ìyá àgbà náà ń bẹ nílé gbogbo wa jọ ṣe papọ̀.

0: So ni sin bayi e je n se bayi. Kerin te ngbo mi. Inu mi badun je fun ni anfani boya bi iseju bi michi. Iseju bi michi. E mo fe sai lo taja. E ja lo taja nle. Baba de la toju oja. Ora shiri kan be ti mo fe so fun yin. Ero a ma ba yin gba mi. Teyin ba fe se nkan. Ìdíte tó fi wà ní pé nǹkan tó bá jẹ́ bí nǹkan àṣírí tó fẹ́ sọ tó fẹ́ jẹ́ kó dà lé ẹ̀rọ. Nǹkan àṣírí tó lè sọ fún èèyàn tó jẹ́ pé tí méjì mẹ́ta ò fẹ́ jẹ́ ó gbọ́ sí. Èèyàn tẹ́ bá pè mí lónìí pé n sì ń lé WhatsApp lẹ́ fi pè mí. Lórúkọ olóòtú mi alàgbà Kenneth Ogunèjè lórúkọ gbogbo àwọn èèyàn pátápátá ẹ̀jẹ̀ ọ̀tajà tí n bá dé látòjú ọjà. Ẹ̀yin ara ilé tẹ̀ ń gbọ́ mi ọ̀rọ̀ àṣírí kan bẹ tẹ́jọ dá sí àti mi àti yín náà ni àjọ dá sí tọ́lápọ̀ já lọ tajà náà já lọ tajà.
1: Lajulu FM 96.7.
2: Ọlọ́run òkè Bẹ́tẹ́lì.
3: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ọ̀rù olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú àkòrí.

ṣeéṣe ká fún èèyàn méjì nìkan náà láti lè. Gbẹ̀ngẹ́ yàtọ̀ live lórí TikTok lórí Facebook ti Lágelú FM náà ẹ máa lọ ọbẹ̀ tàbí jẹ́ sáré ṣe báyìí náà kí n kọ́kọ́ mọ ọkọ̀ kan náà ẹ má gbàgbé káàṣì ẹ̀ bá ṣe ń bẹ lórí ètò yìí káàṣì ẹ̀ náà tẹ́ jẹ o ẹ máa lọ ọbẹ̀ báyìí nípa ti káàṣì ẹ̀ *347*1004*2# ọ̀làwálé ti tọ́ yín ó ti sọ fún ilé kó ti já yín sí bó ṣe já yín sí náà bó ṣe máa jẹ́ nìyẹn. Jẹ́ ń wòná kí n kọ́kọ́ wo orí ibo kí n kọ́kọ́ múná ìwòn kí n kọ́kọ́ múná ó dáa jẹ́ ń kọ́kọ́ wo láìfù ti ń bẹ lórí TikTok lórí Facebook náà ẹ̀yin Facebook ẹ jẹ́ kí n mẹ́yọ kan lórí ti Facebook.

0: 25,000 naira ń bẹ tẹ gbà fún ti káàṣì ẹ. Alhaji Jalaroro, ẹ ṣe mo ti rí yín. Ó yá ẹjẹ́ kọ́kọ́ mú àmì àkọ́kọ́. Ta ló ń jẹ́? Yetunde Olaide Sarafadin lórí Facebook nìyẹn o. Yetunde Olaide Sarafadin lórí Facebook. Ó yá ẹ dí ẹ mú mi ní account number yín kí n fún yín lówó. Lórúkọ Tony Tonero, lórúkọ Biola Yariyari, ìgbà Biola Yariyari 5,000 nù. Lórí TikTok náà, ta ni kí n kọ́kọ́ mú o, ta ni kí n mú lórí TikTok yìí o. Ó dá ẹjẹ́ ń ṣe báyìí. TK lórí TikTok TK lóyá DM mi ó sì kẹyọ kọ̀ọ̀kan. Àwọn tí n kàn sí lágbẹ́ni náà ń wọn mú lẹyọ kọ̀ọ̀kan náà ni ó yẹ jẹ́ àṣètò. Ó sì pé oṣù ní ẹyọ kan lẹ̀ tí ń mú lórí Facebook o sì lẹyọ kan lẹ̀ tí ń mú lórí TikTok. Lẹ́yà Facebook náà láti mú ti Anthony Bọ̀dúnrin. Ó yà jẹ́ kí n mú kejì kan lórí TikTok lórí Facebook. Orí Facebook náà ta ni Mojid Ọlákúnlé Mojid. Ìwọ̀ ẹ̀yìn náà DM mi náà. Ẹ DM mi. Lórí TikTok ta ló kù. Lórí TikTok ta ni kí n mú o. Ta ni a fún. Ta ni a fún 5,000 naira mi lórí TikTok. Ó dà mọ̀ ń bọ̀. Facebook náà ó sì kù méjì. Facebook sì kù méjì. Ẹ mọ ọlọ́dẹ mọ ṣí àyẹ̀.
1: Ẹ má fa professor mi fún mi.
0: Ẹ mọ ṣí àyẹ̀.
1: Ọmọlúàbí èèyàn ni.
0: Ó tún fi méjì sí.
1: Oyè wọlé.
0: Wọ́n fún àwọn agbára. Àgbàlagbà ní fún méjì ẹ̀yìn tẹ́ bá lárúgbó lẹ́gbẹ̀ẹ́ tàbí tẹ́ mọ èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ tí ò tí jẹun tí ò lóúnjẹ tí ó jẹ láàárọ̀ báyìí ẹ̀yìn tó sì tẹ́sí mọ̀ pé ẹwà sìnsí ẹ̀ ẹ̀yìn tẹ́ mọ̀ pé kò lóúnjẹ tó fẹ́ jẹ láàárọ̀ yìí tó jẹ́ àgbàlagbà ni o tẹ́ mọ̀ pé ẹwà sìnsí ẹ̀ pẹ̀lú ẹ̀ tí ò lóúnjẹ tó fẹ́ jẹ láàárọ̀ yìí. Ẹ̀kan lórí Facebook ni ẹ̀kan kọ síbẹ̀ pé ìyá kan bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ni o ẹ̀gbọ́n kan bẹ o tẹ mọ̀ bí olóúnjẹ tó fẹ́ jẹ. Ẹjẹ́ ń ṣe lé lórúkọ ọ̀gá mi pàdé mi mẹ́ńtọ̀ mi. Olómìdé Ògúnbànjọ Trough Petroleum fún ti ayẹyẹ oríkádùn ojúòbí wọn tó pé lónìí agbára ọlọ́run ìgbà ọdún kan ni níkẹ́ àdùkẹ́ 888 lórí yín dáadáa tó lọ ṣe ń bọ̀ wá mú lónìí a

mo sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin tẹ́ ń ṣùgbà mi láti ìgbà tí mo ti dé sórílẹ̀-èdè yìí ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí n màlá gbẹ̀yìn tẹ́ ẹ̀ mẹ́bùn wá lórí di mr gbẹ̀ngà ẹ̀ṣẹ́ àgbààgbà tẹ́ bá padà nímọ̀ ta ló sọ fún yín bẹ́ẹ̀ gbẹ̀yìn tẹ́ ń ṣùgbà mi ẹ̀ ṣe gan thank you very much lóòótọ́ ohun kéde pé mò ń bọ̀ mo kàn gba yín jà fún ni ẹ ṣeun gan ni gbẹ̀ka mọ̀ surprise mi ó náà ní àwọn ará uk in fact wọ́n nice ju àwọn ará amẹ́ríkà lọ ẹlẹ́ òkè mi ìfẹ́ mú ìyàtọ̀ báyìí o ẹ ṣeun gan ni ọ̀gá mi oyèṣọlá oyèbọlá thank you my brother ẹ ṣeun gbogbo ìgbà pankolórí oko dayo àwọn tó gbó mojú gúnnu oyá ní ìsìn ẹ̀yìn ara alẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ èèyàn ni mẹ́wàá michael fanowo ládẹjọ́ àbí ṣe ká gba bíbọ́ sí germany ni pàápàá àánú mẹ́wàá michael fanowo ládẹjọ́ ń sọ mí yàrìyàrì ni mo bọ̀ ọ̀dà àmọ́ rò ẹjá ṣiṣẹ́ tiwa ná ń ta wá ṣe lónìí lásìkò ìgbà tí mò ń bọ̀ tí mo rìnrìn àjò ìbọ̀ arákùnrin kan ń pè mí àbí sì ń pè wà lórí ikọ̀ èmi owó náà tara mi káàkiri arákùnrin ṣáájú ẹni tó máa ń pè yàn bẹ́ẹ̀ pé kéèyàn pè yàn dákú ìbínú mo fi sọ̀rọ̀ pé ẹ dákun torí ìtọ́ lọ́wọ́ ṣíbẹ̀ ti pè mí ẹ kí mò ń kọ̀ tí ẹ kọ̀ tí ẹ lọ́dọ̀ ẹ dákun ní ẹ̀dàkùn stop ẹ̀ lọ́dọ̀ yín ní ẹ̀dàkùn nǹkan tí mo fẹ́ bá yín sọ ó ṣe pàtàkì mi ní à ó ṣe pàtàkì nǹkan tẹ́mi náà ń ṣe níìsí ó ṣe pàtàkì sáyé tèmi náà ṣùgbọ́n mo rán ti wípé orí wa lókun tán bá wa fà wá fi nọ́mbà wa lẹ̀ bó ṣe ṣèlérí wípé nọ́mbà tí mo fi lẹ̀ yìí nọ́mbà mi tó jẹ́ mtn nọ́mbà mi àánú mo rí gbà tẹ́yìn fi ń pè mí sórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ṣètò tọ́lá ti kúrò lórí ètò wọn mọ ojú fóònù pé àbáwọn èèyàn ò tiẹ̀ gbọ́ mi ni ṣùgbọ́n ta bá wá ń ṣètò tẹ́ ń gbọ́ wa tá ń ṣètò tẹ́ ń pè wá lẹ́yìn ètò táwa ni wá pé ká wá pa fóònù àbí ká sọ pé àlọ́ láìyẹn mọ́ ńbẹ lára májẹ̀mú tí mo dá ó ní tí ń fi yọ nọ́mbà yìí kọ́ náà má jẹ́ kí n rè ó sì rántí pé ẹ̀yin èèyàn mi náà bí bá ti bá ń sọ̀rọ̀ lẹ́nu kan ẹ̀ gbọ́ ẹ̀ fi sú mi gbogbo ẹ̀sà sẹ́ndì urgent 5k urgent 2k ọlọ́run bá wa ṣẹ́gun ẹ̀ orílẹ̀-èdè wa ó dáa èèyàn mi adé oyè oyè ronke gbogbo yẹn pátápátá mo ti rí àmì fi ṣàmì sàdúrà máa ń ní mo dúpẹ́ ògún àti mo wá rí pé ẹni náà ní nǹkan tó ṣe pàtàkì mo ní bá ipò èmi padà mọ́ bínú bá àtẹni yóò kò tí ó rò torí èèyàn ọmọ nàìjíríà ẹ bá wa dà sí ẹni sọ pé ọ̀rọ̀ ilé ayé òní pé òun mọ tí ó ṣẹlẹ̀ wípé láti bíi oṣù bíi méjì iṣẹ́ táwọn ń ṣe ìlú ìbàdàn náà wà wọ́n ní láti bí oṣù bíi méjì ni ìyàwó àwọn ti ń sìkì ìyàwó àwọn sìkì láti bí oṣù méjì bó sì ṣe ń sìkì gbogbo nǹkan tó yẹ káwọn ṣe làwọn ṣe ìgbà kan ń bẹ àwọn ń lọ hospital àwọn treat malaria ìgbà míì yóò ní kò sówó wo àwọn òfẹ́ waste owó àwọn pé káwọn jókòó sínú ilé àgbo báyìí ni wọn á lọ síbi alágbo wọn ó tún kí àgbo wọn ó tún lò ó wọn ní gbogbo èyí làwọn ń ṣe káàkiri pé ara ìyàwó àwọn ò sì yá pé the best thing láyé èyí tó ṣẹlẹ̀ sáwọn táwọn mọ̀ kó ṣẹlẹ̀ sáwọn ò níyàwó àwọn wọ́n wá ń ṣe nǹkan kan níbi iṣẹ́ àwọn ẹni yìí ó jẹ́ ẹni tó yẹ pé ó close mọ́ wọn tó wà friendly with everybody ọlá bams rhode island ẹ má wọrí à ń bọ̀ wọ́n ní wá sí ìkún wá gbẹ̀yìn lọ sí hospital private hospital náà gbẹ̀yìn ẹ lọ ẹni ẹ jẹ́ nítorí pé ó nice gan tí gbogbo àwọn èèyàn like ní ọ̀dọ̀ wọn wọ́n bá náà need láti fẹ̀jẹ̀ lẹ̀ wọ́n ní ni àwọn bá ní àkí ló ṣe mí jẹ́ẹ̀lì gbẹ̀jẹ̀ ara mi wúrà fàdákà mi ò ní pé ṣé ẹ lè gba ẹ̀jẹ̀ ara wọn tí ó yà pápá ìtúmọ̀lẹ́fẹ́
ọ̀rá mélòó lè fẹ́ òun lè fi ẹ̀jẹ̀ òun lẹ̀ wọn nígbà àdáyanu bá ní a test ẹ̀jẹ̀ yín kí ó tó di pé ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ ìgbà tí wọn ó test ẹ̀jẹ̀ bàbá bàbá rẹ̀ kí bàbá ti ní HIV wọn ni bá ṣe pé àwọn ti ní HIV nù wọn ni dọ́ńtọ̀ ìwà pé àwọn ó wá lẹ́jọ́ àmọ́ dáadáa pé ẹ̀ ń bá ní HIV kì í ṣe end of life ìwọ lè ti ní pé bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ mọ̀ tọ́jú ara yẹn sì ń lo àwọn pills yín dédé tí kò sí nkankan tó burú bẹ́ẹ̀ wọ́n ní eléyìí ló wá jẹ́ káwọn rántí pé àṣé ìyàwó àwọn tó ti ń sèkì láti bí oṣù bí méjì nǹkan tó ṣẹlẹ̀ sí leléyìí dókítà ìwà sọ fáwọn yín pé

0: ló ṣe pàtàkì fún arákùnrin láti sọ fún ìyàwó rẹ̀ torí pé bí àwọn rẹ̀ ò bá mọ̀ nǹkan tó lágbára ni wọn ni kò sọ fún ìyàwó rẹ̀ ìyàwó tí arákùnrin wa sọ fún mi ni pé ìyàwó mo gbọdọ̀ gbọ́ nítorí pé SU níyàwó àwọn tí àwọn ọmọ bíi táwọn ti forí lọ jálẹ̀ àgbẹ̀ yìí ṣùgbọ́n ìyàwó àwọn SU ni kò sì gbọdọ̀ gbọ́ kò gbọdọ̀ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ sì rí ara ìyàwó àwọn ìyá ìyàwó àwọn sì rí akínkanjú ni òní ṣe nǹkan tó pọ̀ jù nínú mọ̀lẹ́bí ní láti bí oṣù kan báyìí ìyàwó àwọn ò lè lọ bí iṣẹ́ torí pé inú rẹ̀ wọ́n ní inú ṣe gbogbo ẹ̀ sí wọn ìlú wọn ní kò sí ṣíṣe kò ṣàìṣe the best ni pé kẹ sọ fún ìyàwó yín nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó ní gbogbo àwọn mọ̀lẹ́bí lọ́tún àti lọ́sì ni wọ́n ti ń rọ̀gbà tí wọ́n sọ pé yá oògùn yín kẹtúlò eléǹkẹtúlò ohun táwọn bá dé hospital ohun táwọn bá sọ fún wọn pé ó ṣẹlẹ̀ náà ń ṣẹlẹ̀ kò sẹ́ni tó tì gbọ́ pé bóyá káwọn lọ ṣe HIV test wọ́n sì ti bímọ mẹ́ta ìgbéyàwó ọdún 16 years wọ́n bèrè pé kí ni éèdì ìyàwó yín wọ́n ní tari 8 years ni ìyàwó àwọn ẹ̀yin gan kọ́ wọ́n ní 44 wọ́n ní kò sì ṣe kò ṣàìṣe bí ìyàwó àwọn bá gbọ́ yóò fìlẹ́ àwọn lẹ̀ torí pé tẹ́lẹ̀ gan nínú ilé gan 70-30 ni ìyàwó àwọn ló ń gbé 70 àwọn ló ń gbé 30 torí pé ibi tọrọ ikú mọ ni pé ṣùgbọ́n ìyàwó àwọn trust àwọn gani ó fẹ́ rí fìrífìrí ń gbà kan ṣùgbọ́n àwọn láíláí wọn yí mọ lọ́wọ́ ní ìyàwó àwọn tó wá bá wọn pé dákun ohun ò lágbára àti máa mọ́nítọ̀ ọkùnrin wọn ò lè máa mọ́nítọ̀ rẹ̀ òun ò trust ẹ mọ́ torí pé òun ti ká ẹlẹ́ẹ̀kan ṣùgbọ́n ó jọ bọ́rọ̀ onírárá pé kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ ó possible pé whenever tó bá fẹ́ súnmọ́ mi àkókò bímọ mọ́ tí kò kúkú jẹ́ ká máa lo rọ́bà dáàbò bò torí òun ò fẹ́ rí wàhálà ó lòun kí ló mí bẹ́ẹ̀ sì lè kọ́mọ̀ láàrin gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ bá ṣe nǹkan tí ò dáa tóbìnrin ka yín tóbìnrin wá sọ fún yín pé ó yá ẹgbà ẹ bá lé wa já máa lo kílẹ̀ mọ́ yarí ni pé kí ni are you okay are you alright ẹ tún máa lo gbáǹkó ọlọ́run ṣàánú wa kí tá bá múra wo yá ṣàánú wọn ní ìsinyìí èmi wá rí ìdí tí arákùnrin tó fi ń pè mí gan ó wá ṣe kúrò lọ́dọ̀ dókítà ni mo ní kò sí ètò míì ní o kò sí ṣíṣe kò ṣàìṣe torí pé bẹ́ẹ̀ bá lè fẹ́ ìyàwó yín ẹ pè jókòó ẹ jẹ́ òmùràn ṣùgbọ́n wọ́n ní ẹ̀yìn lè nígi lóko kó má mì so ẹ̀ ni bàbá ẹ̀ lóun fẹ́ lù sí ìyàwó yìí olóun fẹ́ lù sí ẹ̀ rárá ẹ ṣùgbọ́n òun mọ̀ pé òun lòun kó tó ń bà òun sì mọ̀ gan kò sí ṣe kò ṣàìṣe HIV ni ìyàwó àwọn kó tára rẹ̀ òfin yàwó bí ṣe ń ṣe tí ń wò tó ń ṣe gbogbo ẹ̀ yóò strong lónìí yóò tún wíìkì lọ́la ẹ̀yin ara lè èmi sọ fún arákùnrin pé tó bá di lọ́jọ́ Thursday tí mo ń sọ lọ́jọ́ Thursday ń ráàyè òní tó wá jẹ́ ọjọ́ Tuesday ẹ̀yin ara lè ẹjẹ́ àjọwò tí nǹkan bá rí báyìí ọ̀nà owó kí n lè bóyá arákùnrin lè ṣe ọ̀nà owó lẹ́rù bí wọ́n lè gbé gbà ọlọ́run ọjà bọ́ sórí ìta kò yé mi mọ́ bí ò bá sọ pé ìgbà tá à ń jẹ lẹ́dẹ̀ yùngbàyùngbà ìgbà tá à ń san owó ẹ̀rọ tìrọtì a lè bú ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ̀yin ara lè ẹjẹ́ àwò irú ọ̀ ìmọ̀ràn wo lẹ lè rò bóyá wọn lè gbé gbà ọgbọ́n wo lè rò bóyá wọn lè ṣe arákùnrin ní ìsìn kò sí ṣe kò ṣàìṣe ìyàwó rẹ ti kó HIV látọ̀dọ̀ ẹ̀ ẹ̀rù sì ń bá àti sọ fún ìyàwó torí pé kò fẹ́ lù sí ìyàwó ẹ̀ tó ní tó ń bá sọ fún ìyàwó òun ìyàwó òun ó lọ bá báwo le yan meta o se duro meji meji oju opin le te pe mi si fun ti WhatsApp oni 08038484675 WhatsApp number mi le pe mi si ori WhatsApp number le pe mi si 08038484675 kile ro boya arakunrin le se abi se ona abayo mi tu wa bi oni gbagbo ba ti ji toro ba ti ri bayi oni se ona bi se wa ka ba ni tabi ke pe mi sori direct line 070-2085-3347 direct line nuko le jawo yin tabi ke pe mi sori WhatsApp number mi toro bari bayi ki le ro boya arakunrin le se ki ona abayo mi tu wa bi abi eje nse bayi na eje pe sori number nu ile eyin te nbe Nigeria ori number Nigeria e pe sori number Nigeria mo n bo eje pick call le na hello hello
1: Karo
0: Karo
1: ya to baba
0: yes mo n gbe yin se bayi ade osun e ba n pick call lati le e je n pick call lati le lati Nigeria e ba n pick call e je n wo awon wo ni bebe oya oya oya
2: hello e kaaro
0: hello e kaaro sir
2: o ka gbenga
0: yes sir
2: dari office ni lajo ya lafi ati ku lori facebook mbe na emi o advice ma yen pe ko jowo boya well
0: okay
2: o wa gbogbo ona obìnrin yóò fi ya torí tó bá gbẹ́wọ́ fún ok obìnrin yẹn lè gbé sépè yóò ní wọ́n lórí ẹ̀mọ̀ láyé náà kó wá gbogbo ọ̀nà tára yóò fi ya àwọn ọkùnrin ẹja kẹtọ
0: ọgá mi ọmọ owó ni ó gbà tára ẹni tó bá ní àyà san kò gbóògùn tí ara rẹ ó fi ya tí wọn bá sọ fún.
2: ṣe rí ok tí wọn bá sọ pé kò gbóògùn èmi ò rá ìsàn tí ò gbóògùn bó ṣe ti bí náà bí nkankan o yẹ kó wá o yẹ kó wá kó wọ́n náà tóbi yóò fi ní kú ni o torí tó bá jẹ́wọ́ fún o lè gbé sépè sépè yóò ní wọ́n lórí ẹ̀mọ́ láéláé.
0: tó o kó mọ̀ jẹ́wọ́ báyìí.
2: èmi ò advise ẹ̀ pé kó jẹ́wọ́.
0: ẹ ṣeun ẹja tó mú nọmba mi ẹja mú mi ẹ ṣeun ẹja mú mi tani tún pẹ́ńbẹ́.
3: ìyá ọyọ ni o bàbá.
0: ìyá ọyọ ẹ rọra mu.
3: ẹ bá kú jọ mẹta.
0: yes ma'am.
3: ẹ̀ lẹ́gbà.
0: Yes,
3: gbogbo ọlọ́dà dáadáa lẹ́bi
0: Ami ala.
3: Eri, komo wi o. Ki yo da le wu patapata.
0: Mm.
3: Ki ko ara obirin won lo.
0: Mm.
3: Yo mo to ba ti le jewo. E olo o ni ko ma biyanju. Gbogbo ogun ba mo.
0: Iru iyanju wo ni o ti iru ogun mo. Ti ibile abi wo. Ti bi.
3: Ati bi ni ati se to. E ba won ni ke na se ba lawon lo so situ. O ni ogun re wa. Won ma so o, won ma so o. O logun re nbe.
0: E ma
3: ogun ni ma pa opo loko.
0: Seri tamani kan ogun. Ko ogun tumo se pe ko le lo. Ki se ke boya tan ba ti lo ogun si bo sugbon ti an ba toju ara re. O possible ko je pe yo je ke yan pe laye to ba ti tin toju ara re.
3: Eh yo ma lo ogun na ni. Ama pe ko jewo. Ile o daru e.
0: O da, mo ti gbo.
3: Ile o daru ko mo se so fun.
0: Ya yo ya mo ti gbo e yo ba pick call ata kankan ata kankan o ti mo pe bawo ati ya beje legun si oya hello
3: hello
0: hello e karo
3: sawo
0: yes ma
3: lati sagam ti se yen ko long money
0: yes ma
3: ko sagam lo wo bye bye oru ko yes, e mo let se enter ko ti wo ko ma se ni pe won je ti won ma lo so ti gbo e wa so ma se badon tawon wa yen ko ti ma ti se rawon so ba lo si yaba ni mi ni so ti ti yaba ma ko ni so fast section la won lo so won ma le kan se won ma yin n pa yin ara
0: e ni se ati le ogun ko lo do ko iluju o ko n beru ati so fun na wo e ni
3: eh ko so ma si kon lo so ti ti ko ma lo so ti ti ko ma gbe won lo gege bi para won ja so won lo pa so to yen ma so pe nkan bayi la won ni se ko si ko de ko lo nda mi won ma yin so so kan lo ma kan se won ma yin so ma se test won ma ni a nkan ta ta ta ni se le ti won ba so ba se so ba ba won ja so won ma mo se ma mu wa le ja ko won ba ba ni da ko so si je ni se ta se se
0: madam sheri oko yi o so wi pe iyawo awon ti wonu awon several times iyawo awon sire to ba gbo pe o ni HIV o ti mo pe ko si bomi to nti ni atasi odo oko awon tori be le mu fi n ba oko ki se nkan to nti yan loju opolopo ni kaakire tan de je toko ti yawo o ni but iyawo awon en to je pe dulo to si mo wo na awon e mo n ba awon ni nsin pe tawon ba so fun iyawo awon o tabi ti ayo ba mo pe ohun ni HIV o ma mo wipe atodo awon ni igbeyawo ti ti tanu won ti fe je otan won ti lo egbe mi ni hello
1: hello Ragbinga
0: alabala to lo mi
1: e ku eto san
0: salaba na ni Abdul Ahmed
1: ya gbo mi
0: ki oruko yin
1: oruko mi ni Jonathan Johnson
0: ta o gami
1: Johnson lati sale ti
0: eri ti mi
1: to ni pe ko ma so yawo e
0: hmm
1: igbiyanju ni o ni lati je ki ara yawo e o le ya o wa gbiyanju ona bi to ti wa gbiyanju ko yo wo na ni lati wa gbiyanju
0: ni gbiyanju wo e ko mo ti o se lo fi pe wa
1: ko
0: gbiyanju wo
1: ko ma so rara o
0: iru gbiyanju wo
1: yanju lati je ko gbe lo si ile iwosan tabi ijo abi ogun ijile
0: ile
1: fun to ye to le je pe ko le ni iyawo re file lalafia awon ogun ijile na wa to ye pe o le gbo o wa dada na
0: baba baba ta ba gbe yan lo so hospital odo mo ti lo so hospital malaria na treat mo ti dodo doctor ti pa so fun pe no e lo se test yi
1: ko wona lati fi mu file ngba na lati je gbo ko ogun bile
0: so ogun bile so se ogun bile wa ni to nki o e
1: na
0: f ni plug e ah god ta lo tun be nbe hello hello hello ada un lo e je nwele hello
4: hello Braga
0: e ka ro
4: hello
0: an e yede ni lele ma ẹ̀yìn lè dèmi lọ lẹ́mọ̀. Rédíò mi ẹ̀yìn lọ lẹ̀.
4: Kò
0: sí kúṣúmì ní rédíò. Fóònù ọ̀fẹ́ ló wà. Orí ẹ̀sán fẹ́rẹ́ fẹ́ sọ mọ̀. Ó yẹ mọ̀.
4: Mo ti gbé bọ́ọ̀lù spíkà. Next thing ni pe ki won to fe ko salaye ara won
0: nda
4: pe bayi lo ro se je
0: nda
4: abi ke ko mo lo so spita pe ko when it is time now ko ka ma se yawo ko si gba ti yawo yan lu mo
0: ada ese gama
4: ko si gba ti ko ni mo
0: nda
4: ko ma better ka won so fun bayi ki won ko de je mo ko ye te mo mo tutu ara mo
0: nda
4: fe ke ni ti mi to pada se
0: ese gama Ẹgbẹ́ ló ń dáwọ̀ yàn kọ́ sórí Facebook wa. Ẹ̀lọ́. Yes, ma'am. Ẹgbẹ́.
5: Ẹ̀lọ́.
0: Ẹgbẹ́ ní sà.
5: Ẹnọ́gà.
0: Mo ń gbé ní bàbá.
5: Àfá Dàúd.
0: Yes.
5: Láti Abúgbò.
0: Yes, ma.
5: Tí bàbá yẹn ọmọ sọ fún ìyàwó rẹ̀ o. Màmá yẹn ni parẹ́ dànù. Ọmọ sọ fún ìyàwó rẹ̀ o. Ó lọ lu nǹkan bí ẹ̀ wà.
0: Ẹ bàbá nǹkan bí. Ìkúrò báyìí táwọn èèyàn wá háìdí ọ́pdéètì. Tí nǹkan bílẹ̀ bá wà kí ló dé tẹ́ ẹ gbé lọ sí káwọn èèyàn gbé lọ sí hospitu kan satify ẹ̀ ká mọ̀ pé tó nǹkan bílẹ̀ wà àwọn tó bá ní. Bàbá ti cut. Àbí ẹ̀yin ẹ̀yin ìyẹn máa bọ́. Why ten hide the update now?
6: Hello.
0: Hello.
6: Ẹ kọ́.
0: Yes, ma.
6: Kíkọ́ ayọ̀.
0: Yẹ àmì mà.
6: Gbámá ni lápùgbò ń gbé o. Láti bá mi báyìí.
0: Gbámá. Bẹ́ẹ̀ mo ń gbọ́.
6: Ẹgbẹ́ tó ọkùnrin yẹn sọ fún ìyàwó rẹ̀ o. Tó bá sọ fún lẹ́dà tí kò bá sọ fún. Ok, ìkọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run o. Ẹ jẹ́ kó sọ fún ìyàwó tó bá jẹ́ ọmọ ó pẹ́ sì pé kíyàwó ẹ̀ kú o. Ọlọ́run bẹ̀rẹ̀ pé kíyàwó ẹ̀ jẹ́ kó sọ fún. Ògùn tó bá jẹ́ nílò á lè máa lo fọmọ mi, á lè mọ̀ pé sàn báyìí ló ń ṣe ohun tó bá tẹ̀ lọ sọ pé mọ̀ á tẹ̀tẹ̀ ìtọ́jú ara ẹ̀ nà. Ẹ jẹ́ kó sọ fún. Ẹ sọ fún kó mọ̀ nǹkan tó ṣe rẹ̀.
0: Màmá
6: ni ẹ jẹ́ láyọ̀ rẹ̀.
0: Àmì Ọlọ́run, ta ni tún bẹ̀ ń bẹ̀?
7: Ẹ káàárọ̀. Ẹ kú ètò.
0: Yes, orúkọ yín.
7: Ajé Táyọ̀ ni láti Ayégun lónìí.
0: Yes, sir.
7: Jẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣé bí ẹ ṣàlàyé sí pé ẹnìyẹn ti ń sí kàrí?
0: Bẹ́ẹ̀ni.
7: Ṣé wọ́n lọ sọ́síta gidi ni?
0: Wọ́n lọ
7: sọ́síta. Ó yẹ kán wọ́n kúrò síwádìí kìíní.
0: Ẹ àwọn test wọ́n ṣe. Malaria test àwọn test kọ̀ọ̀kan náà ń ṣe wọn ò tí tẹ̀yìn kó tó bá dilé pé wọ́n ti ń ṣe kò lọ ní wọ́n tó lọ pé ẹ̀yẹ́ ká lọ ṣe báyìí.
7: tó bá lọ sọ síta gidi wọ́n á ṣe HIV test kọ́ńdẹ̀ tó sọ fún wọn bóyá wọ́n ní àbí wọn ni wọ́n á kánṣẹ̀ wọn ìyẹn ìyàwó wọ́n á fi wọn bá wọn sọ̀rọ̀ wọ́n á ti mú wọn wálẹ̀ tó máa dìkílẹ̀ fún wọn tó wọ́n á dẹ̀ bẹ̀ wọ́n ọkọ̀ náà bẹ̀bẹ̀ so àwọn kánsílò yẹn á dẹ̀ ti bá wọn sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ because nǹkan yìí sọ́mà ti lọ sọ síta gidi ni wọ́n á ṣe HIV test nígbàgbà wọ́n ṣe lè kàn máa treat malaria kán mọ́ lọ sọ síta gidi tó kán tó lè declare fún wọn wọ́n á ti ṣe counseling fún wọn so wọ́n á dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ wọn so tọkọ bá dẹ̀ sọ́mà dẹ̀ délé ọkọ̀ abẹ́bẹ̀ adúlá bàbà gbogbo ọ̀nà tó bá lè gbà so wọ́n á ti bẹ̀ wọ́n because wọ́n lè kàn máa wọ́n ràn gbogbo ogun ìbílẹ̀ tó ń sọ ń pẹ́ yìí kò fìdí múlẹ̀ so ọsítàn náà náà tún lè declare fún wọn kán tó sọ fún wọn wọ́n á ti cancel wọn wọ́n á ti bá wọn sọ pọ̀lọpọ̀ rọ̀ dáadáa lẹ́dìí o.

0: wa da ogun yen mo ogun yawo won a na de ma doju won yawo na ma lo ogun yen ko ni mo ipo ogun AIDS tori wa ti ko kuro nu sachet wa ti da mo ogun to nlo ko ye yi ko ni so pe ogun AIDS ni ko ya ma ko fun ko ma ko fun ka na ma de lo ti won problem solved e do ba ni AIDS do ko na ku si mo elomi lo 30 years to 38 mo mo baba so ye do do wi pe mo ma ku to ba ti lo ogun ara wa meje ya ma ya kọjọ ogun ogun ni o e seun gan ni
1: ẹjẹ́ náà fi àsìkò yìí kí máa fi bá àwọn ìdílé pastor and pastor mrs akimbo ní rhode island àti ní nigeria kí máa fi kádùn ti ẹni wọn èyí tí ó jẹ́ ọlọ́run nípe ẹ̀yìn ni alàgbà lẹ́kàn babalọla kọlọ́ba kí ó bá wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere alàgbà yìí wọ́n bọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà ní sí orílẹ̀-èdè yìí ti sọ̀kalẹ̀ nu aeroplane náà ni ọlọ́jọ́dé tí wọ́n débi tí wọ́n lọ ṣùgbọ́n àwa ń kí gbogbo àwọn ìdílé akínbọ̀ pé ẹ kú ara fẹ́rakù àti ọlọ́run bọ́ sì bá yín bí ya gbogbo ìnáwó tẹ́ fi gbé òkú wọn padà sí orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo ayẹyẹ tẹ́ ṣe ẹ ṣe ẹ já kúrò lórí eléyìí ẹ̀yọ́ ọmọ nàìjíríà ibi tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ ìṣítí wá ní nǹkan tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ṣèbí yorùbá sọ wípé àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò oníbàṣeṣe arákùnrin lòun nífẹ̀ẹ́ ìyàwó òun ǹjẹ́ ìfẹ́ rílì rílì wàṣà tá a bá nífẹ̀ẹ́ ara wa ṣé a nífẹ̀ẹ́ ara wa conditionally ni àbí a nífẹ̀ẹ́ ara wa pé ìfẹ́ tó jẹ́ pure tó jẹ́ organic ta bá ń bẹnu márèjì ṣé ìfẹ́ ta fi wà nú márèjì torí ọmọ ni àbí torí ọjọ́ iwájú àbí torí ta bá dé láti ibi iṣẹ́ kalẹ̀ rẹ̀ àyàn sùn tì

0: je ka check ara wa dada. Ife nbe. Ife tu wa. Arakunrin yin tan ba really so pa won ni ife yawo won. Nde ro ni pe se o ye ko debi ti won o ti e ti mo ro le meji. Mo ti pe yawo won tabi kan wa ona abayo funra won lati lo wa ogun gege bi nkan ti Anthony Bodunrin so yi tori pe nta ba nife a nife je oku iseju kan ni be laarin ku atiye nkan ti nse arabinrin be yin tin be ninu won ni sin be lara won to je pe o ti poju ti nkan bi ti nkan ba ti le ti nkan ba koja atuse ko sin ti o se mo ikuna ni o jasi enta ba nife nje o ya risk nkan kan pe tori pe ko le ko mo ba ku tori pe ko mo ba lo baba nife eyan bi eyan ba nbe laye o si le jeran toju irin lo gbogbo wa ko eni to mo nu wa o po sasani ṣùgbọ́n bí nǹkan bá ń bá ti ṣẹlẹ̀ kò yẹ á máa rò wípé kí ni ọkọ mi ó ṣe kí ni ìyàwó mi ó ṣe mi ìfẹ́ jẹ́ ó lọ mi ò kò jẹ́ á máa wípé àtayé bá gbọ́ ojú ọ̀nà tìmí tó bá jẹ́ pé nǹkan tí ò sèfù láìfù ni ẹ jẹ́ ká yóò gbọ́ ìyẹn gan lẹ fi púrúfù pé ẹni ìfẹ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń bẹ ẹnu ìgbéyàwó eléyìí kan bàbá ìsọ̀rọ̀ ta ni ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ní ìsin tí ń ṣẹlẹ̀ sí i ń tẹ̀ ń fojú tẹ̀ ń jẹ́ kí innocent ìyàwó yín àbí innocent ọkọ yín tẹ̀ ń jẹ́ kó forí kó torí pé ẹ̀fẹ́ jẹ́ ká yóò bú yín ẹ sì nífẹ̀ẹ́ ẹlòmíì bílífù yìí pé ó ṣe wà ẹ̀kọ́ mọ̀ sọ kó ṣàmọ́ fomi lò bẹ́ẹ̀ ọkọ̀ sì rè yóò mọ lóògùn ti ara rè ó mọ ya so kó gbé ìtìjú ìkó jẹ́ kí ìyàwó yóò kú sínú ìtìjú lóòótọ́ ìyàwó ìṣọmọdé tí ọkọ̀ bá gbé oògùn wá tó bá mú oògùn wá pé ya ẹgbẹ́ oògùn yá mọ̀ lò mọ̀ lò ṣé ó bá dọjọ́ kan kò ní bèrè pé ọkọ̀ yín mọ̀ fún mi lóògùn kan oògùn yìí infact ó lè wà láàrin àwọn ọ̀rẹ́ gan ní ìwé ní nǹkan bí oṣù bíi méjì ara mi ò yá ọkọ̀ mi wá lọ ráwọn dókítà oògùn yìí bá ti fún mi báyìí ara mi yá ni bóyá ìyá jẹ́ àwọn tí ń tajà ni àbí láàrin àwọn ọ̀rẹ́ yóò tún fẹ́ mọ rẹkọmẹ́ndì oògùn yìí fáwọn èèyàn má wọrí tí n bá délé ń fún ẹ ọkọ mi kò sórúkọ ẹ lára ẹmí tí ẹ mọ̀ bọ̀ tó bá rí ó mọ̀ kó fáwọn dókítà rẹ kan lè bọ̀ wọ ọ̀nà gẹ̀ẹ́tì ẹ bóyá ẹni ẹ sì rí bóyá náà kàn sí ìkìlọ̀ náírà ni kò sí nǹkan tó bò ṣùgbọ́n ìfẹ́ tó bá ní sí yàn wá ètò òpè bílẹ̀ bá fẹ́ dàrú jẹ́ ó dàrú ìwọ ìyàwó tó jẹ́ pé nígbà tó fẹ́ ṣèyàwó tán o introduce ex ẹ sọ́kọ̀ rẹ bíi family friend ó sì mọ̀ pé ex ẹ ni wọlé wọ̀de ex ẹ àtọkọ rẹ wọ́n ti wá close gan pé ex ẹ sì ń bèrè lọ́wọ́ ẹ bóyá wá mú kíní wá mú kíní wá instead tó fi sọ fọ́kọ̀ rẹ pé ibi ẹni tọ́kọ̀ rẹ ń bá rìn yín jẹ́wọ́ fún ọ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mọ́ bá rìn mọ́ mi ò fẹ́ closeness yín ṣùgbọ́n torí pé o fẹ́ conceal gbogbo sípì tí o fẹ́ jẹ́ ó sún síta o fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ sọ́kọ̀ rẹ pé àmọ́ jẹ́ kí n sọ kí ló dé tó jẹ́ pé ẹ claim pé ẹ nífẹ̀ẹ́ èèyàn ẹ check ara yín ṣe ẹ nífẹ̀ẹ́ dáadáa ó kù sẹ́ni náà lọ́wọ́ tẹ́lẹ̀ náà bá wá pariwo tí ò bá appreciate tó sọ fún tó bá pariwo tó bá fẹ́ lọ jẹ́ ó lọ wípé ẹ̀rí ọkàn rẹ ẹlòmíì ti ṣùìṣì ẹ́ńjì ẹ̀rí ọkàn ẹ̀ ó ti ṣùìṣì ọ pátápátá tí nǹkan tó ń jẹ́ ẹ̀rí ọkàn ń tẹ́ nífẹ̀ẹ́ èèyàn kí ló dé tá ẹ̀ ṣe nǹkan tó yẹ ṣe lásìkò wọ́n ní ká já ìtànà tó ń tàn tuntun tó sì dára ṣèbí kò yá dúró dọjọ́ ọ̀la àkókò ń sáré ǹjẹ́ ọkọ àti ìyàwó ǹjẹ́ a rílì nífẹ̀ẹ́ ara wa bí ọkọ rẹ tó ti mọ̀ pé yóò lọ lọ́jọ́ kan ó ti mọ̀ pé yóò lọ ó ṣà ń pàṣẹ pàṣẹ ó ṣà lè ẹ̀pù ẹ̀ kó bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọdébì kan ǹjẹ́ orílẹ̀ rílì nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó claim pé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ o se nse nkan ti o pa lara be ba ti e fe se nte fe se nta be fe loju ni nta pe olorun ti bo se iwo ni daudu iwo lowo e wa loke bo se nti o da bo se nti o da ase molu ni iyawo re ti so o ti dake o se claim pe o ni fe iyawo e nbe ba fe se nte fe se nta ki lo de te da bo bara yin e da bo bara yin abi better option be ba mo pe any te fo wa nta boya sim kan le fe mo lo nta oju keji oju meji nikan ni ida yin fe ni ki lo de te ni keji te mo pe fe lo ba ma ni nkan papo nta e kuku je ki e lo mo status yin doctor si be se fe su oyun na e kuku se nti yawo yin ti o fi ni mo affect e ya kan pe mi ni I think January e ni ohun ti so foko ohun ti su ohun oni gba ti no doctor to advise ohun oni doctor fun logun pe madam se fe gbo oko yin e ti treat infection bi abi e marun bayi toko yin ba tin ba yin lajosepo e sa mo logun yin iya yin ni o logun to mo nlo lojojumo tori pe mo fe ni infection jojojumo ni abi gba kan ba ti ba won toko lajosepo ni mo eyan wo yayi oko si re kororo gbode olorun ni so ko si nkan kan ikura ni bi ti nbe lotun ni nbe losi iwo to lo bi kan to lo pe tan si jise fun o so nkan bayi foko re o ko so nkan bayi fun yawo re bo ba so fun nkan bayi ni o sele sugbon tori ni ti o se tori pe belief pe to ba so fun yo react bakan bi o se react bakan yi o fe jo affect e o lo fi je ko dake pe si won si ti so fun pe nkan bayi se ni fe bi dake e kan si nkan sinu yin e ni so sita e dakun bo le se nsuna eyin eyan na baba beran wi ya beran wi melo ninu eyin iyawo atoko to je pe iyawo yin wa ba yin nkan ti e mo ki se ke boya e finu file ki se ke boya e bere fun ki se ke boya e lala to je pe ara okan eri okan kan je o si jeyin pepepe bale mi oro bayi ti nbe ni ko mi ti pe mo ti fe so fun o ti pe nkan bayi mo fi pamo mo se nkan bayi abi iyawo mi nkan bayi be nu mi mo ti fi pamo fun o ti pe mo se nkan bayi melo nu yin le le gbo ru nkan yi te si fayawo yin mara pe mo gbo mo dari ti o tori pe ki se wi pe e wa die funra re lo wa so yo ba so wi pe ewure ko so mo ikolohun so mo ya agutan lo so pe ya ohun ko bi dudu ya ngo bi kukuru agutan dudu wa ohun tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ò dákẹ́ nù torí pé tán bá sọ ẹ̀jẹ̀ ń rígrẹ́ẹ̀tì pé wọ́n sọ ṣùgbọ́n bí kẹ́ sọ kẹ́ kú mbẹ́ torí pé tíyàwó yìí tó bá kú tàbí tí ò bá lè tètè síbẹ̀ sí fẹ́ kọ́ ọ̀bọ̀ ẹ̀ mọ́ kò ní fọ́gí fún yín mọ́ títí ayérayé ọlọ́run ṣàánú wa ẹjọ́ ń wo bóyá mo lè rí ọ̀rọ̀ àṣírí mi ìgbà láti lé ẹjẹ́ wo bóyá lè rí ọ̀rọ̀ àṣírí mi ìgbà láti lé ṣùgbọ́n ẹjẹ́ ń lọ tajà bàbá dé látòjú ọjà nípa ti káàṣì ẹ̀ a ní pẹ́ mú bàbá ti wọlé padà látòjú ọjà dé ọ̀ṣun yóò pe ẹni àkọ́kọ́ tó gba káàṣì ẹ̀ first 25,000 naira yóò pe ẹ kó etí gbọ́ mi èèyàn mi tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà
1: Lagilu FM 96.7
2: èyí tí mo jìyà lórí ọmọ mọ́jèrè ọmọ
3: gbogbo àmì àmó tó yá ká lọ fàdúrà láì bá.
2: fa yo wa ninu padi ele ko lodun yen
3: e pa wa

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayè àtàjẹ́ ìrìn olúfẹ́mi òní

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà pápápá ni wọ́n ní ṣìnkì kọ eré àsálọlé ẹjá sáré wo káàṣẹ káwo àwọn tí wọ́n gba káàṣẹ Abíọ̀sùn sáré pé nọ́mbà náà fún ti káàṣẹ kẹ́pẹ́ wọn ká fún tí yóò gba $25,000 lákọ̀ọ́kọ́ fún ti káàṣẹ ẹ̀yìn tẹ́ bá fẹ́ pè náà àyè sì ń bẹ fún àti pè káàṣẹ tí wọ́n gbọ́ dáadáa ó yá gbọ̀npẹ́ tó jẹ káàṣẹ.
1: Nọ́mbà ẹni tó jẹ káṣẹ ó bẹ̀rẹ̀ pẹ̀lú 090 ó parí pẹ̀lú 329 àti ń pè báyìí.

0: Àjọ ò sí ilé.
1: Hello.
2: Hello sir.
1: Hello.
2: Hello Monday sir.
1: Mo ṣe wọ́n.
2: Hello.
1: Ṣé ẹ ta káṣí ẹ ni?
2: Bẹ́ẹ̀ni mo ta ká káṣí ẹ ní ìṣe ìṣe náà mo ta ìpẹ́gbẹ̀ ìlú wa o.
1: Ṣé ẹ ti jẹ rí?
2: Ẹ kán náà mo jẹ ọ̀dọ̀ wọn náà mo ti jẹ.
1: Ẹ ẹ tún ti jẹ 25,000 naira báyìí.
2: Ah ẹ ṣe o, mo dúpẹ́ o.
1: Kí lorúkọ yín?
2: Mo ṣe ọ̀dọ̀ pálẹ́yẹ.
1: Customer care máa pè yín.
2: Ọjà ẹ ṣe o, ẹ ṣe o, 25,000.

jẹ́ ń fi ilé kí n fi béèrè ìbéèrè. Yorùbá sọ pé ilẹ̀ ló ń dààmú ìkọ̀kọ́ rẹ́kọ̀ tó ná ìkankan kì í ṣe iṣukíṣu. Iṣu ìgangan iṣu kan ló ń jẹ́ bẹ̀ àwọn náà máa pè ní iṣu ìgangan. Àwọn náà máa pè ní ìgangan. Sọ ìbéèrè ni pé ẹjẹ́ béèrè. Mélòó nínú yín tó jẹ́ pé tí ọkọ yín tàbí ìyàwó yín tó bá sọ àṣírí nǹkan yìí yín ti ń bẹ lọ́kàn mi mo ti ń fi sínú tipẹ́. Mo fẹ́ sọ nìsín mélòó nínú yín ló lè sọ pé tíyàwó ìbá sọ kò ní lo against ẹ̀. Tẹ́pẹ́ tọkọ ìbá sọ kò ní lo against ẹ̀. Mélòó nínú yín ló lè ṣẹlẹ̀. Tẹ́pẹ́ yóò mọ̀ mọ̀ kò ní fi ẹran ara sí. So orí ẹjẹ́ kájọ wò ó. Mélòó nínú yín ló lè ṣẹlẹ̀. Ṣé lóòótọ́ nínú ìgbéyàwó ṣé òótọ́ kúrò? Ta ló lè gba òótọ́? Mélòó nínú yín ló lè gba òótọ́? Bẹ́ẹ̀ sì ní lo against ìyàwó yín tàbọ̀ kọ́ yín. Ẹ jẹ́ ń gba ìpè láti ilé Adé Ọ̀ṣun. Jẹ́ ń pè kọ́s láti ilé. Hello? Hello, Caro. Hello? Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá a fẹ́ràn là ń daṣọ bò? Ìrùn orí ó pọ̀ ju ìbìbò míì lọ. Ṣùgbọ́n torí tá a fẹ́ràn nìkan là ń tibí tá a fẹ́ràn là ń daṣọ bò àdaṣọ ti borí dáadáa. Ẹ lọ́ ẹ káàárọ̀. Mo gbọ́ nínà. Tí ẹ ṣe máa sọ̀rọ̀ mo gbọ́ nínà. Ẹ yìí wọ́n gbọ́.

0: ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti kó àrùn.
1: Ẹ̀lọ́
0: ẹ̀kàrọ̀. Yes, ma'am. A ti márùn-ún méjì ta fẹ́ mú màmá. Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ ni nǹkan ń ṣe tí nǹkan ń ṣe wọ́n. Tó sì jẹ́ pé nǹkan tó ń ṣe wọ́n tó lè ràn káàkiri ni. Ṣùgbọ́n wọ́n prefer láti fi sínú. Láti ha ìdíẹ̀ láti máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ míì ń bẹ tó yẹ pé ẹfẹ́ ọkọ ọkọ tó fẹ́ ti mọ̀ pé ẹ lè conceive mọ́ ẹ lè bímọ mọ́. Ṣùgbọ́n ẹ ní sọ.

0: ohun tó wù ú tẹ́ ẹ bá ń ṣe ẹ kàn fi bẹ̀rù ọlọ́run ẹ fi bẹ̀rù ọlọ́run sí. Èyí tí mo máa ń rò ní pé bàbá wo in the next may be 10 years to this time ǹjẹ́ marriage ǹjẹ́ nǹkan tí yóò jọjú wọn bí àwọn mélòó ni wọ́n bẹnu ẹ̀ ṣé ìfẹ́ wà bí ẹ tún jẹ́ ń béèrè ìbéèrè nínú marriage nísìnyí ìfẹ́ gidi pé marriage yìí o ìfẹ́ tọkọtaya tó yẹ pé dáadé àmì tẹ ẹ kanlẹ̀ pé wọ́n nífẹ̀ dáadáa ní semester tá a wà ibi amẹ́rin percent làwọn tán nífẹ̀ ara àwọn gangan nù marriage kẹta bá kó mọ̀ wálẹ̀ bí mélòó lẹ́lẹ̀ mọ̀ pé in fact àwọn ilé wọn nífẹ̀ gan àwọn nífẹ̀ ara àwọn kò rí kóòsùn ni wọ́n bá a ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ń bẹ ní ìsìn òun àtìyàwó ẹ̀ ń bẹ ní marriage tí ó lé tí tán lè tán jọ ń sọ papọ̀ ọ̀rọ̀ wọn tán jọ ń sọ papọ̀ ní tó bá ní ṣe pẹ̀lú ọmọ lẹ́yìn kò sí nǹkan míì nǹkan ò lè ṣe ọkọ kó pè ọkọ sọ ìyàwó nǹkan ò lè ṣe kó pè ẹkọ sọ bẹ́ẹ̀ sì rí ẹjọ́ ńlá jọ ṣe bọ̀ ẹ̀ ń sún mọ́ra yín ẹjọ́ ń wà ń kó o oníkálukú ń sọ orí ara ẹ̀ ó ń du orí ara ẹ̀ oníkálukú fẹ́ dá survive ẹ̀ ń gbẹ́nu ìgbéyàwó bí ẹni pé ọkọ yín lè kọ̀ yín lọ́la tó bá kọ̀ yín lọ́la kí lẹ fẹ́ débà ẹ̀ ń gbẹ́nu ìgbéyàwó bí ẹni pé ìyàwó yín lè fi yín lẹ̀ lọ́la tó bá fi yín lẹ̀ lọ́la ẹ̀ fẹ́ jẹ́ kí tí yín ó gbé torí bẹ́ẹ̀ lẹ̀ ṣe fẹ́ invest lórí ìyàwó yín torí bẹ́ẹ̀ lẹ̀ ṣe fẹ́ fọkọ yín kẹ bá gbọ́ta torí bẹ́ẹ̀ lẹ̀ ṣe ń wá ọ̀nà kí ayé ọkọ yín ó dáa ṣùgbọ́n ní ìsìn báyìí ṣàjọ máa mú wa ọkùnrin wo jẹ́nu mo má bàbá àgbà lọ́wọ́ ọmọ owó ẹlòmíì ni wọ́n ń lọ sí ìbọ́kọ gbà mọ̀ràn mọ́ ìwọ ọkọ náà ò jókòó kó wò pé ọjọ́ iwájú ẹ̀rín ló yàwó mi lágbára bóyá ọjà tó ń ta ìwà lọ upgrade iṣẹ́ tó ń ṣe ìwà lọ ṣe torí mọ̀ pé tó o bá ṣe fún orí olórí ní jèrè ẹ̀ lọ́la kí ló dé ná torí ìròyìn tẹ́ ń gbọ́ torí fíìmù tẹ́ ń wò ẹ wo ohun tó ṣayé ìgbéyàwó dà àwa ń dijú kan ńlá kan nu marriage ọkọ ò lè dín láti ibìkan kó ní ìyàwó mi ó yá gbà kíní kó jẹ́ ọyá mo bẹ́ẹ̀ ra àgbàdo bọ̀ mo bẹ́ẹ̀ ra bọ̀ọ̀lì bọ̀ ọyá àgbọn yìí ó yá gbà kó fọ kí gbogbo owó jẹ ìyàwó ti mọ ohun kan mí kò sí mélòó ní ìyàwó tó lè díjú báyìí pé ọkọ mi yá mo ti díjú yá gbà máa mú mi rìn káàkiri tó bá wọ ọkọ mi mi lọ mélòó ọkọ ló bìlìvù nínú ìyàwó òun pé ibi tí ìyàwó mi ń ṣe yìí ẹ̀ẹ́dẹ́ bí wọ́n ṣe wà ibà ṣe máa bára wa kalẹ̀ nù amẹ́ni pàṣẹǹtì ni ẹjọ́ ń bá ìpè bíi méjì mẹ́ta ká tó máa lọ adéọ̀sùn ya ojú òpó ẹ kàn sọ fún mi 5% ni o 20 ni o 80 ni o àbí ẹjọ́ ń béèrè báyìí wọ́n ní ilé lẹ́yìn àti ń kó ẹ̀ṣọ́ lọ síta adéọ̀sùn látọ̀dọ̀ tiẹ̀ bíi pàṣẹǹtèjì mélòó ni ó yá gbẹ́nu sí gbọ̀ngbọ̀n yìí jẹ́ gbọ́ pàṣẹǹtèjì mélòó.
1: lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan kan ọkọ àti ìyàwó ti dín ayé lọ but a sì lè mú 10% báyìí.
0: 10% àbí ó ti àmú ti gbọ́ ọmọ ìyá àfẹ́ lọ́dọ̀ tiẹ̀ mélòó.
2: ẹja fún mi 20%.
0: 20% ni. ẹ̀lọ́
3: gbẹ̀ngà láyọ̀lá.
0: kí ẹ bàbá.
3: wòlíì tó kìlọ̀ ìwà ló ń sọ̀rọ̀ sábẹ́ẹ̀lì bíjọ́ yẹ̀yẹ̀ ọmọ ìyá.
0: ìyá mo ń gbọ́ yín.
3: ayé rẹ̀ ò ní bàjẹ́.
0: àmì.
3: inú mi dẹ́yìn dájú pé òyìnbó ṣe wá sọ ayé di ẹ̀rọ báyìí ẹ sọ̀rọ̀ nílùú òyìnbó á gbọ́ nínú ìbàdàn.
0: bẹ́ẹ̀ni.
3: yóò dá. ohun tó ṣẹlẹ̀ ni pé ọkọ kò finú han aya aya náà kò finú han ọkọ.
0: pàṣẹǹtèjì mélòó pàṣẹǹtèjì mélòó.
3: ọlọ́wà gbà wá. ọlọ́wà gbà wá o.
0: ẹ ṣe rà bá
3: ẹ ṣeun
0: èmẹ ẹ ṣeun. ọláwúwo pàṣẹǹtèjì mélòó lọ́dọ̀ tiẹ̀ hello.
4: ó yàtọ̀ bàbá.
0: yes alaba.
4: bẹẹni dáadáa lédi pẹlú ògùn ọlọrun alaba.
0: ògbẹ̀yìn látàtàárọ̀ ayọ̀mí dẹ́hùn-ún atakankan náà mo ti rojú fọ́ọ̀mù ó yẹ kí n píkẹ́ mú sọ̀rọ̀ lọ́wọ́ mi yàgbẹ̀jẹ̀ lẹ́gùn sí mo ti tà dáadáa.
4: 30%.
0: 30%. Ẹ ṣeun. Infinity, how many percent ni?
5: Hello, sir. Mr. Yato.
0: Mr. Yato.
5: Hello.
0: Mr. Yato. Yes, sir.
5: Yeah. And allow money.
0: How many percent?
5: So, no, sir. That will come in.
0: Okay.
5: Okay. Yeah, no, you can tell. We have you calling my attention. I do have to be 7 months by.
0: All right, Ashington.
5: Hello.
0: Hello, my boy.
5: Hello.
0: Hey, my boy, dad, I have a yoku, I'm 7.5. I have a yoku. I'm a John Soloku. Oya, tadi tun bembe. Hello? Je ola wi bembe ni, mo fe bere percentage ti e nu mi o. Infinity. Hello? Da. We ma ba mi toju ati awo pe mi la mi. E tun si pe ife tan finu ara won owo po Oscar si lasipe o ya se ba se ma ba la lele se ba ile se ma se ewo e je mi lo kiri awon ko ti gudugbe mo ti wole

0: mẹ́fà ilé àwọn ikọ̀ ti gudugbe lọ́wọ́ mẹ́fà ilé ikọ̀ ti gudugbe lọ́wọ́ tí mi títí layọ̀ Akisola Mbembe àti Salawu Martini Ọmọba mẹ́fà ilé wọn lọ́wọ́ kọmọ bá gudugbe kọmọ bá yí kásì nà pọ́n sẹ́ndẹ̀ sí mi ní ṣùgbọ́n ìgbà gbìyànjú ẹ̀ láti bí kájọ mọ̀ ká
1: ṣùgbọ́n
0: dáadáa ni ọmọba
1: bó lọ́wọ́ ṣe ṣe ń yá sí ń bẹ̀rùn
0: àdúpẹ́ lórí ọlọ́run iṣẹ́ tó rán wọn náà mo wá ṣe
2: ọwọ́
0: ṣe
2: wọ́n bá mi ṣe
0: sàánú ẹ̀ sàánú ẹ̀ ọ̀rùn rẹ̀ náà gbogbo wá wà ọ̀rùn rẹ̀ gbogbo wá wà
1: dáadáa ni ọwọ́ ṣe ń yá sọwọ́ ń yá
0: àdúpẹ́
1: ọlọ́run ṣe
0: àdúpẹ́ kò sí wàhálà
1: ẹjọ́ ìfàyín ló máa sẹ́ndì kíní ẹ̀ mo ti mọ́ sẹ́ndì ẹ̀
0: kò sí wàhálà
2: o tẹ́tọ̀ mo sọ fún ọ tó bá ń gbọ́ o tó bá ń gbọ́ o tẹ́tọ̀ mo sọ fún ọ
1: yàtọ̀ wá kéré ni
2: ọ yàtọ̀ kéré nu ayé mi náà mọ̀
0: kòbítà títí kòbítà kò sí wàhálà ìyá wa ni ẹ tètè ká tẹ fẹ́ kà.
2: ìwọ ló sọ fún wa ká tètè ká àbí àwa fúnra wa ká tètè ká nǹkan wa kí ni tó kọ̀ ọ́ la tètè ká tètè ká.
0: mi fẹ́ jẹ́ pé òfin tiẹ̀ kó bá màtí nà mí.
1: àwọn ará ìbò ti máa ti ọ̀rọ̀ wa ti wá ń pẹ́ nù.
2: a ti ń pẹ́ jù nìyẹn o a ti ń pẹ́ jù.
0: inú kọ inú ara bí amọ ló ta mí
2: ọmọ pé ìwé ti ti ti. ìwọ ló bí wa ni ṣé wọn dájì wa
1: ni.
0: àánú màtínì ló ṣe ní ti
2: àánú.
0: kódà martini wo bí fóònù ẹ̀ṣọ́ ti dún.
1: kò tí ì gbọ́n ìgbọ́n kankan ó dákòrí ni o ó dá ní.
2: ó travel ó gbé gogo ni ó gbé gogo.
0: ó travel.
1: zabi ayé alì ń tiẹ̀ kèké eléyìí ó gbọ́n kankan.
3: Lajuli FM 96.7
4: Lajuli FM jagaba gbogbo rétíò.

0: oro jo fun mi kini dan e ma gbe seti
1: ola ola ba gbo e bo wa mi kini e ba ti ri be bo e bo wa mi abi oye ba ti
0: ni mun gbo
1: ah e mo ko leti ni baba ko si
0: bo ni rin ajo bo ni rin ajo
1: sori bo ba ko si ni o kini ba na
0: bo lo
1: kini tun wole lati ibi won ni bo bo ti ra bo ni
0: ju gbe ni ben dan shilet ben dan shilet Me na shile.
1: Won ya, e te lo gangan ibi le ti
0: la. Ori le de bi ko le le. Owo jiga wa na. Apa jiga, e wo le le wo.
1: Ah na mo te wo pe. Wo na wo. Ibu re la to
0: se de le se. O ja mo na. Me me. O sa ri mo wa ro.
1: Ro awon eyan to jo o mo won. Ah. Mo no ti o ra
0: mo. Awon ji mo shagura kan. Ta ba mu o je o to wa de fila mo ta ba mu o lawon adugo kan
1: sori gbogbo ise lo ma no ba advance ma ti ni o
0: mo gbo mo gbo
1: e ti dun
0: e ti ya ko se mi le ti ya ko ti se
1: mi so mo megaphone
0: megaphone
1: ah mo ba de turo to lo pe pe phone ti o da mo
0: e le gbo ni pe ndo di sun ni ji ni tansu e ba nji
1: e de ba so ko
0: ji o e to ba ya ni isin mo ti wa ri kan adugo ore mi kan ti wa ti mo lo won ti record e le o wa mi gini megaphone won ti record e le
1: wa
0: pa
1: won
0: o wa ki o nu yo le o ko ko ko ko
1: abi egbe wa abayi se
0: wa o ke o to ni o ibi o fi pariwo ji ti le o fi su ke yan gule record e le ya yo aye o pa yan
1: kini ye lo toyan je to ba jawo re lo didi mu wa bo se
0: nibo wala mo be me to record kini nga o ye kan fun la wo du won ko data e loru mo bo a bo se won jawo re jakuja mo bo a bo
1: jawo re jakuja
0: se o to lowo titi e ya
1: to
0: lowo da sọ́tọ̀ tọ̀ lówó
1: ni ẹni tó sọ pé wọ́n bọ̀ ṣe tán wọ́n ń jẹ́ wọ́n
0: ṣùgbọ́n tó bá ti wá náà ni wọ́n ti fi sim card mi lọ ẹjẹ́ rẹ ilé
1: ọlọ́wà ń gbọ́ orílẹ̀-èdè ta wà cruise pọ̀ mi
0: tó bá ti gbọ́n
1: tó bá
0: ọlọ́pọ̀ tá a bá ti parí mọ́ bọ̀ a bọ̀ sí ṣe ẹlẹ́gbọ́n náà ni tẹlẹ bẹ gbọn ẹ gbọn náà
1: ti gbọn tipa a bẹ ti yin lọ bi tẹ ti gbọn
0: sínú ẹkùn tó bá ti parí ètò
1: ọmọ
0: ọmọ a bọ sí ojo yorùbá ṣùgbọn mo ẹ ká trace ẹ mo fẹ fara pẹ o súnmọ kò ní
1: ìmọlẹ
0: o súnmọ sínkù
1: o jina si mole
0: o suma shinko awon ja kin sa lojo
1: ara wa gbo e ja kin yo e fi
0: titi le ko
1: ma
0: e ni ti lo mo awon ni mo bo a bo se bi o mo won
1: won ma ngbe soju titi ni won lo ya
0: o ma ngbo na wa jo san soka awon to wa ile epo
1: to sa se ka yo kan be loja ba ni wa ti ya be je legusi
0: won be na won ti mo lori won ti mo gbogbo oro lori e so
1: a mo a se nkan bayi o a ki yin loruko trump
0: loruko ko trump wa o to do awon eyan re nu se nko e ko
1: ona gbo mo ri aso mo ri awon tawon si nko
0: won se pade papo
1: won se pade
0: yo se da
1: trump ba won si nko se pade lowo lowo ni si
0: ah kale gba kan toju o ti la ni si yosimo fun wa ni ti mo fun wa je ni pe trump tin ba pin soro pe are orilẹ america o ti ba won sinko soro pe won ko nkan ti
1: e ni ko mo le ri
0: e ko mo ri a ti ti so
1: won
0: ba wa kun je bo
1: gbo je gbe ko
0: ko ọlọgbọ ọlọrun
1: guru gbero ilagbede o ikoni lagelu re 96.7 fm oke to gaju oke lo te ba si ti e ri awa te ti lanfani ati gbohun e ti mo pe ayo na ni o wo nu ile yin ah eni ti o wa do gangan ni won se gbe si adupe
0: o jo bi e won ku re nu on ku re o to wa de gbalu yin lo ma san
1: o ba mu omo won e ba bo omo won to eh guru gbe iroyin awon iroyin agbose hun lo su do sinu re a tun ti kode na nu awon ma gba ladura pe guru gbe la bi koni sokan yin koni sokan awa na la se odimari a kode na nu ni ke teti bele je lati gbo wa titi layo akinsola na loruko timi
0: martini salau omo ba loruko timi ku kale
1: a fi suru sa awon we iroyin ojojumo le wa nigeria ninu ta ti ri daily post won wa si odi the nation na na wa punch na na wa si happy ending na
0: iroyin ayo to pari e
1: awon na wa
0: happy ending
1: awon na wa
0: happy ending
1: na wa
0: ayo lo pari e
1: na ayo lo pari re ayo la fi bere ayo na la si fi pari re agbara olohun iroyin akoko to gbe akoriru lodo temi losan yi o se ni la
0: mo lodo san ni mo san ni
1: ni to wa waju mi ah iroyin to lagbara ni to lagbara ni won ni ipinle plateau ni abule kan abule ti won pe ni botim ni joba ibile lantang gusu lantang ejo sa oluso agbuto goje o dagbere faye podo kushi
0: okunle olosan wa ni ìpínlẹ̀ ti Adamawa ọ̀nà ló jẹ́ pé ìròyìn eléyìí tí ó ń bẹ̀ lọ́wọ́ mi tí wọ́n ti lọ́la yìí pé arákùnrin kan rèé tó jẹ́ pé wáyà orí rẹ̀ ti kanra wọn.
1: rẹ́ẹ̀dì àti yẹ́lò kanra wọn yìí ẹ̀.
0: ó ti dáhùn.
1: ajajajajajajaja.
0: ó gbé arábìnrin kan lọ ilé ìtura. wọ́n lọ gba kọ́rọ́.
1: ọgbà kọ́rọ́kọ́rọ́ wọ́n sanwó.
0: wọ́n sanwó.
1: wọ́n wọlé.
0: o ṣe tí o ṣe. ló bá wù pé.
1: ṣé wọ́n lọ ṣe deliverance bẹ́ẹ̀.
0: wọ́n ṣe tán ṣe tán wọ́n ṣe ń
1: mú bọ́.
0: wọ́n ṣe tán ṣe tán. mo bá wò pé nígbà tó ń ṣe kí ni ìtọ́ sọ́wọ́ kàn jó máa lọ bẹ́ẹ̀.
1: àìmọ tí wọ́n lọ ṣe inú lé ní.
0: a mọ̀ ṣàlàyé tá a bá wọ àárín
1: gbogbo ọ̀gbọ̀n ok I trust you.
0: wọ́n ní ni ó bá tún mú ọ̀rọ̀ rẹ̀ ó bá fún lọ́rùn pa. nígbà tó fún lọ́rùn pa tán sí ẹnì kan ó bá tún
1: orí yìí
0: wọ́n ní
1: ipa nílé ìtura onítura tí ì ṣe pẹ́lẹ̀ yín.
0: ó bá tún wò pé ipa ló tún ń jáde ní
1: ara akun
0: ó mọ̀ sí bákan ó bá tún gbẹ́rùn sí i ló alẹ́ mọ̀ gbọ́ gúdúgbẹ́ ẹ̀mọ̀ mọ̀ gbọ́ lọ́sàn-án tòní.
1: rẹ́ẹ̀dì ti kan yẹ́lò
0: nìyẹn
1: ọ̀tọ̀ lẹ́ni tó tẹ̀lé wá ọ̀tọ̀ lẹ́ni tó bìnrin ń tẹ̀lé lọ kò mọ̀ pé oníṣkọ́rin
0: ni ó ti ní fra ó ti ní fra lọ́wọ́ ọjà tẹ̀lé ìyẹn búrú ayé
1: owó
0: sì máa kó ní ti rí
1: ẹ̀ẹ́dá
0: aṣọ ti.
1: mo ní fra ló tẹ̀lé
0: ẹ máa mẹ́tẹ́ mọ́ tẹ̀lé
1: o mọ́ tẹ̀ mọ́ rò pé torí pé wọ suit o
0: ó
1: jẹ táì
0: tó ti ń rẹ́yìn lẹ́kọ̀ọ́
1: bá rárá bí tẹ́jọ́ lọ ẹ wo bí tẹ́ bá wo ojú èpo facebook wa dáadáa ṣe bẹ́ẹ̀ bó ṣe
0: lẹ́kọ̀ọ́
1: ẹjọ́ lọ inú mọ́tò martini kí bó o ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan káwọn èèyàn lè rí ẹ dáadáa ní inú ilé
0: tẹ́jọ́
1: wà inú mọ́tò tẹ́sí pé àmọ́ ìdí abáwọn tó ṣe.
0: tó ń ranjú lẹ́kọ̀ọ́
1: tètè sọ̀kalẹ̀.
0: mo fẹ́ ra nǹkan
1: kó o dápa láì jẹ́ bẹ́ẹ̀ àfi sùúrù o daily post àkórí mi tún jáde ń bẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ bẹ̀ wọ́n wọ bùbá àwọn èèyàn tó jẹ́ pé wọn ò gbọ́ pa jẹ́ pé tó bá dẹ́ àwọn èèyàn yàn ìyá yàn náà máa ń nà àwọn èèfọ́ ẹni tó bá jọ jà létí ìyá èèyàn náà máa ń fọ́ létí àwọn èèfọ́ igi mọ́ ẹni tó jọ jà létí ń dàgìbò yẹ́ ẹ̀ lórí ìsìn wọ́n bá wọ bùbá wọn lọ wọ́n ní wọ́n kó mẹ́ni o wọ́n kó àwọn èèyàn tó lọ bí 29 tó di àfúrásì.
0: ìwé ìròyìn ti the guardian náà ló kó ìròyìn ilé ìjọ tó wọ́n ní àwọn alágbàtà tó jẹ́ ti ọtí ìjàjò pẹlẹbẹ̀rún tẹ́ mọ́ mu
1: àbí tó mu.
0: èmi mú
1: mu
0: àti
1: ẹnu
0: mọ́lẹ̀ ò gbọ́dọ̀ gbẹ́ wọ́n ní kan náà wọ́n pè ní
1: ẹnu mọ́lẹ̀ ò gbọ́dọ̀ gbẹ́ tó ṣe kólóbó
0: ní sachet ti sọ pé pé wọn àti
1: wọn ti oníke kókòkò nídìrí
0: wọn ní gbogbo òyìn náà wọn ní àwọn alágbàtà ti fárí gábà yìí pé ẹ ẹ mọ ilé ìfẹ òfin de kínní nígbà tẹ́ di òfin de àmọ́ tamọ́.
1: lọ́wọ́ ọ̀dàjì
0: biscuit o ton pe biscuit
1: eh lowo raji
0: biscuit e fun biscuit meta me yo lo ti ye
1: ah amo no ma tete de shop bi ago marun won ti wa shop
0: gba kan ku fin na ma ntan
1: ni eh ni lamp ni
0: ku fin pa te ku fin lo kan awon ti de imi e ge lo le o ti di lata go merin
1: lata go marun ti wa nbe an ti any ps and won tun town to won tun lo ps
0: ku fin ni o ko 130
1: mo fe ra e mo fe ba sugbon ni sin o ti di lamp no yari pe
0: joba ni ka mota kini yi o tin se jamba fa
1: won o se jamba
0: elomi aye yo tin yo kanrin
1: to ba gun okada re ndaji
0: eh
1: o
0: le fo
1: o gun okada re ndaji laye re o so po oseru re mo
0: jo
1: eh ah
0: lo kada go sun
1: ko o le o pa ko kada o bu ekun gidi
0: orun polowo lagun maro ti o ti
1: anu awon ti mo daje ndaji ni mo nse mo ti o ti po
0: ko ri nkan
1: ko ri
0: mi be friend go bo abi o ka abi je lato
1: fura ara re ni o lo ko be jeje ngbo ti yin pin
0: o ti yin pin
1: o ti yin de bibi ti volume pari si to patapata
0: o ti ju enu mo le o godo gbe ti
1: ah omo ajantala omo ti o se

0: si mu meji bayi
1: eh
0: o ba ti ba fe je mo gbe egbe mi para sinu aye egbe mi para sinu aye ni o duro bayi kori
1: o n gboja
0: ah o ti bibi ku bi o bo ba ti le bi omo be tete bo bi to gbogba tori ko n pada bo o n pada abo wa fa bo ba onu le
1: n gboja
0: o ti n gboja
1: omo loja
0: omo loja
1: gboja
0: o ti paya re o o ti paya re
1: abule wo ni na
0: ipinle ondo ni
1: ondo
0: ondo state
1: olo sha no a mo go larin
0: ah ah e gbo bo se sele se bi wo lo bi kankan
1: e gbo larin in lo
0: e ti o si du o
1: ipinle yen ko se mi
0: ah ah
1: yen ko se mi alele bayi ipinle ti eko so na tun ni royin eleyi to be lowo mi iko aro mi sale gberegbe oni arakunrin kan ri to de pe ajo to ngugun ti iwa abaje lowo ti ba oni parapo wa se ipinle oyo oni o ta moto kan million meje fun eyan kan lo ba tun fi ogbon alimo koro yi ba tun baba tun ta fun
0: elomi
1: ah
0: ah oni ko wo pe nkan kan se abi ese re
1: e tun ti bade ibi be yen ni ke ma ta
0: moto fun eyan meji
1: ah
0: e lo ba ta moto fun tele tele wa nbe pe oga
1: o ni ene ma ri
0: oga de gbe moto mi wa
1: e sare ni ke je paper be wo ke se e mo mo bo won ti se lori e lo high court won ti resume oh ti resume e fa bale o ti ta bale mi yen ti fi moto jo e mo mo gboro san toni
0: awon eyan ni liver o
1: ah awon eyan gbo nkan mo nisin
0: e mo gbo nkan kan mo pe to ba le ja si ni ana enikan tun won ni o ta le onile na ba lo le ba pe eh eh si beru olohun eh ran jo jo atuboto bo eh eh ikwe se ni ti o le ku ere ta o ni ajo won oku na
1: ke do mo poli
0: ah ah eyan ni kankan ti o ni ku kankan ti e wa to ku ohun owo ti ba aye je ko to ku
1: ah
0: so on gbo nkan kan won gbo pa mo fi ku deru be le kankan
1: si n bayan soro ni se ke mo ko le o
0: eh mo ko le o tori adehun
1: lo adehun bodo wa o
0: ma jade won wa nbe ma jade won elenu
1: o
0: ah emi ngbo mo so be
1: o mo so be aye awon yan tin yo n pada o
0: ah eh ngbo mo so be o si pada fi owo kan
1: o si owo kan o ti kara won
0: yo kara won ko wa si ba se wo
1: mo ti pada fi
0: ati ri
1: oje tawa oje tawon to yo mo logo ololo ni o de de
0: ebi ngo na wo si oni tomo lomo le ko bayo ni ya emi o na wo si oni emi ti mo ti
1: please continue
0: eh continue continue gbe gbe nbe o si bi oda mo gbe
1: ngbe
0: ah eh
1: ni ko gbagba onigbon wa I got you
0: point tu ko iroyin yi o won ni enikan dagbere fun aye ipo odibo se awon opolopo awon eyan ni farapa bi oko akeru meji mo se lo ri fori sara won ni opopona maru se sagamu si benin lohun benin ore won fori sara won
1: ibe ipinle ogun na n tun ri pe iroyin eleyi to de pe iwe iroyin punch na ni mo gbe akori ijade won ni awon agbe na ti fariga bayi pe awon fulani darandaran yi a mo ti fe le awon ko ninu oko tan oni tori pe awon ere oko tan ti baje olodi to bi 100 million owo naira to je pe awon eyan awon bayi ti won ti digbe ko lonka ni ijoba abile Obafemi Owode ni ipinle Ogun e mo gbo losan toni
0: ninu we iroyin punch akori kan tun jade nbe o won ni awon mo le kewu ni ipinle Kano won je ounje to ni majele mu bi merin ninu won ti dagbere faye kodugbo se
1: awon le kewu
0: won fun wa ounje ndé kéwù náà wọn ti fún ọdún dédé
1: ìbí náà ti gbé oúnjẹ wá sí ẹkẹ
0: ní ilé kéwù náà ni
1: ta ló pèsè oúnjẹ
0: ta ló ń jẹun ṣé bí o sá lọ
1: tí ì sá lọ
0: etí ò sì mọ ọdún
1: yàtọ̀ sí mi
0: ẹ bí bàbá dàrú gbogbo wàá ṣàlàyé fún ọ dáadáa
1: àwọn olómọ
0: ó tún lọ yìí kéwù dáràn
1: tó ọlọrun ṣàánú wa. Alele báyìí orílẹ̀-èdè ti Vietnam mo kó lórílẹ̀-èdè Nàìjíríà mo bínú tán orílẹ̀-èdè Vietnam ìròyìn lè gbé mi lọ wọn ni ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan lọ́wọ́ ti tẹ̀ báyìí látàrí bí wọ́n ṣe bá àwọn oògùn olóró tó dì báásí báásí wọn ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ ilé tí ó gbé kù ní ìpínlẹ̀ Èkó lọ́hùn tó sì gbé wọlé tán lọ́wọ́ bàbà wọn bá ní this is not èrúbọ̀ láfún this is not gaari what is this làwọn òyìnbó yẹn ń sọ wọn ni àwọn ajáńgbó kí ló ṣẹlẹ̀ ilé ṣe èrúbọ̀ wọn ni wọn bá not to kini ọkọ yìí n tó mọ fi símù ni àti gbogbo
0: o sì ti ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́
1: àti gbogbo ẹ mọ̀ gbọ́lọ́
0: ẹ wájá lọ sí òkè lọ́hùn
1: tọ́lápọ̀
0: fún ẹ ló ṣe fún ẹ ló ṣe
2: olóṣè kankan dá
3: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní
4: ètò ìgbéyàwó láyé
5: ẹ jọwọ ẹ dúró ná jàre
6: kí ló ṣẹlẹ
5: kí wọn tó so wá pọ ǹjẹ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì nǹkan ẹrọ ìfọṣọ iṣẹ ìléwà máa fọwọ fọṣọ ńlẹ ní 2026.
3: ẹ ní tòótọ́
5: káṣá sọ pé o ti rà wọn àbí
3: ta ló tiẹ̀ sọ pé mo gbọdọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí cdk ẹ wà.
6: èwo ló tún jẹ cdk báyìí.
3: bẹ́ẹ̀ ni o cdk ẹ lè ra fíríìjì yín ẹrọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
5: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, san díẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ bí ayé rọrùn.
9: Gagaga
10: Ganusi
9: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní
10: Ganusi Aba Mixture
9: àgbà ogun
10: amára sọjí
9: ká fògidì ewé àtẹ́gbò ṣe
10: yọ̀ lọ́tínú
9: Ganusi
10: faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé
9: Ganusi Aba Mixture ni ó gbẹlura
10: bínú kú tínú ń kún gbòdògbòdò
9: tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé
10: torí kéríkà ara ń roni
9: láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ
10: ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu
9: yá sàwárí egbògi Ganusi Aba Mixture
10: bó o sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ
9: bọ́ bá deré alẹ́
10: Ganusi Aba Mixture
9: ni ó gbẹlura
10: ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè
9: gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù
10: mára fúyẹ́
9: Ganusi Aba Mixture
10: ńlágbádé fún o
9: tó bá rẹ ní ọgọ́ta ọdún
10: tó tún bú ọmọdé níyàwó
9: tára rẹ tún ta kútúkútú
10: irúfẹ́ Ganusi Aba Mixture
9: ló gbẹlura
10: Ganusi Aba Mixture
9: ó tún wà káàkiri ilé ìtajà oògùn
10: àti lágbéni
9: káríkárí
10: a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà
9: Ganusi Aba Mixture
10: Faskeni Nigeria Enterprises ló ṣe
9: ìdojúkọ NNPC filling station
10: lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi
9: Lagos Ibadan Expressway Mbadan ló wà
10: telephone 0808168 9617 0808168 9617
9: Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
10: Gàgàgà
8: Ganusi.
11: Kí ni àrùn báyìí? Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
12: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀?
13: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
11: Tẹ̀yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Iléeṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú. Bí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò dé fi ṣeré. Tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket. Ẹ máa bọ̀ lóní ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex Jègèdì Olú Láyọ̀ Amúlòkun Àkàrà Road Ìbàdàn. Telephone 0814350426 àti 0876262803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lóní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.

0: category. No dolabo with any amount. Go Golden Chance Lotto Stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the Independence Money Gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions still be.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó tópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
3: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
4: Ẹ jẹ́ kí yín káàbọ̀ padà sí ìkànnì Lágìlú 96.7 FM òkè tó ga jùkì lẹ́yìn tí a ti kúrò ní ẹ̀ka ìpolówó ọjà wa. Ká wá bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún ní Rabajigun àti ní Rẹ̀gẹ̀dẹ̀ fíìm. Ìròyìn ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ White ògbèrà náà. Wọ́n ní olùṣọ́ àgùntàn kan rèé o tó jẹ́ ọ̀dọ́ ẹni ọ̀wọ̀ Nanko Peter Kondor ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti dágbére fún ayé pé ó dìbò ṣe lẹ́yìn tí ejò tó bù jẹ́ ìyẹn ní ilé àwọn olùṣọ́ àgùntàn ti ń bẹ ní Bolton ní abúlé Bolton ìyẹn ní Gamankai ní gúúsù Lantang nípínlẹ̀ Plateau lọ́hùn-ún. Ẹni ọ̀wọ̀ Kondor ló jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ Church of Christ in Nation èyí tí wọ́n gbé lọ sí inú abúlé yìí láti ilé ìjọsìn ọ̀hún tó wà ní Ìgboro. Ẹnìkan tó súnmọ́ olùṣọ́ àgùntàn ọ̀hún olùṣọ́ àgùntàn Rinkie Azab ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún ikọ̀ oníròyìn pé jẹ́ ẹ̀dùn ọkàn ńláńlá fún ìjọ Ọlọ́run àti àwọn olùṣọ́ àgùntàn lórí ìṣẹ̀lẹ̀ alágbára tó ṣẹlẹ̀ yìí ó lọ́jọ́ ajé Monday lánàá wípé olóògbé ọ̀hún òun náà ni ó jẹ́ olùṣọ́ àgùntàn tí wọ́n gbé lọ sínú abúlé yìí àmọ́ lójú ohun òun náà ni ejò ti ṣàn jẹ́ wọ́n ní wọ́n sì dùú nígbà náà wípé kí wọ́n lè rí ẹ̀mí rẹ̀ jù àmọ́ nígbà tí wọ́n fi gbé délé ìwòsàn ìwọ kọ́ yìí wọ́n ní kò sí oògùn èyí tí ó máa ń pa irú ejò nílé ìwòsàn náà wọ́n ní tó ṣekú pa olùṣọ́ àgùntàn yìí rèé o wọ́n ti wá ń ké sí ìjọba pé gbogbo àwọn ilé ìwòsàn tó bá ń bẹ ní àwọn ìgbèríko pàápàá jùlọ ilé ìwòsàn alábọ́dé kí wọ́n jọ̀ọ́ jàre kan mọ̀ jẹ́ kí oògùn àti abẹ́rẹ́ eléyìí tí mo ń dènà orú ejò kó mọ wà ń bẹ̀ láti máa fún àwọn èèyàn torí kiní ọ̀hún ṣẹ̀ ń di gbọmọgbọmọ lẹnu lọ́lọ́ yìí o.
5: Alele báyìí ìpínlẹ̀ ti Adamawa òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi tó jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ni wọ́n kó ìròyìn ọ̀hún jọ ilé tí a sì ń kà sí ti gbọ̀yìn láti ìkànnì ti Lágìlú FM 96.7. Wọ́n ní arákùnrin kan rèé tó kọ rẹ̀ ń jẹ́ Ali Haruna òun náà ló jẹ́ pé ó ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí ibi tí ó ti ń wò páíkò látàrí ìṣẹ̀lẹ̀ ilé tí ó ń ṣẹlẹ̀ láàrin òun àti arábìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Aisha ilé tí wọ́n ní Ali Haruna òun náà ni ó ti ràn ní ọ̀run Àṣàntì báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún kan ṣe ṣẹlẹ̀ òun ni Ali Haruna òun náà ló jẹ́ ẹni ọdún 37 ilé yìí tí wọ́n ní ó sì lọ sí ilé ìtura kan ilé tó jẹ́ pé wọlé ọmọ mi òun náà ni wọ́n ṣe ń bẹ̀ òun ni lórúkọ ilé ìtura òun náà ni wọ́n pè ní No verse
4: wọlé ọmọ mi
5: orúkọ nǹkan ti fi hàn
4: wọ́n lé ní
5: ìtara ọwọ́ kan ni òun ni tó ṣe wọlé báyìí wọ́n níyẹn bẹ̀ níjọba ìbílẹ̀ ti Fùrẹ́rẹ́ ní ìpínlẹ̀ ti Adamawa òun ni nígbà tó débẹ̀ òun ni ọ̀rẹ́bìnrin ọ̀hún náà ló ṣàlàyé pé kò pẹ́ táwọn pàdé ara wọn táwọn sì wò pé káwọn jọ ní àkókò eléyìí tí ó da pẹ̀lú àwọn méjèèjì nígbà táwọn

0: ki lo nsele ninu bibi ki lo dan le bayi ta lo dan kan le oni be na ni awon yan ti kepe olopa oni le se olopa to jo lu le se olopa to be ni yola o na ni won suwe nibi ti isele ohun ti sele ti won si ri pe awon mejeji na ni won ba ni ogulotu nibi ti o ti pa Aisha ni bayi ni Aruna ti be ni akata le se olopa o en to wa je alukuro de se olopa ti ipinle awon ti se SP Sulaiman Ngurudi na lo wa fi di isele ohun mule oni ise iwadi si n te iwaju tori won ti gbe oku Aisha lo sibi ti won se oku lojo si ti o je pe won ti se ayewo won si ti pe looto o na ni pe arakunrin lo fun lorun pa oni sugbon ise iwadi o si n te sowo iwaju
1: to eje lo tarata o di ipinle Odo omo odun meta le ni ogun kan ti oruko re n je Samuel Akwade la gbo pe o ti fi ada sa iya re eni ogoto odun abileko orufun ke amopa o ni ore ni joba ibile odigbo ni ipinle Odo eni kan ti isele isoju re to ba iko ni royin soro to amon to ni kon ma daruko ohun o se lalaye pe iya yi o papa o po kaka iku titi ti emi fi bo lenu re ni gege be eni ti se agbo so fun ile ise olopa ipinle Odo chimo abayomi bo se salaye oro fun iko ni royin won ni owo ti te Samuel Akwade o o si ti wa ni akata ile ise olopa abayomi soro loruko igbakeji oga agba fun ile ise olopa nipinle na bi pe obirin yi ni won ba ninu agbara ije to jo pe won mu ada lati fi sa ni won ni omokunrin yi sa iya re ni ona to po to si je pe ko se se fun iya ohun lati le rula lori ogbe ada ti nbe ni ara re won se lalaye pe ese kese ti won ti fi oro to ile ise olopa leti o na ni won ti ran iko olopa lo sibi ti isele ohun ti sele to si je bi pe won owo osikun ile ise olopa o te omo ohun amọ won le dola emi iya ohun o tori pe won ya awuran ada to lo ati gbogbo ohun to sele ninu ile ohun nibi ti iya e ti n popa ka ku won si ni eni ti owo te doruko re nje Samuel won ti gbe o di akata ile ise olopa fun se iwadi to lagbara alamojuto ile ise olopa nipinle Ondo Felix Owagu o na ni o pase pe kise iwadi bere lori kini to le fa tori fe omo kekere yi o fi mu ada lati sa iya re pa pe o je ohun to ba ni leru gan tori pe ile ise olopa wa lati daabo bo duke ati emi ara ilu ni nigba ti rufe iwa bayi ba wa n sele ni arin awon odo a je pe nkan ti sele ni ni to mu ki omo ko wo iya re sososo inu kini ba je boya omo ohun ti bere si ni lu awon nkan kan èyí tí ò yẹ kó lò téèyàn ó fi tínrín lójú rẹ ló ṣe mú àdá tó sì fi ṣekú pa ìyá rẹ ó ti wà lákàtà iléeṣẹ ọlọpàá báyìí o tó ti bẹrẹ sí ní ṣàlàyé lẹkùnrẹrẹ.
0: ìlú ìbàdàn òun náà ló jẹ pé ìròyìn eléyìí tó jẹ pé ó ti di gbúdúgbẹ àmọ sọ fún yín wípé àkókò tá a wà yìí la ojú rẹ ni shine your face òun náà ni àkókò tá a wà yìí torí àwọn èèyàn abú ti pọ jìyàn rí lọ níta báyìí o wọn ní èèyàn wọn òun náà ni orin tó ń kọ báyìí nígboro wọ́n ní àjọ amúnimọ́dá ilé tó ń gbógun ti ìwà ọ̀daràn àti owó náà àjọ efcc òun náà ni wọ́n ti mú arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ adéoyè gabriel adéwálé àti iléeṣẹ́ rẹ̀ tí wọ́n pè ní the lux global concept limited wọ́n ní wọ́n ti kó wọn báyìí fi jagan ó di wájú ilé ẹjọ́ ilé tí ó jẹ́ ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn látàrí owó kan tán ló bá àná wọ́n ní owó ọ̀hún náà ní mílíọ̀nù méje ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin owó náírà nígbà tí wọ́n kó wọn dé ilé ẹjọ́ òun náà ló jẹ́ pé wájú onídàájọ́ olúṣọlá adétùjọyè òun náà ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yìí bó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan ṣe ṣẹlẹ̀ wọn ni abdulrazak awotedo òun náà ni ó rí ìpolówó ọjà eré tí arákùnrin tó rúkọ rẹ̀ ń jẹ́ adéoyè tó ń polówó pẹ̀ wọ́n ní àwọn ọkọ̀ yìí àwọn ọkọ̀ yìí tòkunbọ̀ ni àwọn ọkọ̀ yìí naija yóòsì ni àwọn ọkọ̀ yìí freshly arrived ni àwọn ọkọ̀ yìí tí wọ́n rọmba ni eléyìí máìlèjì ẹ̀tẹ́ ṣé ń wo èkó tí ì lọ fà á kick and start lélẹ̀ yìí jẹ́ pé you're not fixing anything wọ́n tó ṣe ń polówó rẹ̀ náà nù ọ́ wọ́n ni náà ni abdulrazak báwo pé àwọn onífẹ̀ẹ́ sí eléyìí àti eléyìí tó ṣe pé òun náà ni ṣé ń jì díẹ̀ ní ọwọ́ òun sì fẹ́ ra ọkọ̀ wọ́n ni ó bá kú fún ẹni tí orúkọ rẹ̀ jẹ́ adéoyè gabriel tó sì ní pé okay eléyìí lè fẹ́ àbí eléyìí lè fẹ́ àbí okay eléyìí máa arrive container wa kò ní pẹ́ dé

lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́rù olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́rù 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ ìdí ayùnrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀. Aláàdọ́rin Along ìdí ayùnrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ọ̀rù alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí.

0: wa Nigeria re Bola Tinubu ati en ti se oga agba patapata fun ti ajo ti Nafdac ohun en ti se ojogbon oju sola adeyeye ati awon to je asofin ni ti butoro ti orilede wa Nigeria ipi kan jo awon mo ti wo gbese tori pe awon kan wa to je pe ti odun se nbo yi won ti lo ti orun bo gbese ton ti gba owo ya to je pe obi ti bi ti million elemi ti fi ko awon ti ohun sinu nle to si mo pe akoko odun to nbo yi awon mo nta daada ta won si jere oni ngba ti won ti wa fe fi ofin de bayi se ri pe gbese ni o pa opolopo oni awon to je pe won ni aisan lara o na ni eje run won o ti lo si oke adibisi ti wa te waju bayi pe ogunlogo awon to nse ohun ti won si ja lagbata na lo je pe opolopo won ti ni ero gba bayi pe sohun mo ni sa lo bayi tori owo ti won ti gba o ti poju lowo awon
1: eyan afi suru bayi o ko din ni awon omo alimanjire ti won wa ninu ile kewu ti won kewu nipinle Kano e ti won ti je ko di mo pe merin ninu won olo ti dagbere fun aye pe o di bo se iroyin won to ta koso se wa lowo to di gurugbe losan to ni lo se lalaye ni ati enu enikan ti won pe ni Sani Musa Nuhu eleyi ti o fi idi isele omule lojo aje Monday lanu pe awon akeko le kewu ohun na ni won ko don ko kewu yeni Malam Yisawu Maisangaya ni deba ibile Ungugo ni kunle Kano lohun won ni won gbe awon omo idigbadigba leyin ti won jeun ton ni le kewu won lo sese ko je pe on di ohun ti ni majele ninu ni o di ile iwosan ti ijoba Aminu Kano Teaching Hospital ele to wa ni ipinle ohun lati se itoju won oni wa se ni laanu pe bi won se nko awon e lo si ile iwosan lati se itoju won ko seni keni to le so fun iko niro ru oje gan ni won je ni pato iru ngba ti won se ayewo won ton iru majele wo lo wa ninu oje ti won je ti gbogbo won fi npo kakaku ko to di pe loju ese ni merin fosan le to si dagbere fun aye ipodigbo se amọ awon to ku ti wa nibi ti won tin toju won lowo lowo bayi ti won si nse lalai pe awon ti won dagbere faye ninu awon mo na ni won ti bere si ni si won pelu ilana ti esin Islam gege bi ile ise olopa na ti fi idi re mule ni ipinle ohun lori ounje ti awon omo ohun ti won ni won je o leyin ti won jeun tan ohun na ni kini inu won bere si ni daru ti won si bere si ni ke si awon ti won ko won ni ke pe o dabe ni pe nkan nse awon nikun nigba ti won si fi ma bere si ni gbogbo won lo pe kan ma gbe won lo sile iwosan ijoba se si mo pe ile iwosan to ba wa ni itosi na ni won kokko gbe won lo won ni kini ohun o gba o to do di pe won gbe lo won lo si ile iwosan ijoba ni ketiketi amo nigba ti a fi foju wo foju ri merin ninu won lo ti dagbere fun aye pe o di bo se
0: alele bayin ipinle ti ogun na lo je pe royin leyi ni we royin ti punch na ni won kojo eleyi ti o je pe ogunlogo awon agbe eleyi ti won be ni ijoba abile ti oba Femi Owode ni ipinle ogun ohun na ti de ogun makin ayegun ati ti de Sowumi ati Lakoya ohun na ni won ti salaye bayi si ijoba sita won si kibajari bi kan dakunjo kan gba won tori pe awon darandaran ohun náà ni wọn ti wá di daran sọhun sáwọn lọrùn báyìí látàrí bí wọn ṣe ń wọnú oko àwọn ó ti pé èrè oko àwọn láti bí ọdún mẹwàá ohun náà ni wọn kò dé kí àwọn kó kéré oko ọhún ohun tó bá ti dà wọn mọ lù wọbẹ ohun náà ni wọn bẹrẹ sí ní jẹ oko àwọn tó ti pé àwọn tó ti jẹ náà ni yóò ti mú lọ bí mílíọnù lọnà ọgọrùnún owó náírà ohun tó bá ti wọ oko ọhún àwọn pákí àwọn ẹgẹ àwọn tó jẹ àwọn àgbàdo àwọn tó jẹ ànàmọ́ àti àwọn tó ọ̀gẹ̀dẹ̀ òun náà ni wọ́n jẹ lájẹ yó tó sì yẹ pé òbítíbitì owó làwọn fi ra jílẹ̀ títí tí àwọn nǹkan ọ̀hún tí wọ́n fi dàgbà àwọn aṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wọn ni kì í túnṣe yẹn nìkan ọ̀hún wọn ni ẹni tó bá tó pariwo nínú àwọn tàbí tó kígbàjáre tàbí tó kọjú ìjà sí wọn pé má wọnú oko òun wọn irúfẹ́ ni bẹ́ẹ̀ tí wọn bá ṣe léṣe ó di pé ó ń lọ ọ̀run àṣà téńtì ẹnu wọn ti wá ń rawọ́ sí ìjọba báyìí pé kí wọ́n di kí ètò ààbò kí ó dúró fáwọn àgbẹ̀ torí pé tí ó bá tẹ̀síwájú báyìí ó ṣeéṣe kí nǹkan ọ̀gbìn ní ìpínlẹ̀ ti ogun kó dohun gbàgbé wọn ti wá rawọ́ sí gómìnà ti ìpínlẹ̀ ti ogun ẹni tí ṣe gómìnà Dàpọ̀ Abiodun ìpè kan dákunjọ kọ́ báwọn dá sọ́rọ̀ yìí torí pé tí wọn ò bá mójútó láìpẹ́ láì jìnà ó lè di ìfáǹfà láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran.
1: Tó ẹjẹ́ tún lọ tààràtà ó di ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìṣẹ̀lẹ̀ alágbára kan òun ló mọ̀ tún ṣẹlẹ̀ o ni opopona marose or ibini ore iyen ni ijoba ibile ijebu isilohun ni ipinle ogun le ti won ni awon oko akeru meji kan na ni won lo ri fi oruso ara won lojo aje monday lanu eni to je agbenuso fun iko eleyi ti o ndari oko ni oju opopona esi ipinle ogun iyen trace ni babatunde akinbiyi lo se alaye pe isele ohun sele oni dede agugu mechila losan lana ni opopona marose ohun akinbiyi salaye pe awon oko akeru ohun lo je meji ikan funfun eleyi ti won ikan bulu ikan funfun won ni se ni awon mejeji lo ri fi oju sora won won ni bi to wa se kini si won ni awon mejeji oni number idanimo oko mejeji oni number idanimo ti won le ri eyin ti bulu won o ti funfun won ni number idanimo FSK274XA won ni bi won se fori sora won ijamba alagbara lo je loju ese ohun na ni won ni enikan lo dagbere fun aye pe o digbo se tori ijamba ohun po gege bi awon ti isele soju won bi won se so won ni awon okunrin meta ni won wa ninu awon oko ohun o won ni sugbon to fa to fi tete lagbara be ni pe ere asapajude won ti poju won ni oko nla to keru to tun wa nsa ere won ni ere ti won sa lojiji lo mu ki won lo re fi ori sora won won ni nigbati awon ti won dari oko ti trace ni pinle ogun fi debi ti sele ohun to ti sele won lo tin lo bi ago mejila koja ogun iseju oju ese na ni won si ti bere ise lati ma dola awon ti sele ohun soju tori won sa n pe awon ajo ohun kikan ni ko to di pe won de ibi ti sele ohun ti sele ngbo je popopona maduse ebi ni ore ni isele ohun to ti sele won gba won si debe gbogbo awon ibi ti sele alagbara ti pelu oko won ko koko gbogbo re ko loju opopona na tori yo fa sun kere pa kere oko lati ma je ki awon koko lo giregi o si tun le ma se akoba lati fa ijamba oko mi ni won se koko sise idola na ko to di pe won bere si ni gbe awon eyan ti isele sele si lo si le iwosan fun itoju amo se ni laanu pe ninu isele alagbara e enikan lo dagbere fun aye pe o di gbe o seun
0: ipinle ti eko na lo je pe iroyin le ti jade wa to si je pe iwe iroyin the nation na ni won ko iroyin ohun jo oni be na lo je pe ajo eleyi ti on gbogun ti bibi ati lilo ogun loro ajo ti NDNA parapo mo iso oju kopo ati ile iso ologun eleyi to je tori omi ona ni won ti salaye sita bayi wipe owo awon ti ba awon ogun loro eleyi to je pe won ipinle ti eko to se pe o to billion lona odun o le kan eleyi to je pe apapo owo ohun ngba ti won se isiro re na lo je won ni en to je oga agba fun ti ajo ti NDLEA en to ko re je maruwa ona ni o fi di oro ohun mule nigba ti ba won niroyin soro oni awon gba ase lati ile ejo giga leleyi ti o fidi kale si ilu Eko lati lo ba awon ogun ohun je oni pelu awon ase eleyi ti won fun awon eyi na ni je pe apapo awon ogun loro eleyi ti owo awon ba ni ipinle Eko oni ile ta won mu ni papako ofurufu ti Murtala Muhammad ati ti Tinka ati ti Tunbe ni apapa ona lo to bi lati osu kerin odun 2025 odun to koja iti di osu karun odun ta wa yi oni apapo re na lo to bi egberun metal ni 80 kilo eleyi to je awon ogun loro olorisirisi won ona awon ogun bi metamorphosis ati awon ogun bi metamorphosis atawon ogun mi na eleyi to je ko le je ki ori ko yi ona ni owo awon ba te awon si ti ba won je bayi o ti wa nsalaye pe igbogun ti ogun loro ohun ke se lati je ki awon se ofin nikan sugbon lati je ki awon eyan lati daabobo eto nira ati lati je ki eto alaafia ko pe ati fun ojo ola orilede Nigeria o ti wa salaye bayi pe awon oteti o tori pe awon tun ti tesiwaju nipa gbogun ti gbigbe ati lilo ogun lo orilede Nigeria
1: 0912370 8675 na ni oju opo ti e lanfani lati lo fi dasi fun awa ti a ba fi dasi ni
2: papa ba se pe to lagbele ni baje o oruko temi ni oke oluwa rotimi oluwa contain arise apata ibadan awon to ni ijaba oko a ma ba won kedo a ni riro eleyi mo o gbogbo awon awako wa ko ma se pelepele loju popo bo sare wa debi to lo bo sare wa debi to lo kini wa sare fun ewo laborin sare wa lo pari re sajule oro ka sora wa o Oluwa contain arise apata ibadan kweto.
0: Hello.
1: That's why.
2: Hello ma.
1: Yes.
2: Omo ba mo kiyin.
0: Akiyun.
2: Aunty mi, e ku se mo kiyin o.
1: A ngbo o.
2: Aru won lati seyin, e ku se. Se ri ti koko gbe lati bi awon mo le kewu yen. To Olorun ba laanu ko ni ja ka sin je o. Sugbon kan kan lo ru wa loju ni bi iroyin yen ni pe ah ti won wa gbe sara wa si de ni abi ki lo le fa ohun ti awon mo le kewu gan fi n jeun ni le kewu. Tori ni le kewu ma ni kini kan lo ayi ko ba wa gbe sara wa si de. We saba si onje asi ajepo beye ni be so e ni be lagbara olohun eniko ke wa ni sije seri ti bi awon ni jago yi a le so pe ko wa won ko nbebe ni iko yi o nse akoba lawujo gidi ni ka de so pe ni si opolopo eyan o elomira eyin we lo be anything lo be ta ba ni ko wa o nsa ko ba fa gbogbo awujo wa so ebe ton be a o nse die ọ̀rọ̀ àwọn ẹranko sànú ọba wà nǹkan míì máa ṣe òtòrò léwu fáwùjọ náà tẹ́lẹ̀ gan àrùn wọn aláti sẹ́yìn ní ẹkọ ètò.
1: Hello.
2: Hello, ìyàwó orí ẹ̀ka ọ̀sán. Àwọn ọba mú kí agilo ní ìbàjẹ́ alábọ́kọ ìyàwó ẹ̀ bá bẹ jí láti ojú olómi ẹni sí ìròyìn ká. Àmọ́ ni síjẹ̀ nípa àwọn ọmọlé kí ó ti rán ajẹun tó wá jẹ́ pé ẹni mẹ́rin kú nu wọn. Káwọn agbófinró bá wa ṣe wádìí lórí ẹrù. Lóòótọ́ into ti bàjẹ́ ti bàjẹ́ o àní sí oúnjẹ jẹ o àlàbà láti ojú olómi ẹkú o.
1: tó àtúnṣe ìdá ọ̀rẹ́ ọ̀fẹ́ àti ìgbà kan sí. Hello. Hello.
0: Hello.
1: Ẹ ti wà bẹ́ẹ̀. tó ẹ mú yín kó mẹ́lò nìyẹn mẹ́lò yẹn.
0: Mo
1: ti ọ̀tọ̀ níbi tó yàn já sínú.
0: O jorí omi.
1: O lè jẹ́ bẹ́ẹ̀ náà lóòótọ́.
0: O tó lọ já sínú. Hello.
2: Hello, ẹ̀kásán.
1: Ẹ̀kásán.
2: Ẹ̀kọ́rọ̀ ló. Ọ̀la pẹ̀lú. Ẹ̀kúnlé ti àwọn ọmọ ilé tó ń fi wọn àjẹ májèlé yẹn náà tàbí kankan wọn lájẹ tó fi fi wọn lè ṣe. Ọjọ́ kí wọ́n ṣe ìwádìí kúrò ń gbà wáyé má ní jọ nù. Tí àwọn ìyá tó ń ta pẹlẹpẹ ẹgbẹ́ àwọn ìjọba gbọ́rọ̀ ọlọ́ fẹ́ẹ́ owó bẹ́ẹ̀ ti sọ ayé àwọn tó ti gbà ẹgbẹ́ tí wọ́n ti yàyà fún agbákọ́ ọmọ táwọn ẹwọ́ báwọn tó ń bá wọn rú ọ̀kadà láti já tẹ́wọ́ bó ṣe wọn wà máa gbọ́rú àti ọ̀kadà.
0: Àtọ̀kadà.
2: Hello. Hello, hello. Hello, Sahi àtàwọn kan.
1: Ó yá ní kọ́kọ̀ọ̀kan kọ́kọ̀ọ̀kan.
2: Ẹ ṣe gan ma. Ẹ lórí ti fi ọ̀rọ̀ oúnjẹ yìí. Ṣé ẹ rí ibi tí wọ́n ti ń pèsè oúnjẹ kan jọ nítorí Ọlọ́run? Ọdún àmọ́ bí lè ṣe já kan rò náà ni ṣé wọ́n pèsè oúnjẹ àwọn èèyàn lọ́wọ́ yìí? Owó ni àwọn èèyàn ń wá o. Wọn ò wo àlàáfíà àwọn èèyàn. So ó lè jẹ́ pé bọ́yá rú ibi ìpèsè oúnjẹ un bọ́yá látara ni tọ́rọ ìpèsè ẹ̀ṣẹ̀ mọ̀. Ó ṣe é ṣe kán ṣe ìwádìí nípa ẹ̀kọ́ ètò.
1: Kò jẹ́ bí táàrí mọ́ fún ti ọ̀sán tòní lórí ìròyìn ìtàpẹ́ ní gudugbẹ̀ ó tún di ọ̀la lórí ẹ̀dọ̀kí láàárọ̀ títí láyọ̀ akíṣọlá lórúkọ tèmi máa yá ṣẹ́ o.
0: Martini Salau lórúkọ tèmi ṣe tẹ̀gbọ́n wa.

0: Return of Poor Express.
1: Orí àwọn ọmọ ló màmá ń fẹ́ ń bọ́ sí.
0: Ibi tẹ́ ẹ ti ń bọ̀ yẹn mọ iná tí ń jò lọ́wọ́. Ibi tẹ́ ẹ ń lọ yẹn mọ iná tí ń jò lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì mọ irú iná tó ṣeé ṣe kẹ́ ẹ bá ń
1: bẹ. Bẹ́ẹ̀ni.
0: Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọgbọ́n ni ẹ̀jẹ̀ a fi ṣe
1: o. Ó ní o.
0: Ẹ bá rọ́gbọ́n kan àbó míì tẹ bá rí mú nínú ẹ̀kún tò ní. Ọlá ni ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa ní dédé aago kan lórí kílárí gbọ́. Láàrin ọjọ́bọ̀ Thursday tọ́lá ọjọ́bọ̀ Wednesday ọjọ́rùú Wednesday àti ọjọ́bọ̀ Thursday ẹnu
1: ìrìnàgò
0: tiwa ó tún di ọjọ́ ajé Monday àti Tuesday tọ̀sẹ̀ tó ń bọ̀ eré àtayọ̀ láàfipàdé olúwaṣínà aláyọ̀ ògùn èdè ọ̀fọ́mọ àlùsọ́fà lórúkọ tèmi.
1: Odò Àfọláṣadé Àjàlá lórúkọ tèmi tẹ́ ẹ mọ̀ sábẹ̀ kẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá ìchikító ó ti wọlé o tó sì bẹ̀rẹ̀ sí ní máa gbá àwọn ìròyìn ọ̀hún sí yín lára
0: lọ́kọ̀ọ̀kan ó fẹ́ gbà lẹ́nu ó ti wọlé tán
1: ẹrù wo lẹ́rù ẹ tó dilẹ̀ bàbá ìlú èbò ṣe gbọ́ ẹ wá wọ ọmọbìnrin kúrò mi.
0: Ish.
2: Abeke.
0: Abeke sa. Sa se ese suru sa e ma jasi.
1: Agbaya o
0: si. Bi menle to pin.
2: By next week wa wa so lori radio eni to ni en to to je ti e gongo.
3: Ladilu FM 96.7.

0: akọrin ilataaro ni o ti sun mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin
2: fọkan balẹ
1: ọnu ati la re ni mo fe fi han e o ya wo
2: ore
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: All right, country family said Dolapodon come back. I have been telling that say this Haruna, a carry woman go hotel, and when you do the bunkering, finish for inside the hotel, he carry knife take cut the woman head. He cut the woman head finish. Nobody there stop. They say still drink the blood. We come out from the woman body. Hey, mind the person where you de that person you de, you know they pay better money. Now 2,005 you they pay. This one they pay 25,000. It is an ordinary. Mm-hmm. I bet who they there? The lack of help us look at. Then this boy will be 23 years old, Samuel Akwade. They say he carry knife to take a kill him, mama will be 60 years old. Mrs. Olufunke Amowo. Waiting to take kill him. Waiting to make him kill him. Nobody don't study up till now. Police, they don't enter inside the matter. Be very careful because of the things where they happen these days.
1: Hello.
0: Hello, sir.
1: Mr.
0: Chikito. Eba Agbo Ejo.
1: Eka so ma.
0: Eka so sa. Tolakwa help us to go down from our side. Yes sir.
2: Oke yin sir.
1: Ilu ma ka ni aban sada kin gba.
0: Eka bo sir.
1: Ase yi ko lohun ko sanu akoko na mo be gbogbo mo ile de Nigeria. Lati Taiwan dan ogogo lowo.
0: Ejo o. Ejo o. Ẹnu nkan ta ti wa ni
1: e mo je ko lo bayi
0: nkan to ti wa ni awon to ba mo nipa ijinle ogun to le fi wo cancer
1: bẹẹ ni
0: awon la n wa bayi
1: bẹẹ ni ki won da ko en ba mo npa e o je koda ko je ti bile won ba wa sise
0: lori ti bile na lo nso tori won la awon doctor ti ni awon ko si nkan ta awon le se mo won treat won mo
1: mo
0: ma n to level ko won doctor awon doctor ma yo owo
1: bẹẹ ni o jo ko ba wa sise lori e gbogbo en to ba mo npa e lọ́wọ́ àrùn wọn lọ́wọ́ dẹ̀ ń ṣe rí ọmọ tí ó pa bàbá ẹ̀ tó pààyẹ́ ẹ̀wẹ́ ọmọ náà ó ṣe wẹ̀ fóònù náà
0: ni ẹ tiẹ̀ ti di dandan
1: torí pé odidi ìyá tó dẹ̀jẹ̀ lé olórí inú ọmọ ọwọ́ mi ó jẹ́ pé
0: ọmọ
1: mu ìyá wọn mọ̀ mu kiri ọlọ́run ṣàǹdẹ̀ ilé tí wọ́n pa sóòtẹ́ẹ̀ náà ẹ̀yin obìnrin ó yẹ kẹ́ ẹ ti kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká
0: bẹ̀rẹ̀ ẹni máa lọ sùn lọ wọ́n sì tó yẹ pé tó bá ti jí nísìn wọn á tún múrò di họtẹ́ẹ̀lì
1: ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹni máa lókun dínà ẹ wò ní ìsìn ibi tó ti yẹ kó fọ́n 2005 ó fọ́n 25,000 ewúrẹ́ táàbọ̀ ewúrẹ́
0: táàbọ̀ àti 2005 àti 25,000 ni owó ló da kóbìnrin máa tara ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀
1: kò tí ẹ̀ dá
0: ẹ wẹ ṣe gan ẹ wá tí ẹ wù tí we even hear say inside Ibadan here we hear say some people dey protest say why they go ban tajutaju we dey come to that who dey there.
3: Ẹ káàsán ẹ kú ètò.
0: Ẹ káàbọ̀ sà.
3: Ọ̀gbọ̀n yóò kú ní ìjọba padà sí kìlọ̀.
0: Yes sir.
3: Ọjí ọmọ West ni láti ilé tuntun. Ṣé o lágbára o.
0: O ni o.
3: Ọmọkùnrin yẹn ó ṣe pamọ́ ni o. Gbogbo tó ṣe fún yàrá ìpàtà lọ máa ṣe fóun náà. Owó oṣooṣù ìyá tó dẹ̀jẹ̀ lé lórí. O lè gbẹ̀mí ẹ̀. O kò rí ẹ̀ka tó.
0: Ẹ ṣe sà.
3: Àṣepamọ́ ni o kò sí tó gbé ẹ̀ máa bí tòbọ̀ tó yẹ lómi.
0: Ẹ ṣe sà. Wọ́n ní ní ilẹ̀ Ìbàdàn wa níbẹ̀ wọ́n láwọn tó ń ta tajútajú wọ́n jáde wá wọ́n ń kígbe ahò yìí ha pé àwọn ò láìkì bí gọ́ọ̀mẹ̀ntì ṣe fẹ́ bá ni ta ló wà ń bẹ̀ ṣé èèyàn ti wà ń bẹ̀ ni.
4: Àwọn Ṣìkìtò.
0: Comrade Abẹ́rí wọ́n ní àwọn ò fẹ́ bọ́ ṣe fẹ́ bá ni tajútajú.
4: Ṣé mọ̀ pé nǹkan tó bá máa pa ọlọ́kùn ọ̀rùn náà ni máa ń wù jẹ́.
0: Àwọn jákòjò.
4: Àbí ǹjẹ́ ó bá pa ọlọ́kùn ọ̀rùn ni máa ń wù jẹ́. Tí ó bá kí n ṣe bẹ́ẹ̀ wọ́n ń gbòòrò mọ́dí yẹ wọn lọ́wọ́ ikú tó ń gba orí àkìtọ̀ lọ jẹ. Nígbà tá a ṣàbá gbé ń bẹ̀ ojú ló wà lẹ̀. Wọ́n ní kọ́ mọ́ mú tajútajú mọ́. Ṣé wọn ò tiẹ̀ mọ̀ pé ìjọba gangan wọ́n ní irú àwọn tó ń ṣe tajútajú yóò ní èrè. Bóyá bí ká sọ wípé tax tí wọ́n máa fún ìjọba. Ṣùgbọ́n ìjọba tó wá dìídì wò pé kinní yìí wọn ò ro ti tó wó táwọn lè rí ń bẹ̀. Wọ́n tún sọ pé àwọn fẹ́ bá ẹ̀. Ṣé kò yẹ kán mọ́ mi pé fáǹfààní àwọn aráàlú ni. Tó àwọn tó tún wá mú àwọn wá tún wá jáde. Ọ̀dọ́ àwọn tí wọ́n ń tà á ẹgbẹ́ ọ̀gbẹ́ nǹkan táwọn ń tà ni àwọn lè láwọn ń ṣe ìfẹ̀hónúhàn sí tiwọn torí ọrọ̀ ajé ti tiwọn. Ṣùgbọ́n àwọn tó wá mú yìí ṣe káwọn náà tún lè sọ pé ọmọ àwọn tó ń tà mélòó ni wọ́n ń gbé fún ọmọ àwọn tó ń tà mélòó náà mú. Tó kí ó ní kálukú kó rorí ara rẹ̀ kó mọ̀ jà sí kí ọmọ ti àtẹnujẹ tó fi pa ara ẹ̀. Tó ju gbogbo ẹ̀ lọ nílé ẹ wọ́n rú ọmọ olóṣó àbí tìbí tó tún gbéra wọn lọ sóòtẹ́ẹ̀lì. Olorun ṣanu wa ti to gogo na de ri. I was and Olorun ṣanu won ko lo
0: do dawon. Ami o eje ba fi sad ground.
4: Ba dun won o. Mi ba je fun won o.
0: E se gan sir. Yes sir. Ngba ti awon ton tataju taju won ni won be sita. Taju taju ja ko ojo. Sepeteri. Won ni won bo sita won ni won so pe e jo o. Awon o like nkan ti jo ba se o. Pe ba awon se wa ya won lo ya owo ni.
2: Hello. Aki bola de mola oki laki le ru. Alaya malale.
0: Bo ni taju taju.
2: Ah, taju taju bo lo ma jari.
5: Ilo sele.
0: Fona gawo.
2: Fona gawo. Yo wala fona na.
0: Bo ni fona gawo.
2: O tele ana o gbe bo. Keri e ku si eni to tara e. Bi oni ta. Ṣugbọn to wa pada ya ti atajo yin. So, e no ba ko re lo te, ti won be ni ba lajo se po, to n gowo lo ya ara e, to si gbo e. To ba pada ya na bi ko ya were. Ikan lo fi kankan na ni. Bo ni wa gba ladura o. Awon omo to tinu tin jade atawon temi. A ni bowo. Bolaji, Ajibola Ademola oki lati le ro.
0: E mo se won wa gan o. Won ni awon ton tataju taju, won ni won jade wa won so pe ah, pe ki lo de pe because nkan ta won ta yi o.
4: Hello. Oruko demi ni Oluwa Konte.
0: Won lawon ya owo ni bank o ta won fi nta oja yi o. O ya ja ka gbo lati Oluwa Konte o da pe network won yen o da.
4: Tade o. Tori pe mo reti igba kan na to gogo ti sick to je pe bo ti e se ri gram o ko ma ru la. Olorun si tun da pada. Awon to ti wa sele leleyi o ko jo tori Olorun ko ba wa re lowo en to ba mo pa esegun bile to le fi toju re. Tora se gbadun gogo gogo gbadọ lo bayi o Oluwa contain Arisi Apata
0: Baba Ese gan sir won le taju taju ta n soro yin won lawon agbenuso won agbenuso awon ton ta kini yen lati distributor lati awon tita e won ni ni Nigeria Oluwa Tosi Adebisi won lo won be presido wa Bola Tinubu pe ko jo won de be NAFDAC director general professor Mojisola Taniye oya hello adeye
6: hello ma
0: hello
6: this is the chief minister eh ri kini taxi taxi na taxi kini ta mu yen ko ja o pe ba wa banje ni o po ni se je pe crisis problem no flow nja sile te ba je se je bo pe kini e ti ba nkan je bi o ti ba nkan je tu ko ja te ba je si e je ro olo ma ba ni e la nu le ko ba nje ni ko ja le awon mo yibo won je nse won se du won se le ko won se ba jo bi bayi o mi aye mi de la to mi ni o
0: e se gan ma won ni kini yen ti ba nkan je ju awon to de wa nta ni si won lo yawo ni bank ni se won wa ni sanwo bank pada ni won ni awon ton tataju taju won yawo ni bank ni so won ni ko si nkan to fe se si nisin lai se pe abi esta ki lo nsele bayi taju taju de won lo ma nta dada
5: and the thing they spoil their liver they spoil all these things wey dem dey do they say make dem no drink
0: na liver dey talk o to ba mu kidney bayi asage jina ni
5: wetin
0: asage jina to ba mu kidney asage jina to ba mu liver asage jina
5: somebody dey take him and dey burn himself where he see their life
0: Eti mo like your nkan ti comrade so nisi comrade ni ijoba n gbowo tax lori e ṣugbọn ijoba to wa n gba tax ijoba wa ni owo ko ni koko bayi
5: they say they no want tax they dey stop
0: awon o fe mo pe ko ma gbe nkan won lo
5: ko ma gbe lo
0: awon but
5: awon to move e jawo
0: but no awon to mu ti e ko awon ti won wa n ta won lo ya owo gbe kini le lanta se won se ijoba ma wa san owo yen ne
5: ijoba o ni san won de ma san interest lori owo ton gba awon
0: ijoba o ni san owo yen
5: ijoba se san owo
0: ijoba gbodo won sign ijoba gbodo san o gbogbo lati ma wa rowo tan wa lo san pada bayi
5: we I ma touch light yen lowo
0: e ma binu eyin obirin o mo pe ni inu yin o ni du si chikito se obirin gidi lo n tataju taju ni o mo pe ti ma ma binu bayi
5: e kuna no verse
0: e ma binu obirin obirin wosu obis
5: alright so my name na Esther Oladipupo ngwa no make una
0: bye bye chikito lo nso fun yin pe obirin gidi wa nkan ti wa ta fi taju taju le o dabo

àti Remi Adesina Big Man Presenter. Eléyìí ló yẹ ládùn. Entertainment to super. Focus. Lẹ̀tọ̀ ṣọwọ́ ń yá. Ẹ má gbégbó ẹ̀. Ètò bábá ètò ní sà. Pẹ̀lú àwọn àràbàdà Boys Ọlọ́run tí ò ní ronú. Remi àti Remi. A new entertainment program with excellent vibes. Ẹ̀rí kéèké lórí ètò. Kò ṣe má gbọ́ ètò ni. Ṣọwọ́ ń yá. Ẹ̀yin náà máa darapọ̀. Ní gbogbo àgùn mẹ́ta ọ̀sán sáàgùn mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí Lagelu 96.7 FM.

0: ẹ̀rọ àríkà ṣiṣẹ́ mọ̀ gbáyà.
1: Ẹ̀rọ Adeleke ló kú báyìí.
0: Ẹ̀rọ àríkà ọjẹ́
1: tí
0: sọ́jẹ̀kọ́ àtàkà.
1: Sọ́jẹ̀kọ́
0: àtàkà
1: ṣe èyàn gidi.
0: Àbọ̀gbà bẹ́ẹ̀ni
1: bọ́jẹ́kẹ́nu rẹ mọ̀ mẹ́nu.
0: Sọ́jẹ̀kọ́ àtàkà.
1: Ẹ̀rọ rẹ ní àti rẹ̀ mi láǹtà báyìí.
0: Ọgbà aláìsí àti
1: ìyàrá. Ẹ̀rọ lágelu.
0: Ẹ tí ọba dé.
1: Ọlọ́run jà tẹ́.
0: Èèyàn rere là ń pè.
1: Ọlọ́run jà fà tẹ́tẹ́ di.
0: Ẹlẹ́dùnmọ́ rẹ̀ bá wá ṣe o. Ẹni rere là ń pè.
1: Ọlọ́fà
0: Jákúmọ́lé. Ọ̀sẹ̀ jẹ́ ọ̀sẹ̀ oṣù.
1: Má jẹ́ oṣù náà o.
0: Gbígbó ń tajá kíkà ń tàgbò.
1: Ọ̀rọ̀ ràn ràn
0: ràn. Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Kólóbó tuntun.
1: Ìṣúṣẹ́
0: tuntun. Ọ̀já tuntun. Fìlà olóko tuntun, àwọ̀tẹ́lẹ̀ ọmọ tuntun,

0: ọkùnrin yìí lẹ́ni o.
1: Babala mori ta bala yẹn lọrun ta bala tobi lọwọ ẹ ayọpẹ yẹ kọ yọ
0: ọdọ àdúrà lọ. Torí ìjẹjọ ni a ti láǹfààní àti gbọ́ra wa gbà lórí ètò ti ọjọ́ ìṣẹ́gun yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Rẹ̀mi jẹ́ kí n dẹ̀ má dẹ̀ tàn ẹ́ kí n má parọ́ fún ẹ o.

0: ìmúlẹ̀ pàṣọ kan wà nbí.
1: Alọ.
0: A ní àlejò lórí ètò ìní ọ̀sán yìí.
1: Alọ.
0: Ọwọ́ wa kún díẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé tí ètò bá láǹfààní àti gbé wọn rẹ̀ mí. Tọ́lọ́run bá ní kó ṣe dé létí aráyé. Ibẹ̀ náà láti rí ìpolówó ọjà kan sí méjì.
1: Alọ.
0: Ibẹ̀ náà ni ìpolówó ọjà máa lùbẹ̀ pa.
1: Àlejò mọ̀ bí jẹ́ ń wà.
0: Ibẹ̀ náà làwọn láǹfààní máa lùbẹ̀ pa. A ní àlejò kan tí wọ́n á fi nǹkan kan tó wa létí tó máa ṣe wá láǹfààní. Bó bá tásìkò yẹn.
1: Ẹ gbọ́.
0: À ń bọ̀ wá síbẹ̀. Rẹmi, gẹ́gẹ́ bí a ṣe jọ sọ o, a ti mọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé gómìnà Mẹ̀kúnù.
1: Lawa.
0: Àwọn aláwa ń bí o.
1: Ọmọ aláfíà ọlálọ́mí aláàyá.
0: Àwọn ààrẹ Mẹ̀kúnù.
1: Ọlọ́run dẹ̀ fi wọ́n síbẹ̀ kò sì ní bàjẹ́.
0: Àmì o, àmì o.
1: Agbára Ọlọ́run
0: ò ní bẹ̀rù ẹ̀yìn. Agbára Ọlọ́run. Rẹ̀mí, wọ́n ní ohun rúgbó bọ̀ ọ̀rọ̀ kan tó ń lọ nígboro. Àmọ́ bóyá ó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn náà. Kẹ jẹ́ ká jọ láǹfààní àti bójú tó. Tá bá sọ pé ṣọwọ́ ń yá. Ṣọwọ́ ń yá lórúkọ ètò yìí.
1: Ṣùgbọ́n tẹ́ ìrònú iṣẹ́ yín tẹ́ ìrònú okòwò yín. Bẹ́ẹ̀ bá dì mẹ́rù tẹ́ bá pàdé. Ó yẹ kẹ́ ti wò pé ẹ ti gbọ́ lẹ́nu àwọn gómìnà gbogbo Mẹ̀kúnù.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ti yan àwọn ti máa mọ̀ ṣe fara rí.
0: Bẹ́ẹ̀ni, tá bá dẹ̀ sọ pé ṣọwọ́ ń yá, ohun tó lè mú iṣẹ́ yá. Ohun tó lè mú kọ́wọ́ ṣe yá.
1: Ó ní pé ká lérò rere kínú wọ́n máa dùn.
0: Àti gbogbo ẹ̀ kó mú yá. Òun náà la máa ń ṣe lórí ètò yìí.
1: Ọlọ́run.
0: Tàbá payín lẹ́rìn ara tó mú kọ́wọ́ ṣe yá ni. Kọ́ mọ̀ sí dọ́mu mẹ̀ fún lẹ́nu iṣẹ́.
1: Kó sì má ṣe kọ̀pá gíga kọ́ mọ̀ ṣẹ̀gẹ̀
0: rú. Tàbá wá rí àwọn nǹkan kan àbí àwọn àkíyèsí kan á láti jọ pera wa sí ilé tó lè ṣokùnfà tàbí sàdínà gbòkú fún ọrọ̀ ajé láti mú kó yá. Tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yẹn jí á mọ̀.
1: Ọlọ́run.
0: Rẹ̀mí. Wọ́n fi ń tó wa létí. Mo tún ṣalábàápàdé rẹ̀ lọ́sàn yìí. Owó wa tá à ń ná lórílẹ̀‐èdè Nàìjíríà 100 naira. Wọ́n láwọn kan ń kọ̀.
1: Kí ló dé?
0: Wọ́n ná ni wọn ò ná mọ́.
1: Níbo mo ti ná? Ta ń gómìnà tó fọwọ́ sí pé wọn ò ná mọ́. Ta làárẹ̀ tó àpúrúfù pé ẹ mọ́ gbà mọ́.
0: Ṣé ẹ ti kófì rí ẹ̀? Ṣó ṣẹlẹ̀ lákàtà bíi ti yín náà tàbí ládùúgbò yín tàbí lọ́jà tí ẹ wà tàbí bíi tẹ́ ẹ̀ ń gbé yìí. Ìkìlẹ̀ lè sọ fún wa ṣé àwọn kan ń kọ́ lóòótọ́.
1: Bọ́ bá jẹ́ pé wọ́n ń kọ́ bọ́ bá ròyìn lọ́rùn tẹ́ ẹ̀ ní purọ́ lábẹ́ òótọ́ ẹ sọ ọ̀nà méjì mẹ́ta bọ́jà ní tẹ́ ẹ ti ná tí a ti kọ́ ẹ sọ fún wa.
0: Wọ́n náà sọ pé 100 naira kódà 20-20 naira wọ́n náà fẹ́ gbà mọ́.
1: Ẹ jẹ́ àmọ́
0: 20-20 naira márùn-ún ṣe 100 naira
1: nìyẹn.
0: Ṣé èyàn lè fi rajà mọ́ ni?
1: Kò sì bẹ́ẹ̀rùn-ún jáde agaran ni ń bá jáde lọ́sẹ̀ yìí. 10 naira 20 naira.
0: Ibi tí à ń lọ lọ́sàn yìí nìyẹn. Ẹ jẹ́ kò ní í dá ká mọ̀ fi pọ̀ lupè fúnra wa lórílẹ̀‐èdè yìí.
1: A gbọ́dọ̀ fara nira wa.
0: Kò ní í dá ká fa ara nira wa.
1: Owó tó ti ní yìí tó jẹ́ pé owó iye owó ẹ̀yẹ ni.
0: Ṣẹ́yìn náà notice ẹ̀ ṣé wọ́n ti kọ́ lọ́wọ́ yín àbí ẹ̀yìn náà kọ́ lọ́wọ́ èèyàn.
1: Bọ́ bá jẹ́ pé ìfọ́mọ lọ lé ìwé ni tàbí ẹ bá fi ilẹ̀ fún ọmọ pé kò fi ránjẹ tó bá jẹ́ pé ládùúgbò. Hello.
0: Hello.
2: Hello, ẹ kú ètò Rẹ̀mi Lárẹ̀mí kékeré.
0: Èwo Rẹ̀mí
2: Rẹ̀mí kékeré náà lọ́wọ́ kan sọ̀rọ̀ yẹn. Rẹ̀mí Lálólógò.
1: Ẹnì ìbàjẹ́.
0: Ta ló sọ fẹ́ pé Rẹ̀mí Lálẹ̀ nìkan Rẹ̀mí kékeré nìkan.
2: Rẹ̀mí Lálólógò Rẹ̀mí kékeré ńlọ dájókò.
1: Ẹ ṣeun. Ṣé wọ́n kọ̀ ládùúgbò yìí?
2: Ẹ kú ètò kò ní bàjẹ́. Ọwọ́ tèmi gangan náà ti kọ̀wé sí Abiodun ló ń sọ̀rọ̀ láti Madina Adébólú.
1: Ṣé Madina lẹ ti ná?
2: Bẹ́ẹ̀ ni.
1: Ta lẹ náà fó tọkọ̀?
2: Wọ́n rajà mo fi ṣe chẹ́ǹjì wọn ò gbà.
0: Torí
2: mo fi ra nǹkan wọn ò gbà.
1: Ṣẹ́lẹ̀ a ni àbẹni tí ò bojú àbẹni tí ò ló yá rìn.
2: Wọ́n kò sẹ́ni tó gbà.
0: Ẹ máa gbọ́.
2: Ọkọ
0: ẹ dẹ̀ agree ẹ dẹ̀ dá padà sápò yín
1: abẹ́sọ́nù
0: abẹ́ ìyá tẹ sọ́nù.
2: Kò kí n ṣe pé mo agree bọ̀ tó máa ń fẹ́ dẹjọ́ ni mo ṣe máa ń gba kámú.
0: Ọ̀dà ẹ ṣe ẹja túbọ̀ tẹ̀lẹ̀mí.
2: Wọ́n àgbà lọ́wọ́ ṣe mí o.
0: Ẹja túbọ̀ tẹ̀lẹ̀mí
2: à ń bọ̀. Olùdájà
0: Abiodun láti Madina Adébólú. Ẹja túbọ̀ tẹ̀lẹ̀mí. 0912370-8675.
1: Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ máa gbọ́ o.
0: Ṣé rí àwọn ọmọ Nàìjíríà Ọlọ́run kó ṣàánú
1: wa. Olódò dẹ́bà mi àwọn tẹ́ ẹ̀yìn àti ọmọ bí ṣe ń lọ.
0: Ọlọ́run ni kó ṣàánú wa.
1: Ẹ máa gbọ́ o.
0: Hello.
2: Hello.
1: Hello sir.
2: Bọ́lájí Ajíbọ́lá Adébọ́lá.
0: Kí ló wà?
2: Ẹ rí ṣe ní nǹkan tó fà á rè tẹ́lẹ̀ àwọn èèyàn gọ́ọ̀mẹ̀ntì kò wọ́n wà láwẹ̀. Ìgbà tó wá padà láwẹ̀ kò ti máa wẹ̀ lára.
0: Okilo.
2: Okilo.
0: eh de bere lowo awon to nko yen pe ori radio wo na ti gbo pe kan mo gba pe won na mo
1: abinu paper wo ni ti ka
2: exactly won but won wa won la won wa yi pataki tabi ki government announce e mo gba o to ba o to le be le gba e understand o to le mi
3: order
2: eh so lo won wa lo bola je bi bola ti lo
0: Hello, talo to wa lojo
1: opo. Mi ni ma fofin gbe re
0: de. Se ri elomi o kan dede ba re nbi ti o fe.
1: Yo kan fofin gbe re de nu ai makan makan.
0: 0912370 8675. Oya, je kan wa. 08109120870 8675. Eja tun wi bi kan si ka lejo wa to ri pa da lejo wa lohun. Hello.
4: Mi ati re mi kaasan.
0: Iya be je ragbi si. Sori be lo je abani.
4: Awon bara gan gba won, on bara.
0: Awon bara na o tun gba won.
4: O gba won, o ti ti ti pe. O ti ti ti won gba mo.
0: Ah ah.
4: O na ngoro mo. O gba mo, on bara gan. Awon gan won ko ko orin owo, awon bara gan ko ko ko ko owo. Won le won gba. O gba, o gba mo.
0: E se.
4: Ani won sa re.
0: E se.
1: Adupe.
0: Eje ka fi iyen ro sibe yen na for today ki a pada si ori e ni
1: o la a pada sori e lola lagbara olo
0: se ri awon ti an gba owo ton 100 naira
1: yi
0: o di igba ti olopa ba to teyan ba to bere si folopa gburu
1: yen be e ba ka bi melo kan lola lara ti an ti farako
0: eja so iku dola ale jo wa e ka so e ba gbe nu si lero
5: e ka so olotu
0: se wa pa
5: agusha taro alafia lawa
0: oga
5: gbogbo
0: ile nko
1: e ku alobo sa
0: oju yi to doju ti last time lo
1: en ba to ri joko yi
0: yo
1: ti mo pe adua ti gba
0: o ti gba o
1: aladua to gba adua ni ko mo seme ko le mo gba titan offering re dede aba je pe masasi kan ni chief imam ti so pe irin ajo terin bo se rire ko mo musaka ti ore re
0: so wa ri ko le ma ri be fa le jo wa iyan na npe ni pe bi le ba san bi osun
1: awolawo
0: iyan ni pe npe ni pe en ti o fun ni ni asowo
1: e wo itowo tere
0: so en ti o polowo bi ta ti ri owo
1: eyin o ti ri sura lare
0: eyin o ri pe se wo gan lowo
1: igba baba ko darapo mo wa
0: o tumo si pe beyan se nwo ma bayi
1: olohun
0: baba yi oga wa
1: olohun
0: gbogbo to ba ti so e ku lori e
1: yo ba ni iri ni si
0: ni se ni lojo
1: ni se ni lojo
0: e ka san ga wa
5: e ka san lotu
1: e pele sa
5: ku se
0: Njẹ yin gangan abi ka poruko yin gangan ni owo.
1: O ri pe wiwa ti e ko wa njo si. Irun gba o si nbe.
0: E wa se o to le tun se di tele lo ni.
1: Gba bayi.
0: Irun gba e tun wa shine.
1: Ya to si pe shine. O tun kuna.
0: O kuna.
1: O le. Ah, abere lo je
0: fele. Aba fi ajojo ni.
1: Bi an le re bayi waju e, won le fa sese.
0: Alejo we ka san jare.
5: Ka san
0: lo. A tun ti ri yin.
5: Be.
0: Ta ba ti ri yin.
1: Awa ti mo pe
0: o ti ze
1: asenu
0: owo ti wole ni e tun ni nkan mi te fo gbe wa to fe so mo Nigeria lanfani
5: ki ma ri be ife awon eniyan wa lo wa ni okan wa
0: e je ko ye wa sa oruko yin ati ile ise tetun wa
5: oruko mi odunimi mi ise mefoloko oruko mi ni Okedia Richard Oluwatosin mo soju ile ise aladani ti an pe ni Synergy Global Academy nibi ti a ti ma nsoro nipa eto osuna Ori to shuna e se ntan ko ya ni university is not taught in the four corners of our institution lopolopo igba ngba ta ran ba lo sile iwe ton ba se tan na wa mo pe ah ki lo to kan igba e lawo yan mo wa miserable lopolopo igba but there's a better way and that is what we teach on lanko awon eniyan ni ile ise wa an ko won ni ona ti a le gba ti eto shuna wa ti o tun fi gbe pele ti atẹyin wa lo
1: taye won fi yato si ti awon ti an ba rin tele
5: ori pe eto osuna e se te gboro fi jafara ni orilede Nigeria lakoko ta wa yi e ri pe opolopo lati je ki nkan to lo siwaju si won ma sise meji meta merin sugbon sibe na ki para koju ara won won ri owo lo to bo owo yen o to bukata to n
1: wole
5: awon ni majile si so yi pe when your expenditure is higher than your income you have automatically activated poverty owo to na jare ba ti poju to n wole lo wahala ti wa
1: oju kan la yo pada wa
5: yo pada wa
1: yo pada di ko son
5: be ni baba bi
1: so lai son
5: be ni sa ile la chakiesi ta fi so pe o gbodo tun mo imo mi so a fe se eto idanilofe idanilekofe a mo dawo iye wa leko lofe nipa ona wo la le gba
3: lati tun ran eto isuna wa lowo tiwaju ati siwaju si ni ipo ti ora je orilede Nigeria wa lakoko yi ti won o fi mo rowo yo la se po on jawo o nje gbese o de mo gbo bukata e ni rorun lawojo
6: oda ti aba wa bi ni a ti to gbawo
7: abodun
6: ti e ti wa ni di ba se nkoyan ni bi an se re owo ati wi pe awon bi ere ma je mi ni showo lele to kan si fun wa laarin seju kan si meji pe ah enta pelu nkan te wi yi te so yin o ona ni
3: ah la kokon na emi gokon ni mo gbe ile ise kale emi na je kan lara awon to janfani ile ise ni
7: okay se tori pe wa janfani yen le ise to wa nkede kakiri
3: mo ran ti ipo ti mo wa nigba ti mo ba ona yi pade mo ran ti pe mo ti wa ni ipo te mi gan ro pe kilo kan
7: kabiyesi
3: ti ojo na ye mi mo
7: kabiyesi
3: wa wo pe ngba ti mo ro na bayo etan awon kan na ma nbuwa to je pe ipo ti mo wa ngba yen lawon no wa bayi bawo le mi no se wa lo information lati fi ran won lowo information yi ti wa ni orilede Nigeria fun odun 14 gbako 14 years
7: gele
3: mi lati mo ba wa soro mo ba eto ipade ni odun 2021
7: kabiyesi
3: odun marun seyin laarin odun marun ti mo ti lo ni eto un lo san ju no odun ti mo ti lo nu semi aye
7: olodumare
3: olowa je ko mo ti wa ro pe ah bo lemi na se le je kawon eyan gbon pa ori ona abayo ona orire so information ti mo ba pade lodun marun seyin o lemi na fi n bo awon eyan lati ran opolopo eyan lowo a le so pa temi pe mi na se won ba
6: ti e le se
7: o tumo si pe saaju pe 21 years ago awon ipele atase orile ise ti naru to ti du ori telesa
3: ka ma fi opo opolopo pa ejo
7: beni
3: ni agbaye lapapo 20 years need to be precise.
7: Wonderful.
3: Sugbe ni orilede Nigeria 14 years lo ti lo. Emi gan ti won ba wa soro, mo ti janfani eto yi lati odun 2021.
6: Yes, sir. Alejo wa
3: 5 years ago.
6: Lati gbo ona te ngbigba. Eni kawo yan ma bo si seminar.
3: Be ni
6: lojo wo.
3: Be ni ko se ta le na fe fe lori eto tori akoko wa.
6: Tori akoko.
3: So am ni ore ofe lati select awon lori tawon na tin wa na bayo tele. O le joni sewo. O le joni sewo. O le jan to se se tan
6: su. O le jakowe.
3: O le jakowe.
6: O le jan ti o kawe.
3: O le ma le fi idi go kan o, ebo kan do so be. Ni tan be lowo ni pe so won na bayo. In to ni lo ton ba je ko won na bayo.
6: Won na bayo si ati ri.
3: Eto de ke to su ne le ni
6: to
3: si.
7: Ko le gbo bo ti wa tele kaye ri o goke.
3: To ba ti wa category yen mo ki ogorire.
7: Oye sasoko to ki adugbo ko dun ridun wo.
3: Won na dun ri ko ni tumo.
7: O de time ko wo we school ti oga wa to duro yi.
3: Iwo na ko je pe oni mo kan mo rin regbegbe kakiri adugbo iwo na ko den to scars je pe won mo wa kakiri to ni tumo
6: hey ibo ni seminar ti ma waye
3: ojo awaye ni office wa ti o wa ni Iwo Road
6: ba lo se ma debe
3: se lo ma waye so nti mo fe se ni pe ma fi number kan si tanisin e ma ja ma pe number yen ipe ti ma npo ju lopolopo igba e ma
7: je
3: ka ma pe number yen
7: lerin te so yen
3: send message
7: opo ti believe pa lejo ta ba gbe wa ipe pe esa rice ni temi gari n temi e wa n temi e ma pe number iko ma so story okay so
6: lo tele atejise
3: atejise ni o send o send di oruko re si number yen a wa pe lati le se wa
7: otan
3: gbogbo information to ba ku wa gba lati ori pe
6: lati ori
3: lati ile se wa
6: yato si sms nko whatsapp message
3: o le wo whatsapp mi na o le you can send a whatsapp message o le dm ni whatsapp
6: number wo ni sir
3: number yen 070
7: e sir awon grandma le fe ba soro e ma je o je kan ju nkan ju e pe le yo ko
6: en bodo ati gbogbo irufe eyan so atodo atagbalagba
3: atodo ati grandma ati grandpa
6: wo le ba soro
3: is an equal opportunity for all number yen 070 38 53 2029
6: lekosi
3: phone number lekosi is 070 38 53 2029
7: esa
3: be yan tin tiraka tin saka kritele mo wori gbianju ni
6: number lekosi
3: akoko ti to fun lati mo run lo wo no wa gbo eto yi o si dam loju pa ye o yi pada si re number yen ni yi
7: okay
3: 070 38 53 2029
6: for the last time sir
3: 070 070 38 53 53 2029 baba ti ri oruko re ninu atejise yen o gba ipe lati le ise wa a ki o wa ni ijoko po pẹlu awọn senior consultant wa a si bẹrẹ si ba ṣiṣẹ pọ o da mi lori pa ye no sun siwaju
0: ọta ẹ ṣe
7: ka ye o sun siwaju leyan fi ri ni niri
0: aye pada ajẹpẹkẹ yi naa tẹ atẹjiṣẹ orukọ yi sun number yẹn
7: ma pe rara
0: ibi ti fake wa l'original wa o ibi original wa fake wa
7: ọmọ ye ori to ti wọnu
0: koko ti a ti de ma
7: na true lo de yi
0: true lele
7: o ni o mowo wa
0: iwọ naa ti ẹ gbiyanju ẹ
7: ọlọrun
0: ẹ jẹ alọ leni ka pada lọsan
7: la a pada
0: o dabọ.
8: Lajiliwa FM 96.7.

kúrò lẹ. Ìròyìn yìí kàgbà ńlá yìí ló ń dé sí ti ìbọn yẹn láti kanin lágẹlú 96.7 FM òkè gájòkè. Ilé ìtakalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Tìbàdàn. Ṣeun Àríbìkọ́lá lorúkọ mi. Ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ni wọ́n tún ti fìdí ẹ̀ múlẹ̀ nípa ìgbìyànjú wọn láti jẹ́ kí oúnjẹ kí ó pọ̀ yanturu kí ìdáṣẹ́ sílẹ̀ kó sì wà. Ẹni tí ó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti AAC Ṣòwúrẹ́ ló ti pè fún fífi ọ̀gbìn irúgbìn cannabis sínú abala òfin nílẹ̀ Nàìjíríà. Orílẹ̀-èdè Russia ló ti la gbogbo ìkìlọ̀ fúnlẹ̀ ti United Kingdom látàrí ohun tí ó lè tẹ̀yìn ẹ̀bodè ní bí wọ́n ṣe ń kó èròjà agbórí afẹ́fẹ́ jagun fúnlẹ̀ ti Ukraine. Àjọ tó ń bójú tó eré bọ́ọ̀lù láfẹsẹ̀gbá yíká àgbáńláyé ni wọ́n ti júwe lé fún ìkan gbòógì lára àwọn òṣìṣẹ́ wọn látàrí pé bẹnu àtẹ́ lu ààrẹ wọn Yun Infantino. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ nípa ìgbìyànjú wọn láti jẹ́ kí ọmọ ilẹ̀ Nàìjíríà má máa lálàsíé fún oúnjẹ. Ohun ìdáṣẹ́sílẹ̀ léyìí tí yóò tún pọ̀lọ́pọ̀ yanturu nípa lílo ẹ̀ka ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ti ètò ọ̀gbìn nílẹ̀ yìí. Ẹni tí ó jẹ́ alákòóso fún ìdàgbàsókè ètò ọ̀gbìn nílẹ̀ Nàìjíríà Idi Mahaya ni ló ṣàlàyé ọ̀rọ̀ náà níbi ètò ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ níbi àpérò tó ní ṣe pẹ̀lú ẹ̀ka tí ó ní ṣe pẹ̀lú àwọn èèyàn tó lẹ́nu ń bẹ̀ lẹ́ka ti ètò oúnjẹ tó sì wáyé lẹ́ẹ̀kọ́ ìga ifásitì ti ń bẹ̀ nílùú ti Port Harcourt. Nínú ọ̀rọ̀ ọ̀hún bẹ̀ ni wọ́n ní àjọ tí ó ń rí sí ètò iṣẹ́ ìwádìí lẹ́kùn ti ẹ̀ka ètò ọ̀gbìn inú wọ́n tẹ pẹpẹ rẹ̀ tí wọ́n sì forí ẹ̀ sọ ojútùú lórí ẹ̀ka ètò oúnjẹ òṣì àti bí àwọn ọ̀dọ́ ńlẹ̀ yìí yóò ti ríṣẹ́ ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Mahia ni ó gbóríyìn fún ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n pe amọ ètò náà tó sì tún ń pè fún àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ní ìgbọ́jẹ̀bẹ̀ láti láǹfààní àti jẹ́ kí wọ́n fi ìgbárùkù tí kán fi ọwọ́ ti ẹ̀ka ètò ọ̀gbìn àti ìjọba àpapọ̀ lẹ́yìn kí ẹ̀ka ọ̀hún kó tún lè dàgbàsókè sí dáadáa. Níbàámu pẹ̀lú rẹ̀ ó ní ètò náà ni yóò jẹ́ kí ẹ̀ka ètò ọ̀gbìn kó tún gbèrú sí tí ìdáṣẹ́sílẹ̀ yóò sì wà bẹ́ẹ̀ ni yóò jẹ́ kí àwọn aráàlú kí wọ́n tún ní ìfọkànbalẹ̀ lẹ́ka ọ̀hún. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ Nàìjíríà Yun Tunji Disu ló ti ṣàlàyé báyìí wípé ilẹ̀ Nàìjíríà ni àwọn ọmọ Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ dẹkùn àti máa lo òfin ní ọwọ́ ara wọn bóyá wọ́n lu ẹni tí ó jẹ́ afurasí tàbí wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fojú winá ẹ̀sùn ìpànìyàn láti wákàtí lọ. Inú àlàyé ọ̀rọ̀ ilé tó ṣe inú fọ́nrán tí ó gbajúgbajà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ló ti wípé kò ní sàǹfààní mọ́ kí àwọn kan kóra wọn jọpọ̀ kí wọ́n sì gbé òfin lọ́wọ́ ara wọn kí wọ́n dá sẹ̀ríà fún ẹnikẹ́ni eléyìí tí ọwọ́ tẹ̀ gẹ́gẹ́ bí afurasí pé ẹni tí ó bá dáṣọ orú ẹ̀ ṣòro lábẹ́ òfin ilẹ̀ Nàìjíríà ìdájọ́ ikú náà ni ó tọ́ sí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló tún wá la gbogbo ìkìlọ̀ pé ẹnikẹ́ni eléyìí tí ó bá gbèrò tàbí tí ó ń ya fọ́nrán tàbí tí ó ń fi fọ́nrán ọ̀hún tàn kálẹ̀ káàkiri ibi tó jẹ́ wípé àwọn èèyàn ni wọ́n ti ṣe ìkọlù tàbí tí wọn ò jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n fojú tiwọn náà ba ilé-ẹjọ́ tí wọ́n sì fi ẹ̀sùn ìsopàǹpapọ̀ kàn wọ́n tó sì jẹ́ pé ìyún náà ló wà lábẹ́ òfin pẹ̀lú ìjìyà ẹ̀wọ̀n ọdún 14 gbáko. Díìsù ló tún ṣíṣọ lójú ẹ̀ nígbà tí ó ń pàṣẹ fún àwọn ẹni tó jẹ́ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ní tìbútòrò àwọn ìpínlẹ̀ 36 àti olú ìlú lẹwa tí í ṣe ìlú Àbújá láti gbé ìgbésẹ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí èyíkéyìí tí wọ́n bá kẹ́fín pé wọ́n dáṣọ orú ẹ̀ ṣòro.
ojine ti o je aja feto omo niyan ni ati omoye sipo are labe egbe oselo ti AAC omo yele sowore lo ti benu atelu ajo to ngbogun ti lilo lilagbigbin ati ogun oloro ni bi won se se danosun awon egboge kan le ti won ni won kefin ninu oko ti nbe nipinle ti edo to si kesi ilegbimo asofin nle Nigeria lati je ki won gbe igbese ati fi abala ofin ti o je ki awon omo leye lanfani ati ma gbin egboge ohun ti nje cannabis sure inu atejade to fi butter loni ode yi lori ate ti ayelujara nbe lo ti salaye bayi ti o si nbenu atelu igbese ti ajo ohun to gbe wipe irugbin ohun gan ni o le ko ipa to se ribiribi lori eka eto raje nle Nigeria to je pe ose ohun ise ni o si wa nile lowo lowo o salaye pe ijoba ni mo gbọdọ dekun ati ma ba ere oko ohun to je egboge oloro ti cannabis ninu awon oko ki won se gbe igbese lati je ki won lanfani ati ma gbin labe ofin ti o si wulo fun eka ti npo ogun papo ati eka ti won gbe eroja jade sure lo bi pe le Nigeria ni won le ja anfani lopo yanturu won ba gbe igbese na ninu eka ti o ni se pelu ise iwadi alagbara ti o si pese idase sile ti eka ipawo na yo si gberu si dada

0: ẹka tí ń rí sí kólẹ̀ kó dọ̀tí ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti ní àwọn ń bèrè fún ìfọwọ́sowọ́pọ̀ nígbọ̀njẹ́ ti àwọn ọ̀dọ́ báyìí láti jẹ́ kí àwọn aráàlú láǹfààní àti ní ìwòye ìtanijí bí wọ́n ṣe máa da ìdọ̀tí wọn nù tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fira wọn jẹ láti gbárùkù ti iṣẹ́ ọ̀tún náà àti ìmọ́tótó àyíká ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà nínú àjọ náà dókítà Muyinwa Gbadegesin lọ́ṣàlàyé ọ̀rọ̀ wọn níbi ìpàdé alágbára eléyìí tó ṣe tí ó sì fi ń la àwọn èèyàn lọ́yẹ̀ láti jẹ́ kí wọ́n dẹkùn àti máa da ìdọ̀tí sáwọn ibi tí kò tọ́ tí wọ́n sì lo àwọn ìgbọ̀njẹ̀ míì láti jẹ́ kí ẹka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí kó tún gògò sí Gbadegesin ló wípé àwọn ẹka ti pàṣẹ ni wọ́n sokun ìbáṣepọ̀ ró dandan tí wọ́n sì láǹfààní àti máa ṣe àtúnrọ àwọn ìdọ̀tí láti jẹ́ kí ó wúlò fún àyíká àti wípé wọ́n ní ìgbésẹ̀ àti máa ṣe ìmọ́tótó fún àyíká ìpínlẹ̀ náà nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ ní ibi àwọn bùdó kan tí ètò ọ̀hún tó ti wáyé bí agbègbè ti Badagry àti Àgbọ́wá tó jẹ́ àwọn ibùdó pàtàkì tí wọ́n ti ń la àwọn èèyàn lọ́yẹ̀ tí wọ́n sì ń jẹ́ kí wọ́n máa ṣe àtúpalẹ̀ àwọn ìdọ̀tí níbi tí wọ́n ti tún àtúnrọ rẹ̀ tí ó sì jẹ́ kí ẹka ètò ọrọ̀ ajé ńlẹ̀ yìí kó tún gbèrú sí i. ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn orílẹ̀-èdè ti russia ni wọ́n ti fẹ̀sùn kan ilẹ̀ ti united kingdom wípé ńṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kí nǹkan ó máa le sí i bí ó ṣe jẹ́ pé wọ́n ń ṣe ìtìlẹ́yìn fún ilẹ̀ ti ukraine ní bí wọ́n ṣe kẹ́fín wípé àwọn ẹ̀rọ agbórí afẹ́fẹ́ jà tí wọ́n fi ṣe ìkọlù sí orílẹ̀-èdè ti russia lẹ́nu lọ́lọ́ yìí ńlọ́jọ́ wípé ilẹ̀ gẹ̀ẹ́sì ni wọ́n ti ṣe wá tó sì jẹ́ ti iléeṣẹ́ ọmọ ológun ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ṣàlàyé nígbà tí wọ́n ní ilẹ̀ ti ukraine ńlọ́ tún jáwé sóbì nínú ìkọlù alágbára sí ìlú ti moscow tó sì jẹ́ wípé àwọn apá ibìkan ilẹ̀ ti russia náà ni wọn ò gbẹ̀yìn níbi ìkọlù ti ń wáyé pàápàá àwọn ibùdó ti ẹbu ìfọpo àti àwọn ibùdó tó ní ṣe pẹ̀lú ibi tí wọ́n kó àwọn nǹkan àlùmọ́ọ́nì sí ilẹ̀ ti russia ló ti wá dúnkokò mọ orílẹ̀-èdè ti united kingdom báyìí látàrí iṣẹ́ tó ní wọ́n ṣe tí wọ́n sì ń ṣe ìgbọ̀wọ́ fún ilẹ̀ ti ukraine lẹ́ka ti ìmọ̀ ẹ̀rọ ti agbórí afẹ́fẹ́ jà léyìí tí wọ́n ní wọ́n ń lò láti kọlu ẹkùn ti moscow ẹ̀wẹ̀ ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún ni wọ́n ní ó ti jẹ́ kó ṣe àkóbá ńlá ńlá fún ìpèsè epo nílẹ̀ ti russia lọ́hùn-ún tí ó sì ti jẹ́ kí ẹka ètò ọrọ̀ ajé ilẹ̀ ti russia kí egbò ẹ̀yìn kọba. àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yíká àgbáńlá ayé ni wọ́n ní àwọn ti pínyà pẹ̀lú ẹni tó jẹ́ ìkan gbòógì lára àwọn òṣìṣẹ́ wọn ìyún kevin lamour láàrin bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tí wọ́n ló bẹnu àtẹ́lu ẹni tó jẹ́ ààrẹ fún àjọ ọ̀hún ìyún gianni infantino wípé ńṣe ni ó kọ̀ láti gbé ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn iléeṣẹ́ tí ó ṣeéṣe kí wọ́n máa ṣe àmójútó ìwé ìwọlé wòran àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ àjọ ọ̀hún inú ọ̀rọ̀ tí àjọ tí ó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yíká àgbáńlá ayé ti ọ̀tẹ̀bọ̀tà ńbẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ tó sì wípé ìbáṣepọ̀ wọn pẹ̀lú ti lamour ni ó ti wá sópin báyìí ìgbésẹ̀ náà ni wọ́n ṣàlàyé gbà tí wọ́n ní ó bẹnu àtẹ́lu àjọ náà eléyìí tí wọ́n ní inú ọ̀rọ̀ tí ó sọ bọ́ta wípé ńṣẹlẹ̀ ẹni tó jẹ́ ààrẹ fún àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yíká àgbáńlá ayé ọ̀hún ìyún infantino pé ìgbọ̀njẹ ti ìdarí ẹ̀ ni ó yẹ kó jẹ́ mímú àwọn èèyàn papọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé ìdàkejì ẹ̀ gan ni eléyìí tí àwọn èèyàn ń fojú rí. kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ ìgbìyànjú wọn láti jẹ́ kí oúnjẹ kí ó sùn wábọ̀ kí ìdaṣẹ́ sílẹ̀ kó sì gbèrú sí i ẹni tó jẹ́ ọmọoyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti aac ṣòwòrẹ́ ló ti pè fún bíbuwọ́lu àti ìṣe àmójútó gbigbin irugbin ti cannabis nile Nigeria orilede ti Russia lo ti la gugu ikilo fun le ti United Kingdom lori ohun to sese ki o de ba won latari pe won fesun kan won pe won ko awon ero agbori afefeja fun ile ti Ukraine ajo to mojo to ere bodo la fese gba yika gba nla aye lo ti juwele fun ikan gboge lara awon osise won leyin ti won ni o benu atelu are won yun Infantino fun awon iroyin yi ati iroyin mi to nti kan ye jade ele kan si wa lori takun agbaye pelu itana www.lagelufm.com eye lo pin iroyin to nde se ti gbo yin lati kan yin lagelu fm 96.7 ele tele wa lori ate ti x pelu itana lagelu fm 967 tabi ke feran wa lori ate ti ibanidore yun facebook loje ewe lagelu fm 96.7 tunde Olawuwo ni olotu iroyin ye pelu ranlowo Babatunde Moro Nkeje Seun Aribikola in lo tin royin e seun tem gbo wa e ma yase oni o san wa sore
1: La la la la gelu efe jagaba gogore ti o ma ro wan so
2: Wa ona bi o se le keko imo nipa etolera ko le di ojimileka etolera bi gomi Ibadan College of F Technology ni ko gba lo ile eko to gbon teda sile lowo ijoba apapo bakan na ajo MBTE fowo si pelu kilo wa tun duro de aye gba ni wole ti sisile lati keko gboye diploma iwo sa ti fomo yo ninu danwo jambu so se lo wole aye sisile fa awon eto bi Community Health Technology Paramedics Health Technology Public Health Technology Family Health Care Technology eni to ba mu ile eko mi ninu akosile fun idanwo jambu to se ni 100 mark 100 mark le paro ile eko ati course re bo ba wa ni jambu ko be ude Ela foruko sile fawon eto mi to je diploma bi Community Health Extension Workers, CHIEL, Health Technician, Pharmacy Technician. Bakan na, o tun le gba iwe eri akosomose fun eto bi Junior Community Health Extension Workers, JCHIEL. E kan si won loni, won wa ni plot 29, Olorun Gbeja Street, Jegede Olun Loyo, Amuloko Road. E si tun le foruko sile lori ecotech.edu.ng. Elu elu won ni 0805 109 8329 tabi 0806 998 0560. Ibadan College of Health Technology, gbigbe agbara wo awon akosomose ojo ola, leka imo ilera Atamugoro shetu lira lo jewon logun
3: Golden Chance Lotto
4: Golden Vogue Independence Promotion gbogbo eyan lolufe Golden Chance Lotto e ku orire Golden Chance Lotto di setan lati fo bitibiti million gbedunnu ko opo eyan bi na ja se nsajoyo odun ominira darapo mawon olorire ti o janfani owo tulutulu ti eni ko kan tan Golden Chance Lotto Morning Game Golden Vogue lo ba kaju osunwa lati je ninu 125 million cash bonanza gege bi ebun fodun ominira independent gift o le talai moye igba bo se ta to be lo se je to o ya gbera so ma dolu ara e lo tarata si eyi ke Golden Chance Lotto Stand Kiosk tabi so abu wagbogbo o le talori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift they grant for you ofin atila na wa o ayo yi o wa fe ni odun 18 soke o ya latasiko yi di September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira Make you enter zone category. Golden Chance Lotto Loni. Irina Oni Bawa. Lodun Ominira.
5: Mo tun bere. Mo le salai mo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi. O ti eda o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi Native Jollof Rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
6: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
5: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
6: Maggi star yo so gbogbo onje ta

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, Siyara, ọ̀fẹ́ onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Bàbá akọrin látàárọ̀ ni o ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
1: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

kí n káàbọ̀ sórí àkọ́tú ètò. Ó bú mọ́ lẹ́tọ̀ yìí. Ẹyin tí wá tẹ́ ti dúró ń bẹ̀. Dè wá. Ẹyin tá àjọ máa ń gbádùn ara wa. Tá àjọ máa ń ṣe kinní yẹn fúnra wa. Ẹyin tí wá gángan. Ó jẹ́ pé ẹ kìí gbé rédíò yín kúrò ní Lágelu 96.7 FM. Ẹ ṣe àmọ́ lóore o. Ó bú mọ́ lẹ́tọ̀ yìí. A ti dé, tá a bá ti dé, a dẹ̀ ti dé náà nìyẹn. Àwọn nǹkan tẹ́ ẹ lérò pé ẹ máa bá pàdé dandan ni ẹ máa bá pàdé. Ṣùgbọ́n ètò tòní a tún jọ múnú ara wa dùn. Bẹ́ẹ̀ ni a sì jọ dunra wa nú. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi, New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Lórúkọ gbogbo àwọn ikọ̀ ètò só bù mọ́. Tóbilọ́ba Ajayi ń bẹ́ ń bí. Ọmọ ìyá àfẹ́nu. Infinity Ọlámilékan Láwo. Dúdú tì mí gbágbágbá. Ó yá. A tún jọ para wa láyò. Àtẹ̀mí àtẹ̀yìn látún jọ ṣe lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébùgì. Ọ̀nà méjì sí mẹ́ta lẹ tún fi máa dá sí ètò tòní. Àkọ́kọ́ lórí Facebook Lágelu FM 96.7. Lágelu 96.7 FM. Ẹ ǹsọ́ ń bẹ̀. Ọ̀nà kejì ẹ lórí ọ̀fẹ́ àti pè wá. 09123008675. Nọ́mbà yìí ṣiṣẹ́ fún gbogbo ètò tí bá ń jáde ní ìkànnì yìí. Kìí ṣe fún ètò Adéọ̀sùn nìkan. Gbogbo ètò tí bá ń jáde fún nìkànnì yìí. Bá ti ń jáde tẹ́ ń gbọ́. Fún gbogbo pìrìsẹ́ńtà. Nọ́mbà yẹn nìyẹn. Ju gbogbo ẹ̀ lọ ìṣó lórí káàṣì ẹ̀. Lórí ètò tòní ẹ mọ̀ pé ẹni bá tún ti ta káàṣì ẹ̀. Ẹni bá jẹ àwa ó tún dá Richard card padà fún. Mò ń bọ̀ o. Kí n tó kí àwọn èèyàn tí wọ́n ń fún wa lẹ́bùn. Tó ń múnú wa dùn. Tá a jọ ń ró sọ. Mọ́ra wa lára. Mò ń bọ̀. Ẹyin sọ lórí káàṣì ẹ̀ báyìí ta ló tún máa jẹ owó tí mò ń wò yóò. Mo ń wo 25,000 naira kan, mo tún wo 50,000 naira kan. Méjì nu. Bóyá yìí ò mọ bí wọ́n ti ń ta *347. *1004*2#. *347*1004*2#. Ẹ sẹ́ndì ẹ̀ ó máa gbé yín bọ́ sí ìpele mi. Ló bá tán. Bá ti gbé yín bọ́ sí ìpele mi. Á bí yín pé mélòó lẹ fẹ́ ta. Ó ti bí yín. Ó bá ti wá bí yín yẹn ẹ̀hẹ́n ẹ ti mú iye tẹ́ ẹ fẹ́ ta ₦500 lẹ́yọ kan. Ẹ ti mú ó yẹ sẹ́ndì ẹ̀. Á wá bí yín pé ṣé USSD lẹ fẹ́ fi sanwó ni. Àbí bank transfer.

0: Hello.
1: Ẹgbọ́n rẹ bàbá.
0: Bàbá mi mo kí yó.
1: Arákùnrin Dàpọ̀ ló ń pè yàn.
0: Láti bọ̀. Arákùnrin Dàpọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ìlú Èkó.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ní Badagry.
1: Ìkẹjà mo jẹ wà lónìí.
0: Ìkẹjà lẹ bàbá. Ṣé ẹ fẹ́ kí wà ní abẹ́ fẹ́ mú béèrè ṣe é bú mọ́.
1: Mo fẹ́ mú béèrè ǹjẹ́ fún mi ń béèrè kẹjọ.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ. Ẹ gbọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ yìí. Wọ́n ní kí ẹ dárúkọ àwọn orígun wọ̀nyí ní èdè Yorùbá. Àwọn orígun wọ̀nyí ní èdè Yorùbá North, East, South, West.
1: North ni àríwá.
0: Gbọ́ yẹn máa sọ.
1: South ni gúúsù. East jẹ́ ìlà oòrùn. West jẹ́ ìwọ̀ oòrùn.
0: Ẹ ti gbà án. Gba pàtó fúnra yín.
1: Bẹ́ẹ̀ni mo pa. Ẹ fún ìbéèrè kẹwàá.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá ti lọ.
1: Ìkẹsàn-án kọ́.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án. Ẹ gbọ́ dáadáa. Wọ́n ní kí ni Yorùbá ń pè ní agodóńgbò.
1: Ọmọ ẹṣin ni.
0: Ọmọ ẹṣin ni Yorùbá ń pè ní agodóńgbò. Bàbá ẹ bá ń pàtẹ́ fúnra yín.
1: Bẹ́ẹ̀ni mo pa ẹṣin bàbá.
0: Ó yẹ túmú béèrè mi.
1: Ìbéèrè kẹta tó ṣe kú ìbéèrè kejìlá.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá. Ẹ gbọ́ dáadáa o. Ẹ gbọ́ dáadáa o. Wọ́n ní ó pín sí abala méjì. Ṣé ń gbọ́ mi bàbá?
1: Mo gbọ́ yín.
0: Abala méjì ni ìbéèrè kejìlá ìpín sí. Abala àkọ́kọ́ àmì orí ọ̀rọ̀ ni. Abala àkọ́kọ́ àmì orí ọ̀rọ̀. Abala kejì ìbéèrè ni. Abala àkọ́kọ́ rèé. Wọ́n ní kí ẹ fàmì lé ọ̀rọ̀ yìí. Tí n bá ti ń pè fún yín ẹ mọ̀ sọ àmì orí rẹ̀. Ṣé kí n bẹ̀rẹ̀?
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wà pẹ̀lú mi?
1: Mo wà pẹ̀lú mi.
0: Kọ̀ǹkọ̀.
1: Dodo.
0: Kọ̀ǹkọ̀.
1: Dodo. Dododo. Ẹni kọ̀ǹkọ̀. Dododo.
0: Kọ̀ǹkọ̀.
1: Dododo.
0: O de ni o. Ikeji. Agbalagba.
1: Dodoredo.
0: Dodoredo. Ikẹta. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn o. Ikẹta. Arigbabuwo.
1: Rèmímí.
0: Rèmímí. Rèmí.
1: Rèmí.
0: Arigbabuwo. Ẹ ti gba abala àkọ́kọ́ nu. Abala kejì. Ẹ̀gbọ́n wọn ní kẹ́ dárúkọ méjì mìíràn tí a lè pe ẹ̀gẹ́ ní èdè Yorùbá.
1: Pákí. Àti gbàgùdá.
0: Pákí àti gbàgùdá. Bàbá ẹ tẹ̀ bá ń kọ́ pàtẹ́ ọ fúnra yín.
1: Bẹ́ẹ̀ni mo pa bàbá.
0: Ẹ pa ẹlẹ́pa ni.
1: Mo pa ẹgbọ́. Ẹ mo pa bàbá.
0: Lórúkọ àwọn èèyàn tí ń fún wa lẹ́bùn máa dárúkọ wọn. Anthony Bọ́dúnrin Múyíwá Michael Fálọ́wọ̀ Ládẹ́jọ́. Lórúkọ àwọn bàbá yẹn. Ó yá ẹ kàn pàká nọmba yín 5000 naira lẹ́gbà.
1: O náà ni ok náà nọmba
0: tó. Ẹ pè ẹyin ẹ kàn pé.
1: O yá 70.
0: 70.
1: 0.
0: 69. Ṣé nọmba tẹ fi pè náà ni?
1: O náà ni ok yẹn o náà ni.
0: Kó mọ̀ di pé wọ́n mọ̀ yọ yín lẹ́nu ni.
1: Bẹ́ẹ̀ni o náà ni.
0: Ẹ jẹ́ ń bá yín wò.
1: Odo iwájú ẹ̀yìn nìkan náà lẹ́kọ̀ọ́.
0: Ó gbé oyè Bọ̀dé Ládàpọ̀ Edward wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá ṣé fóònù ọwọ́ yín lẹ fi rí?
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ń fún wa lẹ́bùn.
1: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn ní iléeṣẹ́
0: Ládìlú. Ṣé ẹ ti rí?
1: Anthony Bọ́dúnrin.
0: se ti ri
1: a ye wo ba wole a wole ba
0: ye wo ye wo ti wole o ti wole o ti wole
1: o dupe lowo gbohun o wa ma ro
0: se ile ki won ni sin
1: o dupe lowo yin na
0: eyin na se
1: se

ti fe lo bi cash e bayi ejo gbogbo yin ti e tun pe mi pe bo le se se e gbo dada je n fun yin seju marun ke sai lo ta bayi ma fun yin ni seju marun e gbo bi won se man tare e gbo dada star ete star 3 4 7 star 1 0 0 4 star 2 hash star 3 4 7 star 1 0 0 4 star 2 hash ẹyin ẹ tẹ sori fóònù yín báyẹn ẹ ti rí n tó gbé wá ó máa béèrè pé mélòó lẹ fẹ ta ẹ bá ti gún iye tẹ ẹ fẹ ta yẹn 500 alẹ yọ kan ó yẹ tún send ẹ àbí pé ṣe ussd lẹfẹ fi sanwó ni àbí bank transfer ó ti gbé wá àbí bó ṣe gbé wá ngan ó yẹ tún send ẹ bẹ́ẹ̀ bá ti wá send ẹ account number tó gbé wá yẹn ẹ kọ́lẹ̀ tàbí kẹ́ ẹ screenshot ó yá ẹ̀ sọ lọ́dọ̀ ní pos kan kẹ́ ẹ lọ fún tí ó bá ti ṣe tí ó sanwó wọlé wọn ò kì í padà lórí fóònù tẹ́ fi send code yẹn ilé ẹ̀ fi mọ̀ pé ẹ ti jẹ ẹ jẹ́ fún ìṣẹ́jú méjì

0: baba akorin ila ta ro ni o ti su mi igbogan la nlo bole mu mi lo
1: arakunrin
0: fokan bale onu ati la re ni mo fe fi han e
1: o ya wo
0: ohun re ohun re pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.nga.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálà ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: padà yé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbà dìgbàkúgbà onígbà tọrọ gbanigbangba láwùjọ àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára àti gbanilọ́wọ́ alágbára àti fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣubú yàkàtà ń di ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta àgbẹ̀ tó takan gbangba sí gbangba wálíà yíká àgbà ńlá ayé tẹ̀ ti ń bọ̀ wá ń dédé àkókò yí a máa tún kéyín kú rọ̀lẹ́ o akéyín kú rọ̀lẹ́ a sì kéyín kú àárọ̀ akéyín kàsán níbi gbogbo tí ọwọ́ jà ìkànnìyà àti ètò yìí tó fẹ́dẹ́ lákòókò tá a wáyé ẹ káàbọ̀ ságbàlà òdìdẹ rẹ ẹ̀yà àtọ̀pinpin àgbàlá òdìdẹ rẹ ẹ̀yà àtọ̀pinpin nìkànnì ti lágẹ̀lú 96.7 fm ilé ìta kalẹ̀ sí ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn àyín ẹ túmọ̀ pé bàbá ti dórí ètò báyìí kíní ọ̀hún ti bẹ̀rẹ̀ náà nu o ètò tòní náà ó sì lápọ́njá ibì kan la fi àdàgbà ètò rọ̀ sí láyà àjẹjọ́ ilé ti àkókò fi kó wà ní pàpamọ́ra bẹ́ẹ̀ láti ọ̀dà á ṣe báyìí nígbà tí àsìkò bá débẹ̀ náà á láǹfààní láti tẹ pẹpẹ tapa abẹ òun náà nírọ̀lẹ́ tòní torí wípé yóò lágbára pọ̀ o nírọ̀lẹ́ yìí túnde ọláwo lólóòtú ètò yìí assis adémọlá assis sowan ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà tá a wáyé fún mi gbé èrò ń bẹ̀lẹ̀ agbára tó náà sì ń fojú wo bá a ṣe ń ṣe kinní ọ̀hún ṣé wọn arí bikọ́lá ló kọ́ mi the special one emi lo tori ijoko na agbada nla mi legbe niwaju olodumare omo ajipo lowo ope tatata ina njo ogiri osa ina gori elefe jototo ati wa lori kan ni facebook eyin yan wa lagelu 96.7 fm lori kan ni facebook o lagelu 96.7 fm elawa te ti le lanfani ati wo wa nirole tuni ìbò la ń lọ o ọmọ nàìjíríà ìbò la sì ti ń bọ̀ torí wípé ẹ̀yin tẹ́ ẹ máa ń fún ní báárà lówó ẹjẹ́ àti ibẹ̀ mú àbí kí n sọ pé àwa gbogbo àdàlà fọ́ tí ẹlòmíì bá dúró wájú bẹ́ẹ̀ tó bá kó àdúrà bolẹ̀ pé bàbá ọkọ mi kíní kankankan ẹ̀yìn ìyàwó òun ìyàwó òun ń bẹnu oyún rọbí lọ hospital wọn kàṣẹ rẹ rọ ṣe gbá wọn ṣàwó ni òun ò tí ì jẹun láti bí ìjẹfà èèyàn ní mọ̀ ọ̀gbà tí èèyàn sọ pé ìwọ ọlọ́run bíyàn bá ń ro nǹkan kan bọ̀ gan-an èèyàn kọ́kọ́ gbé tiẹ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan náà pé ọ́ dàbí ẹni pé léyìí tún lágbára kọjá eléyìí tèmi ń rò bọ̀ bó bá ku 200 lápò olúwa rẹ̀ ìyá le dá méjì pétọ́ wọn náà gbálẹ̀ kọ́ lọ rèé fi mu gàárì síkà wá sọ pé òré níwọ̀n báyìí gẹ́gẹ́ bí orin olórin kan tó ní rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore ní gbogbo àwọn tí ń tọrọ báárà o ní gbogbo wọn o ṣùgbọ́n léyìí tó lu bọ́ta yìí gbọ́dọ̀ jẹ́ kí tí àwọn ọmọ aráyé kò dì sí kódà wọ́n ní agbègbè ìwòrò òdùnbàdàn àyín náà ní ẹ́ẹ̀dìkọ́ta wọn ọ̀rọ̀ yìí a máa ká èèyàn wa ti ń bẹ ní jamani lọ́hùn-ún abiola yaliyali a máa ká aláàpá mr tọpẹpẹ bátọpẹ bàbá pé kí nàìjíríà ṣe wá bí a ti gbé bara wa nù ẹjá lọ síbi ọ̀rọ̀ tí ó bá mo kó mo rò wá bí ọwọ́ ti tẹ̀ ẹ́ pé àwọn owó tó ń gbà yìí gan tó ń ṣe bá bíya ńlá fọ́ lójú ọ̀kan lápá young boy ni ọ́ tó sì dùn wò kí ló sun ọ débi wípé ọwá ń gba báárà ta ló ràn kí ni wọ́n fi báárà ṣe àwọn agbègbè wo náà sì ti máa ń gbà á ẹni tán bá gbowó lọ́wọ́ ẹ̀ tán bá lowó ọ̀hún tán kí ni ó ṣẹlẹ̀ sóńtọ̀hún ẹ máa bọ̀ lórí ìkànnì facebook ràn lẹ́yìn lágẹ̀lú 96.7 fm ọ̀yá àṣìṣó bá ń tẹ kíní ọ̀hún pọ̀ nílẹ̀ ní fẹ́ lo soundtrack òun lónìí ya ja bonu eto gan ni san ni role ye ne e kuro le o eyan ara la o eyan lara wa e gboro lenu e
1: o to wa su ni lapo ni o wa to ro o wa to ro o be ni san owo na kele fi se ama ko fu on da wa kele ko gan ina
2: Abdulsalam
1: be ni san owo na jara ko fo gan do gan fi se
2: mo ni mo o kiki
1: o ko kiki
2: be ni san
1: o ko kiki
2: be ni san
1: lo gai ma fun yin
2: eating time
1: o eni ton ba gbo yin lowo e kilo ma ba se o eni ton ba gbo yin lowo e kilo ma ba se
3: o di da ra aya to pipi
2: ibi me lo ti lo mo lo si eko
1: so lo gote ma lo si eko
2: o ma ti je
1: ijebu eko ije wi badon to ti wi badon ko o lo badon
3: o di da ra aya to pipi
0: ben ba so fun yin pe na njo lori omi ha ese bi mi pe kin bu eru re wa eh oya e ma bo lori kan ni Facebook o obalana ati sohun ati strelin ni agbohun ati dami eyo wo ko je oya etan forun sori kan ni Facebook won ti kokko fowo ba die oju e wu kondo kondo eh je lanfani ati lo audio re o ke roju awon amo okun sika sori kan ni Facebook won ti kokko fowo ba die oju e wu kondo kondo eh je lanfani ati lo audio re o ke roju awon amo okun sika sori kan ni Facebook won ti kokko fowo ba die oju e wu kondo kondo lanfani ati lo audio re o
4: kini owo ti
0: awon amo okun sika latori kan ni Facebook je lanfani lati lo audio lapa bi ki o le yi awon ara le daada
2: rasid lo
0: o ti kili aban oju re re o e ri po ti le po agbon ko lo ta o o kokko ko ya fun die na ni
1: rasid loruko
2: mi loruko mi
1: rasid
2: be ni sa
5: e ti ready
2: Rashid Lukoy.
1: 18,000
2: bill.
1: Oh, every time back go, you know where kilo ma ba se.
2: I'm sorry. No me lo sospecho casi.
1: Mi so su ki
2: oni o ma ma sare.
1: O ma sare. Mo ma gbe lo sospecho kai kele. Abi mo lo so mi o brother
2: Benny.
1: Fun ra so mi o gbo,
2: o ma gbe lo sospecho kai
1: kele. To ba wa sare yen, ki bawo ni ile iṣẹ oga ti wo ma se ri.
2: Wo mo n goke.
1: O ma goke
2: Benny sa. Ibi me lo ti lo mo lo si Eko.
1: So lo goke
2: ma lo si Eko. O ma ti je.
1: Ijebu. Eko, Ijebu Ibadan to ti wu Ibadan ko o lo Ibadan
2: mo ma goke.
1: Mo mo se yin wa.
2: Ibadan lo wa.
1: A du gbogbo
2: o lo.
1: Igbo lo
2: Benny sa.
1: Lo ma se yin.
2: Lo ko new life.
1: New life
2: Benny sa.
0: Ẹyin tẹ̀ ń gbọ́ wa ń lé sẹ́ ẹ ti rójú ọkùnrin sẹ́ ẹ ti fọkùnrin yìí lówó rí. Live and direct lórí ìkànnì Facebook lẹ̀ ń wò
1: yìí.
0: Wọ́n lẹ́ ń tọ́ba fáwọn olówó yóò máa ṣàìsàn wọ́n máa gbé káàkiri ilé ìwòsàn. Àwọn ó sì máa lókìkí. Ó ní agbára pọ̀ kọjá kàṣíǹkà. Àwọn ó sì máa lókìkí. O ni agbara fọ kọja kasi nka awon o si ma lokiki o ni agbara fọ kọja kasi nka awon o si ma. To eyin te n gbọ wa nle ibi atun jasi re o sa so pe atun wa tun fun bara lowo bayi eyin o tun weyin wo e dakun mo ti e fe be eyin te n gbọ wa tẹ́ẹ̀sì ńlá ń fà ní àti wà lórí kàní facebook tá ń dárákùnrin yìí mọ̀ wọ́n ná wọn láwọn ná bàdà náà ń gbẹ̀yìn bá tún fún yàn ní ₦50 ₦20 tọ́wọ́ adẹ̀rù àrùká àtẹ̀mí àtìyà ní dẹ̀rù àrùká láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè wọ́n wàá ṣèwádìí títí wọ́n ni wọn ọmọ ti ń ṣẹdí ẹlẹ́ni inú re èló sì kò bá inú èèyàn ṣe wáá jìn tó báyìí tó jẹ́ pé a sì ń ṣera wá ń ṣùtá àwa ń wò òkè fẹ̀tòfẹ̀tò bí ẹni tí ò ní ẹ lọ mọ́ ẹjẹ́ àṣejẹ́jẹ́ ń ṣojú òpólẹ̀ fún yàn bíi méjì sí mẹ́ta bọ́yẹ ti pàdé irúfẹ́ èèyàn báyìí rí àti pé wọ́n ní wòrò òdùlẹ́dí kọta àwọn nìbàdàn ó túmọ̀ sí pé wọ́n pọ̀ dáadáa láàrin ìgboro ìbàdàn sẹ́yìn náà ń pàdé àwọn ìfẹ́sọ́kọ́mọ ọkùnrin torí àtọkùnrin àtobìnrin ni wọ́n ẹ rí pé nǹkan kan ò ṣe wọ́n wọn ò ní àléébù kankan lára ń wọn ṣàbarapá wọn ó ṣàdédé máa wà tọ̀rọ̀ owó. ó ní agbára ojú òpó méjèèjì ló ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ ntun a fẹ bèrè ni wípé ṣe ti láǹfààní àti pàdé irúfẹ èèyàn bẹẹ hello ó kọyìn àti ibi tẹ ti ń sọrọ ẹ kúrọ lẹ. ọyọ aláàfin ọyà.
4: ó jẹ fún mi tó bára lówó lóbi ìgbà tí mọ́là mú fún.
0: ọ̀dà
4: ọlọ́ọ̀bà tó máa dáàbò bẹ̀ bò wá o.
0: àmì ọlọ́run ọ̀ dáàbò bò wá. wàsówàsó.
4: àbó rí pé ọlọ́ọ̀bà mi ọmọ sí wa lẹ́rú àdùká fọmọ wa.
0: ọ̀là àgbàrá ẹ ṣeun. hello.
5: ó kúkú ní sírin.
0: àmì àtẹ̀yìn náà o.
5: ọmọ rẹ àti wa àti ìyàwó àtàwa náà ni ká gbàpọ̀.
0: àmì àtẹ̀yìn náà.
5: àti rírú ẹ̀ dáadáa ọmọ rẹ ní sọ̀rọ̀ ẹ pé ewu ọmọ bàbá àwò láti kẹ̀yìn
0: sí ẹ̀ máa ṣeun.
5: èmi àgùn láti gbà náà lèmi àgbò bára lòwú mọ nígbà tí wọn bá pé bí wọn ti sọ fún wa obìnrin kan ti kàńjọ oníjọ tẹ béèrè púpọ̀ ọlọ́mọ méjì nínú èbó nínú mẹ́rin méjì kú lórí fàǹtọ̀rọ̀ bára ẹ̀ náà ni èmi ẹ̀fún alówó lẹ́yìn kí ìtùsọ fún àyàwó mi ẹ mọ̀fẹ́ ní aka lówó àmọ́ sọ fún àwọn ọmọ ẹ mọ̀fẹ́ ní aka lówó bẹ́ẹ̀ bá jùmọ̀ àjọ tí ọ̀bà lówó san ẹ sanwó ọ̀lẹ́ oúnjẹ ṣùgbọ́n ẹ gba owó wọn má dáwọ́ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀fọ́ lójú tí ó ń lọ tọrọ bára ayé ò ní mú ohun ní mímí náà tán tí ń gbọ́ wà tán ìyàwó wà tọmọ o
0: ẹ
5: kó ewu ọmọ ní bàbá àwò láti fẹ̀yìn sí.
0: ẹ ṣeun tẹ ẹ pè tẹ ẹ dá sí ọkẹ nìkan péré kọjá mẹta ẹ ní abala ti bẹun. hello.
6: ojú dẹrẹ.
0: ẹ yà àtọ pínpín.
6: kò ní bàjẹ́ fún yín.
0: àbí àtẹ̀yìn náà àbíkọ́lá
6: orúkọ mi náà lábẹ́ ọkọ ìyàwó ẹ bá mi jí láti ojú olómi akẹ́dẹ́mi.
0: ọ̀yà.
6: tẹ̀rí àwọn ẹtí ètò òmù yẹn tí wọ́n mọ pìtẹ́mì ẹ̀ wọ́n pọ̀ nígboro. sòtìyẹ tó bá jẹ́ pé àwọn ẹtí ìkan mú ni sòtìyẹ ẹ̀ lè rí wọn tí wọ́n wá ń wọ́n tí wọ́n gbà. àfọ́mọ̀ fún gbogbo àwọn ẹtí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa díbọ̀ wèrè tí wọ́n máa lẹ̀ kò rí mọ́ ojú. wọ́n mọ bí wọ́n ṣe máa ń lọ ẹsẹ̀ nǹkan kò rẹ̀ mú wọn. ṣebí kò ṣe bí ẹgbẹ́ kan náà obìnrin kan náà tí wọ́n mú. jẹ́ pé ẹni tí ń gbélé rẹ̀ gangan ló kà ibi tó pàtẹ ọkọ̀ títí lọ́ọ́ chẹ́ǹdì. sẹ́ẹ̀dí gbogbo àwọn tí wọ́n bá fi ń díbọ́ bá wọn owó máa tẹ̀ wọ́n ni. kò lè jẹ́ ni jẹ́ pé nǹkan wa mú ó wá kú àti jẹ kò ní ìbẹ̀rù kan bá wọn láyé. àmọ́ àwọn tó yẹ pé nǹkan kò mú àwọn tí mo ní àwọn ni wọ́n máa ń ṣerú sẹ́bà ní sóre ṣe oníwọ̀n nígbàbọ̀dé. gbogbo àwọn tó bá tún kú náà wọ́n wò sí máa tẹ̀ wọ́n
0: náà. ẹ ṣeun tẹ pè tẹ dá sí lórí ìkànnì facebook o àwọn èèyàn náà ń dá sí lọ́kan òjọ̀ kan ẹja ǹdí tá a fi mú un wá ni pé ẹjẹ́ arọ́ra ṣe ìyẹn ní ká má ṣoore o èmi náà ń ṣe é ọlọ́run ní ọ̀wà kó wa yọ ń dún níyàn tá a ti bára wa yìí ń gbọ́ jẹ́ pé àti tu wá fún yàn ní nǹkan wílíńlì ó tún wá dogun báyìí bó wá ṣe wà ní líìkì náà lọ́ wà ní gbangba ààrẹ ń tọ́ jẹ́ pé òun náà kó tó fún oníbàárà ní nǹkan rìpọ́ọ̀tì ń bọ̀ wá lórí ìyún náà o yóò ti kọ́kọ́ ó ti yé yín yóò ti fira gbára wúra gbogbo ẹ̀ kówó lọ kó sì lọ kó gbogbo ẹ̀ lọ àwọn ìyún náà wà àṣírí wọn ò tíì tu nígbà bá tú gbọ̀ wọ́nrinwọ̀nrin ẹ̀ lórí ètò yìí wọ́n lọ́n ti ń bẹ tẹ́mi rẹ̀ sì wà. kí ìfihàn ṣe fàárà ẹ jẹ́ ń sáré polówó ọjà tí ń bá dé ilẹ̀ ìbàdàn ìbàdàn ní gbogbo ẹ̀ ti fẹ́. won ni akunrin kan be to dana sun yawo e nfelele ah oni agbara po o be na ni wahala kan sele ni agbegbe sabo sabo ni bada o ku die olohun yo awon osise amotekun o koja ka si nkan o e je npolowo oja ti nba pada de oni oro kolomo o ke lo fomo re e ku kale
7: Lagilu FM 96.7
8: Iru omi elekan lodun ti ru lowo lowo lori oke Betali ipade adura ti iso oru olosupo gbako ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire se agbekale re awon eniyan ti ri ise iyanu loju koroju akori total deliverance from the power of darkness itusile patapata ninu agbara okukun efesu ori kefa ese kejila akoko adura lojojumo 9 am to 12 pm 3 pm to 6 pm iso oru 11 pm to 3 am nibo lori oke Betali wa e wo pade bayo ije ayun re Sony koja iyana bare die ala adorin along the Ayure road Ibadan wa gba itusile tire loju koroju 28th church anniversary September 13 ni olu iya ijo wa lori ta challenge ni Ibadan opo woli atawo olorin emi wa loju ise woli Gideon Tanimo wo esupopo JP olugbalejo pe baba sori ero number yi 08033281742 ise oru alagbara nla torin tilu la fi sase kagbare ni Friday to gbe yin osu kejo yi adura npa lori oke Betali e mama
9: se ola wala ye mo
10: ku baba akorin lata ro ni o ti su mi igbogan la nlo bole mu mi lo
11: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e Oya wo ore
10: Takashi pelu edegbeta naira 500 naira lori splash 105.5 fm pelu code e *347*1004*#. Lori Lagilu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
12: Bodajide, bodajide, ki lo shele, ki len son o jonu ni yi, shen la la ni, aben shiro no?
10: Mo sese jini o dabi eni wipe ala ni koda ala to dara ni mo rira mi gege bi okan lara awon to gba owo lodo cashier mo ala ojo bibere wa si imuse pelu cashier iwo na le je olubori ninu osu kejo yi ma se je ki anfani koko jare o je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu cashier o tin je wo ojojumo pelu ma gbenu sowo cashpot to sose laikuno ajo to ri si tete orire ni pele oyo lo fun telu cashier eni odun mejidi logun soke nikan lo le kopa lati ta

0: kere o eni nla so fun gbogbo eniyan papata papa julo awon lugbe ile ibadan ati ipinle oyo lapapo wipe egbe eleran active butchers of nigeria tawa kalitu oyo state chapter labe alagawa najimudin balogun aliwo ohun la fin kede fun gbogbo eniyan papata wipe to ba di lola iyanjo kokandilogun ninu osu kejo odun ti a wa yi gbogbo omo egbe tawa kalitu papata awa ma sise ni ti wa o gbogbo ri odo wa papata jake jado ile ibadan ati ipinle oyo lapapo gbogbo be le ma ti renran ra ko si wipe ataja gbogbo omo egbe tawa kalitu papata lo ma ta eran nitori na gbogbo eniyan papata to fe ra eran e ma se jaya rara to ba di lola gbogbo omo egbe eleran tawa kalitu active butchers of nigeria a ma wa nibi ta tin ta oja wa e si ma beran nibe lori sirisi be ba se fe si bakan na la dupe lowo yin be se tin ba wa raja latẹyin wa ife ta ni sira wa ko ni pin lagboro olohun oba a o ma reti yin lola olukede alaga wa najimudin balogun active butchers of nigeria action
1: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bóyá o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí LND NC HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijẹ́mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóun nìkan lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kó ojúmọ́.
3: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: Ó dáná sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
5: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: iRecharge? How that one take work?
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1# on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
8: Lagilu FM 96.7.
9: Àgbààgbà tẹ̀ ń láǹfààní àti gbọ́ wa. Àkìyìn káàbọ̀ látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún. Ètò ń tẹ̀síwájú o. Ẹja mú látapá bí ẹja lọ ságbègbè Sábó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó gbọ́ tí ròbọn tí wọ́n ń lẹ̀kọ̀ tí wọ́n ń jàdá tí wọ́n sì ń ju ọ̀pọ̀lọpọ̀ igi lágbègbè Sábó wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ gan ní pàtó. Wọ́n sáré páwọn rọ́kọ̀ àmọ̀tẹ́kùn. Wọ́n sì láwọn kan ti ń bẹ àfẹ́ dákọ̀ ẹ̀yà kankan àwọn tí à ń bẹ lágbègbè Sábó. Wọ́n bá wọn kọjú oro sí ikọ̀ àmọ̀tẹ́kùn débi pé ẹ̀yin náà rí inú fídíò tá a fẹ́ fi hàn yìí. Ọlọ́run ló kó ìkan lára àwọn àmọ̀tẹ́kùn ọlọ́run ló kó yọ. Kí ló wáá ṣẹlẹ̀ gan? Wọ́n lọ́kùnrin kan ni ọ̀rajà ọjà gbéwiri. Àwa bèrè pé kí lọjà tọ́ra gan wọn ni gold ni òun wúrà. Ẹni bí wọ́n ti wá gbé ọjà òun ló ń tọ̀ ń lọ́rẹ̀ẹ́ fẹjọ́ sùn. Òṣìṣẹ́ elétò àbúbá lọ́bẹ̀ pé káwọn tiẹ̀ lọ́rẹ̀ẹ́ invite ọyá ẹ lọ́rẹ̀ẹ́ gbé ọkùnrin ọ̀hún wá ká bí léèrè pé bóò ló ṣera kinní ọ̀hún o nǹkan lọ́ba di bọ́ọ̀ lọ ìyá mi. Sábó mi jìgìjìgì nílẹ̀ Ìbàdàn. Ọyá bá ń gbé fọ́nrán ọ̀hún sí pápápá. Torí ọjọ́ rebi àná òórùn sì rebi àtiwọ̀ àárọ̀ ọjọ́ mú sọ lókun o ba n gbe fọna won se ko wa to di pe a gboro lenu awon to jo ga agba leka ti amotekun niro le je lanfani ati lo audio re o je lanfani ati lo audio Eta wa lagbegbe mokola te ri bayi te mo to se lo e gboro le yi
8: eyan bi
9: 15 lori ohun nikan eyan ara sabo pelepele towo yin o pele pele towo yin o
8: awon le yin bo para yin o
9: pele pele towo yin sabo to fi le mu odidi amotekun ma sagi le bayi
8: won pa amotekun ile o
9: o ye ke
8: won pa amotekun ile keke
9: eyin agbagba ten lanfani ati gbo wa foran le nwo yi live and direct e ri pe gbogbo titi da lo paru paru ngba ti won bere wa lo won ne ki lo wa sele gangan to fi di pe la si gbo yi obele oya e di atun gbelaye lenu eni to je adari fun iko ti amotekun ni pinle oyo 2IC ni ilu badan ayin
10: mo fe ka wo amotekun ni ẹni tí ó ṣe sẹ́yìn wọ́n dẹ̀ àpáàkà àwọn àmọ̀tẹ́kùn fẹ́ sẹ́lẹ̀ jù báyìí.
11: ṣé wọ́n lè ṣe sá.
10: ṣé ṣe
11: àmọ̀tẹ́kùn lè ṣe.
10: ẹni tí nǹkan bá wà lẹ́nu iṣẹ́ iṣẹ́ náà ni.
11: bọ̀ sí kò pọ̀ jù fẹ́ni kan
10: kọ̀ọ̀rọ̀
11: no
10: CCID this morning.
11: Okay.
10: For further investigation.
11: Don't fail arrest you. Won't pay the arrest you now.
10: I won't really arrest. Phone. We won't drag them. We won't know.
11: Okay. You're a jalogan. No rat. You're a jalogan.
10: Good.
9: Edakun eje paro wa sawon ara sabo ati gbogbo agbegbe patapata eja lafia ojoba laarin ilu igboju agan sira eni kolokan bi oro ba sele baye baba wa paro wa fun gbogbo ara ilu na papa julo agbegbe sabo toro yi ti gbe sele a paro wa sawon osese eleto abo na kawa na o se ni won tun won sin eni to si ra oja ole na eyan agba le so pe eni to ji epo loja pe ojale bi eni to gba lowo e ngbo je pe o sese ko ma mo poja o le ni ngbo o si ti di be o wa nilu ati gboju a gan o salaye ni pe to bayi ka sa bayi ka wode won mo poja o le ni o e je lo re pe n to ta fun mi wa sugbon na le ma wo pe boya ko je number n to ta gan arin oja ni iru wa ogere wa na si la rin oja eyi o wa wi aparo wa seyin ara asabo ene to jadari won be e ba won mo yi soro o ndigbamagbamo oro sabo yi ndigbamagbamo a so report kan na ti o fe jina pupo ni sabo ni sabo won na ni mo ni baba nbo wa si na le nde la pa bi ti won ni won ka baji na tu ma won ti ngbenu ke geto nbe won ka mo lowo eja na suru si oya mo ni nsare muyun na wa fun yin tori wipe a rojo awon mu so lokun kini awon si po nle bi ka si nkan niro le to ni oda je nka comment die ko ma da be npe nta lori kan ni facebook wa da yin lagara je nka comment awon iyan wa ni facebook to won na lanfa ni ati da si to niro le yi niki se niki na bi nyk sha stephanie ojele kasim abiola woni well done sir shitu salam woni eku eto koni reyin odunuga oluwa keme woni well done sir god bless you and your crew yusuf isiaka anyabameji woni eka le aku eto olarin waju kasim adilakun adunia de sogbemi Emiola Anifa Salami Emiola yi si wa fe fo kojo ore mi kan ni gba ta wa ni Muslim Grammar School bayi o ko re go bi regi na ni o ke yato die Salami waju ni kan ni ranti boyo na nje daddy K won ni eku eto won la won gbianjo ati pe wole obirin kan wa ni junction Taska o man se bi afoju o tun man bori o man bori momo ni ile sabi kile ko yi o man di bo ni okay eyin te n gbe lagbegbe Taska e se ri oro se be lori bi oba da yin loju e le fa le se olopa e fa le won lowo awon ni won se wa e ma se dajo leyin owa ara yin o

0: a qualifier. I don't just know, man.
1: So because your wife say you offended you, he bought your t-shirt. So you now go to your machine and fetch up fuel and petrol and throw it on her. So now set fire. Okay, come down. You now set fire on her. You say that you don't know.
2: Jacob,
1: what?
2: You know what? I'm a teacher.
1: Teacher?
2: I'm a pastor.
1: You're a pastor?
2: I'm a reverend.
1: Huh?
2: Reverend.
1: What is the name of your church? Name of your church?
2: Currently, I'm attending. But God, give me the mandate that I will serve Him, I will have my own church in the nearest future.
1: Okay, now, okay, hey, calm down, please.
3: Irú ìbínú wo ló wá bí tó bẹ́ẹ̀. Ẹjẹ́ ń sáré lálé yìí kó tó di pé àwọn máa pè wọlé. Fẹ́lẹ̀lẹ̀ tí mo dá akọ lẹ́ẹ̀kan kì í ṣe tìbàdàn bí o. Fẹ́lẹ̀lẹ̀ ti ẹ mọ̀ pé ó kọ́ àdúpọ̀ a máa jọra wọn. Ìpínlẹ̀ Kogi nìyẹn wà kì í ṣe tìbàdàn bí o. Irú ìbínú wo ló bí tó fi wá mú torí pé ìyàwó ẹ̀ sun aṣọ ẹ̀ ná. Káti ẹ̀ ní pọ́bìnrin náà wà tóun náà wọ̀ kò fẹ́ bójú mu tó. Sórí bíbẹ́ lò gọ̀ọ́rí fífọ́ ni. Ẹ̀yà lára wa tẹ̀ ń gbọ́ wa. Inú bíbí ẹ̀ ṣe nǹkan rẹ̀ o. Jẹ́ ìṣojú àgólẹ̀ kó tó di pálọ̀ sọ́dọ̀ àwọn eléyìí tí ó kẹ́yìn fún ti ìrọ̀lẹ́ ti tò ní. 091-2370-8675 tàbí 08142-491006 ìlójú òpó méjèèjì tó já sí apá àbí. Hello.
4: Ẹ bá kúrò lẹ́ o.
3: Ẹ kúrò lẹ́.
4: Orúkọ tèmi ni Olúwakọ̀dé Dáríṣà Àpáta Ìbàdàn. Ṣé bá wo dáadáa ni pé èdè mi? Nǹkan tó mọ̀ pé tó bá ṣe ìwọ gan fúnra rẹ̀ ò ní lè gbáyé mọ́. So èdè ló di o, àtẹ̀mí àtẹ̀yí èdè ayé ò ní dì wá o.
3: Àmì o, àgbàdua ni o. Ẹ ṣeun.
5: Good.
3: Hello.
5: Hello, sir.
3: Ẹ máa kúrò lẹ́.
5: Bọ́lá Adémọ́lá òkú ìlàjílẹ̀ rọ.
3: Gbogbo
5: àdúrà ó àwọn èèyàn lè má gbàgbọ́ náà bí ìsèmi ó ní èdè o kò wà tó ní pé sáré jáde ọkọ̀ ọ̀rọ̀ ó gbé pẹtrol tó fi dà sí lára tó fi ṣáná ó dẹ̀ bí ní ọlọ́run pé òun gbogbo ń lọ ṣe bàgbọ́n tó wọ́n dé pásítọ̀ ìlú wà ní skú ẹ̀ ó lè lè dìínú ẹ má ṣẹ̀ká rúlẹ̀ àgbọ̀n ọlọ́pàá wa nínú èdè abẹ́rẹ́ mo sọ
3: bọ́lá
5: sí Ajíbọ́lá Adémọ́lá òkè láti lè rọ̀.
3: Ẹ ṣeun. Hello.
6: Hello, ẹ kú àlẹ́ o.
3: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
6: Orúkọ tèmi ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́gẹ́rẹ́.
3: Pòpò màrí.
6: Ẹ sòrí ẹ bẹ̀rẹ̀ mi kọjá o.
3: Ẹ má bínú ọya ẹ dá sètò.
6: Ṣe rí lákọ̀ọ́kọ́ èdè ayé ò ní dì wá.
3: Àmì.
6: Lágbára ọlọ́run a sì ní lógún àkóbá.
3: Àmì.
6: Lágbára ọlọ́run máa fún wa ṣe o.
3: Àmì.
6: Ogun ayé ò sì ní borí wa.
3: Àmì.
6: Mo mọ̀ pé èdè ló dì í. Ẹ sì mọ̀ pé èdè àti ẹ̀fún ẹ mọ̀ pé iṣẹ́ kẹ́nẹ́ ló ń ṣe àpapọ̀ fún àwa lókun.
3: Kàbíyèsí.
6: Iṣẹ́ kẹ́nẹ́ bàbá mi sọ fún mi kí bàbá mi tó kú torí ọmọ èrú wà ní mi kó tó yẹ kó mo dé bàdán bí. Ó ní nínú ohun gbogbo tí èèyàn bá ti ń ṣe ní àdúrà kó máa pé èdè ayé àti ẹ̀fún ọlọ́run má jẹ́ kó dì wá. Gbogbo àwọn tó ń gbọ́ wa nírọ̀lẹ́ èdè ayé ò ní dì wá o.
3: Àṣẹ ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí.
7: Hello. Ẹ kú ọ̀lẹ́ o.
3: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
7: Orúkọ mi ni Adétọ́lágá.
3: Ìyẹn o ti rebété o. O ti rebété. Ó ní agbára pọ̀. Hello.
7: Mi bàjẹ́ fún yín Arídíkọ́lá.
3: Àṣẹ.
7: Là bàbá mi jí látọjọ́ lórí Akérèmí pé ìdí ogun kò ní díwà. Àti ìdí àtẹ̀fún ìgbà kò ní díwà ní
3: gbogbo
7: ìdí ní o.
3: Àmì.
7: Nìkan oríwo ni gbàbọ̀dé wo ni díwà táyà tọmọ tẹbi tára bíbi ibi tó ń gbọ́ wa.
3: Ẹ ṣeun. Ẹyin tó rí ìkànnì Facebook náà mo rí yín ń bẹ̀ o. mo ti da yin lohun idowu mo dupe ola e seun mo ti da yin lohun pe ke se ti ibadan bi o ke se felele ti ibadan ayin ko o e wo e ja gboro lenu ibi ta fi adagba eturo si laya ajejo nibi abala ta ti da si awon to ba jara won lowo nkan kan gbogbo e ja gbo kan ninu e ko to de pe a pala mo eto fun turo leyi e ku kale
8: oruko mi ni Mesiana mo wa lati ire olodo
9: okay
8: oya so laarin emi ati James Wagbeyoro so iranjo fe wa olodun ti je ko wa sopin so owo ti apapo owo ton fun mi pe awon fi settle won fun mi ni 85 kan won fun mi 200 kan won fun mi ni 500 kan gbugbe je 785 ti aseko kari e le ni so won je mi ni owo ayo mo je irepodun landed association kore ni 350 mo de ti san ninu 350,000 naira mo de ti san fun won ni
10: oruko mi ni Adeleke ti mo je vice
9: Adeleke what
10: Adelebi Adeleke Olayinka ti mo je vice landed association irepodun kore estate Pagun Okeomi ti mo de wa si lage nilede lati gba balance owo ti misana ana jewa ni tesora wa ni jewa ni 350,000 ti won de ti san fun wa le ni yi bayi ti won ti se transfer sinu account mi le ni bayi bayi
9: okay
11: komi ni eda James Bagbinro mo ti san owo ti mo fi settle ana Messi ti ifemi ati yami ati e to de ti dopin lo ni so ka du de ti lo ni aye re o si ti ko gbogbo eru e ko nu le mi
9: ko le ya won ti o ba lanfani ati gbo ati record ten na ma ni lowo ki lo sele kan te fi tuka
11: mo fe se atunse tori pe eda ni mini church ngba ti mo se mistake lati fi se number 2 yawo keji mo wa fe se atunse so mo ra ni kaluko mo lord mo de se fun ni 785,000 pe ko fi manage are kaluko de ti lo ni ni ayara re
9: okay she ti gbowo loto miss anna
8: ti gba owo ti owo loto owo ti won la fe fun mo ti gba
9: okay eyin na ti gba owo ti anna je yin
10: be ni won ti se transfer si wa o
3: to eyin agbagba ti en gbo wa nle ye fawon ti o ba ye daada a etu yigi nbi o ke se yigi o mo ye so ko ati yawo eyin na mo se bi baba pe ki lo ti e sele gangan igba ti en ba lo re se re pa die nta o ti ye ba baba ruka o ti ye yin asaba won so ile ti o fi wa dija ti o dogun to de ko ma fi nkan lera won kaakire olohun si gbenu wa soro aba won yanju e o obin na si gba owo awon to won na je lowo 350,000 olanfani ati sanu 780 ti aba won so si o ti esun kon son kon son kon son kon ngba to re pe gbogbo e ti pin bo si ko de o pada rerin bo ta na ni ko je bo se je o elanfani ati mu complain wa lojo saturday lati ago mesan laaro le lanfani lati mu complain wa yan jeyin lowo ni o en ja si nkan kan ni o yawo yin ta po omo ti yawo yi omo yi si wa jo omo yi ojo mi o ti ye yin lanfani ati wa ma bara yin ja o e ma yo adatira yin e ma yo betira yin e ja lafia o wa laarin ilu ngbe ba de baba si ba yin so e report kan ti yin na o si balẹ e wo lati pe mi leyin eto 070 36 26 8688 070 36 26 8688 woli to gba yawo woli egbe ise iwadi ti bere lori eyan titi ijo mejo gbogbo o ti seti e gbo mo rin lori eto ye 070 36 26 8688 loju opo to ja si odo mi a ma bi obe ni besu atelese a si benawo a lo loni mo kiyin daada baba wa Anthony Bodurin lati United Kingdom mo ki wale shote lati America Solard lati Toronto ambale asise Abiola Yali yale lati Hamburg ni Germany lohun e seun a ma be obe ni besu atelese a si benawo a lo loni a tun pada wa njo mejo e ba da ma de bayi la ni de ba le se won ribi kola na njo giri osa na gori le fejutoto.

0: mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
1: You won't believe what happened yesterday.
2: Seriously. And good morning to you too.
1: Sorry, I forgot. Tea before tea.
2: All right then, spill.
0: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
4: tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
5: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Lágilu FM 96.7.
7: Lágilu FM, jàgàbá gbogbo rédíò.

0: iṣẹ́ àkókò ìran láti fi agbára ràn sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsèré o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ solution hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kuala Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣẹ́lógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrún. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run tó ni gbogbo ipá àti gbogbo agbára. A tún ti wà nínú ọ̀rọ̀ rẹ fún ti àṣálẹ́ òní.

pe tosan toru oju ogun ni christiani wa number 4 oni lati sise lori ohun ija to fe fi doju ko ogun idi niyi to ni lati da ogun ti o nja mo bi o ba ti da ogun ti o nja mo wa mo irufe ohun ija ti o lelo bibeli ti salaye re dada oni e ma gbagbe ida emi ti se oro olorun lai si ida o le pe ni ibon o le pe ni oko o le pe ni ohun miran sugbon ida emi o la mo si oro olorun eyi ni a fi nja ogun emi ma ranti wipe ida emi eyi ni irinse ija fun gbogbo christiani ninu aye lai si ida emi opolopo christiani ni agbara won ni ajesara a lu won sugbon ko du won a lu won sugbon won ti ni ajesara kini soro ti won ni won o lo ida boya won o ni abi won o mo lo abi o ti ku lowo won ida emi ni ona isegun kini ida emi iwe efesu ori kefa ese ikejila sori laisi ohun ija temi o le bori ohun ija temi ranti dafidi won ko ihamara saulu ko olorun o gbera ko le gbera o ni e bo lara mi mo so lose to koja ko poju lati so loni ma lo ohun ija ti aye ko ni sise fun o o n sise fun awon ti aye ohun ija won ni won mo bi won ti n lo iwo christiani to o n ya ohun ija ti aye won o ni fi apade alude re ran o ma sora re di eran suya lowo awon ika eniyan dafidi bo kuro o mu ohun ija to mo nipa re kona kona ati okuta o sa dada ki lo sele si christiani to n jagun ti ko mu ija re dani mai ti kuro nbe o so mo pe pelu ohun ija dafidi yi o koju golayati golayati nla o di pẹtẹlẹ niwaju rẹ nitori kini ida emi n bẹ lọwọ rẹ ti se ọrọ ọlọrun ki dafidi to bọ soju ogun lo ti sẹgun bo ti n doju ogun lo ti ge ori golayati nitori o ti lo ida emi iwọ tọ mi wa loni ni orukọ awọn ọlọrun rẹ emi tọ ọ wa ni orukọ oluwa ọlọrun israeli olori ogun israeli ti iwọ ti gan o ti sẹgun rẹ ọjọ ti ọta rẹ ba ti kẹgan ọlọrun mọ lara abori ọba to wa ni ilẹ egypt farao wipe emi ko mọ ọlọrun bẹẹ ni emi ki yoo jẹ ki israeli ko lọ o mọ ọlọrun o jiya israeli si lọ awọn ija emi to le lo pọ diẹ mo ti sọ nipa ida emi mo ti sọ nipa orukọ oluwa ile iṣu agbara ni bi olododo ba sawo inu rẹ wọn a ma la sori ohun ija rẹ o lagbara ninu oluwa lati wo ibi giga palẹ ma gbẹkẹle eniyan ma gba wòlíì kan gbọ ma gba àfáà kan gbọ gbogbo wọn ló ní ọgbọ́n tí wọ́n ń dá sí ọ̀rọ̀ wọn wọn mọ ibi tí wọ́n ń yà wọn ò ṣe olótìtọ́ kíyè sára rẹ kí wọ́n má bàa pa ọ́ láìpẹ́ ọjọ́ orúkọ olúwa ìwé philippe orí ìkejì ló sọ̀rọ̀ náà ó ní orúkọ jésù kristi kí gbogbo eku máa wólẹ̀ àwọn tí ń bẹ ní òkè ọrún àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀
awon tin be ninu okun ni bi gbogbo ki gbogbo awon ma jewo pe Jesu ni Oluwa fun ogo Olorun Baba sori oruko Jesu gbodo jina si enu re ma fi o miran dipo oruko Jesu oruko Jesu ni ile iso agbara o na ni ohun ija ti o leju ko gbodo sonu mo lowo eje Jesu o je ohun ija keta oro Olorun ida emi ni o oruko Jesu ile iso agbara ni o eje Jesu o ni ohun ija to to o ti di meta o ninu iwe Revelation 12:11 won segun dragon na nipa eje odo agutan na ati oro eri enu won bo ba fe segun o gbodo ni oro lenu o nipa kika ninu oro re igbagbo a ma wa nipa gbigbo gbigbo oro Olorun number 2 ati eje odo agutan na so ranti eje odo agutan na ninu exodus ori ikejila ese ikejila iketala nigbati mo ba ti ri eje na ma re yin koja eje na ni yo se abo ma gbagbe o Zechariah 9:11 ni ti re pelu yo ku awon egbukun re jade kuro ninu gbogbo konga ti ko ni omi ma gbagbe o sori ohun ti a pe ni ija emi o le gbadua kogun o se oba Hezekiah o gbadua si Olorun Olorun bu adura re nitori ti o gbekele Olorun bo ba le gbadua Olorun ni yo ja ogun re yo ko ni ona bayo yo fun o ni agbara yo di o lamure si ogun na David ma n se kini kan ki David to lo soju ogun yo bere Oluwa bawo ni ki n ti ja ogun yi David oni ma kuju ori lo bu won leyin nibe ko ni ko duro labe igi mulberry to ba ti gbo iwe ese lori igi mulberry oni ko mo pe ogun Oluwa ti jade saju re o ya tele won leyin ki lo de gan o gbo Oluwa o tele itoni ati ilana amujagun ma dede jade si won bere itoni bawo ni ki n ti rin ona wo ni ki n gba be la jagun emi o ma foju rena ogun kan bi Joshua atawon omo ogun ti se nigba ti won de hai won foju rena awon omo hai won ran iko kekere si won won bori won o bakan na bo ba n jagun emi ma gbagbe ohun ti a pe ni holiness iwa mimo pipa ofin Olorun mo yiyago fun awon ohun to je ese ati idoti ki lo ko ba Joshua nigba ti won de hai awon kan ti ba iwa mimo Olorun je won ti mu ohun aimo won ti ko sinu eru won Olorun ti deyin ko won ki lo sele si awon omo Israeli nigba ti won de midiani so ti ranti ni igba aye Balaamu ati Balaki won ti teriba fun orisa awon omo midiani nigba ti won fe awon omo midiani kiye sara nigba ti o ba n jagun emi ma se gbekele enikan ma se gbekele amona kan pa ilekun ete re mo ko si asiri ninu ogun emi ma fi asiri le enikeni lowo ko si ore korikoso ko si aya mi ni omo mi ni je nso asiri aye mi fun awon asiri kan be ninu aye iwo nikan la yonda re fun ife o debe lowo awon baba wa nile Yoruba ti won lu agbara ti Yoruba nibi ti won ti ko ọjọ ti won ba ti finu won eniyan ni won ti bere si ni subu so mo yi awon baba be to subu lowo obirin so mo yi awon baba be to subu sowo okunrin miran nitori kini
won fi asiri aye won le eniyan lowo ojo ti o ba ti fi asiri jagun re le eniyan lowo wa bale iwa mimo je agbara loju ogun igbagbo mo wi lekan si iwa mimo je agbara loju ogun igbagbo bi o ba ti pa ofin olorun mo ti o gbeyin bebo je olorun o ki dale ko se ni dale re bi eniyan o ba ti dale olorun ki dale eniyan kiye sara re ojo ti eniyan ba dale olorun ni olorun ma n pada leyin re bo ba ti dale olorun olorun a duro leyin re iwa mimo o di agbara ki n to kuro nbe ori iyin to to o di agbara ohun ija si isegun olorun so fun oba ni ma ja funra re e ku awon akorinjo e ma yin mi bi won ti yin olorun olorun yan ogun eyin si ota won olorun pa ota won ni ipakupa ki la won lo se won lo keru won lo keru nitori pe won yin olorun ni tooto awon ogun miran wa iyin ni ona isegun re ka yin olorun ni tooto ka ki olorun pe o seun pe anu re duro lai lai eyi ni ona si isegun ki n to kuro lori tayi kini kan ma ran igbagbo lowo lati jagun riranti awon owo agbara olorun lana riranti owo iyanu olorun lana awon ise to ti se lana o je agbara lati bori ogun loni nile yoruba won pe ni ayajo kini a pe ni ayajo ìrántí ohun tó ṣẹlẹ̀ lánàá bí wọ́n ti lò ó lánàá tó mú ìṣẹ́gun wá tí a mú wá lónìí kó wá ṣe ohun tó ṣe lánàá bó ti ṣe lánàá kó wá ṣe lónìí àyájọ́ nìyẹn kìí ṣe ẹ̀ṣẹ̀ nìyẹn o ohun ni ọ̀rọ̀ ni ọlọ́run tó mú ìsírẹ́lì láòkun jà àyájọ́ nìyẹn tí ó sì gbà wọn kúrò ní oko ẹrú pọ́nbélé àyájọ́ tí ó rọjò oúnjẹ láti ọrùn wa òun ni mo gbàdúrà sí ọkàn náà ló ní ọkàn náà ló ní bàkókò tó mú ìsírẹ́lì láòkun jà ọmọ rẹ ni mo jẹ torí ọrọ rẹ sọ pé ọkàn náà ni ọlọ́run ìyanu ló ní májẹ fi mí sí tó bá ń fẹ́ àyájọ́ pọ́nbélé àyájọ́ pọ́nbélé nìyẹn pé jésù kristi yìí ọkàn náà lánàá ọkàn náà lónìí ọkàn náà títí ayé bẹ́ẹ̀ ni àyájọ́ nìyẹn àwọn tòótọ́ wa nígbà ayé rẹ láti tọrọ bùkún mo fẹ́ ní ìdáhùn tí wọ́n rí gbà mo fẹ́ ní ìdáhùn tí wọ́n rí gbà ó ní olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ ó ní mo fẹ́ di mímọ́ o ni mo ń gbàdúrà sí ọkàn náà ló ní ọkàn náà ló ní bàkókò tí ó ti rí ẹgbẹ́ yìí ohun tó ṣe lánàá wàá ṣe é lónìí bó o bá ti rántí ọwọ́ agbára rẹ̀ bó ṣe gba ó gba dash àti dash la ó gba lágbájá nínú iná ìléru ó gba àwọn ọmọ ìsírẹ́lì nílí tí òkun pupa ó dájú pé òun yóò gbà mí àyájọ́ ni o tó o bá ti rántí ọwọ́ agbára ọlọ́run lánàá tí ó ń pè é wá lónìí kó wá ṣe ohun tó ṣe lánàá fún ìwọ náà lónìí a máa ṣe rántí bó ti wo onísun ẹ̀jẹ̀ sàn kó o pè é pé ìwọ tó wo onísun ẹ̀jẹ̀ sàn wo èmi náà sàn rántí bó ti gba àwọn ọmọ ìsírẹ́lì lójú ogun ní ìgbà jehoshaphati gba èmi náà kó forí ìyìn sẹ́nu so to get here yes those are some of the things you do before the real battle ipele keji loju ogun gangan e so fun gbogbo christiani mo ja mo sa la ma ki kanju loju ogun
igba miran wa wa sare si ogun igba miran wa wa bu ogun leyin igba miran wa wa bu ogun ni waju onilo itoni ogun to ye ka ko loju ni waju bi abako leyin ki lo o eyi to ye ka ko leyin bi abalo gbojugun ko ki se rere o nigba miran oluwa so fun awon omo israeli eyi die jade si won ni waju e lo bu won leyin gangan e ku awon ogun pamo kaakiri eyi ni ona isegun yoruba ma wi pe eni to mo ija ti o mo isa irun won ma bogun le mi lo ni gbogbo ogun lo ni mimo ja ogun to ma doju ko wa ogun ti o ma ja labele wa number 2 ma fi asiri ogun re le eni keni lowo eniyan koja bi o ti ro number 3 bi o ba dojo ija gbera nle pa be swift se kan ma fale soran ti James Bond kiani won ki fale won ki fi gbogbo ojo se faaji taratara bi won ba nse faaji pelu ikiyesara ibon be lowo won ija nbe lowo won skill n be lara won lopo igba won ti dira yo ma gbagbe o kristiani to n jagun yi gbera pa so be kin gbo gbera pa ohun to ba ye ki o se ni ojo ija a ki fi falẹ bi David ti de oju ogun o sare si ogun naa ni ko falẹ rara o tete ki Goliath omiran to gbe owo o ti tani roba owo olorun ti gbere looto olorun ni yo ja fun o sugbon igbagbo ti o ba ti gbe igbese o ku igbagbo ni o gbe igbese akoni ara igbagbo re lowo number 3 adura ti o gba ko le gba kristiani n jagun o dake nje o mo wipe ohun to pa opolopo laye idake ni ninu ogun emi in the school of deliverance silence is defeat your mouth is the open door to your victory bi o ba dake tara re aba o dake o ki gbe pe oruko oluwa o ni won pe ninu iponju won o gba won ninu ise won adura ti o ba gba ki gba gẹgẹ bi woli momo bo ba dake to bere lowo olorun o le ma wo ohun to bere o le ma fi han lori nkan ti ki se ohun to fe lo eyi to fe lo gangan to lo ye ko mo a si dake a ma wo niran ṣùgbọ́n bó o bá bèèrè mo fẹ́ mọ àṣírí yìí a sì dá ọ lóhùn gbọ́n kinní kan o a kì í dákẹ́ kú o wàá sọ̀rọ̀ jáde ní o kọ́ bí a ti ń gbàdúrà sọ̀rọ̀ jáde tó o bá ń ṣàìsàn tí apá rẹ ò ká ṣe kínní sọ̀rọ̀ jáde kí gbé pé olúwa olúwa ń bẹ létí ọ̀dọ̀ rẹ bí akọni ẹlẹ́rù number 3 kí n tó kúrò níbẹ̀ ẹ má máa ja ogun àjà àjà tán ẹpa ẹpa tán yóò dìde yóò padà wá pa o pa rí pé ó kú fínfín ẹṣẹ wọlẹ ẹ má ja ogun 90% 10% tó kù yóò padà di odidi yóò padà lépa rẹ bá ti dojú ogun ẹjà àtọ ẹkẹ wọlẹ ẹkẹ tirantiran apá apátá ẹjọ wọn a máa ṣòro bí agbọn wọn ló ń ṣòro bí àgékù ẹjọ kí ló ń tẹ̀yìn náà gékù ẹ pa àtọ ni má pa ogun dédájì ẹṣẹ ogun náà wọlẹ post fight eléyìí ló ṣe pàtàkì jù ẹ sọ fún gbogbo kristiani pé bí o bá ti ṣe ogun kan ogun ò tí ì tán má bọ ìhámara kúrò bó bá ní ẹ̀kọ́ kan tí mo kọ́jú nípa ogun ayé a kì í bọ ìhámara lójú ogun bí a bá délé a lè bọ ẹ̀wù gbàǹgbà kúrò ṣùgbọ́n a wọ ẹ̀wù tí a kò fojú rí
nítorí kíni ogun kì í tán ni àwọn tí a ń bá jà kì í tán ẹni tó ṣáájú ogun tó mọ le kú àwọn mìíràn ti gbé ogun wọn ti ń tẹ̀lé ọ lẹ́yìn ìwọ ló dá wọn mọ má ṣe bọ ohun ìjà rẹ kúrò lára rẹ láíláí kí wọn má bàa ká ọmọ láìrò tẹ́lẹ̀ number two ogun kì í tán mú ohun ìjà rẹ síbi gbogbo tí o bá wà number three má ever never ever bọ ìhámọ́ra kúrò lára rẹ nítorí wọ́n sì lépa rẹ number four don't over celebrate a victory bí o bá borí ogun kan ṣàjọyọ̀ mọ níwọ̀n ogun kan ló ṣẹ́ ogun sì pọ̀ tó fẹ́ jà ìrírí fi hàn pé bí ogun kan bá ṣẹ́ ogun tó máa jà tẹ̀lé burú ju èyí tó ṣẹ́ lọ ogun kì í tán títí ayé logun má ṣe àjọyọ̀ ju bó ti yẹ lọ má ṣe lé ẹnu nígbà tó wà lójú ogun nítorí ogun ò tí tán ohun tó le jù lélẹ́yìí máa ṣọ́ra nítorí pé ojú ìjà ló wà. Christian má ṣe já fara. Rìn tìfúnra tìfúnra jẹun tìfúnra tìfúnra momi tìfúnra tìfúnra ṣayé tìfúnra tìfúnra ohun gbogbo tó bá ṣe máa ṣọ́ra ogun ti tán ní tòótọ́ ṣùgbọ́n ogun ò tí tán ogun ṣì wà ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè ọ̀rọ̀ ti ń gbé inú mi mo rán ọ̀rọ̀ jáde sí àwọn ènìyàn rẹ lónìí bó ti wù kí ogun náà kó pọ̀ tó olúwa dìwọ́ lámúrè kírísítíẹ́nì ẹ lọ sí oko agbára ẹ béèrè fún iná ẹ̀mí mímọ́ ẹ béèrè fún agbára ẹ̀mí mímọ́ ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín mo béèrè fún ọkọ́yá ẹ gba agbára ọlọ́run mo rú ọ lágbára mo rú ọ lágbára ó yá ẹ gba agbára ọlọ́run lórúkọ jésù ẹ gba agbára ọlọ́run ogun náà kò di pẹ̀tẹ́lẹ̀ kò ṣẹ́gun ogun ò ní borí rẹ ìwọ ni yóò ṣẹ́gun jésù olúwa wa àmì.

0: kòkó jọjọ kìràkìtà ojoojúmọ ohun ìrònú ìgbésí ayé tó dáa lọjọ iwájú a máa mú kọkàn ó pọ rúru tàbí káyà ó má balẹ tá à ń pè ní stress léde gẹẹsì tó lè yọrí sí àìróorunsùn kéèyàn máa gbàgbé nǹkan tó bá wá rí bẹẹ royal rest herbal capsule ni kò yàn láàyò egbògi ashwagandha tó jẹ ọkan lára èròjà indian ayurvedic medicine ni wọn fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú má jẹ kí àìbalẹ àyádá ogúnlẹ má jẹ kó ṣàkóbá fúlera àti agbára rẹ royal rest herbal capsule ni kò máa lò kára ó jí pépé tọkùnrin tóbìnrin ló ń lò ó iléeṣẹ vital royal integrated services limited tó wà ní number 7 ọbáfẹmi awolowowe ìkẹjà nípínlẹ èkó ló ń ṣe ó sì wà láwọn ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè yìí àwọn nọmba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0806-655-5103 tàbí 0703-039-8601 royal rest herbal capsule egbògi tara ń fẹ́.
1: ẹnlẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ wá gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní ilé iṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ní ká mú ètò yìí wá fún yín ilé iṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tiwọn ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ india tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyà èèyàn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí ìrorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọ̀lọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn ún wò lójú ó sì tún ṣiṣẹ́ bí àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fihàn pé ó dára fún lílò ǹjẹ́ yín tí ẹ ń wò pé àwọn bolẹ̀ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdójúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdójúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdójúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misga pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní merike pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́kẹta tí mo fẹ́ bá yín sọ òun la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdánì ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o nafdac ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí àwọn egbòogi indian ayurvedic la fi ṣe ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní danax pharmacy kúnlé ara pharmacy westland pharmacy misga pharmacy Mary Kay Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. Epe wa sorry 0806-861-5751. Vital Royal Services Integrated Limited Luni, Ilerawa, Koninda Wagunleo.
2: Lagilu FM 96.7.
3: Moki wa kaabo sori eto ti baba wa alara pe Olaimo baba onisan mesan ti won se agbateru re ile ise won be ni Oke Ado ni Yana Lodge ni ilu Ibadan eje n fi ero bani soro won ta ko to di pe won pe baba wole 081 3885 5308. Baba e ba n ki awon eyan wa nle.
4: Mo ki okunrin mo ki obirin a o ni faisan lo gba oruko mi ni alara pe Olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile se dede olomokunrin aba awon ile se dede isan ara mi boya aile gbowo aile gbese airiran dede airiran daada aba awon isoro to le ma mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba tin je isoro aisan ninu ago ara re yoju si mi ni ile ise mi alara pe Olaimo baba onisan mesan mo wa ni Oke Ado ni ilu Ibadan tabi ki o mo pe telephone number wa 081 3885 5308.
3: Ki la n pe ni aile se dede olomokunrin ati pe kini ma fa
4: e se ohun olotu awon kan ti ma fa aile se dede olomokunrin imi n be to je ajogun baratara baba abi iya somo imi si n be to je isan afarako lati bi nkan ta n je nkan ta n mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbonse tabi awon aisan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo n se n dagba ko bo n dagba okunrin mi si ni nkan omokunrin re n ba dagba sugbon bo se n dagba ti nkan omokunrin yi n se gege bi okunrin gba to tun aye kan a ri pe o n re ohun gege bi okunrin okunrin mi tele tele a ti ma se daada tele pe to ba sun mobirin emeji emeta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo sugbon gba to ya ori wipe ara ohun o se dede mo ti e lokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipasẹ ijamba aile se dede olomokunrin re mo nti wa ma fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni di ko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi n toju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to pe o ra ri apere pe ohun o le se daada mo abon ti e fe sumo obirin ara ohun ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara ti pada wale wesi awon kan iya mo sokunfa ai le tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun bẹ́ẹ̀sì ni ẹlòmíì ó ti bí mọ rí tó yẹ pé àti padà sẹlẹ́ẹ̀kejì ni ó di wàhálà tí ò ní ṣe ṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wa máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi a máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi a máa rí pé ìgbàrúkú dì ní ro òun ọkùnrin mi ó rí pé nǹkan wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmíì yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi a rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi a rí pé ọwọ́ òun kú rìrì bí ẹ̀pẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mu mi bẹ́ẹ̀ ni ó ṣe máa tọ̀ ọkùnrin mi a rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmíì a rí wípé tó ń bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ́hun ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní ìwọ tí ì lọ wá bá mi àbí ìwọ tí ẹ̀ tí ì lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ̀ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkan ju kan lọ àbó orí pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ̀ tá n pè ní bálọ̀ ìmí àwú sápá ọ̀tún ìmí àwú sápá òsì orí pé nǹkan ọmọkùnrin rẹ̀ yìí o ri pe o n doju ti o ko se bo ara laarin awon egbe re o ti suki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si bi eyike ye ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo si be a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti isan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ko na obirin to ba ti di nkan su yi o ni wa mo omobirin mi o ti jomo ogbon odun lo nkan so tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jomo ogbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obirin mi a ri pe isan ara nfa ohun so elomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osun meji meta a gan ri pe nu kan dede lo ohun sun o se se ko deye pe oyun o ni raye duro sinu obirin mo obirin mi inu lo mo gbona ni obirin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan ta ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number ta le mo pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08
3: kini mo se o ko fa isan oju
4: e seun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba mo pe ni narun ajaka oko elewu gbedu to ba je rapere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wuni wuni bi aran loju ori pe oju re n gbe pipipipi abo ri pe o n wo ina ina n fan ka loju re abo ri pe o n wa oko lale abo n rin lale tina oko ba je tan si o loju bayi bo se n bo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni o mo ri elomi bi oye ni o mo ri awon ti mo fa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo mo elomi omo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju aisan idoti inu eje ni mo fa eyike yi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fi n se iwosan ti eledumare ti n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokun fa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti ni katarasi ni se o ni abi glaucoma ni se o abi pterygium ni se o to ti wa logun na ti o lo abi won ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon ju re isi lakale omi nbe nbe ko ti ku o gbianju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 08 1 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe oke ado ni iyana lodge ni oke ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro eyikeyi to ba tin ni
5: ilera loro
6: kara on ji pe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye nla ba oke fisa gbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o mo rin ko ge ko ge aile igbapa gbese kori o mo laago ki ko mo rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo mo tabi keyin o mo ru ko mo gbe awon oniruuru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se bu ba alara eda lo mu alara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 Bo ban shi obi o jojo Alara pi online ma oni san mesan ni o kan si
2: Lagilu FM 96.7
5: Lagilu FM Jagaba gogo retio Maro wancho
7: Ubale bagge o wole pelu steez itadi o Jagulabi of Ogun, gentleman on the body system of Ogun Tariji, Akanse Bitters, it all bow rich rich eyes of their daughter Ninu Aguara Woyaja. 50 Bitters, best to go very good that year, Emuliano boys to work well, to fetch Shinomara. 50 Bitters, who are from Gosio Logi, or Mogeto sexy, but what about to fetch fully active in the other room? Tabiko Molo Mogiwale Kumale, Shinoma. David, that's his sister, Kat is on Pomafet Dugun, Ewo, Ayba Yetikojao, step up, well, 50 Bitters, go Sunrayo, go from every other, Nibi Kibi, Nibi Bobo, at the Nibba Kuba. 50 Bitters is produced by the 50 Webs Limited. Esin Lerida Kakiri Bobo Bitimotin Taja Tojojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nafdaki Tolote.
8: Mumini mumina tunga mama kuhonile Mkada mubasu nwa wala mfania nodawa
9: Assalamu alaikum fungubo musulmiyo dodo tinjeno Ati losiri haji 2027 Itele ati la naijoba Saudi Arabia Ati ajo Mission Hajj Commission Ujoti forukosile haji 2027 Tiyo waso kweni ogudo oshukesa Odun 2026 Balu mkada mubasu nwa haji ya humura service Mkonti nisheto umura olosho shu umura disemba Umura ramadan 2027 Misaji edie ilesha mkada mubasu nwa haji ya humura service Piyama ibube tosuma masjid al-haram maka ati madina onja ilewa siara ofe onigba diga ne baba ileshe mkada mbasu no haja umra safis ronyajo itosana ati shetu dara lashe lati beret tide ikpari ishe ronyajo yi ayara wa furu kosile si shop number 1 or lawyer shopping complex oja bode nilu badon ekpe wa loni sorry 0803407-5325 ati 0812333-1119 mkada mbasu no haja umra safis fui bekele itoju ati ronyajo dide ile mi
10: Hola, wala yemo.
11: Oh, baba, akori lata aro ni. O ti su mi ibo gan la lo bole mu mi lo.
12: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre.
11: Takashi, pelu e debit a naira, 500 naira, Luri Splash, 105.5 FM, pelu kodu e, *347, *1004, *1#. Lori Lagilu 96.7 FM, *347, *1004, *2#. Sabi loju po website, www.kashi.ng.
13: Bodajide, kilo shele, kile nso lojo orun yi, se nla la ni, abe nsiran.
11: Mo sese jini, o dabi eni wipe ala ni. Koda, ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo cash. Wa la ojo pipere wa si imuse, pelu cash. Iwo na le je olubori ninu osu kejo yi. Ma se je ki anfani kokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun. Pelu cash. Bo tin je wo jojumo be lu ma gbenu sowo cashpot to sose like uno ajo to ri si tete orire ni pinle oyo lo fun telu cashie eni odun mejidi logun soke nikan lo le kopa lati ta cashie

0: seeking quality healthcare education and a rewarding career in health sector, then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHIO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers JCHIO. Visit us today at Plot 29 along Beja Street,
1: Degede Ulunloyo, Amuloko Road, Ibadan.
0: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye, àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì, àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa, àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá, ọba Iṣan ara, ìyànà UBA Bank, ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adédìbú gangan, adójúkọ People's Girl Grammar School, 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.

96.7. O balẹ̀ bàgẹ́, o wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 waves limited esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni plot 3 light and craft building Basorun Ibadan, while our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 bitters Nafdaki Jolo.

0: La Gelu FM, Jagaba Guburitio, Maharuancho. La Gelu FM, 96.7.
1: Akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní Lágelú FM 96.7 pẹ̀lú Ògúndúgba. Ògúndúgba lóògùn àkàwọ́ mágàjí atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ olódùn Mario Màṣẹ́hun lórí ẹ̀bùkà bẹ̀tẹ̀ kàǹkà tó yọ̀ǹda fún Ògúndúgba lóògùn àkàwọ́ iṣẹ́ ọpọlọ tó yanrantí àtẹ̀dẹ̀ àsìkò tó kín pápá bí ọbẹ̀ àpọ̀n létí gbogbo olùgbọ́. Ògúndúgba lóògùn àkàwọ́ atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ atọ́kùn tí kì í rojú láti ṣèwádìí ohun ìṣẹ̀ǹbáyé gbogbo tó ń tọpa ọ̀rọ̀ kan dún àṣà àti ṣe dórí gbogbo àwọn akọni tó ti lọ mọ́mọdé ọba bàtàn yóò bá rọ̀bá o àrọ́bá bàbá àtàn yẹtuyẹtu èdè lẹ́nu Ògúndúgba lóògùn àkàwọ́ lórí ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án alẹ́ títí láago mẹ́wàá alẹ́ bẹ̀rẹ̀ ní Lágelú òkè gajòkè níbi tẹ́ ti máa gbọ́ tuntun ara ètò lórí àwọn akọni tó tẹ́bi ṣàṣàrò ibo ni a ti ṣẹ̀ wá ẹ máa gbọ́ tàn lẹ́nu àwọn tó tàn sọ bí ọba mágàjí baálẹ̀ àtàn tó bá tún sojú wọn yọ ká akọni òṣèré oníṣòwò oníṣẹ́ ọwọ́ tó ti lọ ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ gbangban kan sí ìpàdé dalẹ̀ Tuesday pẹ̀lú Ògúndúgba lóògùn àkàwọ́ àgbádárì gèdè.
2: Àkànwó ti dé o, Ògúndúgba ti dé o, Àkànwó ti dé o, Ògúndúgba ti dé o.
3: Ẹni bá ti sun, kẹ́ tètè jí wọn o,
2: ẹ sọ fàlàrà o.

So Moriba kin to wole Moriba kin to kankun Ogurugba logun akan o Moriba kin to gbode o Iba koda o to da ti e sori ewe Iba sheda to da ti e sori ma Ara ye kule ti pojo olojo je ti an ba pojo olojo je tan won a feyin na mi ti an ba pojo olojo te tan ma feyin na pere iwo wi kemi o wi ire won ni olowa o iwo fo kemi o fo ire won fo la ko di ta ogurugba kan o mo tun de lale yi e wa ba nse o won o le da se ilokunrin ilobirin e wa ba nse adase won ni homa iba kan ogbodo homa akan o po iba folohun oba mojuba feyan aja pe ni o ko olootu eto yi timi tayo onuye ladun aboro eledura majemi na o fa ka kan je ko o gbolohun aboro nu be mi na se ma so pe aye e majen wa ninu nera inera oda etutu awon agba ni won si ni ni wa ninu nera mo dupe o te je n wa ninu nera tori pe nera oda temi tayo omo yi ladun aboro ademola asis amuju ero oju oni ti o pelu ase olohun asiso ati jo n ba kini ohun bo ile tasi ile tasi o o wa ni siji oni si mu ayo ma yo nu si o ori be o se be lo ko gbogbo awon ta jo nto ko eto ako ni igba wa se japo omi adi o lo wa ismail akiri ta jo wa ya ra igbo nsa fefe baka na ni baba mi elda peter agbola ni fiditi oluwa nbe elesu lo wa ẹwọn gúgúrúgbà eléso lọlọ́run wà máa ní ìbàdàn wà nǹkan ọmọ gbé eléso ní ń sun o tó àdúpẹ́ fọlọ́run ojú òní ti wá ògúrúgbà lóògùn àkọ́wọ́ oyé tún rè lálẹ́ yìí ara yẹ má jẹ wà nù nira ìnira ọ̀dá etí gbogbo tààtúnjọ jẹ gbádùn ètò alẹ́ yìí ẹ̀yin náà ní bá wà nù nira o. Ṣùgbọ́n mi ò lè má wù yín èmi ò lè má sọ ọ́ má fọ ọmọ làkejì inú nira sọ ọmọ pé gbà mú bomi ni gbà mú gbẹ̀sán ètò gúdúgbà bá ṣe èlò gúdúgbà ọgbà o ètò ìwọ náà bá ṣe ìníwọ náà ọgbà ìwọ máa pààyàn lẹ́kún jayé kó o lérò wípé ayọ̀ lọ́ọ̀bá pàdé ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ lórí o ma pa ayanlekun jaye ni to ba ti pa ayanlekun jaye iwo na pada sunkun ni asiko tekun re ba to awon eyan oni mo pe wo na ti pa ayanlekun jaye ni bo ba ri gbogbo e en tin sele ladugbo yin ko abo ti re n to pa ayanlekun jaye ladugbo yin ke lo wa pada gbeyin e won lajo to ba da ina lo mo re oko bó ṣe rí nu o àjọ tó o bá dá ọmọ tiẹ náà padà kó o nítorí o bá ṣe sọmọ làkejì tínú rẹ ń dùn tó ń yọ ẹsẹsẹ yóò padà wá ṣẹlẹ sí wọn náà yóò sì padà ṣẹlẹ sọmọ rẹ ògúrúgbà lóògùn àkànwó ayé ẹ má jẹun wàá náà nira ìnira ọ̀dà ẹ kú kalẹ̀.

0: tó orí ètò yìí ètò wa Adémọlá Azeez ètò akọni ti gbà wá sẹ̀ láwa iléeṣẹ́ rédíò ti ẹlẹ́rọ àmì òjijì iléeṣẹ́ rédíò ti lágilú ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè ìtọ́ ga jòkè tá a kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti bẹ̀ ní ìlú ìbàdàn Adémọlá Azeez níbo la bọ́rọ̀ dé níjò ní lórí ọ̀rọ̀ ògbórí ẹ̀fà sáfìlàfìlà jẹ́ kí mọ́gàjì ọ wọlé.
1: Wọ́n máa mú lọ, wọ́n pa òun. Lọ́jà pé òun náà ni, òun ṣe bí akọni. Wọ́n já fara yẹn, ó fèsì wọn.
2: Wọ́n lálẹ́ ni wọ́n
1: fi. Nígbà tí wọ́n sún mọ́ wọn bí wọ́n ṣe débẹ̀ wọn lù. Ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ wá lẹ́ tá náà ti túra lẹ̀.
2: Wọ́n ní láti sùn.
1: Àti wọ́n ti sùn. Ìlú yọ sí wọn. Pé ni wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ lù. Ìlú rẹ̀ ẹ̀bá àforí sọlẹ̀. Ikú dé. Ìlú tó ní kí wọ́n máa lù.
2: Ẹ̀bá àforí sọlẹ̀.
1: Ikú dé.
2: Ṣé ẹ wà nbẹ̀ jọ̀nà?
1: Bí ìgbà sí ń bẹ̀ mú pọ́ tán.
2: Ẹ̀bá àforí sọlẹ̀. Ikú dé.
1: Orí ìjìnà sáwọn àgbàlagbà ó lé.
2: Ọlọ́run
1: ṣeun. Ṣẹ́wọ̀n gb iṣẹ́ lómi tó wà lẹ́yìn ẹni táwọn ti mú ẹ̀ bí wọ́n ti wá mọ̀ pé nǹkan sì dé ògbólẹ̀ fún wa bẹ̀rẹ̀ sí í pa gbogbo wọn gbọ́n kú ìṣẹ́jú kan bí ìṣẹ́jú méjọ́ kú díẹ̀ kó débi tí lọ́ọ̀rí wa lọ́ọ̀rí náà ti mọ̀ pé ó wá sọ fún ẹrú tó di pé ògbórí ẹ̀fọ̀n gangan tó jẹ́ balógun ìlódé òun gbogbo yín rògo ṣùgbọ́n ìbínú rẹ̀ làwọn ẹrú yẹn fi bẹ́ẹ̀ lórí àkókò ẹ̀fọn débẹ̀ ó dùn
2: ún. Wọ́n ní nígbà tí wọ́n ń lùlù ẹ̀bá àforí sọlẹ̀ ikú dé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn lọ́dọ̀ àwọn àgbà. Wọ́n ní jíjáde tí wọ́n ń jáde tí wọ́n lérò pé káwọn máa gba orí afárá.
1: Inú omi wọn já
2: sí. Wọ́n lọ bá di.
1: Àwọn ará ọ̀fà àwọn òfẹ́ bí ìlọrin ṣe ń ṣe lé wọn lórí. Àwọn olùgbé àwọn ọmọ ogun ìbàdàn bẹ́ẹ̀ pé wọ́n já afárá yẹn mọ àwọn táwọn bá ti dó dìkejì.
2: Wọ́n ní nǹkan sọ́dọ̀gùn ọjà lórí.
1: Nígbà táwọn Fulani àtàwọn yòókù tí wọ́n fẹ́ máa sá lọ tí wọ́n débi odò wọ́n bẹ̀rẹ̀ sí kó sínú odò.
2: Wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́sìntẹ́sìn.
1: Wọ́n rí pé bí tẹ́sìn bí odò yẹn ṣe kú tán lásìkò náà àwọn òkú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kó bẹ̀ odò ò lè gbé wọn lọ mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí léfò níbi tí kaṣọ́ ti pọ̀dé tó kù pọ̀dé. Torí pé gbà tó gbòòrò ẹ̀fọn tó lé wọn débẹ̀ tí gbogbo wọn ti kó sínú odò. Ẹni tó gbé ògbé lọ́gbà tó bí ò lè dá wọn gbé lọ́mọ́. Orí wọn ni àwọn ọmọ ogun ìbàdàn tẹ̀ ọjọ́ odò. Wọ́n fi jáde sódì kejì padà.
2: Ẹni àfi ṣe bíbí èyàn ṣe bíríìjì.
1: Ìyẹn ni ogun já lulẹ̀. Ṣùgbọ́n dídé tí bàbá tó jagun yẹn tán, ó fẹ́ dúró ti àwọn ará Èkìtì. Ó ṣèwọ̀n rọ̀ fún bí ọdún méjì sí mẹ́ta. Ó tún padà yan àwọn ajẹ́lẹ̀ míì fún wọn. Yàtọ̀ sáwọn ajẹ́lẹ̀ tí wọ́n ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n kò sí ẹ̀rí pé wọ́n ní Ìbàdàn ìlú tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni.
2: Ọ̀tẹ̀.
1: Ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ọ̀tẹ̀ ti dé. Ìkánú àwọn ìjòyè ẹgbẹ́ rẹ̀ mo fọkọ bu ẹni yẹn láṣìírí. Wọ́n ti ránṣẹ́ abẹ́lẹ́ wá sí Ìbàdàn láti wá bá rẹ̀ látòsà pé ogun táwọn lọ yìí o ọwọ́ ògbó rẹ̀ fà ká gbogbo ìlú o. Nígbà tí ó bá fi jagun tí ó bá fi padà dé yóò ti lọ́la ju ààrẹ lọ. Ìyẹn ni ààrẹ gbọ́ táàrẹ fi ránṣẹ́ padà pé tó bá jẹ́ pé lóòótọ́ òun lòún bí òní ogun lóòótọ́ máa bọ̀ wálé. Balógun Ajayi ògbó rẹ̀ fà tó ránṣẹ́ sáré padà pé bàbá òótọ́ ò ti ṣẹ́gun. Ṣùgbọ́n ẹjẹ́ pọ́n òun ṣe àwọn èèyàn yìí rọ̀ fún bí ọdún méjì sí mẹ́ta tí wọ́n fi gbà fún Ìbàdàn pátápátá. Ààrẹ tó ránṣẹ́ padà pé tó bá jẹ́ pé òun sì ni ọ̀gá tó ń bí ọlọ́gbọ́n.
2: Àní ọmọ bọ̀ wálé.
1: Nígbà tó dé ó lọ kí ààrẹ. Ìdè tó dé sí ilé rẹ̀ níbí nísàlẹ̀ ọ̀sán ilé ni ọlọ́jọ́ ti dé bà. Ẹ̀bùn kan ṣe sọ pé ojú ogun ló kú sí lọ.
2: Látọ̀rí èmi náà ni wọ́n béèrè ìbéèrè pé
1: bàbá òkú sójú ogun.
2: Wọ́n kàn sọ pé ojú ogun ni wọ́n kú
1: sí. Ẹ rí i pé
2: Bàtúmọ̀ ṣe wọ́n wá gbé òkú wọn wá
1: ní àbí. Bàbá òkú sójú inú ilé
2: ni. Inú ilé ni.
1: Ni bàbá kú sí. Ẹ rí i pé
2: ṣe ojú orórì wọn ó sì wà ní ilé.
1: Ó wà lágbolé. Ẹ rí i pé ògèdè ń gbé. Gbogbo àwọn ogun kọ̀ọ̀kan tí Ìbàdàn àti Iléṣà ń jà wọ́n mú ògèdè ń gbé lẹ́rú tí wọ́n mú wá sí Ìbàdàn.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n kọlà fún dánwò. Ó ti wá dámájẹ̀mú fún Ìbàdàn pé òun ò ní fèsì wọn mọ́ láéláé. Ìní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ja ogun Èkìtì parapọ̀ ogun jálu yẹn ògèdè ń gbé sá fún Ìbàdàn. Torí pé e mo ye igba lohun ato gori efan pade o pada sa fo gori efan te ri pe ninu ese ori ki ba ogori efan kan o ni igbo temi ko wori elu ju temi ko jari ogori efan ba ogede gbe wobe o yi gbe eleta itumo pe ogede gbe nigba to wa to gori efan pade ti nkan ju kan lo o sa fo ogori efan
2: won ni ngba na won ti mu ogede gbe na ngba na won ti ati mu wonu awo
1: Not to be able to walk or so. Eri pe igbagbo awon
2: ni won ba won se kini
1: ni won ba won rin
2: irin bo
1: ba won rin eri pe
2: ta ba ku eru okun mesi
1: eri pe ni jo igbagbo awon alagbara tabi awon olowo ni pe bi o se nse laye be na ni won se lorun pe won gbodo ri eyan ti won si mo won ti won ba ku ka won yo je ranse fun won ti won ba dorun
2: lai sa bo ba ku
1: itabi yo fara pe abo ba ku eri pe awon oba ti won ba ku

0: wọn ti rabọ bakú tí wọn pa tí wọn pa mọ wọn tí wọn máa bá wọn jẹ bí ìránṣẹ wọn lọrùn nígbàgbọ àwọn alágbára ẹ náà ṣe jẹ nìyẹn lóòótọ nígbà tí bàbá kó mímí kan nígbà tí wọn fẹ sin bàbá wọn sin wọn gẹgẹ bí àkọlé bí ẹrú wọn tí wọn nífẹẹ jù ọkùnrin mẹsàn obìnrin méje wọn ni kí wọn rándi ibi tí wọn wọn sin bàbá sí nínú ilẹ kí wọn gbé fìtílà dání ni wọn sin mọ bàbá ni wọn sin mọ bàbá
1: kò síbi wọn lè sá lọ
0: wọn lè sá lọ bí kankan.

0: Limited. So one on your road. Aremu Blocks bus stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve Ogbonitari Ogbonia Misty Peters Jagunlabi ọkùnrin ogun Gentleman on the Body System Ogbontarigi àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà. 50 Peters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basharun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
4: Bàbá kú tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ fún baálẹ̀ ààrẹ Látòsà nígbà náà pé ẹ jẹ́ kó wo ṣe àwọn ará Èkìtì rọ̀ kí wọ́n má di àgékù ejò tí ṣòro bí agbó. Ṣùgbọ́n gbà tí àwọn ará Èkìtì gbọ́ pé ajá yóò gorí ẹ̀fọn ti kú inú wọn dùn pé alágbára táwọn bẹ̀rù jù ní ọmọ ogun ọba
5: náà ti lọ
4: wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ wá kó ogun jọ wọ́n wá ránṣẹ́ sí nígbà tó yí ògèdè ìgbé tó ti sọ póun òní gbógun ti ìbàdàn mọ́ ó sá lọ sí ìjẹ̀bù ìjẹ̀bù ló sá lọ ṣùgbọ́n nígbà tí wọ́n wá fẹ́ kógun jọ padà àwọn èèyàn rẹ̀ pè ó lóun ò wá wọ́n wá bi àwọn ìjẹ̀bù sí àwọn ìjẹ̀bù ló ṣẹ̀ṣẹ̀ wàá bá sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wàá wá ló fi wá kópa nínú ogun ẹlẹ́ẹ̀kẹ́.

0: ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń jagun ẹlẹ́ẹ̀kejì yẹn lọ agbára àbàdàn fẹ́ ká wọn mọ́ torí pé ààrẹ ò rán gbogbo ọmọ ogun jáde ìkọ̀ọ̀kan ní rán wọn tágbára wọn bá wọn ó tún ránṣẹ́ sí ààrẹ ìbàdàn kí wọ́n tún fọ ọmọ ogun ránṣẹ́ ààrẹ ò tún rán wọn yóò tún yan ọmọ ogun nígbà tó ogun yẹn wá ń lé sí àwọn ọmọ ogun ìbàdàn torí pé àwọn olórí ogun kọ̀ọ̀kan ti ń kú ìyàpọ̀ ti kú òṣìlọ̀ rí ti lọ àlùlálùwọ́ye ti kú àjàyè ọ̀sùn gbẹ́kún ìlókù ni olórí ogun nígbà náà nígbà tó wá ránṣẹ́ ó wá ní kí wọ́n fi ẹ̀rí pé ògbórí ẹ̀fọn àwọn ọmọ rẹ̀ ẹnìkan ń bẹ tí wọ́n ń pè ní babalọlá náà ọmọ rẹ̀ ìyẹn àkọ́bí ẹ̀ tọ́pẹ́ tó gbọ́n ẹ̀fọn bá lo ogun kì í fẹ́ rú jagun àwọn ọmọ tiẹ̀ ni wọ́n fi jagun
1: yóò kan ọmọ lẹ́yìn
0: àti àwọn àpẹẹrẹ ní fi máa ja ogun ní tiẹ̀ wọ́n wá ránṣẹ́ pé kí wọ́n fi babalọlá tó jàpọ̀ bí ògbórí ẹ̀fọn kí wọ́n fi ránṣẹ́ babalọlá yẹn nígbà tí wọ́n sọ fún un bẹ́ẹ̀ pé sọ́fọ̀ bàbá ẹ̀ lọ gẹ́gẹ́ bí ìfẹ́ ìbàdàn tó ní ó dá ìbàdàn lóhùn kò kọrí sógun nígbà tí wàá ń lọ kò dé ibi tí àwọn ogun ìbàdàn wà kò gbá bẹ́ẹ̀ lọ́dọ̀ tara ẹ̀yìn ló gbà ó ṣe kò gẹ ògèdèǹgbé wọ́n fi jàpẹ̀ta nítorí ògèdèǹgbé tó fẹ́ mú ẹrú ọmọ ogun bàbá rẹ bíi 150 ìní o tó kú ó padà mú ògèdèǹgbé o
1: ẹrú bàbá babalọlá
0: bàbá ògbórí ẹrú ògbórí ẹfọn tí babalọlá jogún tí wọ́n tẹ̀lé lọ sógun 150 ló kú níjọ́ kan ṣoṣo nítorí pé wọ́n fẹ́ mú ògèdèǹgbé nígbà tó padà mú ògèdèǹgbé tó mú déwájú ọmọ ogun ìbàdàn tí wọ́n rí ó dùn wọ́n nígbà wọ́n gbọ́ iye tó kú
1: ṣé wọ́n ń fẹ́ rú náà jagun nígbà náà
0: wọ́n fẹ́ rú jagun nígbà náà
1: wọ́n ó tún kó àwọn náà bí wọ́n ṣe jagun
0: ẹ rí i pé nígbà náà ẹ rí i pé ìbàdàn wọ́n máa ń sọ pé pẹ̀lú àwọn ẹrú ìbàdàn
1: ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà tó
0: mẹ́rú ẹrú ẹ̀ tó mẹ́rú abẹ́rú mẹ́rú lójú ogun ẹ rí i pé nígbà tó di stage kan ẹrú tí wọ́n bá ti mọ tó bá ti pẹ́ lé wọ́n á ní tó bá fẹ́ gba ara rẹ̀ lẹ̀ tó bá dojú ogun ó mú ẹrú ọyọ ẹrú márùn ni ó mọ bí mẹ́wàá ni ó ntọ́lówó ẹ̀ bá yọ̀ǹda fún ẹrú yẹn ni ó fi gba ara rẹ̀ kalẹ̀
1: ó
0: ti gbòmìnira mu ni wọ́n fi sọ pé ìbàdàn mú ẹrú ẹrú ẹ̀ náà tó mú ẹrú àti mẹ́rú lójú ogun ṣùgbọ́n gbàtí babalọlá tó mú ògèdè déwájú àwọn ogun ìbàdàn wọ́n sọ̀rọ̀ sí pé ọmọ àlè mi a máa ṣe pé bàbá rẹ̀ náà ò lè mú ògèdè gbòǹgbà yẹ nítorí ẹnìkan tó fẹ́ mú wáyé àwọn ẹrú bàbá rẹ tó rún ọ̀rọ̀ yẹn dùn babalọlá gẹ́gẹ́ bí akọ̀lọ́ bú sẹ́kún wọ́n tú ògèdè gbé lẹ̀ ṣùgbọ́n ó kìkan jáde nu oríkì babalọlá
1: bó wọ́n ṣe kì
0: í tú babalọlá ọkùnrin ogun aláhúsá agbẹ́fà gun orí ògèdè gbé dá nígbà tó mú ògèdè gbé tó ní kó kúnlẹ̀ orí ògèdè gbé ni wọ́n ti dá ilé ó ti dá ifá ó ní ká babaláwo rè ó dá ifá ògèdè gbé ni wọ́n gbé ọkàn falẹ̀ lórí tó fi ṣe ọláńgbà náà agbẹ́fà gun orí ògèdè gbé dá ó wà nínú òkì babalọlá torí pé bí babalọlá bí ògbórí ẹ̀fọn ṣe lo dáúlà iná ẹ̀ ni ọmọ rẹ̀ náà lo dáúlà
1: babalọlá
0: nítorí pé kò tí ì rò lẹ́rìí pé mo ní bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó ń sọ fún bàbá ẹ̀ lọ ni wọ́n pè látòrí ilé ó lé ilé ó ti padà dí balógun ìbàdàn tí wọ́n gbé fò
1: látòrí ilé
0: ríró
1: ló ti dí balógun
0: nípasẹ̀ ipa tó kó lójú ogun
1: ọmọ fòmọ ti pọ̀jù
0: ọ̀pọ̀ torí pé wọ́n rí ipa tó kó torí pé ìwé ìtàn ìbàdàn bàbá.
2: Àìsàsíkè ó mà lágbára ibi tí yóò dé dúró lálẹ́ inú ṣùgbọ́n kọ̀ parí síbẹ̀ o tá a bá ń sọ nípa ìtàn ògbórí ẹ̀fọn sáfìlàfìlà ìtàn tó gùn ni ẹ má jà purọ́ tanra wa jẹ ṣùgbọ́n ibi tá a rì máa lálẹ́ inú tó bá tún di ọjọ́ mẹ́jọ á tẹ̀ wájú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè wá sórí ètò àkínyìn àfíìsì ga àníyù ẹ ṣeun sómọ̀ọ́rìn olúwaṣeun ọlárèmíkì ọmọ ìbílẹ̀ abilékọ ayọ̀ọ́lá fásitì àtẹ̀ṣe àbídèmí àdìsá ìyá àbí jẹ lẹ́gùsí ẹ ṣe ń ṣe hàn yálà rẹ dò àmọ̀dúpẹ́ pọ̀ lọ́yìn tó àwọn bàbá wa tó yẹ pé àwọn máa jókòó sídìí rédíò tiwọn ni tiwọn ń gbọ́ wa ketepete àwọn àtàwọn ìyá wa barista daniel aramide aláàánú mẹkúnnù mo kì í o ẹdàkúnlé dágun dúró bàbá òjẹsà mo kì í yá wa chief jt rahimi àṣìwájú gbogbo ọlọ́jà nípínlẹ̀ ọ̀yọ́ mọ́jàsí mọ́gàjì sí àkàràjì ẹlẹ́gbàáwò mọ́gàjì ilé ẹlẹ́gbàáwò tílé toko aláàjì rashid iyọlá ogunṣẹ ẹ ṣeun o tó fi dórí aláàjì ramani eléyìn gold ojú òní tìyín. bákan náà ayọ̀ nisa medicine store ní apá aná ẹ ṣeun aláàjì ààrẹ ti aláàjì ramani eléyìn gold ààrẹ mùsùlùmí ti akíngbilénu aláàjì ike ní bódìjà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn kú àdúrótì ògúdúgbà àbá àtírímì sí yù ọmọ ọlọ́lá ẹ ṣeun olóyè engineer saheed abiola lawa mọ́gàjì ilé ẹ̀fọn ṣetán ní ọjà àbámbàdàn bákan náà ni aláàjì kabiru ọmọ ti já láruru ẹ ṣeun ṣeun o olóyè alaba adéoyè mọ́gàjì ilé mọ́gànà ẹ ṣeun olóyè ayíǹde délé sọdú bàbá lọ́jà ọjà òjé mo dúpẹ́ pọ̀ lọ́ọ́ yìí o tó fi dórí olóyè taoid àkànní ọmọ ẹlẹ́sìn mẹ́rìndínlógún baálẹ̀ ti bàkátàlè nílùú ìbàdàn mo kì í o mọ́gàjì ilé àjọbọ ní tèmi diré ń bàdàn gbogbo yín mo kí tó fi dórí ẹ̀yà àjọkẹ́ alágbo àbí ní àná ọlọ́ọ̀dẹ ní dòdó kágọ́bẹ̀ tó a máa lọ lálẹ́ ìta ṣe iná tó àbí. Pẹ̀lú mi sórí 080-3821-5909 sẹ́yẹ kò ní fòkó forí sọ́gi àjàkan ò sì ní jìn kó jìn mọ́ ló ń gbò lẹ́sẹ̀ ògúdúgbà lóògùn àkàn olóko mi ń jẹ́ aráyé ẹ méje wàá náà nira o ìnira ò dáa orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìbò ayébírí.
3: On Lagilu FM 96.7.

0: oni ki la ki bani tanran la le foro lo eni oni kalu ka to si enle nbe mo kin ni ti le toko adaye ba le to yi o eni ti o si si onigbowo re awon na ni oloye ewe nje igi adubi agbefagori ite ti won je otun oluawo le ibadan awon na to ni mo gaji ile olu oje awon ni si onigbowo eto yi be ba wa nbo lati ri won adugbo oke ofa baba asale nbadan ibe ni won wa lati oje ibi eleni ni e ti lo gun okada tabi moruwa bo si je moto ti lo si oke ofa baba asale e so kale ni bi church kan ti nbe nbe e ti ri akomo na wa legbe church un loke re kere ewe nje igi adubi agbefagori ite namba ile le pe won si 080-33-26-01-41 esi le lo 080-53-45-9223 bẹ́yìn náà bá ní nkankan tàbí èkejì tẹ́ fẹ́ bí wọ́n irú ayé wo là á gbé ọ̀nà wo là á tọ̀ iṣẹ́ wo là á ṣe tá a fi ń mókè èèyàn a máa bèèrè èèyàn tó bá sọ pé ọ̀sáyé onítọ̀hún ti kú wọn ò tí ì gbé sí ni mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà o ẹ̀yin òbí wa pàápàá tẹ́ ẹ ní ọmọbìnrin àtàwọn ọmọkùnrin tí ẹ ti tójú bọ́ ẹ sì mọ̀ pé bọ́mẹ́kẹ́ bá tọ́kọ́ ní àfúnlọ́kọ́ bọ́mẹ́kẹ́ bá tàdá àfúnládá láyé ìjọhún fúnra wọn ní àwọn lásìkò yìí ẹ wá máa kìlọ̀ fáwọn ọmọ yín àgàgà tó bá jóbin àìranjú mówó ẹni ọ bá níbi tó níran ńlá fẹ́ o kọ́mọ bá wàá di pé yóò jájó èèyàn lójú ìdí rèé tí mo fẹ́ sọ̀rọ̀ ọmọbìnrin kan tí wọ́n ń pè ní blessing àwọn òbí blessing wọ́n ràn lé ẹ̀kọ́ ọ kàwé ó sì débi fáfitì sí lẹ́yìn tó jáde yunifásitì ọmọbìnrin yìí ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ tá a wí yìí ọ̀rẹ́kùnrin rẹ̀ àìmọye ìgbà rẹ̀ ni mo wà á lọ tó jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn dé góńgó àmọ́ gbòdíjọ́ kan ọmọbìnrin tá a pè ní blessing ó tún wá boyfriend ẹ̀ lọ bí ìṣe rẹ̀ ńgbà tó débẹ̀ wọ́n ti ra wọn lálejò ẹ̀yin náà mọ̀ bọ́kùnrin àtobìnrin bá wà nínú ilé gbogbo nǹkan yẹn wọ́n ṣe gẹ́gẹ́ bí olólùfẹ́ síra wọn wọ́n ṣe blessing padà lé o lẹ́yìn tí blessing padà lé nǹkan kan ṣẹlẹ̀ ayé tótó ayé àkàmọ̀rà kí ló ṣẹlẹ̀ sí blessing gbogbo ẹ̀ lẹ́yìn láǹfààní àti gbọ́ lónìí ni kò ní dọ̀la ẹ kú kalẹ̀. Ẹ̀ka àbọ̀ padà wọ́n sọ fún wa pé blessing délé nǹkan kan ṣẹlẹ̀ àti jókòó dì níra àti nàró dì níra àti bẹ̀rẹ̀ ò ṣeéṣe kódà lọ́ba di pé bí ó ṣe ga gbígbé ni irú èwo rèé abiyamọ o bó ṣe di pé ẹ kò mọ rèé wọ́n lọ ilé ìwòsàn tó lóko ṣùgbọ́n gbogbo ògbìyànjú wọn pàbó lọ́jà sí o irú kí leléyìí ńgbọ̀ pẹ́ lẹ́nìkan sọ fún wa pé pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń kọ tẹ̀ ń rà bó tẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń rí owó rà torí pé ọmọ èèyàn ńlá kan ni nílùú àbújá wọ́n gbé kó ń bẹ̀ wọ́n ní kí wọ́n gbé lọ ilé ìjọsìn wọ́n tó bẹ̀rẹ̀ àbẹ́mèrè ni àbí ẹlẹ́gbẹ́ kan ni àbí kinní kan ni kí wọ́n ṣe gbá kí wọ́n ṣàwo ibi tí ẹ tó gbé lọ kò ní kókó ibẹ̀ lẹ́nìkan tó wá jẹ́ àgbàlagbà ń bẹ̀ tó jẹ́ bí olórí eléyìí ò lọ́wọ́ wo sàkún ọ̀rọ̀ wípé ayé tá a mọ̀ wáyé ayé ẹyin gẹdẹ mọ̀ ni oríṣiríṣi ọ̀nà ni a ti ń tọrọ ọmọ ẹlòmíì àtọrọ ọmọ lọ́wọ́ òòṣà ẹlòmíì a ní nǹkankan tọ́jẹ́ tìdílé tí pé bí ọba tí ìyanjú ẹ̀ àdúrà rè ò lè tètè gbà ṣàkún tó ń wò ẹ̀ bá fẹsẹ̀ létọ́ o ibẹ̀ ni a ti ronú kan bàbá olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagorí ìtẹ́ wípé ìlú ìbàdàn lọ wà ó sì tó jẹ́ mọ́gàjí ilé olú òjé èèyàn ńlá tó lóko tí ó bẹ̀rù ókọ ni oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí náà ni a ti bá débẹ̀ tọ́lọ́hún gbàdúrà rẹ ẹ ṣe jẹ́ káwọn kọ́kọ́ tiẹ̀ pé ná báwọn ọba tiẹ̀ gbé lọ ṣé ìbùkúkú ti ṣayé dẹ̀rọ̀ wọ́n ké sí olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagorí ìtẹ́ báyìí kàṣá báyìí kàwòdì nígbà òní àwọn fẹ́ gbé wá ó ní bò ní ti ń ṣe báyìí ní ṣe báyìí ní ṣe ìgbà tí ó ṣàlàyé tán bàbá ní ẹ jẹ́ káwọn ó béèrè lọ́wọ́ ọfá kí ló kọ rẹ̀ kí ló kọ ìyá ẹ̀ wọ́n béèrè wọ́n sì sọ tí wọ́n ó ṣe gbogbo ètò tí wọ́n ó ṣe pátá wọ́n sọ iye tí ọ̀nà wọn ibẹ̀ ni a ti bèrè yìí pé ìgbà wo ni káwọn wá bàbá ní kò pọn dandan kó òun ó fojú kàn án o torí pé kò síbi tí afẹ́fẹ́ yìí fẹ́ dé si afefe oni fe komo kangi okola koda ko je ilu ebo lo wa mategun adua ati gbogbo ntan ba se to ba ti re ba pri lo longoji ntin se yo fi lorun lele won sa deun yo wo awon eleyun won fowo ranse si an ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an tin se e ti won o gbe lo diesu atadua repete ti won se be ni ya gbogbo re sori aworan foran video won si send e send to gbese fun won eleyin un wo leyin to wo adua to se re eje ajogbo
1: e si gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun a ma fun ise o olorun ni pada
0: wari gbogbo adua tan se won ni ko mo sami bo mo tin gbo lo na sami kele o to mo omo ilala won lo so pe on ri iya kan to gbe epo pupa wa pe ko hun mu epo pupa won si gbe fanu tin ni odo tin fe si hun a je wi pe adua ti gba o kele le omo si omo ti o le dide o bere si dide omo ti o le je a bere si jeun omo ti o le de e se gbonse a bere si lo jejeje oni ba mo se ki phone ma le re o to pe won wi pe gbogbo n to hun o le se tele o ti se o oro re lenu baba ti obe ewe nje adubi nse e tun gbo n ti so lele keji
1: ah e se gan ni mo dupe o dupe o ninu mi dun gan tori omo obirin ti o se kini na o ni o nlala loju alaun o ri ti won gbe popo pa wa fun won a tun gbe fan si pe fan won fe so won a gbe popo yan fun le popo pa mu pe fan won fe so won a wo pe ah emi o je mo tun me ni won ba oye temi mo a wo pe o da pe won fun lero ni e ani won de fa fi itura ti oni bo se jiba around the fere pe ya ihun won je on lowo nsin ni lo so e se gan ni mo dupe olorun a ma olorun to ti fun yin se a pada ma fun yin se olorun ni doju ti
0: Iroyin ayo oni so fun baba ewe nje tinu baba na si ndun wi pe Olorun seun baba wa ni ko si bi tadua e ti gba sugbon beyan ba ti de bi ti file e wa o se se kadua o mo gba ketete yan ba ti kan bi ti file re wa bi igba teyan fe ran je ko ni ki se mimo se tawon na igba tolorun ti pe odo tawon ni yo ti ri isegun ati wosan lo je ko ri be Olorun gbadua omobirin yi lati pase baba oloye ewe nje ige adubi agbe fagori ite ti won je otun oluawo ile ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abi ti nlo de aje aborita pirin eyan saso kale ni baba asale e ti ri signboard won gagadagbagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluawo ile ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 080-53-45-9223 aisun ni di amole
2: baba peri apo ni akoko wole ke oluawo omo ilu akaran okun o ibi ewe pe nje te ko fidi ti sina ni adekoroye ike adubi nkeyo anuma bi eye okun o olohun fe nikan se je nikan lo otun oluawo le ibadan oloye ewe nje adekoroye ike adubi agbe fagori ite omo dida wa mo bu mo te oni su lo niyan keyo mo se se ni ko ma je nbi emi ri oja tebe re nta ni won gbe kale lota o so wo pe yawo orere nbe igbiyeju re ni eto wa ma ru ori to gbe waye ma ba lodo ewe nje adubi otun oluawo le ibadan ni baba sele loju ona je nbadan lati oje eleri egun okada baba sele oju source ni e ti so kale e ti ri akọ mo na won gba gbagada ewe nje adubi be tabi ka pe won sori 080-33-26-0141 oloye ewe nje adubi otun oluawo le ibadan lo ni irorun la ba nigba ta daye
3: la la la la gelu FM jagaba gogore tu

0: Ibaruba oba isan ara loruko mi o ti pe temi ati yin tin da papo ko sija ko saso nitori o to onu oruko wa iwadi imojinle wa o so wa dore yin o yi so wa di dokita yin lona ti ibile baba nso nipa iwosan ibile awon baba wa ti se laye atijo awon bi kudie to kudie ka to si la wa si tun se nipa bawo ni ogun ibile yo se ni odiwon bawo la se mele to ba awon yan lara mu baba nbari e wa ni ona ayewo lana irin se igbalode eleyi ta ti bo inu ise isegun ibile o wa je ko ta won yo patapata gba ni iwosan lana ti ibile ewe ati egbo pon bele ni se wa o se gbagbe wipe office wa wa ni opposite people's girls grammar school leyin ile baba adedibu molete ni badan egbo ero bani soro yin na 0701821111 abi 0803381008 la won number te fi le pe wa e je kin sare so bi meji meta ninu awon aisan to saba man doju ko awon eyan le africa alakoko ni gbogbo wahala to le mu ki isan ara ko di lojiji ko ma si je ki eje oraye koja sawon ibi to ye ko koja si elekeji ni pe ki isan o ti fa ko ti na koja bo se ye ko na nitori awon san ara wa yen o ni iwon ba bo se ye ko gun to ati bo se ye ko sunki mo to ba sunki popo ju isoro ni to ba na popo ju ijagban ni ki lo le ma mu ko ri be o ni awon aisan aromo ninu egun abi awon ona ta gba lu ara wa nigbe iwe abi awon nkan mi to ye ka ma je ta o je nitori telomin ti daye ko mo pataki eso ko mo pataki efo ewebe ko si mo pataki omi ati re daraya lara lara be yen ba wa nse gbon ti mo so yin na nitori pe a o ma dagba lojojumo isan wa nilo amojuto ti eje to nkoja ninu isan ofin ni di pe ko raaye san mo ti san o fi bere si wu nibe le ma ti gbo awoka le ma gbo lakuro egbe le ma gbo ewo nla le ma ma gbo eyin romi ibadi ejika orunkun ati orun ese gbogbo nkan won won o ni se pelu igba ti isan o ba ti raaye gbe eje lo bo se ko gbe mo eje a ma dudu yo si ma ni kokoro ninu nigba mi kokoro lo wonu wa latara nkan ta je tabi bi ta ti seyo tabi bi ile igbonse ta lo tabi awon nkan to gun wa lese ta afokan si ti kokoro ba wo be a di aisan kokoro nu eje ko si ni ja ninu eje lai je po fowo ba isan ara wa da ge bi waya na to ma gbe ina lati bi kan lo si bi keji to ba taku sona yo je isoro to ba debi to lo ti ori eje gbe debe yo di isoro baba ibaruba oba isan ara ko ni ise meji koja ka toju awon eniyan lopolopo gba nigba ti san o baraye sise de inu opolo wa yo di ki apa kan ori ma foyan o si le pada wa fowo ba yan loju nigba to baya a ma fowo ba elomi leti o ti won ma ba so ti o si ni ma gboda da mo nigba mi wa ti o di pe owo ati ese kan e da kan bere si kuriri leyin to ba n kuriri yo ma gbon ni o to ba n gbon o tin di nkan mi niyan ta ni fe daruko lori afefe awon eyan ka ma so wipe aya won lu pipipipipi ni gbogbo gba won o gba owo elele won o gba owo masun masun won o jeyan lowo won o si daran si bi kan sugbon won ki ni ifokanbale ninu okan won okan tin sise eleyi to n se sodi sodi asigbodo kiyesi nigba mi wa elomi a ma so pe ati rorun so gan dise to ba sun laago mesan ale to ba ma ji pada o ma ji laago meji la ko si ni sun mo ti le o fi mo elomi sire ara riro aro dabo o ma nda won laamu nigba mi wa telomi ba rin o ma da be ni pe won fe ti subu elomi ki si mo yato igba to wo bata ati igba ti o wo bata eyoju si wa nile ise wa to wa ni opposite people's girls grammar school leyin ile baba adedibu ni malete ni badan 0803381008 ati 0701821111 alaafi ara wa oni gbadanu gbu bi elubo ati kadide nile ka se logan ko ma de pe won ma fa wa wo moto gbe wa bole ba wa gbese ba wa gbe apa gbogbo n to wa lara eda eyan kokan lo nilu amojuto ewe ati egbo ta si fi n toju yin lati igba iwa na la fi toju yin te ba dodo wa te gba kaadi tan a kokko se ayewo ofe fun yin na ka to wa tesiwaju nipa itoju yin n to ise lara ataye o le yato si ti kainde tori e lo fi nilo ka se ayewo daada baba ibaruba oba isan ara wa ni badan gbogbo bi te ba ti n gbo mi na le le ti wa te ba ti de le so pe n lo si molete opposite people's girls grammar school leyin ile baba adedibo ni badan 0803 881008 at 0701821111 aisan koni ka oroko bi awon gangan koni te wa oroko bi opa ilu alaafi ara wa koni gbadanu gbu bi elubo
1: Lagilu FM 96.7 Lagilu FM jagaba gogo retio ma ro wan so ẹ̀yin ara ilé wa mo kí yín níbi kíbi tẹ bá wà lálẹ́ ìyá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjíkí pé àwa la wá a sì dúpẹ́ pé ẹ̀yin la bá a ti tẹ́lẹ̀ bá ṣe ń dé ìyá Chikito àti ìyá Togo a ti ti dé lálẹ́ yìí a dẹ̀ dúpẹ́ pé àwa la wá ẹ̀yin la bá mo fẹ́ fọ̀ kókó yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ̀ ń pè tẹ́ ni ògùn ìyá Togo ó ṣe gbidigbidi lára yín o pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn olúwa ṣeun ìyá Togo tó ti wà nínú kúlu wa lálẹ́ ìyá Togo ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú ibi lẹ́
2: mo kí ibi tẹ́ ti ń gbọ́ mi dédé àsìkò yìí pé a nífẹ̀ àìsàn ló gba àìsàn nífẹ̀ ara wa ṣe bùgbé o
1: bẹ́ẹ̀ ti kí wọn
2: ẹ ṣe orúkọ mi ni màmá Togo odún ni mímì kìí ṣe àìmọ̀ fún olóko ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò Sikito ní every Wednesday àti tún délé ni
1: ìyá Togo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́pẹ̀ lórí ọ̀rọ̀ tòkó tó kéré oko tí ó sá wọlé oko tí ò ṣiṣẹ́ igbá kan àwo kan àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán oko wọn ti padà sí wọn lọ́wọ́ ó dá kílẹ̀ gbé wa fún wa lálẹ́ yìí
2: ẹ ṣe olóòtú lẹ́ni báyìí nísìnyí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa bàbá àwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn
1: ní arthritis
2: bẹ́ẹ̀ni romatisin arthritis báwo ló ṣe máa ń ṣèyàn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀yin tẹ́ bá wà lé tẹ́ bá ń gbọ́ mi nísìn ìwọ tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí wàá rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́ wàá máa complex pé orúkún yẹn ń ru ẹ́ o ò lè rìn láti ibìkan síbì kan tó máa rìn láti òpó náà kan sí kan wàá máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́ tẹlẹmíì tiẹ̀ máa bẹ̀rẹ̀ láti ẹ̀yìn
1: báyìí tẹlẹmíì
2: ti máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kìí ṣe pé ó last dent tí kìí ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpárọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ tàbí ẹlòmíì wà tó ní arthritis a rí pé iṣan ẹsẹ̀ yẹn máa ń fa ọ̀hún a máa complain iṣan ẹsẹ̀ yẹn ó máa ń fa ọ̀hún ní gbogbo ògbà ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ sílẹ̀ bó mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ ọ́ tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa mo ní iléeṣẹ́ ọ́fíìsì màmá Togo wà ní akẹ́dẹ̀mì olómi tí ẹ bá ti dé akẹ́dẹ̀mì olómi bẹ́ẹ̀ bá ń bọ̀ láti ìwó road tẹ bá dé akẹ́dẹ̀mì olómi ẹ bọ́lẹ̀ ẹ má sọ da express o ẹgun bridge kékeré yẹn sọ kalẹ̀ padà ni o kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá Togo 08035888101030 kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times five times omi tẹ́ ẹ̀ mu gan ò ní dúró sára yín irú ẹni bí wàá máa complain pé ó ń rù òun gbẹ tírù kan báyìí bá ti ń ṣẹlẹ̀ ò sì mọ̀ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó o ṣe ń rù bó o ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó ń mu kò dúró sára ẹlòmíì dẹ̀ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ní prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde a try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbàdá tí ń polówó yìí ní àpò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rìtù sílẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kan sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dédé ṣẹ̀kan sùn lọ.
1: 1 minute ló dùn.
2: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra sọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ dédé obìnrin ò ní láìkí
1: ìrọ ẹni bẹ́ẹ̀ tó bá fún nípokípokì tó ṣe pàtàkì
2: ọkùnrin ò ní láìkí ìrọ ẹni bẹ́ẹ̀ o nítorí pé ẹ̀yin sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹ ẹrù wa pàtàkì ẹrù ta àjókòó tì náà nìyẹn tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀
1: wọ́n
2: tó bá pé o ò lè ṣe déédé àti dáadáa o ò lè ṣètú ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé kàn sí màmá Togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ́ ẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba.
1: Ó dà màmá Togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ́ àtọ̀gbẹ yìí kí lè rò pé ó ń fà á.
2: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ séré-séré-séré láàrin 5 minutes a tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. Ìmù gan ìṣètọ̀ yìí náà téèyàn ò rí tọ̀tọ̀ yìí gan infection lè fà á staphylococcus lè fà á àwọn àrùn tá a lè kó látara táyà máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédé mọ́
1: ẹlòmídẹ̀ẹ́lìà
2: sífílìsì staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn má lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yen ma nse
1: okay
2: nikan lo ma nse to ba tin sele a di pe kuro enibe ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be akankan sele ni o o wa ni afani laarin bi odun marun odun mefa lati mi tobirin mo pe o tin ko letter si prostrate o
1: so o se pataki okunrin ma dobo
2: o se pataki
1: so that nkan to jo mo pe o prostrate de o kini ko kini
2: ko ni le sele si okunrin be
1: ni le sele si
2: so olorun ara wa lowo nkan to le fa niyan olotu
1: o da awon to ba wa ni kini ton to le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
2: be ni olotu
1: awon na a le ri
2: be ni
1: o da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama so won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse je ku je lo nfa kini abi je di
2: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun elomi like e gan to ba de tin mu nkan to du pupo ju o di pe kiro eni be ni asan kan ta npe ni jedi elomi de ni ko ti e mu nkan to du sugbon ni kaluku ni asan ti olorun ko mo latoju orun to ma baja elomi o mu to du be to ni asan jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
1: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
2: ona abayo wa
1: mo ran tin si pe o ni enikan eyan ko si meji to ti so pe ka won ba se gabai kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta won ba wa se ton awon ese wa fowo ti wo iwo san wa fun uru awon ni be yen lodo yin
2: olooti iwo san wa fun se ri ewe ati go ta won baba wa nlo yi ti won lo lati jo si wa bakan na e o lo te yin le mu mi ti se kan ti baba mi ti fun mi ti pepe bi pe ti e ba ni enu odi to yo seri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
1: ogun
2: ta ma jo ise itan awon kan ni ke ko lo busi iga te ba su e busi iga e fun ojo meta abi e le mi de le se o le suga le meta lojumo try ko busi nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole Ben mo so fun yin olotu
1: ya togo
2: a wole
1: won ko bu kini e won
2: ise baba mi
1: ni won da si won tun se ga won da si
2: won bu si won flush e
1: won bu si won flush e
2: leyin to ba ti meta
1: to ba ti pojo meta yen
2: to nko won
1: ma bu kini e sinu eko
2: ben
1: ma
2: fi
1: won ma mu eko yen
2: nko
1: ta nso yi to jade a wole pada
2: be ni
1: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba wa gbe le eyin iya wa lowo kọlọn je ko kan awa na
2: ami
1: o da iya togo mo ti e gbo pe kini yen to ma nyo yen o ma nje ki kini omo okunrin saida ko suki abi ko ma le gbe ri dada abi kokunrin yen ma se ko to gun ori obirin o ba da towo ele
2: be ni olotu
1: ona wo lo le
2: seri awon aisan opolopo aisan mi ma nfa isoki fun okunrin ke bi awon oro ta ti so si waju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma nfa kikini ma suki tabi jerije na o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo pe kini yen o ba ti kere ju obinrin o ni like e
1: ah ko le kon le gan
2: so ani awon kan te ma lo fun yen na e to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si
1: ogun
2: ko si be ni ko so ogun iku gbogbo apata
1: aju lolorun ni
2: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugba iku yi opin dogba
1: atolowo ati talaka
2: o la fini eje ka se daada
1: ka ma jadi si ti e pamo
2: ku won le ma so ti wa na ni daada
1: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti sikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini kan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
2: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere latun sugbon kan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo fi ma sanra ko si kan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba nto omo to mo ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lo awon ago ifun to mo ma to 2 months omo ya ati put on weight gan so ani awon kan te ma lo fun kini
1: se kini na le se o le je ko ko na put on weight
2: be ni o
1: ko na tobi
2: be ni
1: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
2: be ni
1: ti won ba kan si odo mama togo
2: be ni olotu
1: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
2: a dupe fọlọ
1: e to ku e de nsuki nko
2: ikan na ni atotunki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size won fe won ni lokini yen mo because so ba tun lokini ya tun ma tobi si to ba ti tun tobi ju problem ni fobirin
1: hey ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adugan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to tun to tun bere awon ibere kankan si
2: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
1: le ko si
2: 080 080 35 88 88 1010 1030
1: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te nse fa awon to wa ni nigeria bi
2: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati do oyinbo
1: okay ma ba won send you beni beni to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
2: no a ma n we bill e
1: e ma n we bill e okay to ba fe pe yin nko
2: te ba fe pe mi lati do oyinbo +234
1: okay
2: 80
1: +234 80 80 35 35 88 88 1010 1030 okay number te ma fi get iya togo ni eh yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo eh to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini atobi a de to wa de raye lati te kole fobirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama sun e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
2: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to sun fun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lola o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi nare wa to je pe agan lo fun ra e idi ni pe nigbati nkan mo nkan to ma ndo to ma produce omo lataro okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti o le ba sele iru okunrin be ko le pregnancy obirin
1: okay
2: te ba npo eyin okunrin te ba npo ni irun kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe folo a de ma tojo ka ti yawo ni lese wa to da ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni porta ma toju ti everything ma wa okay
1: oda oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
2: be ni an sayewo
1: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun
2: 080 035 88 80 1010 30 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
1: lati gba gbogbo awon amoran ati lati lo ri won fun itoju ara yin olohun oba mi a wa pelu wa alaafia ara wa ko ni gbọnu danu ni ara wa alaafia ato to peye la ma fi ma lu ojo ese o da
3: Ladilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio

kọ Damilola Kelvin tó wà lójú òpó Facebook. Bẹ́ẹ̀ fi ń rí mi wò kẹ́tẹ́kẹ́tẹ́. Tunde Adegbe Ramo TP. MC TP tó ta lẹ́nu bọ̀ dáapọ̀dà. Ìkó ètò yìí tá a jọ ń ṣe tó fi ń dùn lọ́sọ̀ọ̀sẹ̀ tá a fi jọmọ gbádùn àràbí kàsí nǹkan náà nù ni.

ẹjẹ máa kí kábọ̀ jàre ẹ tí mo pé abala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́tọ̀ yìí pín sí abala àkọ́kọ́ labala gbé wa débẹ̀ eléyìí tó sì kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú lórí abala yìí láti gbéra wa dénú olóńgbò ẹ̀ pé bo mò ń gbé yín lọ gbé yín lọ síbi tẹ́ ẹ fẹ́ o láwọn tún dé sẹ́ẹ̀tì àwọn tún dé pẹ́ sọ pidgin and they carry me go where I don't know ibi tẹ́ ẹ fẹ́ gangan mò ń gbé yín lọ ẹ mọ̀ fọ́ o àwọn ọmọ mi lórí ọ̀dà wọn á pé ẹ mọ̀ fọ́ lójú òpó Facebook mo rí ayọ̀ bá mi Fizkid wọ́n pé láti ẹlẹ́yẹlé làwọn ti ń gbọ́ akétékété jẹun o àárán ni yáyá wọ́n pé ẹ kú iṣẹ́ o àrọ́mọdọ́mọ ìyá onírú wọ́n ni well done olúwa tó sì daniel wọ́n ní ẹ̀kú ètò láti sango ìrúwà alhaja abiola wọ́n ní ẹ̀kú ètò ẹnẹ́ mọ́ bọ̀ lójú òpó Facebook ẹ wá lágelu 96.7 lọ adéyẹ mọ fún iṣọ́ joshua wọ́n ní àwọn ń gbádùn wa o abala àkọ́kọ́ ẹ mo sọ lẹ́ẹ̀kan pé ó kó nǹkan tó pọ̀ sínú ó kó nǹkan tó ṣe dáadáa sínú torí pé kí ni ẹ gbọ́ wa débi pé ẹ sì mọ gbádùn ara yín torí pé kí ni láwọlé sùn láwà yìí ẹ fẹ́ lọ faralélẹ̀ ni torí ẹ̀ lẹ fi gbọ́dọ̀ gbọ́ ètò tá a pè ní lóyìn ládùn abala àkọ́kọ́ lórí ètò yìí ẹ ti mọ̀ bá a ṣe ń ṣe o ẹ ti mọ̀ pé a láǹfààní àti gbẹ́nu sí káàṣì ẹ̀ káàṣì ẹ̀ èèyàn méjì ó tún káàṣì ẹ̀ 25,000 fẹ́ èèyàn méjì ó jẹ́ 50,000 ẹ wá sọ pé ẹ̀ ní gbọ́ kí ni

0: Bamoje to mo si ala igbagbo pelu igbagbo 500 naira 500 naira left lore fun cash *347*1004*2#*347*1004*2#*347*1004*2# tabi loju opo website www.cashier.ng www.cashier.ng Odukoya Johnson wani keep doing good work Abdulaziz Abdulrahman wani eku ise o Share cashier sini yen te ba ti te code n bayi *347*1004*2# te ba ti te soju e a gbe wa pe e fe ta lori lagelu be ba ti te wa n baun yo wa gbe USSD wa yo gbe transfer to bank wa be ba ti mo transfer to bank a generate account number kan fun yin account number yen o ni loju 40 minutes lo eyin nikan le le lo account number yen iya yo te ba fe ta e send owo yen sori account number yen be ba ti send e ti ta nu be ba ti le send owo sori account number e ti ta niyan ko ise nkan to le awon mi o mo bere pe bo won se nta cash e bo won se nta cash e be se ta nu *347*1004*2#*347*1004*2#. Ẹ mọ̀ bínú ẹ̀dùn olódi wàhálà. Ẹ wá má gbàgbọ́ pé abala àkọ́kọ́ iná láyín agbọ́n tọrọ ọmọràn. Bá a bá ń ṣètò báyìí, a tún láǹfààní àti gbara wa ní ìmọ̀ràn eléyìí tó ṣe dáadáa. A láǹfààní àti gbara wa ní ìmọ̀ràn o. Agbọn ti Job Connect náà ẹ mọ gbàgbé o agbọn ti Job Connect lórí ètò yìí torí pé kíni àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà lásìkò yìí tó yẹ pé bọ́n bá ríṣẹ́ wọn ó ṣe wọn ò ń ṣọ̀lẹ̀ bọ́n bá ríṣẹ́ wọn ó ṣe wọn ò ń ṣọ̀lẹ̀ wọ́n mọ̀ ń ṣiṣẹ́ dáadáa bí Túndé náà bóun náà bá ríṣẹ́ báyìí àti sáré mú gbogbo àwọn nǹkan tí mímọ ọkùnrin lọ́tún lọ́sì kì í ṣọ̀lẹ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn ẹ̀dẹ́ èèyàn kan náà wà tó yẹ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ lásìkò yìí tó yẹ pé tó bá ríṣẹ́ o wọn ò ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ní iṣẹ́ lọ́wọ́ tó lè fóúnjẹ sórí tábìlì àwọn ènìyàn kan tó yẹ pé wọ́n sì mọ́ fi gbọ́ bùkátà eléyìí tán bá fẹ́ gbọ́. Agbọ́n ti Job Connect nǹkan tá à ń ṣe ń bẹ̀ nìyẹn bẹ́ bá wá ní ẹnìkan tó níṣẹ́ lọ́wọ́ lásìkò yìí kò lé kò mú láyè fi dání. Àtẹ̀jíṣẹ́ ni kí ẹ fi sọwọ́ sójú òpó WhatsApp 08068784932 tó sì sóhun wá sẹ́ni èwo lòun fún júpọ̀ sí. Abala kejì lórí ètò ìyabala ṣọkọyọkọtọ̀ ẹ mọ̀ gbọ́ lákọ̀tún lákọ̀tún ẹ mọ̀ gbọ́ alẹ́ ẹ ní láǹfààní àti gbọ́ ṣùgbọ́n a gbádùn ara bí kàsí nǹkan látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ẹ gbádùn ẹ bí kàsí nǹkan kì í ṣeré kì í ṣàwàdà o. ṣe ẹgbẹ́ Yorùbá àṣà àtiṣe Yorùbá ò ní parun abala kẹta lórí ètò yìí nìyẹn tó yẹ pé a ti máa ń fin láwọn àṣà àtiṣe lọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ tún fẹ́ mọ̀ sí nípa ti Yorùbá bẹ́yìn ò ti ẹ̀ mọ̀ rárá ni ẹ̀sùn máa ń bi ẹ mọ̀ tí ìyìn kò ń bẹ́ o ẹ láǹfààní àti gbádùn wa bí kà sí nǹkan bí mo ti sọ lẹ́ẹ̀kan abala tó wá gbẹ̀yìn lórí ètò abala orin ìjẹ́mu kí àgbà ìbí àti láǹfààní àti gbádùn orin Alhaji Dauda Epo Aka. Adémọyé aṣáàtọ̀ ti dá lọ sẹ́yìn o. ṣe ẹ̀ wá rí ipò ta lẹ́nu. ìgbà mò ń sọ lẹ́ẹ̀kan pé ó ta lẹ́nu bíi nódù Sunday naira pẹ̀lú àsarodo 1000 ẹrù péré ni ẹ̀yin ìṣeré àṣeré lápá bí iṣẹ́ là ń ṣe àbí bò ní Túndé ẹ́ kí ló ṣe ẹ́ tóun.
1: kò ṣeré ní Moscow.
2: iṣẹ́ náà ṣe ń bẹ ọmọ ìyá mi.
0: kò ṣeré náà lágolù. kò ṣeré lápá bí o. ó dà kò sí wàhálà.

ẹ̀bọ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Lójú òpó Facebook mo rí Ọlá Mickey ọmọ ìbílẹ̀. Wọ́n ní ẹ̀kú ètò ẹ̀kú iṣẹ́ kò ní bàjẹ́ àmì Mickey ọmọ ìbílẹ̀ láti àpáta. Gangan ó ti mú yes. Màá fi ejò Peters wọ́n pé ẹ̀ka lẹ́ ẹ̀kú ètò Kọ́ládẹ́s International bàbá gbogbo lé ń kọ́ o gbogbo lé ń bẹ o mo kí àwọn ikọ̀ olóyin ládùn lórí ètò. Ẹ ṣeun ṣeun o. Àsí ìsọ́lì olúgbilé láti ìlú ìṣẹ́yìn àwọn náà ń kí wa o. Ẹ̀rẹ́ máa bọ̀ lójú òpó Facebook ẹ wá lágelú FM 96.7 lọ.

0: Ó ta fẹ gbé yẹwò lábala àkọ́kọ́ gangare ta ni ọ̀rẹ́ rẹ ṣàlàyé bá ń sọ Túnde ta lọ̀rẹ́ rẹ o.
1: Ibi tó wù yìí kẹyà sọ di bẹ̀bẹ̀.
0: Ọmọ Bọ́lájí Àfọlábí ta lọ̀rẹ́ tiẹ̀ o jẹ́ mọ̀rẹ́ rẹ o.
1: Torí wọ́n ta fa owó ọ̀tá ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni yé máa rí ní ìfẹ́
0: ìṣẹ́. Gbogbo yín tẹ wà ń bí olúwa tó sin ẹdùn ọ̀dùn ni o. Bámidélé ta lọ̀rẹ́ gbogbo yín o. Tẹ́lẹ̀ mọ̀ pé oníkálukú wa ń gbà tá à ń bọ̀ bá a ṣe ń dàgbà bọ̀ ládùúgbò bá a ṣe ń bára wa ṣeré bọ́mọ ṣe ń bára wọn ṣeré ládùúgbò. Oníkálukú ló ní ọ̀rẹ́ bá a ṣe ń dàgbà díẹ̀díẹ̀ bọ̀.
1: Ó dá wọ́tà ń fa.
0: Gbogbo dé àwọn ibì kan tó dá àwọn lẹ́vù kan àwọn ọ̀rẹ́ kan bẹ̀rẹ̀ sí ní ìwà búkú oúnjẹ yọnú ayé wọn. Òbí ló kọ́ ọmọ nínú ilé pé wọ́n ti ń ṣe rèé o. Ntó dáre o ntí ò dáre o ṣùgbọ́n gbò tún dé ta ntí òbí kọ fún ọmọ àwọn ọ̀rẹ́ kan parẹ́ pé rárá ntó ẹ kó mọ̀ sí lélẹ́yìí wọ́n ń tàn ni.
1: Kí
0: làwọn ìwà burúkú tí ọ̀rẹ́ ti kọ́ yín rí tó yẹ pé ẹ fẹ́ fi kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n àbáwọn ọmọ tẹ̀lé tán bá ń ṣeéṣe tán ń gbọ́ wa lálẹ́
1: yìí.
0: Bóyá yálà ẹ ṣé ni o àbẹ́ ẹ ṣé ni o ohun tó rẹ ti kọ yín rí pé ó lè ṣe nǹkan báyìí náà o. Ìyálẹ̀ mọ̀ pé lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo tó yẹ pé ìyá rẹ̀ èèyàn pàtàkì ni bàbá rẹ̀ èèyàn pàtàkì ni láwùjọ tó yẹ pé tí ìyá rẹ̀ bá ń bọ̀ bá ilẹ̀ ọmọ ọ̀rọ̀ ni. Ẹ bá pàdé wọn lábẹ́ bíríìjì níbi tán ti ń sùn káàkiri ibi tán ti ń dẹ̀tí ojú eléyìí tán lálílá eléyìí tán mu mímu tán ń fífín náà tán jẹ́ pé ó ti jí wọn ní orí.
1: Èyí
0: ń tàn so òye. Bẹ́ẹ̀ ìwà àbàjẹ́ pọ̀ lóríṣiríṣi ẹlòmíì ò lọ́kàn láti wùwà àbàjẹ́ ọ̀rẹ́ ni ó sọ fún pé o lè ṣe jàre o lè ṣe. A níbi tí ẹlòmíì tí ò ní ọkàn dé yóò kọ́kọ́ lọ lágbájá mo mọ̀ fẹ́ ṣe nǹkan báyìí kò lè dánú rò ó sọ pé ṣé n tó wá fẹ́ ṣe ló ń fọ́ fún nìyẹn bó ṣe ṣe rè ìwà àbàjẹ́ sì ní kọ́. Mísínú mísíta Ajíbọ́lá ọmọ nìyí ẹ̀kú ètò ìyanu máa ṣẹlẹ̀ lọ́jọ́ kan.

0: Eka abo kwa da lato Georgia te bashe ndara kwa mwa Eka abo suri tutakpe ni lunyi lato Luri ikani la giluna 86.7 FM ukigaju kile bado Ele ita mbeye wu lori eto yi Ipe ta lore ere o Lore ere o mi o Ta lore tie gaga Ore wo lo ti barin ri eleyi to e pe iwa daada iwa rere ranti o meni ti iwo se eleyi ti awon obi ti e ko won wa fe ma ko ni awon wa buku buku so tele won ibo lo tele won de to ti jare to ti pada pe awon eleyi won han le mo ibo gaga lo tele won de to ti wo pe ibi tawon eleyi mu olo e mo gbagbe ati lo mo re cash e si o Cash share. *347*1004*2#*347*1004*2#*347*1004*2#. To ba ti te. Sorry, code phone we bang. Yogbe. Pe okay. Over te pelu. Edegbeta naira 500 naira. Iye to fitana yogbe wa. Ba ti amu wa. Yo agbe o pe USSD code lo fe lo ni abo fe se bank transfer bo ba ti muyun yo generate account number eleyi ti wo se owo si bo ba ti se owo si won nikan lo le lo account number un to ba ti se owo si o le ni keyan bo se owo si ko sa ti se owo si ni to ba ti se o ti ta niyan o le ta game meji sugbon 500 naira ohun lo fi ta ye game eleyi to ba fe ta fi be pe bo se nta si ni anfani igbigba oroko ire onkun keke si e mo pe ka se ti koja nkan ti opolopo eyan ro ka se o ngbo opolopo bukata lasiko yi e ba wa fe ta loju opo website www.cashier.ng www.cashier.ng lẹ́fì tá lójú òpó website tọ́ ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ túnde lápá àbí túnde bò ń gbogbo nǹkan jẹ́ nǹkan pọ̀jú òpó 09123708675 látilẹ̀ òkèrè +234 814249106 lójú òpó tẹ pèsè tó débò gbogbo nǹkan
1: adúpẹ́ o kọ́lá kú iṣẹ́ látàárọ̀
0: iṣẹ́ rẹ̀ o
1: ìmàrí akúnwa lérè o ẹ kàlẹ́ o ẹ̀yàn ara lé akọ àsìkò yìí o ṣe wà pa ẹyọ lórí ìbéèrè tí ọbẹ̀rẹ̀ mo láǹfààní láti yan oríṣiríṣi ọ̀rẹ́ nígbà tí mo kéré gan torí èmi náà mo fẹ́ràn ipa mo dẹ̀ sọ̀bọ̀ díẹ̀ so àwọn tọ́lọ́n sì máa ń yàn tìmí àwọn ọmọ líle ni tá bá kó mi sínú ẹ̀ tán èmi ni mo máa ń forí fa
0: kí làwọn nǹkan tó ti kú ọ sí rí
1: ọ̀sẹ̀un nígbà tí mo wà ní primary 4 ọ̀rẹ́ mi ló kọ́kọ́ jẹ́ kí n mọ̀ pé kò pẹ́ dandan ká sanwó lẹ́sìn pé wáì tí gbogbo wa ń sanwó lẹ́sìn ṣé dandan ni kó wá jẹ́ gbogbo wa lámọ̀ sanwó lẹ́sìn ọ̀hún
0: ó sì gbowó láti ilé ntí ẹ̀
1: á sì gbogbo wa lágbowó láti ilé gbogbo wa ó wá máa ń wò pé yìí mọ ibi tí ọpọlọ ti jà fóun o tó fi wá wò pé ṣé dandan ni kó jẹ́ pé gbogbo wa ṣé dandan ni ó sì mọ̀ pé tí ò bá sanwó lẹ́sìn ọ̀ràn ni wàhálà ni so ó wá sọ fún mi pé tó ìta ṣe lélẹ̀ ó ní ibi kan tí wọ́n máa ń kó owó sí tó ń kálukó ti ilẹ̀ orúkọ rẹ̀ mọ́ ibi tẹ́ ti owó sí nígbà yẹn so bóyá tẹ́tẹ́ naira àbí 20 naira náà la máa ń san so ó wá ní pé owó ẹyọ kan láàfin sínú ike méjì pé ike wa kọ́lọ̀ kankan náà ni so a wá sọ pé àmẹ tó mú owó wa
0: ó mọ̀wé díẹ̀
1: ó kọ́kọ́ sọ fún mi kọ́kọ́ fẹ́ tako mo kọ́kọ́ gbèrò pé ṣé kíní yìí sì lè wọ́ọ̀kì kí ló fẹ́ kó mi sí ibà ìsun ẹ̀mọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ tó máa ń ṣe bí ẹni pó mọ̀ jù yàn lọ ni so níta àwìn dùn ìjọ tí ọwọ́ paramba ṣẹ́gi pa ìfowó sínú kékejì àṣébíẹ̀ méjì ó jẹ lọ inú kété mi gangan ni wọ́n mú ọjọ́ náà wọn nà mí mọ́ rárá kò sí mo ṣe fẹ́ sọ pé ó ní mi àti ẹ̀ lájọ sí ọjọ́ ẹlẹ́ẹ̀kejì inú kíláàsì náà ni tá bá sanwó lẹ́sìn àní dúró sí lẹ́sìn òun náà ló tún kọ́kọ́ sọ fún mi pé ṣé dandan ni ká mọ̀ dúró sí ọ̀nà ibikíbi tó bá wà ọ̀nà ẹlẹ́dàá mi ó dáa fún ọ olótún sọ fún mi pé ṣé dandan so a wá ju báàgì wa látọjú windo sílẹ̀ a wà lọ mọ a sì bẹ́ẹ̀ pa fẹ́ bọ́ síta a wà lọ mọ báàgì yẹn so bó ṣe di ọjọ́ yẹn ni tíjà tó burú jù bàbá yẹn pa lórí báyìí mi ìran tí ó kọ wọn mọ wọn burú débi pé tán bá náyàn osu kan yen si n fi le nu ara ati won ti ri wa lokan pe mi se ju bag ile owo ti ju ti e le won kan wa gbe bag mi ni mo ke ito ati iga o si mu mi loju ese mo si gbe tori o ti o gbe bag mi kin ba fe sa lo kin sa lo kin kin
0: o sa wa
1: gbe sa wa gba bag mi o ti gbe bag mi sodo ngba mo lo ba ore mi yen to koko ko mi ni wa burukun ko ti ju bag ti e le lojo tan wi na
0: enu re o wa yi bi en pe boyo wo lo kan
1: sa o ti ma ngba to ju bag mi le ti mo bo si ta ko mo fe gbe ni mo to ri pe o ti gbe ke se ko boya mo mo ko fe
0: ki wa lo wi ki le jo so bo mi se yora re nu ofo
1: o ti mo fun fe sa lo na ni pe verse lesson ni sugbon mo je iya yen lojo tan wi lati jo na ni to ti sa fun lesson mo
0: iya lori ise ti ori e
1: ni iya ni o ti o ba je iya ni o baba won mo ko ba mi lo ni o so ni mo fa o ke in le borin mo ati jo e mo so fun ke wo to ba ti ri mo avoid mi ni o ti ma gba o tun mo gba o si elekeji ti mi fe gbagbe ko ni inu awe ore le ni yen ti e olo so fun mi pe a le mo jawe now ta ni so ta parent wa ni mo mo ni o sure o ni yes na o du ke se bi eyin lati mu mi wallahi lo ba mu mi lo ko lo je ta wi awa jo gbo mi dani bayi o wa ko e ti o ko mu o ni mu mo ni ati bo lu ni a mu won na mu ko mu o sa ni o ni wallahi ti ma ti mu won mu mo so ko lo e ma a si kere dada mo so ko lo lo won mu emi se gba mi nu mo se mu tan bayi o kan lo pariwo mi ni o ti jawe mo sun ekun bi e wo melo ore mo fe mo ranti sugbon alhamdulillah ta ba ti fe mo ri pe iwa buruku yin ona tete mo nko mi yo lowo en ti o ka mi pe e ibi olohun tori mi o mo ran ara pa mo lo titi
0: oda je lo si odo mo bolaji afolabi bo ni gbogbo nkan
2: nkan dun epo ataro
0: ataro re
2: owo ni se jeun
0: ajeun ke
2: te mu mi le abero ti
0: se ni mu mi le e igba te ye se ajekuta mo mu mi
2: oluwa
0: se o ya jagbo latodo re
2: o kanjo gbon emi o rile ni ore buruku ni primary school ja.

0: like tọ́ ti ń kóró gà wọ́n rílì máa ń kó mi mọ́ torí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo le gan mo máa ń play ball ṣe gbogbo nǹkan ọkùnrin nígbà yẹn so tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ṣàtìmọ̀ pé mo gbọ́dọ̀ wà ń bẹ̀ ni ó ní ọjọ́ kan àti ń lo fóun gbà yẹn tí ó yẹ pé wọn mọ̀ nílé o àwọn tó ti ní owó táwọn ìyá wọn ń tajà ẹ pé wọ́n ti jówó ìyá wọn àwọn tí àwọn ta rice tó ń ta àtẹ nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti jówó ìyá wọn wọ́n ti máa ń lo fóun gbà yẹn nǹkan ọkọ̀ so wà ṣá wà ń kíláàsì lọ́jọ́ yẹn ọjọ́ má ní gbàgbé so wọ́n ṣà ń wo àwọn fídíò tí ò yẹ kí ọmọ kékeré máa wò nígbà yẹn so ó wá ní ọmọ tíṣà kan gbà yẹn òun ló máa ń ṣe òfófó gbogbo nǹkan tó bá ti ṣe ní skul gbà yẹn pé wọ́n ṣe nǹkan báyìí bó ṣe lọ sọ ní classroom yẹn mi ò wá mi ò sí níbẹ̀ so ìgbà tán ṣáà kó wa wọn kó èmi náà mọ pé òun náà gbọ́dọ̀ wà ńbẹ̀ àsìpà pé ó jẹ́ ọmọ líle tó yẹ pé ó ṣà máa ń rí wà pẹ̀lú ọkùnrin nǹkan kan bẹ́yẹn bẹ́yẹn wọ́n ṣe kó wa nìyẹn over the class staff room ó yá ẹ máa sọ̀rọ̀ kálukú ṣà ń sọ tiẹ̀ ọmọ yẹn ṣáà takò mí lọ́jọ́ yẹn pé ó wà ńbẹ̀ kinní kan wọ́n lùwà débi pé mi lè gbàgbé lọ́jọ́ yẹn wọ́n bá ní pé ká pe àwọn pẹ́rẹ́ǹtì wa dádì tiwa dẹ̀ léléyìí wọ́n dàbí bíi sójà ni ẹ pé wọ́n gbọ́dọ̀ gbọ́ pé wọ́n ṣe irú nǹkan báyìí ṣáà lọ bá bọ̀dá mi pé ẹ jù èyí lè máa tẹ̀lé mi lọ dádì wo gbọ́dọ̀ gbọ́ tán bá gbọ́ báyìí skul mi lè dúró pé ẹ ṣé nǹkan tí mo rán ilé léyìí pé kó lọ ṣe ń skul nǹkan kò bá mo ṣe fẹ́ ṣàlàyé pé nǹkan báyìí ni wọn kò mi mọ in the first place báwo náà ṣe lè fi irú nǹkan báyìí lọ ẹ tí òun ṣe pé bóyá orin rin ẹ.
1: bẹẹni
0: so
1: orin bẹsẹbẹsẹ.
0: wọn fi ẹni tó bá dẹrin bẹsẹbẹsẹ òun náà ni wọn máa ń fi ìlọkulọ lọ so wọn ṣáà kó wa wọn ní ká pa àwọn òbí wa ń lé ó ní lẹ́tà kan tá a máa ń kọ́ ńgbà yẹn mo ti gbàgbé ẹni tó bá ṣe ń skul gbà yẹn wọn ṣáà ní ká kọ lẹ́tà yẹn. mo ṣàbẹ̀wò dá mi pé ẹjọ́ torí ọlọ́run dádì mi tán bá fi lè gbọ́ báyìí skul dúró nìyẹn o wọn gbọ́dọ̀ gbọ́ o kinní kan ṣáà sọ fún
1: mi. bó ló ṣe wá yọra rẹ náà fi ni.
0: a ṣáà lọ gbàtà ṣáà lọ wọn ṣáà ní kí n ṣàlàyé jọ ṣàlàyé pé mi ì sí níbẹ̀ kinní kan nínú àwọn tán wá kó yẹn ìyẹn wá sọ òdodo ọ̀rọ̀ pé kò sí níbẹ̀ ò bọ ẹni tó jẹ́ ọmọ tíṣà yẹn mi ìmọ̀ kan tí mo ṣe fún tó yẹ pé a ṣáà máa takò mí ni pé ó wà bẹ́ẹ̀ kinní kan yẹn ló ṣàṣọ pé kò sí bẹ́ẹ̀ bọ mo kọ́kọ́ jẹ́yà yẹn gbéná pé mo jẹ̀yà mo dẹ̀ kọ lẹ́tà mo ti wá pe ẹ̀gbọ́n mi wá so mo ṣàpadà fi mí sílẹ̀ débi pé àwọn yẹn wọ́n kọ́kọ́ ní kán lọ sílé náà kò tẹ̀ kọ́kọ́ lọ ló bóyá bíi 3 weeks.
1: lẹ́yìn tí wọ́n padà dé ṣé o tún padà bá wọn ṣọ̀rẹ́.
0: mo ṣì ń bá wọn ṣọ̀rẹ́ but ọ̀rẹ́ yẹn o
1: kò dàbí o ti kẹ́kọ̀ọ́
0: ó tiẹ̀ tó èyí tó jẹ́ ọmọ tíṣà yẹn ṣe wà mo fojú ẹ̀ rí nǹkan tí today báyìí tí mo bá pàdé ẹ̀ báyìí mi ì lè gbàgbé ọjọ́ yẹn pé alátakò ọmọ ni láyé ká má pàdé.
1: ọ̀dà tó sì edward ẹ lẹ bó ni.
2: ẹ̀kálẹ́
1: káwárí o
2: láde kú àtàárọ̀
1: rí o bó ni.
2: adúpọ̀lọ́dọ̀ ọlọ́run ní ọ̀dọ̀ tèmi èmi náà mo ní àwọn ọ̀rẹ́ kan tó yẹ pé wọ́n fẹ́ kó bá mi ní àwọn time kan bọ̀ ọdí ti pé èmi jẹ́ ìgbà tó kọ́ mo ní ìbẹ̀rù so kíní yẹn ó máa ń kó mi ọ ní àwọn muslims nígbà kan tí mo wà ní èkó nígbà yẹn èkó ni mo ti ń skul ní time yẹn àwọn ọ̀rẹ́ kan wá tábà ti wà ní class wọ́n máa ń gist mi pé ibì kan wà táwọn ti máa ń jẹun táwọn kì í sanwó ẹ mọ̀ pé time yẹn máa ń pẹ́ ibo ibi tí èmi náà máa ń gbà kọjá ní every time ni but àwọn náà máa ń kọ àwọn máa ń ra oúnjẹ níbẹ̀ bọ̀ èmi mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi máa ń ṣe irú àwọn nǹkan báyẹn a máa jẹun a máa ṣe gbogbo ẹ̀ bọ̀ àwọn máa ń sọ fún páwọn kan sanwó èmi dẹ̀ máa ń sanwó wọ́n sọ fún pé kán kọ́ èmi náà bá ṣe máa ń ṣe so ọjọ́ yẹn aṣá pọ̀ lọ síbẹ̀ àṣé tí èrò bá ti pọ̀ lọ́dọ̀ ìyá ẹ̀ máa ń ta ìwà àti bread tí èrò bá ti pọ̀ níbẹ̀ àwọn ẹ̀ wọ́n bọ́ ṣe máa ń da gbogbo ẹ̀rú mọ́ ìyá yẹn lójú tẹ́ pé òun ní rọ́ṣì náà máa fún ìyá yẹn wọ́n máa sọ pé àwọn ti sanwó ọjọ́ tí mo wá try ti tèmi in fact ọlọ́run yọ mí ní ọjọ́ yẹn bí mo ti sanwó oúnjẹ wọ́n ti gbé oúnjẹ fún mi mo n pa ṣé èmi náà máa wá ṣe kí ni lónìí tí mi wà ní jẹ ni kí èmi náà tiẹ̀ lè fún wọn ní fújì tí pé èmi náà jẹun bíbá yìí o mi ò san owó nígbà tí èmi náà ra oúnjẹ tó mo ti fún wọn lówó mo sáré fún wọn lówó ó wá ń dùn mí bí mo ń jẹun yẹn pé ṣé orí kí ni èmi fi ṣe orí nǹkan táwọn bí mi fi ṣe orí náà lèmi náà fi ṣe orí wáyé jẹ pé àwọn awon sanwo emi wa sanwo temi change ti yan ko fun mi mo ko ko si arin iwe ni mo fun 1000 won fun mi ni change change yen wa ko sa arin iwe won ni mommy mo ra onje de kan yeah kilo je de mo sha as in kini wa ko edu ko mi o mi be se won ni ma wore ma wore ma wore o da pe ti fun mi abi ti fun mi o da pe ti fun mi mi ku lo do won ni mo a dis ko mo fun pa mi o be won ni ma se nkan te se because yen ti fun mi change already mo a to je ko mo sinu won ni wa so fun pe won fun change ni ko ba kan gba do bu wo ni wa de junjo ofe bo mu dupe pe mi o ri se bo tun ba se kini a tu bo mo yan lara yan kan ma junjo ofe
3: ni abi ara won ore re yen lo ni pe isele kan wa to so nigba kan bayi pe nipa awon wa banje ile te yan ti o seyin re ngba ta so ngba pe o lo pe ku sinu
2: no wa obirin ni yen iyan se mi ni iyan se nkan ti o da fun mi so mo pe kini nkan ti mo le fi san ore fun won a pa eku won a ju sinu bage eku yen wa ta din ah asa dupe
4: ori afefe la wa
2: okay ma bi
4: o ti da orisirisi ah so so ngbo

0: ṣẹ́rú.
1: Lójú òpó Facebook mo rí Prince Adeniran, wọ́n ní ẹkú ètò olóyin ládùn Ahmed Afolabi, wọ́n ní watching you live from Oyo. Ẹ ṣe wọn.
0: Èmi ń ta building materials.
1: Prince Adeniran, wọ́n ní ẹ kalẹ̀ ẹkú ètò láti di arẹ Ìbàdàn.
0: Jọmú sọ síra wa, àlejò máa ṣọrẹ o.
1: Abídèmí Àdìsá, wọ́n ní ẹkú ètò.
0: Jàmí Bákúndé ẹ̀ káàtó. Mo lè fún
1: ẹ̀ta lọ̀rẹ́ ẹ ti ẹjá mọ̀.
0: Tẹ̀sí ń bá lọ
1: lórígbà. Ojú òpó tẹ pèsè rè 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106 jamore re o.
0: Ẹ dá mi
1: máa jẹ́ ìṣàdánì kan jẹun.
0: Orí mi
1: máa jẹ́ ìṣàdánì kan ní okun lékun lékun lé. Ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ akétekété lórí rédíò yín, ẹ lè wò wá lójú òpó Facebook. Ẹ wá lágẹ̀lú FM 96.7 lọ.

0: nígbà yẹn náà.
1: Ọlọ́run lé ìkọ̀bá ìdílé bóun gbogbo nǹkan.
2: Ẹ̀ka ilé gbogbo ara ilé ẹ̀ka ilé gbogbo ọmọ Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ mò ń gbọ́. Jágbọ́ sáìdì ọ̀rẹ́ tiẹ̀.
2: Tọ́lá tèmi ò tiẹ̀ wá ṣe kí lorúkọ rẹ̀. Ó kàjẹ́ pé ìfọ̀títí kọ̀kọ́ jẹ lọ́wọ́ obìnrin. Tí màá kọ́kọ́ jẹ lọ́wọ́ obìnrin rí ọ̀rẹ́ ló tì mí sí. Torí ìgbà yẹn àwa ọmọ secondary school náà wá ti ṣẹ̀ṣẹ̀ mú àwọn ọmọ tuntun dé tó yẹ pé wọ́n tún wá wọjú. Gbogbo owó mọ sáré báṣe súnmọ́ pé
1: àdínní kankan.
2: So àwọn ọmọ yẹn wáyé ṣẹ̀dé ń táìmù gbà yẹn. Gbogbo aṣà òun sọ pé aṣà láàrin ara wa àwọn ọkùnrin bíi mẹ́fà sì ní gbogbo wa. So àmọ́ a ń tira wa sí pé ìwọ lè lọ mi ì lè lọ. So ọjọ́ yẹn wọ́n bá di orí ìtọ́jọ́ tèmi. Wọ́n bá ní ẹja tiẹ̀ fowó ta kò lè lọ kinní kan ìwọ tó lè dá ṣe kinní kan. Bí mo ṣe ní kí n lọ bá ọmọbìnrin ó bá jẹ́ ọmọ àwọn ọmọ bọ́tà yẹn. Ìgbà tá a dé iwájú ọmọ kinní kan ta àfi ibi tí aṣáà ti jọ sọ̀rọ̀ tá a ti jọ ṣe pé kinní tí àwọn ọ̀rẹ́ mi ṣáà náwó sí mi lọ́ọ̀kan pé káàrí múra sí àwàlẹ́yìn
1: rẹ̀ kí ni àti ó fẹ́ lọ jẹ̀yà ni.
2: Bí ó ṣe di ọ̀rọ̀ onífọ̀tínù àwọn tí mo kọ́kọ́ tí wọ́n nàka sí mi ní ọ̀kan àwọn náà sì kọ́kọ́ fi mí ṣe ẹ̀yẹ ní ọjọ́ ní ìgbà yẹn.
1: Àwọn náà wọ́n kọ́ pé
2: àwọn náà kọ́ mi nígbẹ́ kí n lọ bọ́mọ àwọn náà ni wọ́n sì ti kọ́kọ́ fi mí ṣe ẹ̀yẹ.
1: Nígbà wàá jẹ̀fọ́ tí bó lara rẹ̀ kù sí.
2: Kódà àtijọ́ náà mi ìtún dánrú ẹ̀wù tí mo fi jáde secondary school mi dánrú ẹ̀wù mọ́.
3: Ẹ kú dédé àsìkò yìí tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ ọmọ wa ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu 96.7 ìyẹn nílẹ̀ Ìbàdàn. Ó dàbí eré ni kì í ṣeré, ó dàbí àwàdà ni kì í ṣàwàdà. Elizabeth jẹ́jẹ́ bò ń gbogbo nǹkan.
4: Yes,
1: bóni.
4: Bóyá
1: dágbó látọ̀dọ̀ rẹ.
4: Ọ̀rẹ́ tí mo ní kò ṣe skul kò ṣe.
1: Bá ń gbẹ́nu sí dáadáa, sọ̀rọ̀ dáje dáadáa.
4: Ok, ọ̀rẹ́ tí mo ní tọ́ọ̀chì ni mo ti mọ̀.
1: Ló ti kọ́ nǹkan kúkọ̀.
4: Wa sẹ̀lẹ̀ ni àlọ́gbà ẹ̀.
1: Ok.
4: So wa jẹ́ ọmọ Olùṣọ́wà. So a máa ń ṣe é dáadáa, a máa ń lọ, a máa ń bọ̀. So àwọn yẹn tí wọ́n á mọ̀ wà pọ̀. So èmi ò mọ ìrùwà burúkú tó ní sọ́wọ́. So a ṣàjọ máa ń lọ, a máa jọ ń jẹun, a máa jọ ń rà kan. Tó bá rọ mí ṣe máa ya church máa kí. So ìgbà tó wá yá àdédé mo wá kọ́ pé kò kí ń ṣe tọkùnrin tí ń lesbian.
1: Ok, mo ń gbádùn rẹ̀, mo ń gbádùn rẹ̀.
4: Lesbian ni. So èmi ò kọ́kọ́ mọ̀. So ìgbà tó yá tí a ṣàjọ ń ṣe tá a ṣàjọ àtàjọ máa jẹun.
1: Kí lẹ jọ ń ṣe?
4: Adó máa jẹun ni.
1: Ok, ẹjọ́ ń sọ̀rọ̀ ẹ mọ̀ ní ẹjọ́ ó yá.
4: So ìjọ yẹn ó ṣàna pé jẹ́ ká lọ sùn. Mo mọ̀ pé ní ọ̀sán gangan ló mọ̀ ní.
1: Ok, ń gbádùn.
4: Mo mọ̀ pé ní ọ̀sán gangan. So pàtó aya mọ́ àpá ṣebí afẹ́ sùn ni ó tún wá mú aṣọ tó wá dá lẹ́ẹ̀kọ́ tó wá dá mọ́ àpá. Ìwọ mọ̀ yìí kí ló ń ṣe kò ṣá sọ̀rọ̀. Àtọ́yọ́ ìwà mi fún mi lẹ́nu rẹ̀.
1: O ti dáa. Bó o lo ṣe jàjà bọ́ pẹ̀lú rẹ̀.
4: Ó tún níwà kan tó ti máa ṣe náà lẹ́yìn yẹn náà bọ̀. So ìjọ yẹn mú àpá ìwà pálapàla lọmọ yìí bù. Tábà jọ ṣe èmi ló máa dà lérí pé àgbà tó ti ṣe àgbà tí a ti jọ sọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe é lò. Mo ṣe sún díẹ̀ láì tábà jọ sọ ẹ bí ikọ̀ ìyá church kìkọ̀ kí tábà ti ṣe service
1: tán. Mo sún fún un.
4: Tábà ti ṣe service tán máa kọ́ máa lọlé. So ìjọ yẹn ṣá wá kí mi lé láàárọ̀ kùtùkùtù. Èmi wá lọ sí ṣọ́ọ̀bù mi.
1: Ok.
4: Lọ sí ṣọ́ọ̀bù mi. So mo gbé báàgì síta.
1: Ok.
4: Wọ́n mi dẹ̀yìn tó bá ti dé ojú ọ̀nà bá mi ra kan wọ́n fún mi 1000. So bó ṣe wọlé tí mo ṣe gbé báàgì yẹn lẹ̀ mo fi àbúrò mi kékeré síta tí mo ṣe wọlé tí màá bọ́ta padà 1000 ti parí.
1: Àyè tún fẹ́ wọ́.
4: 1000 ti parí ó ti wá lọ. Wọ́n pe ọmọ tí mo fi sílẹ̀ dà mí tẹ̀lé lè mí tẹ̀ ṣàwọn
1: ọmọ. Ṣùgbọ́n kò sáà kọ ni kò kọ bí wọ́n ṣe ń fẹ́ wọ́ ìyẹn ló fẹ́ introduce ẹ sí tí Ọlọ́run ò sì jẹ́.
4: So mo mọ̀ pé mí tẹ̀ ṣàwọn náwó sí bag mí tẹ̀ ṣe kéré ń gbà ẹ̀ mọ̀ pa. Ó ní mo ṣe gbogbo àwọn ẹ̀pọ̀ 1000 ti lọ. ati ma butter o de gbe bible dani aso ma butter o ti lo si waju ti sumo waju won pepe ni femi wa won na pe ohun pada bo ohun pada bo ti mo se lo le lo ni mana mo mo ta do ti mo fi se bai mi ori mo won na pe ta lo wan bi mo ni mi chat ni femi igba ti ma fi butter o ti lo won pe ohun lo hun so mo wa tele lo si church mo ni ni femi se nkan to se da o mo 1000 o de sa lo o san cha lati keep we pe ohun ko lo mo kini kan mo san pe ki file pe ki sun die fun so ati gba yen ta ba ti lo si church ma ko ki akokuru nbe
1: ajo bolon se yan.

0: bó ṣe bẹ̀rẹ̀ láti kékeré títí dàsìkò yìí.
1: Omi ń bẹ lágbàlá wa yàwó.
0: Àwọn ìwà búkúbúkú eléyìí tó ti gogò sáwọn èèyàn kan láti kékeré ó sì wà lára wọn títí dàsìkò yìí.
1: Wọ́n rí bẹ́ẹ̀ lọ.
0: Dàbí eré ni kì í ṣeré o.
1: Lóbò rẹ̀ láṣìírí.
0: Ẹ bá gbàgbé láti lọ máa rẹ́ káàṣì ẹ̀ sí kóòdù tẹ́ fi ta orí *347*1004*2#*347*1004*2#*347*1004*2# lẹ́fìtá o 25,000 lọ́nà méjì ìbẹ̀ ńlẹ̀ ilé ìtẹ́ láǹfààní àti gbẹnu sí bẹ́ bá ti tẹ kóòdù ọ̀hún yóò gbẹ̀yìn lọ pé ṣe ti lágelú ni ẹ̀ẹ́ta pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà bẹ́ bá ti mú wà yóò gbẹ̀yìn ṣe USSD ni o àbí bank transfer tẹ bá ti mú bank transfer yóò generate account number tí wọ́n send sí yín bí message account number gangan òun lẹ́ ṣòwò sí account number ò wá níjú 40 minutes lọ tí ó fi expire o.
1: Ó lọ sájú lọ mówó wáyé.
0: Ẹ lọ máa rẹ̀ sí ànípẹ́ lọ yí kò tó

0: ẹ ló kọ́ mi bí ó ṣe ń fi pa kú mọ́ kété.
1: Sáré búburú pẹ̀lú ẹnu o.
0: Lọ tòkété lọ́ràn yàn ń tèmi. Bàbá ò gbéṣẹ́ rán mi, bàbá ò gbéṣẹ́ rán mi, èmi lọ tòkété lọ́ràn yàn.
2: Ọmọ ọ̀nà ara wọn lọ ṣe ń ṣọ̀rẹ́ kalẹ̀.
1: Jẹ́wàá ráhùn pẹ̀lú eyín.
0: Ọ̀rẹ́ ló kọ́ mi bí wọ́n ti ń jí owó tán fi lọ ta kẹ̀kẹ́.
1: Kúndé
0: ṣé o ti jí owó lọ ta kẹ̀kẹ́ rí? O ti jí owó.
3: Dáadáa ìgbà yẹn mò ń kiri ẹja.
0: Mọ sí mi búrẹ́dì wọ́n ń tà.
3: Sọ mọ̀ pé mo máa ń sọ ìtàn pé girama mi gbé ẹja lé mi orí dáadáa. So láwọn àsìkò yẹn ó wá ní àwọn kan tó ń gun kẹ̀kẹ́ nínú agbolé kan. Ah! Èrò àwọn ọmọ kékèké máa ń pọ̀ ń bẹ̀. So mo wá máa ń gbé ẹja tí náà bá ti dé bá yíyà gbé ẹja kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Owó ẹja náà ni o, change owó ẹja náà ni o, nígbà ni mo fẹ́ gun kẹ̀kẹ́. Ọjọ́ tí wọ́n ṣe ìka fún mi bẹ̀rẹ̀ ní kẹ̀kẹ́ wọ́n mú ẹja náà ni. Kò sí gbogbo ẹ̀ka tẹ pé gbogbo ẹ̀nà gbé ẹ pé èyí ó ti rẹ ẹni tó fẹ́ gbé ra mú yọ ni ẹ̀ka a máa fi pépà lórí ẹja báyìí. Ìgbà pé wọ́n.
0: Ẹ mú ìpè. Hello.
4: Ẹ
0: kalẹ̀ o, ó kọ́ ibi lẹ̀ sí ń pè.
4: Láti
0: ìwé bá ń gbóhùn sókè.
4: Ẹjọ́ mo fẹ́ bèrè nípa ọ̀rọ̀ káṣí ẹ̀yìn.
0: Ok.
4: Tí ẹ bá téèyàn bá fi Android phone tó bá fi ṣe kò lọ rí.
0: Tẹ bá fi Android. Ṣé kóòdù àbí wẹ́bsáìtì? Ẹ bóyá ìfarabalẹ̀ gbọ́ kóòdù ohun yẹn dáadáa. Ìfarabalẹ̀ gbọ́ dáadáa ni.
4: Fún Android phone.
0: Màá tútù pè ní ìsìn. Bí ẹni pẹ́ fẹ́ rìchaàjì ni kìí ṣe tẹ́ bá ti tẹ̀ sórí fóyín ẹ wà dá ẹ̀. Bẹ́ẹ̀ bá ti dá ẹ̀ *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti dá ẹ̀ yóò wá gbé wá pé ókè o ẹ fẹ́ ta pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lórí Lágelú ẹ mú wà. Bẹ́ẹ̀ bá ti mú wà yóò wá gbé pé ṣé USSD kòdù lẹ fẹ́ lò ní àbí bank transfer. Bẹ́ẹ̀ bá ti mú bank transfer yẹn yóò wá fún yín lá account number, yóò send ẹ̀ sí yín bí message. Account number yẹn lẹ̀yìn yóò wá copy tẹ́ ẹ lọ san owó sí. Tẹ bá ti san owó yẹn bá ẹ ti tanu.
3: Ẹ ṣeun.
0: Ń gbádùn ẹ lọ Túndé.
3: Ẹ yo, so nígbà yẹn èmi náà sá gbẹ̀já alẹ̀ yín ni mò ń gun kẹ̀kẹ́. Ìjọ táwọn ọmọ owó bíi àwọn ọmọ búkú tá a jọ ń gun kẹ̀kẹ́ tí wọ́n ṣèkà fún mi. A máa ń fi pépà lórí ẹja báyìí ni.
0: Ok, mo ń bọ̀ jù. Hello.
5: Hello.
0: Yes, ẹ kalẹ̀ o.
5: Ẹ kalẹ̀ sà.
0: Mo ń gbádùn yín sà o. Ó kọ́ ibi lẹ sí ń pè. Ó kọ́ ibi lẹ sí ń pè.
5: Vincent Dike láti Ogunmákè ọjà Ìbàdàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
5: Ìgbà tí mo wà ní kékeré. Dádì mi ó ń ra kérésìn fún mi kí ó máa kiri.
0: Wọ́n ra kérésìn fún yín kẹ́ máa kiri.
5: Èmi ọ̀dẹ mọ̀, wọ́n máa owó yẹn, wọ́n máa na.
0: Mi ò gbọ́ yín dáadáa, ẹ máa ń na owó kérésìn.
5: Mo máa na. Tó bá ti fẹ́ délé báyìí, máa sọ ẹ kú, máa sọ ẹ kú gbọ́. Tó máa rò pé wọ́n máa na mi.
0: Ọ̀rẹ́ wo ló wá kọ yín níyùn? Ọ̀rẹ́ wo ló kọ yín pé tán bá ti ní kí ẹ kiri kerosene lọ́tẹ́gbò kerosene nà?
5: Ẹ̀rọ ẹ̀mí fún àwọn ọmọ máa ń nà.
0: Ẹ̀yin gangan. Ọ̀rẹ́ wo lẹ̀yìn kọ́ ní ìwà àbájá tẹ̀yìn wù?
5: Ṣé o máa tún máa jí kẹ̀kẹ́ ẹ̀ máa tún jí kẹ̀kẹ́ ẹ̀ lẹ́yìn máa tún gbé lọ sí ìwà lóògùn tó mọ́ onímọ̀ pé mo jí kẹ̀kẹ́ ẹ̀ máa tún jí lọ sí ìwà lóògùn máa lọ sọ.
0: Ó dà, ẹ ṣeun.
5: Yes.

0: Hello.
1: Hello.
0: Ẹ ká lé ọkọ̀ ìbílẹ̀ tí ń pè yìí o.
1: Orúkọ mi Ọlá láti Tipa
0: Garage. Láti Tipa Garage, ó yẹ ẹja gbọ́ tí yín lẹ́yìn látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ilé tí àbúrò kẹ́yìn ń kọ́kọ́ ni.
1: Èmi náà ná rẹ̀ nígbà tí mo máa ń kékeré. A máa ń ṣeré, a máa ń mú níbi agolo milk àbí agolo tomato.
0: Ẹ máa mú kí ni?
1: A máa lú ní dídí. A máa ti straw bọ́. A máa da omi sí. So a máa mú ike bottle water kékeré, ìdè bottle water. A máa fi máa pọ́n díẹ̀. Mọ́ èmi ni pé kí lọ pọn mi wá o. Ẹ jẹ́ kí lọ pọn mi wá níbi
0: tí. Ṣé tí ọ̀rẹ́ kọ yín nìyẹn?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyẹn ò ń ṣe wà erémọdé nìyún. Ìyẹn ò ń ṣe wà búkú. Erémọdé ẹ̀ ń ṣeré ọwọ́ ẹ̀ ń ṣerémọdé nìyún. Ìyẹn ò ń ṣe nǹkan tó le tó lọ fà. Àṣìṣe ò dákun báwọn orin orin pàṣúmà kan bẹ́ẹ̀ kí n fi là. Mò ń gbọ́dọ̀ rẹ lọ tún dé ọjà rẹ.
2: Ẹ yo so ọjọ́ tí mo wá ń sọ yìí mi kàn ra gbé ẹja mi lẹ̀ àsáwọn ọmọ yẹn. Tọ́ burúkú ṣùgbọ́n mi owó tí mo fẹ́ fi gun kẹ̀kẹ́ gangan. Owó yẹn ò pé owó tí mo fẹ́ fi gun kẹ̀kẹ́ àti mo ti ná owó mi ò pa owó àti mo ti gun kẹ̀kẹ́ ju iye owó tí ń bẹ ní àpò mi lọ. Mo ṣáà ṣe gun kẹ̀kẹ́ mo ṣáà ṣe ní owó dà bá ní à ṣé mo ti fún yín lólè kan wọn ní à ṣé mi mọ iye ráàdì tí mo lọ ni èmi sì lè mo gbẹ́ja lẹ̀ mo ní lò lọ mo sì ra ná ọmọ ẹja nù. Wọ́n láwọn ò fi di owó ẹja mo ní à ẹja tí ẹ mú yẹn ó ju iye owó kẹ̀kẹ́ tí so ẹja ni mo ṣáà fi di owó kẹ̀kẹ́ ṣùgbọ́n jọ́nà ẹnìkan kò kọ́ mi èmi mo wù wá yín o.
0: Ọ̀dà ẹ jẹ́ a ṣe gbogbo ẹ̀ pàápàá káyí kòtò fún káàṣẹ bàbá ti padà dé ká lọ sí agbọ́n ti ọ̀rọ̀ ìmọ̀ràn ká tó lọ sí iṣẹ́ ẹgbọ́ Yorùbá ẹ jẹ́ mú ìpè yìí. Hello.
3: Hello.
0: Ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀.
0: Ó kọ́ ìbílẹ̀ tí ń pè sá.
3: Mo ń pè láti Èrúwà.
0: Ó yà ẹ já gbọ́.
3: Ìgbà tí mo wà ní primary school.
0: Ó kọ yín láti Èrúwà.
3: Omílànà.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ìgbà tí mo wà ní primary school. Ìyá dádì mi ẹ̀kọ́ ló máa ń ṣe. Ó wàá gbé ẹ̀kọ́ lé lórí níta kiri ẹ̀kọ́ yẹn lọ. Ń gbọ́ ọ̀dọ́jọ́ kan ọmọ Súwà bá pàdé ẹ̀. Sọ́wọ́nì lánàá ó yà jẹ́ ká lọ gbé ẹ̀kẹ́ kẹ̀kẹ́. Ẹ̀kọ́ ló wà lọ́wọ́ mi. Báwo ni mo ṣe wá fẹ́ ṣe? Wọ́n dà ní kí n jẹ́ ká lọ. Àbá dé ọ̀dọ̀ bàbá oníkẹ̀kẹ́. Bàtà dọ̀dọ̀ bàbá oníkẹ̀kẹ́. Àbá gbé kẹ̀kẹ́. Mo gbúgbẹ́ ẹ̀kọ́ kalẹ̀. Bàtà gbúgbẹ́ ẹ̀kẹ́. Títí. Bàtà máa gbé kẹ̀kẹ́ dọ̀dọ̀ bàbá. Owó tí a sílẹ̀ ó ti tán. Owó tó tó owó ẹ̀kọ́ tó kù lẹ́yìn lápò mi. Bàbá bá ní dandan àfi kóun kó owó yẹn. Wọ́n sá gba níka skul mi. Ó gbà kalẹ̀. Báwo ni ṣe ti bá délé? Ni ọ̀rẹ́ mi bá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ká gba ilé ọ̀dọ̀ àwọn àbá gba ilé ọ̀dọ̀ wọn lọ. Wọ́n á lọ mú níka tiẹ̀. Mo wọ̀ ọ́. Nígbà mo délé báyìí. Pẹ́ ìyá dádì mi ní ṣòkòtò ẹ̀kọ́ lélẹ̀. Bàbá tí mo dẹ̀ gbẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ tó mọ ọmọ mi wa. Ló bá wa bá mọ́ mi tó bá ṣàlàyé fún wọn. Ìgbà tí dádì mi wọlé. Wọ́n súnmí ní okùn lọ́wọ́. Wọ́n wá gbé mi kọ́ sí ara ògiri. Nígbà náà ti bẹ̀rẹ̀ sí ní nà ni. Àtijọ́ yẹn mi ò gbọ́ ọmọkùnrin yẹn mọ́.
0: Ọ̀dà ẹ ṣeun.
3: Kí ni tí mo fi gbá ní primary school? Ṣé o gbà mo tó wá dé secondary school? Mo tó wá gbé join àwọn báǹkì kan. Èmi ò mọ̀ pé àwọn yẹn ìmọ̀ kí wọ́n máa mu sìgá.
0: Ok.
3: Àwọn ọba kó wa lọ sí abẹ́ igi kan.
0: Wọ́n fa nǹkan.
3: Bẹ́ẹ̀ni, ọba kó wa lọ sí abẹ́ igi yẹn. Wọ́n ti fún mi ní èmi àwọn òwe níbi bàbá yìí lọ́ bá ní kí n fà. Níbẹ̀ mo sùn sílẹ̀ fi ṣú. Dádì mi ti wá mi káàkiri. Ìṣọ́ ti wá sí skul bá ti ṣe gbogbo ẹ̀. Nígbà tó di pé ojú mi dá tí mo wọlé. Wọ́n ní bó mo lọ bá ṣàlàyé fún wọn. Ẹ nígbà tí dá tó dijọ́ kejì. Ìmọ̀ pé dájú mi máa wá sí skul. Ọmọ wa, ọba wa pè class teacher wa. Ní wọ́n bá ṣàlàyé fún. Ọjà bà. Wọ́n náà. gbesi mi lara
0: o da e seun o
3: ti ti mo bi ko nku mo ba won ni mo o ko je awon ore ti mo ba pade ngba won
0: e seun e seun e seun e seun e seun aso ma borin ma ndura

0: kódà ti lábala àkọ́kọ́ àfihàn wọnú àmọ́ tí ti agbọ́n tijọ́ títí ọ̀rọ̀ mọ̀ràn náà la wà yìí ọlọ́run bá mi òkè tí ń fún yàn ní ìmísí tún wá tọ́ mi wá ṣọ́ mi lálẹ́ yìí
1: ó sọ kalẹ̀ sáyà mi
0: ó wọ́n ní wí fún ọ lálẹ́ òní
1: ó sọ kalẹ̀ sọkàn mi
0: wọ́n sì ní sọ fún ọ pé kò kíyè sára o ó ní láti kíyè sára o
1: láìsòye nínú àlùwà
0: ọ̀rẹ́ ẹ̀dá tó ń sáré ayé kí o ní láti kíyè sára o
1: láláìsímọ̀ ìjìnlẹ̀ ó dàbí
0: ọ̀. ó ti pé ọjọ́ díẹ̀ làálò tá a fi padà sọ́dọ̀ adẹ́dà aṣẹ̀dá wa wọ́n ní wí fún ọ pé kọ́ kíyè sára o.
1: ìmọ̀ òye ti lọ síwájú fi máa dé.
0: nínú tèmi ṣe rí mo ṣe ń lonú tèmi wọ́n ní wí fún ọ kó kíyè sára o. jálò mọ̀ pé bínú tiẹ̀ ti rí yẹn ò kan lé ayé tá a wà yìí.
1: nínú bíbélì.
0: rẹ ti rí òkan lé ayé tá a wà yìí.
1: tẹ́já bá fọhùn ó ń bá.
0: wọ́n ní wí fún ọ pé kó o kíyè sára o.
1: ó

0: lólù ná fi ń.
1: Ẹyọ̀ ẹ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè wọlé sí. Ìbéèrè mi ti mú wá láṣálẹ̀, ìbéèrè tó jẹ́ àárọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ ni o. Kí ni mo bèèrè? O náà leléyìí. Orúkọ Oyè Ọba Aládé wo ni à ń pè ní Ọlọ́jà? Ìbéèrè yẹn dẹ̀ ń wò mí náà ń wò ó. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa pè mí sí leléyìí 091 máa tẹ́ o 091 2370 8675. Tó bá jẹ́ pé ilẹ̀ òkèèrè ni wọ́n wà tó ti ń gbọ́ mi, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá pè mí sí leléyìí tó bá ti tẹ +24 81 42 49 10 06. Ẹnìkan ti wà níbẹ̀. Ẹ kaalẹ́ o, ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ fi ń gbọ́ wa o. Àbí kẹ́ yín lẹ̀ ẹ kaalẹ́ sà. Kí lorúkọ yín mo lẹ ti ń pè wá?
2: Ẹ jẹ́ bẹ́ẹ̀ lorúkọ mi láti New Garage.
1: Láti New Garage, ẹ káàbọ̀ sórí ètò. Yes sà, ṣe fẹ́ bá mi gbìyànjú ẹ̀?
2: Bẹ́ẹ̀ni
1: o. Ó yẹ gbìyànjú ẹ jẹ́ ń gbọ́.
2: Ẹ ti
1: gbọ́bìnrin tẹ́lẹ̀ kan pe ni. Mo kàn béèrè pé kí ló ru orúkọ Oyè Ọba Aládé wo ni wọ́n ń pè ní Ọlọ́jà?
2: Ọlọ́jà.
1: Ọlọ́jà.
2: Ìlú ọjà.
1: Iye ti ìlú ọjà. Ó ti da. Kò sí wàhálà.
2: Ní Ondo State ni.
1: Kí lẹ pé?
2: Ondo.
1: Ondo. Ẹ súnmọ́. Ẹ súnmọ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.

0: Hello. Ẹ kalẹ̀ sà, kí lórúkọ yín bọ̀lẹ́ tí ń pè? Láti?
1: Ìlọ́ra.
0: Ìlọ́ra, ẹ kalẹ̀ sà. Ẹ jẹ́ bá ń dáhùn.
1: Ọba Aládé kan náà wà ní ìlú Ọ̀yọ́, tí wọ́n ń pè ní alágọ̀ ọjà, ọ̀fẹ́ ọjà.
0: Ọlọ́jà lílé yìí kìí ṣe ọjà o.
1: Ọlọ́jà ti ọjà ni, ọjà náà ni
0: wọ́n ti tẹ̀lé. Ìtọ́jú
1: pé àwọn ọkọ̀ṣẹ́gun kó lóore kí wọ́n padà á tẹ ọ̀rọ̀ dé.
0: Ó yé mi. Ẹ ṣe gan ni o, bọ̀ kò ń ṣe tọ̀yọ́ lélẹ́yìn. Ẹ jẹ́ ń sún síwájú ká mọ̀ bá àgbà wa lásìkò, ìbéèrè mi sì kù sí. Àbí bò wá nítorí àsìkò wa. Tá a bá ń sọ pé orúkọ ọba Aládé tí wọ́n ń pè ní ọlọ́jà, iná ni ọba ìmẹ̀sí ilé. Ẹ lè ṣèwádìí ẹ̀ kẹ wò ó, ọba ìmẹ̀sí ilé, wọ́n ń pè wọ́n ní ọlọ́jà. Ẹ jẹ́ ń tètè mú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì torí àsìkò. Ẹ gbọ́ mi dáadáa, ṣe rí ìbejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yìí, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ó lọ báyìí, kò sí ẹnì kankan tí nǹkan rí òwú, kò sẹ́ni tí fàárí ò tọ́ sí. Aya ń darun ìpéǹpéjú sí, ojoojúmọ́ ni pẹ́pẹ́ yẹ ń wẹ̀ tó ń fi omi túnra ṣe. Ẹranko wo ló pààrọ̀ ẹ̀wù tó bá fẹ́ ṣe fàárí? Ẹranko wo ló ń pààrọ̀ ẹ̀wù tó bá fẹ́ ṣe fàárí? Ibi tí béèrè mi ẹlẹ́ẹ̀kejì tó forí sọnù, ẹnìkan ti wà ń bẹ̀. Hello.
2: Ọ̀gá ni.
0: Ọ̀gá, ìyá mi ẹ̀ gbá o.
2: Kò
0: sígbà tọ́gá ò lè pààrọ̀ ẹ̀wù ń tí ẹ. Eléyìí tó bá fẹ́ ṣe fàárí yóò pààrọ̀ ẹ̀wù. Tó bá sì fẹ́ yóò pa ti máa ní kí n sọ yóò hun ẹ́ yóò dàbí pé mo ti fún yòrì jó lẹ́ ẹnikẹ́ni ẹlòmíì náà ti wà ń bẹ̀. Ẹlòmíì ti Kọ́ládẹ́ẹ̀kì sì dákun bá ń gbé. Hello.
3: Hello,
0: orí náà dábẹ́ gbà ni. Bọ́dá yìí náà sì gbọ́ Yorùbá díẹ̀ o.
3: Okunlẹ̀
0: ẹ bá ń fi ọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá yẹn, ẹ bá ń fi pa àtẹ́wọ́, èmi gan pa fún yín bí. Ẹ ṣeun bọ̀dá Ridwan, ẹ̀yin lẹ́gbà o, ẹ̀yin lẹ́gbà béèrè mi ní alẹ́ yìí o.
4: Ẹwà civilization ló já gbà.
0: Ẹ yọ̀ á jẹ́ pé a máa ṣe ẹnu ní dédé spoon nìyẹn, a máa ṣe ẹnu ní dédé ṣíbí fún abala. Ṣé ẹ gbòwe, ṣé ẹ gbọ́ Yorùbá láṣálẹ̀ nìyẹn? Ẹ tún máa pàdé wa lásìkò kan náà lórí ètò kan náà tó bá ti dijọ́ mẹ́jọ. Orúkọ mi ò yí padà Ọ̀túndé Adégbènrò, lórúkọ mi àmọ́ OTP ni o. Ẹ jẹ́ a máa ṣe dáadáa, ká dẹ̀ máa katajà tàlùbọ́sà tó ń ṣara lóore.

0: Hello. Yes, sir. Hello, sir. Ẹkú àjì, sir.
1: Aláàbíà fún
0: ọdún. Àáfíà àfẹn tó wọlé yìí o.
1: Ọmọ ọba gbígbàgbájúmọ̀ aṣọ́jú pátápátá fọ̀tà láti dá Ìbàdàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Bàbá yìí ń kọ́ ni o. Ẹ̀gàn ni ẹ̀. Ẹ fún mi ní orin bàbá yẹn tí ó di kọ́kọ́ ayé. Kọ́kọ́ ayé o. Kò sí lọ́dọ̀ ẹ nìkan o. Lọ́wọ́ Ọlọ́run ló máa wà kọ́kọ́ ayé.
0: Kọ́kọ́ ayé lẹ́yìn fẹ́.
1: Bẹ́ẹ̀ni. Àláàbíà fún ọdún.
0: Ẹ ṣeun.

0: orí gaga lọjọ́ bí ẹ ẹ bá rí ẹ bá ń kí olúṣọlá olúdarin ọládoṣù ṣòlẹ́ tí a nù ni ṣòlẹ́ olókúta ṣòlẹ́ abulẹ̀ ṣowó ó gbàládùá pé ẹgùn lẹ́mí ẹ pẹ̀ láyé
1: ìṣàlẹ̀ ọmọdé tún jí
0: ẹni pọdún jẹ́ ń gbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sílẹ̀ ní fàìsàn ló gbà bẹ́ẹ̀ bá rà báyẹ̀ ẹ rọ̀pọ̀ bẹ́ẹ̀ bá tà ẹ tọ̀ wọ́n gógó gbogbo ara lẹ́ fi ṣàjẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún happy birthday to you sir ẹ̀gbọ́n mi àlùbáríkà lórí ọwọ́ yẹn náà kí mọ́ fi kọ́ra ẹ̀mí dáadáa
1: ọmọ obìnrin dá
0: ridwan adédàmọ́lá isa o
1: ọmọ jẹ́ ìbọn ojoojúmọ́ dáa
0: ọlọ́ba royal òkú ayẹyẹ orí kádún ọdún tuntun tó wọlé dé bọ́ lónìí ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún àlàáfíà ọdún ìgbéga ọ̀tún
1: ìṣọ̀lá
0: àtúbọ̀ máa ṣí ni gbogbo bí tó orí kan orí sí àti bí tó orí kan orí sí
1: ní bàbá àrùpá àyà o
0: ìrìn ajé ó ti mọ́ wọlé o orí ọdún yóò ju ti last year lọ
1: bàbá wa rí
0: happy birthday to you my brother
1: kùnrin
0: ridwan adédàmọ́lá yísà o ọlọ́ba royal
1: ẹyin sọ sábẹ́ ẹlẹ́bẹ̀ lọ́nà jẹ̀bú tó lè dẹ́.
0: Hello.
2: Horizon International.
0: Yes, sir.
2: Ẹ pé ètò.
0: Ọlọ́ba ní ètò.
2: Ọgbádùn yóò.
0: Ẹ ṣeun o.
2: Máa gbádùn ara ẹni sáré fún alájẹ gbogbo. Ẹ̀pọ̀ kàṣẹ́ pé náà náà gbádùn ẹ̀.
0: Ẹ ń gbádùn ẹ̀ ń jẹ́bẹ̀.
2: Gidi gan ni ẹ fún mi ní àkàrà yẹgẹyẹgẹ wà látijọ́.
0: Kí lẹ pé?
2: Ló fi kọ́ àkàrà yẹbẹyẹbẹ wà lábíjọ fún mi ní ìyẹn.
0: Ok, àkàrà yẹbẹyẹbẹ.
2: Wà lábíjọ àbá ló kọ́.
0: Àǹkàrà yẹbẹyẹbẹ wà lábíjọ abíjọ mi lè ń bèrè fún un. Ẹnìkan ti ṣe bèrè fún lẹ́ẹ̀kan òun náà láti ti kí ulẹ̀ ta fẹ́ lò láìpẹ́ yìí. 09123708675 láti ilẹ̀ òkèrè plus 234814249106 lójú òpótẹ́ pèsè ẹjẹ́ lò láti àpá bí.

0: Hello.
1: Hello.
0: Yes, ma'am.
1: Ẹkú àjẹ.
0: Àjẹrẹ o.
1: O kí gbogbo ọlọ́jọ́ àbí òun ò ní fèé ṣàṣe mọ́
0: o. Àmì o.
1: Ojú wọn mọ rọ́dún.
0: Àmì.
1: Kò kódowó ni o fẹ́ mi o.
0: Kò kódowó.
1: Ẹ
0: ṣeun. Kò kódowó.

0: Hello.
1: Hello.
0: Ẹkú àjì, ó kọ́ mi lẹ́ tí ń pè.
1: Abimi láti òkè odò.
0: Láti òkè odò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò sáà.
1: Ẹ rábà.
0: Yes, sir.
1: Àgbà mi gbogbo kójà rẹ̀ látàárọ̀. Àti ṣe náà látàárọ̀.
0: Ẹ zeun. Tẹ bá ṣe ìbéèrè fún rí. Oya.
1: Epo àga at 50.
0: At 50 àbí?
1: 60.
0: 60.
1: 6 and 0.
0: Ó dà.
1: Ìtòkè
0: láà. Ẹ ṣeun. Ó dà, ó ní afáwọn ní. Epo àkàt 60, a sì bá wọn wá, ẹ mọ̀ wọ̀rẹ́.

0: bẹ́ẹ̀ bá ṣe darapọ̀ mọ́ wa abala tó gbẹ̀yìn lórí ètò yìí abala orin ìjọmọ kí àgbà náà la wà eléyìí tá a ti láǹfààní àti máa gbádùn orin alhaji dauda kàmú epo àká orin epo àká ó lẹ fẹ́ ká tẹ̀sí létí tẹ̀yìn fẹ́ gbádùn ẹ pẹ́ wọlé sórí nọ́mbà 09123 708675 láti lè òkèrè plus 2348142419106 plus 2348142419106 ònà ojú òpó tẹ́pẹ̀sí tẹ́sítì láǹfààní àti dá sí ètò bẹ́ẹ̀ bá wá wọlé sórí ètò yìí ìkànnì lágelú 96.7 FM òkè gajòkè nílẹ̀ ìbàdàn òun náà lè wa ẹlẹ́mẹ́ẹ̀kú kalẹ̀.
1: Àwọn ò tí ra ní máṣẹ́ o.

ẹjẹ túpàrọ ẹ látàpá bí ẹjẹ túpàrọ ẹ látàpá bí ó rin epo àkà lọlọkọ òjò kan ó pọ ilé ìtako wá fún ìgbádùn yìí tẹsí láǹfààní àti gbádùn ẹ dáadáa àkì ṣeré kì í ṣàwádà ìkànnì lágelú 96.7 FM òkè gajù kì í lẹ ìbàdàn òun náà lè ń gbọ yìí tẹyin bá ṣe ń darapọ mú wa o ẹ ṣe àwọ ibi tó ẹkẹ wà náà lẹwà yìí láti bí ọwọ aago mẹwàá kọjá ìṣẹjú mẹẹẹdógún tí ètò ti bẹrẹ tí ẹsì ti ń gbádùn àwọn orin epo àkà lọlọkan ọjọ kan mo kí yín o ẹyin olólùfẹ wa tẹwà ń bẹ nítorí wa tẹ ń gbádùn àwọn orin lọlọkan ọjọ kan eléyìí tó jẹ ti epo àkà eléyìí tí a ti ń lò fún yín ayé gbádùn wa ọgbọ́n tó bá ti dágó kan láàmú tàtàkùnsẹ̀ lórí ètò yìí ṣùgbọ́n lásìkò yìí ẹ̀ ṣì máa pọ̀ wọlé